orí kejì ẹsẹ ìkejì dín ní ogójì. Pétérù sì wí fún wọn pé ẹ ronú pé ọ̀dà kí a sì bàtìsí olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Èyí jẹ́ wípé Ọlọ́run yóò tú jáde, ṣùgbọ́n yóò jẹ́ ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa láti gbà á sínú ayé rẹ̀. Bí àlejò bá dé, bí a bá fẹ́ gba àlejò yìí sílé, ohun tí a ní láti ṣe ni wípé ilẹ̀kùn tí a ti tì kí a ṣí, kí a lè gba àlejò. Bí a bá rí ẹnìkan tí a rí wípé ó ń gba ilé, ó sì ń fọ ilé, àwọn ohun tí ó yẹ kí ó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí kò ṣe tó bẹ̀rẹ̀ sí ní mú wọn ṣe, tá a rí wípé ó ń fọ gbogbo ilẹ̀ ilé mọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ń pèsè yàrá kan sílẹ̀, a béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé. Ó má dàbí ẹni wípé ẹkún fún iṣẹ́ ní ọjọ́ mẹ́ta yìí, ó ní mo fẹ́ gba àlejò ni. Ó wá sọ wípé àlejò náà má jẹ́ ẹni tí ó jẹ́ pàtàkì, tí a torí tiẹ̀ ń gba ilé, tí a ń fọ gbogbo ilé, tí a jẹ́ kí gbogbo nǹkan kí ó wà ní ìmọ́tótó. Ó ní bẹ́ẹ̀ ni wípé torí àlejò yìí ó ṣe pàtàkì púpọ̀, ó jẹ́ àlejò tí kò fẹ́ ìdọ̀tí, èyí ni òun fi ń ṣe gbogbo ilé kí ó wà ní ìmọ́tótó. Bẹ́ẹ̀ náà ni ó mọ̀ wípé bí a bá ń dárúkọ ẹ̀mí mímọ́, èyí ni ìdàkejì ẹ̀mí àìmọ́. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ gba ẹ̀mí mímọ́, àlejò pàtàkì láti ọ̀run wá ni, ó ju áńgẹ́lì lọ, ó ju àwọn ènìyàn pàtàkì tí ó wà nínú ayé lọ. Nínú ẹ̀mí mímọ́ yìí ni a rí agbára, agbára àtọ̀run wá tí fún wa ní okun, tí sọni di alágbára, tí a ó lè ṣẹ́gun gbogbo ohunkóhun tó bá dojúkọ wá. Nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ gba àlejò pàtàkì yìí kí ó wọ inú wa, kí ó máa bá wa gbé, kí ó máa bá wa jáde, kí ó máa bá wa wọlé, ó ní ohun tí a ní láti ṣe kí a palẹ̀ mọ́, kí a ba lè gba àlejò pàtàkì láti ọ̀run wá. Láti inú ìṣẹ́ àwọn apostoli ni mo tún ń wo orí 19, ìṣẹ́ àwọn apostoli orí 19 ẹsẹ̀ ìkejì. Ó sì wí fún wọn pé ẹ̀yin ha gba ẹ̀mí mímọ́ náà nígbà tí ẹ̀yin gbàgbọ́. Níhìn ni a ti rí tí Paulu apostoli tí ó ń béèrè lọ́wọ́ àwọn tí ó bá pàdé ní Efesu wípé ǹjẹ́ ẹ ti rí ẹ̀mí mímọ́ gbà. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fiyè sí ohun tí a ń gbé yẹ̀wò lónìí, kí a lè mọ̀ bí a ṣe lè gba ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa. Àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ yìí ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì, nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fara balẹ̀, kí a sì tẹ́tí lélẹ̀, kí a rí wọn lẹ́sẹ lẹ́sẹ, kí a wo ohun tí ó yẹ kí a ṣe kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ní ìfẹ́ àti ìdùnnú sí àti gba ẹ̀mí mímọ́. Àwọn ìjọ kan wà tí a máa ń pè ní ìjọ ẹ̀mí, ó jẹ́ èdè tí a ń ṣìlò. Nítorí pé bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí, àwọn ìjọ tí a ń tọ́ka sí wọ̀nyí, wọn kò mọ̀ nípa ẹ̀mí mímọ́ tòótọ́, wọn kò mọ̀ nípa ìkẹta nínú mẹ́ta lọ́kan, wọn kò mọ̀ bí ẹ̀mí mímọ́ bó ṣe ń gùn wà, bó ṣe ń jọba ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan. Àwọn máa ń fi ààyè sílẹ̀ fún ẹ̀mí èṣù, wọ́n máa ń fi ààyè sílẹ̀ fún ẹ̀mí kẹ̀mí láti ṣàkóso wọn, láti máa gbé wọn yílẹ̀, láti máa ṣe ohun tí kò tọ́ nínú ilé ìsìn. Ṣùgbọ́n bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí tòótọ́, ó jẹ́ ìjọ májẹ̀mú titun. Nítorí wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjọ yìí ni a rí pé wọ́n gba ẹ̀mí mímọ́, gbogbo ìṣísẹ́ wọn, gbogbo ìgbésẹ̀ wọn, gbogbo ìsọ̀rọ̀ wọn, gbogbo ìṣesí wọn, ohun gbogbo tí wọ́n ń ṣe, à ń tọpa wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́. Bí wọ́n sì ti ń kọ Bíbélì láti Matthew ni, títí dé ìfihàn, bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ń darí wọn. Májẹ̀mú láéláé pàápàá ó jẹ́ ọ̀rọ̀ tí a kọ láti ọwọ́ ẹ̀mí mímọ́. Bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí, ó jẹ́ ìjọ májẹ̀mú titun. Ṣùgbọ́n àwọn tí a rò wípé wọ́n jẹ́ ìjọ ẹ̀mí wọ̀nyí, wọn kò mọ nípa ẹ̀mí mímọ́ ní tòótọ́. Nítorí bẹ́ẹ̀ yẹ kí a farabalẹ̀, kí a wò lẹ́sẹ lẹ́sẹ, kí a wò

ikoko de ikoko ke a mo ohun ti olorun fe ke a se ke a ba le ri emi mimo gba se o mo we pe bi o ba fe lo si ori ile kan ti o je we pe ile yi ile petesi ni ani ibi iyara ni isale atuni eti ogun oke ju be lo bi a ba fe lo a o lo ategun a o gbe ese ni kokan bi ati n gbe ese ni kokan a o lo si oke nibi ti a ba fe lo gbigba emi mimo o je bakan na we pe o ni awon isise ti a ni lati gbe ki a ba le goke nipa ti igbagbo ke a ba le ri emi mimo gba isise kini ni we pe ke a gba Kristi ati igbala lakoko ikeji ke a gba oro Olorun pelu isodi mimo iketa ke a gba emi mimo gba ti a se ayewo bibeli ari wi pe awon isise wonyi ni awon omo ehin Jesu Kristi ti akoko awon isise wonyi ni won gbe lakoko won gba Kristi won si gba igbala Olorun ikeji won gba oro Olorun a si so won di mimo iketa won ri ebun emi gba abaptisi won pelu emi mimo ye ke a bere lati isise akoko ninu Johanu ori kini ese ikejila Johanu ori kini ese ikejila sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo an so nipa awon ti o gba Jesu gege bi olugbala awon yi ni won mo we pe abi won ninu ese aloyun won ninu ese won si n gbe igbesi aye elese o je igbesi aye ti ko wu Olorun o je igbesi aye ti o le fa idajo Olorun lese sugbon nigba ti won gbo ihinrere wi pe ninu anu Olorun o ti pese igbala fun wa ninu anu Olorun o ti ran Jesu Kristi omo bibi re nikan soso lati dariji wa lati wo ese wa nu lati mu wa ki a le ba Olorun laja lati mu wa wa sodo Olorun ki a le ni idapo ati irepo pelu re awon wonyi ni won gba oro yi nipa rironupo ada ati nipa gbigba Jesu Kristi gbo o wa so fun wi pe iye awon ti o gba won iba se meji ninu idile kan won iba se mewa ninu agbole kan iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon ti o gba oruko re gbo nitori be isise akoko ki se gbigba emi mimo isise akoko ni wi pe ki a gba Jesu Kristi gege bi Oluwa gege bi olugbala wa ki a gba etutu ti Jesu Kristi se lori igi agbelebu eyi ni isise akoko fun elese kokan ti o wa sodo Olorun ki o ba le ni idariji ki o ba le ni alaafia pelu Olorun ninu Romu ori karun Romu ori karun ese ikokanla ki si se be nikan sugbon awa nsogo ninu Olorun nipa Oluwa wa Jesu Kristi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi ohun ti a nso nihin ni we pe elese kokan o je ota Olorun tele tele eyi ni a nso fun wa ninu oro Olorun wi pe nigba ti awa je elese nigba yi gan ni Jesu Kristi ko fun wa wo ese kefa nitori igba ti awa je alailera elese la npe be li akoko ti o ye Kristi ko fun awa alaiwa bi Olorun ni ese kejo sugbon Olorun fi ife ohun paapa si wa han ni eyi pe nigba ti awa je elese Kristi ku fun wa eni o wa nso wepe nisinsiyi ti a ti gba Jesu gege bi eni ti o ku fun wa ti a ti gba Jesu gege bi eni ti a firubo fun wa e je wipe
a ti gbagbọ ninu eje etutu ti o se fun wa a se ti mo wi pe a ti ba olorun laja e je wi pe a ti gbe isise akoko nitori be ohun ti oni lati se gege bi elese ti o to olorun wa gege bi eni ti ko mo ojubo olorun tele tele sugbon ti o fe sin olorun lemi ati lotito ni wi pe ki o ko ese sile ki o ke pe olowa ki o jewo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o se ba olorun dore ki o ba laja nipase jesu christi wo iwe jobu ori kokan le logun iwe jobu ori keji le logun lati ese kokan le logun fara re sumo olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo lodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni o ti olorun be lowo wa wi pe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa ninu oro ti a nso lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti a nse awon ti a ri wi pe ojomo ese ki a je wo won ki a ko won sile ki a ni ki olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi we wa ki o yi wa pada ki a si mo wi pe ati ba olorun laja ninu kolose ori keji ese ikefa kolose ori keji ese ikefa nitori na bi eyin ti gba kristi jesu olowa be ni ke ma rin ninu re eni igbese akoko ti elese kokan ni lati gbe ki o ba le mo jesu gege bi olowa ati olugbala nigbati abasi ti mo jesu gege bi olowa ati olugbala wa ani lati ma rin gege bi eko oro olorun eni o je ki a wo akori keji nisinsiyi gbigba oro olorun ati isodi mimo lati odo olorun gbigba oro ati isodi mimo lati odo olorun jakobo ori kini jakobo ori kini lati ese ikokanlelogun nitori na e fi gbogbo eri ati buburu ase leke lele le apa kan ki e se fi okan tutu gba oro na ti agbin ti o le gba okan yin la bi abati di eni igbala ti ati wa si odo jesu o ye fun wa lati fi ara wa sile fun kiko oro olorun oni ki a gba oro na pelu okan tutu ki a je ki a gbin oro yi ki a gbin sinu okan wa ni ese ikejilelogun ni o ti nso we pe sugbon ki e je oluse oro na ki e ma se se olugbo nikan ki e ma tan ara yin je eni a fi mo iyato laarin elese ati eni igbala elese le ma gbo oro olorun sugbon ki fe se ko ni agbara lati se ko ni ore ofe lati se sugbon eni ti o ti gba Jesu Christi eni ti ati gba okan re la eni ti ati fun ni ore ofe eni ti ati sodotun ninu oro olorun iru eni be bi o ti n gbo oro olorun nipa atunse kia kia o n fe se bi o ti n gbo oro olorun nipa oko kan aya kan kia kia o n fe se bi o ti n gbo ti oro olorun n tako isoso aye iwoso aye ijeun aye isiku aye ati ikomojade bi aye ti ma nse be ni o nfe lati je ki igbese aye re ki o ba oro olorun mu oni bi o ba fe tan ara wa je bi o ba je pe ni toto ni a njewo igbala ti a si ni iriri igbala yi oni ki a je oluse oro na ki a ma je awon ti o je wepe won tan ara won je
àwọn tí kò ní ìrírí ìgbàlà láti ọ̀dọ̀ Ọlọ́run wá bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ń gbọ́ nípa èso ti ẹ̀mí, wọ́n ń gbọ́ nípa ìfẹ́, wọ́n ń gbọ́ nípa ayọ̀, wọ́n ń gbọ́ nípa àlàáfíà, wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó máa ń fàyà rán nǹkan, wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó ní ọkàn tútù, ìwà tútù níwájú àwọn ènìyàn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn wọ̀nyí wọn kì í lè ṣe ohun tí wọ́n ń gbọ́. Ìpamọ́ra tí a ń sọ nípa rẹ̀, ìwà pẹ̀lẹ́ tí a ń sọ nípa rẹ̀, ìṣoore tí a ń sọ nípa rẹ̀, ìwà tútù ìkóra ẹni ní ìjánu, ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀, wọn kò lè ṣe nítorí wípé wọn kò ní ẹ̀mí Ọlọ́run, wọn kò ní ìgbàlà Ọlọ́run. Bí a bá ní ìgbàlà Ọlọ́run, a ó rí wípé èso ti ẹ̀mí yóò máa jẹyọ ní ìgbésí ayé wa. Ó ní nítorí bẹ́ẹ̀ o, bí a bá ti gba Jésù Kristì, kí a tẹ̀síwájú láti gba ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá sì ti ń gba ọ̀rọ̀ Ọlọ́run, a ó rí wípé a ń so àwọn èso tí ó yẹ, àwọn èso tí ó fi hàn wípé a ti gbin ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa. Dájúdájú, bí a bá gbin èso, ó yẹ kí a lè rí wípé èso yìí hù, ó sì mú àwọn èso mìíràn jáde ní tòótọ́. Bí a bá gbin ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa, àwọn èso tí ó yẹ ìwà Ọlọ́run, àwọn èso tí a fi ń dá ọ̀rọ̀ Ọlọ́run mọ̀, yóò máa jẹyọ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Tẹsalóníkà kínní orí kejì ẹsẹ̀ kẹtàlá. Nítorí èyí lè àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lé àìsimi, pé nígbà tí ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Níhìn-ín ni a ti rí wípé bí a bá ti ní ìgbàlà, ó jẹ́ dandan fún wa wípé kí a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí a sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, yóò máa ṣiṣẹ́ gidigidi nínú àwa tí a gbà á gbọ́. Iṣẹ́ kan tí ó ṣe pàtàkì tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe lẹ́yìn ìgbà tí a ti ní ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti di àtúnbí, iṣẹ́ gidigidi, iṣẹ́ pàtàkì tí ọ̀rọ̀ yìí máa ń ṣe ni wípé ọ̀rọ̀ yìí ó máa ń fi hàn wá wípé a nílò ìsọdimímọ́. Ó máa ń tọ́ka wa sí Jésù Kristì, ẹni tí ó kú fún wa, tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí a ba lè sọ wá di mímọ́. Bí a bá sì ti ń dúró lórí ọ̀rọ̀ yìí, bí a bá ti ń gba ọ̀rọ̀ yìí gbọ́, tí a ní ìpòǹgbé ọkàn, tí a ní ìgbọ́gbé ọkàn, tí a ń sọ fún Ọlọ́run wípé ní tòótọ́ a ń fẹ́ ìsọdimímọ́ yìí, tí a sì ń gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ àti pẹ̀lú ìfaẹnirúbọ tí ó jinlẹ̀, bẹ́ẹ̀ ni a rí wípé Ọlọ́run yóò máa sọ wá di mímọ́. Yẹ kí a wo Éfésù orí karùn-ún. Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristì sì ti fẹ́ràn ìjọ, tí ó sì fi ara rẹ̀ fún un, kí òun kí ó lè sọ ọ́ di mímọ́, lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, ni kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lé àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn ni, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Èyí ni ohun tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe nígbà tí ẹnìkan tí ó ti ní ìgbàlà, tí ó ti ní ìdáríjì láti àtọ̀dọ̀ Ọlọ́run wá, bí ó sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó rí wípé gbòǹgbò ẹ̀ṣẹ̀ ṣìkò nínú òun tí a ní láti fàtú. Ó rí wípé ohun tí ó dàbí àbínibí tí a ti bímọ́ wa nítorí pé a jẹ́ ìran Ádámù wípé a ní láti fa nǹkan wọ̀nyí tu. Ó rí wípé a ní láti kọ ọkàn ní ìlà kí a sì jẹ́ kí a sọ ohun di mímọ́. Irú ẹni bẹ́ẹ̀ yóò tọ Ọlọ́run lọ, irú ẹni bẹ́ẹ̀ yóò gbàdúrà, irú ẹni bẹ́ẹ̀ yóò sọ fún Ọlọ́run wípé òun fẹ́ kí Jésù Kristì kí ó wá láti sọ ohun di mímọ́, kí ó ba lè jẹ́ wípé kì í ṣe ìṣe ti òde ara nìkan lẹ àti yípadà, wípé ìró ti inú wa, ìlépa ti inú wa, ìpòǹgbẹ láti inú ọkàn wa, àti gbogbo nǹkan tí a ń ṣàfẹ́rí láti inú ọkàn wa, wípé gbogbo wọn ló lẹ́tọ̀ọ́ tó sì bá ọ̀rọ̀ àti ògo Ọlọ́run àti ògo Jésù Kristì tó bá wọn mu. Lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, tí a ti ní ìsọdimímọ́, tí a sì ti ní ìdánilójú wípé a ti sọ wá di mímọ́, ọkàn wa
o si funfun laoju snow lo leyin igba yi ni a ri we pe ani lati ni agbara emi mimo ni igbese aye wa nitori be a o lo si iketa nisinsin yi eyi ni gbigba emi mimo gbigba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mo ba bale yin e o si ma se eleri mi ni Jerusalem ati ni Judea ati ni Samaria ati titi de opin aye e o gba agbara nigba ti emi mimo ba bale yin awon mo ehin ni lati duro won duro fun ojo bi mewa won gbadura lati le ri agbara emi olorun gba awa papa leyin igba ti a ti mo we pe ati so wa di mimo o ye ki a gbadura o ye ki a ba olorun soro ki a le ri we pe agba agbara emi mo ni igbese aye wa ileri yi wa fun o ileri yi wa fun enikokan ninu wa ninu ise awon aposteli ori keji ese ikokandinlogoji nitori fun yin ni ileri na ati fun awon omo yin ati fun gbogbo awon ati fun gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa o pe oni fun ani ileri na fun ani ileri na ohun ti o ye ki a se ni pe gba ti a ti mo we pe ti wa ni ileri na wo pe olorun si nfe lati bokun wa olorun nfe lati fi emi mo re o nfe lati rojo re le wa lori ko ye ki a fi akoko sofo o ye ki a bere emi mo olorun ki o ba le fi emi mo kun wa nitori be o ye ki a dide duro nisinsiyi o ye ki a so fun olorun wi pe a nfe agbara emi mo olorun se o ti ni igbala se o ti ni isodimo o ye ki o le kepe olorun o ye ki o gba olorun gbo nitori wi pe olorun to se leri ki seke o je olooto bi aba bere pelu igbagbo bi aba gbadura ki a ma je ki enikeni tabi ohunkohun ki o di wa lowo dede duro lori ese re ki o so fun olorun wi pe igba ti a ti gba ola ti a ti so di mo wi pe o nfe agbara emi mimo lati oke wa so fun olorun o daju wi pe yo se nitori o wi pe ti yin ni ileri na ati fun awon omo yin ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe dede duro bayi ki o so fun olorun ki o je ki o fi emi re ki o tu ile olori bi o ba ti ni igbala bi o ba ti ni isodimo so fun wi pe ki o pe agbara ni mo olorun kun.

ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Dáfídì, ó jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, ó jẹ́ ẹni bíi tinú Ọlọ́run, ó jẹ́ ẹni tí ó ti ní ìyípadà ọkàn. Jẹ́ kí ó yí ọ, bí a bá sọ wípé ẹnìkan jẹ́ ẹni rere, bí a bá sọ wípé ẹnìkan jẹ́ ẹni bí ti inú Ọlọ́run. Dáfídì fún ara rẹ̀, ó mọ̀ wípé kì í ṣe pé a bí òun ní ènìyàn rere. Kò sí ẹni tí a bí gẹ́gẹ́ bí ènìyàn rere. Ẹnikẹ́ni tí a bí láti inú Ádámù, láti ibi ìran Ádámù, ó jẹ́ ènìyàn búburú, ó jẹ́ ẹlẹ́ṣẹ̀. Dáfídì pàápàá, ó mọ, ó ní òye nípa èyí. Kò sọ fún wa wípé òun ti jẹ́ ẹni bí ti inú Ọlọ́run láti inú ìyá òun wá. Kò sọ wípé òun ti jẹ́ ènìyàn rere láti inú ìyá òun wá. Òun pàápàá ló ṣe agbẹnusọ fún Ọlọ́run láti jẹ́ kí a mọ̀ wípé Ọlọ́run jẹ́ ẹni tí ó jàre nígbà tí ó bá ń dájọ́. Ó sọ ní ẹsẹ̀ ìkarùn-ún ní orí kan náà, ó ní kíyèsí, nínú àìṣedédé ni agbé bí mi, àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Nítorí bẹ́ẹ̀, nígbà tí a mọ̀ pé Ọlọ́run sọ fún Samueli nípa Dáfídì, tí ó sọ wípé èmi ti rí ẹnìkan, ènìyàn kan, ẹni bíi ti inú mi, wípé òun ni ó ṣe arọ́pò fún Sọ́ọ̀lù, ẹni tí ó pẹ̀yìndà, ẹni tí ó padà lọ sínú ẹ̀ṣẹ̀. Gbà tí Ọlọ́run ń pe Dáfídì ní ẹni bíi ti inú rẹ̀, ó jẹ́ wípé Dáfídì, tí ó ti mọ̀ pé nínú àìṣedédé agbé bí òun, àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá òun ni ó lóyún òun, ó jẹ́ ẹni tí ó ti bá Ọlọ́run lájà, ẹni tí ó ti bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́. Ó jẹ́ ẹnìkan tí ó ti mọ̀ wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ó ti lọ síwájú Ọlọ́run, ó ti tọrọ ìdáríjì, ó ti bẹ̀bẹ̀ wípé òun fẹ́ oore ọ̀fẹ́ àti gbàálà, àti yí padà, àti fún ní ẹ̀mí tuntun, ọkàn tuntun, àti fún ní ìrìn ọ̀tún, ìwà ọ̀tún, ìṣe ọ̀tún ní ìgbésí ayé rẹ̀. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ìgbà kan dé ní ìgbésí ayé Dáfídì tí ó wo ohun tí kò yẹ kí ó wò, tí ó ṣe ohun tí ò yẹ kí ó ṣe. Kí a sọ ní ọ̀nà kúkúrú, ó ṣubú sínú ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ tí ó burú jùlọ, ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé a kò gbọdọ̀ gbúrò rẹ̀ fún ẹni tí a ti pè ní ènìyàn Ọlọ́run. Èyí ni ó mú kí Dáfídì kí ó kúrò lórí ìtẹ́, èyí ni ó jẹ́ kí ó wólẹ̀ níwájú Ọlọ́run, èyí ni ó jẹ́ kí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run, ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ, nu ìré kọjá mi nù kúrò. Kò ṣe bí ẹni wípé òun ò ṣe ohun tí kò dára, kò ṣe bí ẹni wípé gbà tí mo ti ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí ó bá ti jẹ́ ọmọ Ọlọ́run títí láéláé ni ó máa jẹ́ ọmọ Ọlọ́run. Kò sọ bẹ́ẹ̀, ó sọ wípé nísinsìnyí òun ti di ẹlẹ́ṣẹ̀, òun ti di ẹlẹ́bi, òun ti di ẹni tí a tanù láti níwájú Olúwa. Ó wá ń bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kí ó fún un ní ìdáríjì. Nínú ẹsẹ̀ ìkeje, ó ní kí Ọlọ́run kí ó fi ewé hísọ́pù fọ òun. Ó ń sọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé ṣé ìwọ náà mọ̀ bí o bá fẹ́ fọ àwo kan tí ó dàbí ẹni wípé gàrí tàbí ẹ̀bà tàbí àmàlà ó ti gbẹ mọ́ àwo yìí? Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn nǹkan dúdú dúdú mìíràn ó ti fẹ́ ba àwo yìí jẹ́. A máa ń já àwọn ewé kan bí àwa tí a dàgbà láti abúlé. Ewé yìí ó jẹ́ ewé tí a lè fi fọ àwo mọ́, a fi eru sí, a wẹ̀ nǹkan wọ̀nyí ní àwẹ̀ mọ́. Èyí ni àpẹẹrẹ tí Dáfídì ń lò tí ó fi sọ wípé fi ewé hísọ́pù fọ̀ mí. Kì í ṣe wípé Ọlọ́run máa ń lo ewé hísọ́pù, ewé láti fọ inú ọkàn mọ́. Ohun tí ó ń sọ, ó ń sọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí àwa ènìyàn, bí a ti máa ń já ewé láti lè fọ àwo, láti lè fọ ìṣásun wa, kí ó mọ́ láúláú pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí Ọlọ́run kí ó wẹ òun ní àwẹ̀ mọ́, ó sì ní kí ó fọ òun ju ẹ̀gbùn òwú lọ. Ní ẹsẹ̀ ìkẹjọ, mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn, kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀. Nísinsìnyí ni a rí wípé Dáfídì, ó ń sọ wípé bí o bá lè dáríjì mí, bí o bá lè fún mi ní ayọ̀ ìgbàlà, bí o bá lè mú ojú rẹ kúrò nínú ẹ̀ṣẹ̀ àti àìṣedédé mi, wípé èyí yóò fún mi ní ayọ̀. Ṣé o mọ̀ wípé bí a bá ní ìdáríjì tòótọ́, bí a bá ní ìgbàlà tòótọ́, èyí máa ń fúnni ní ayọ̀? Jẹ́ kí n ṣe àpẹẹrẹ kan fún ọ. Kí a wo ọ̀daràn kan tí a mú lọ sí ilé ẹjọ́. Bí a ti mú lọ sí ilé ẹjọ́, ni a ṣí ìwé òfin, ni a ṣí níwájú rẹ̀, ni adájọ́ wa ka ọ̀ràn tí ẹni yìí dá, ó sì ka òfin orílẹ̀-èdè. Ó wá sọ fún yín pé ẹ̀wọ̀n láéláé, ẹ̀wọ̀n gbére ni ó tọ́ sí irú ènìyàn báyìí. Ẹni yìí rí wípé ìṣísẹ̀ kan ṣoṣo ló wà láàrin òun àti ẹ̀wọ̀n.

ó fi jẹ́ ohun ìṣìnà kí agbẹ́bí Bẹ́ẹ̀lì lọ bá àwọn tí kò lóye ìhìn rere. Bí ẹnìkan bá ka èyí, ó lè rò wípé nǹkan tí Ọlọ́run sọ fún wa ni pé kí a máa gé apá wa sọnù, kí a máa gé ẹsẹ̀ wa sọnù. Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Ohun tí Ọlọ́run sọ fún wa níhìn-ín, ó ń fi ara, gbà tó sọ wípé ara, ó ń fi wé gbòǹgbò ẹ̀ṣẹ̀, ó ń fi wé ìtàkùn ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa, ó ń fi wé ọkùnrin tí inú nì tí kò tí ìbá Jésù Kristì pàdé, ó ń fi wé èyí irúgbìn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn olúkúlùkù. Àwọn ẹ̀yà ara tí ó sì ń sọ ni àwọn nǹkan tí ó ń jẹyọ, àwọn ẹ̀ka igi tó ń jẹyọ láti gbòǹgbò ẹ̀ṣẹ̀. Èyí ni ó ń pè ní ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé. Ó sì ṣe àlàyé fún wa, ó sọ wípé àwọn ẹ̀yà ara tí a ń tọ́ka sí ni àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Jẹ́ kí a wo Rómù 8:13, ṣí Bíbélì rẹ kíákíá. Rómù 8:13, nítorí bí ẹ̀yin bá wà ní ti ara, ẹ̀yin ó kú, ṣùgbọ́n nípa ẹ̀mí, bí ẹ̀yin bá ń pa ìṣe ti ara run, ẹ̀yin ó yè. Ohun kan náà ni ẹ̀mí Ọlọ́run tún tọ́ka sí níhìn-ín, wípé bí a bá wà nípa ẹni ti ara, èyí jẹ́ wípé ẹni tí kò ní ẹ̀mí Ọlọ́run, ẹni tí kò tí ní ìyípadà ọkàn, bí a bá jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀, wípé a ó kú, kì í ṣe ikú ti ara ló ń sọ, ó ń sọ nípa ikú ti ẹ̀mí, wípé a ó yà wá ya Ọlọ́run, a ó kú. Wípé ṣùgbọ́n bí a bá ń pa àwọn ìṣe ti ara, bí a bá ń pa àwọn àgbèrè, bí a bá ń pa àwọn ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, ojú kòkòrò, bí a bá ń pa wọ́n run, tí a ò jẹ́ kí wọn kí ó tún gbérí ní ìgbésí ayé wa, wípé yíyè ni a ó yè. Yẹ kí a wo Galatia 5:11. Galatia 5:11. Ìkọkàndínlógún, ṣe gáfárà fún mi. Ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èérí, wọbìà, ìbọ̀rìṣà, òṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ̀, àránkan, ìpànìyàn, ìmọtípara, ìrédè òru, àti irú wọn ni àwọn ohun tí mo ń wí fún yín tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn ni kì yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí láti gbé Kólósè 5:5 lẹ́sẹ̀, àwọn ni ó jẹ́ kí ó yé wa èdè tí Bíbélì lò nígbà tí ó pe àwọn nǹkan wọ̀nyí ní ẹ̀yà ara wa tí ń bẹ̀lé ayé, tí ó sì ń sọ fún wa wípé kí a máa pa wọ́n run. Yẹ kí a tún padà sí Kólósè tí a ti ń bá bọ̀, 5:5. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run. Nítorí náà, bí àwọn àgbà, bí wọ́n bá ń sọ̀rọ̀, bí wọ́n bá fẹ́ fi òpin sí nǹkan tí wọ́n ń sọ, tí wọ́n sì fẹ́ fi àáké lé ìpinnu tí wọ́n mú lórí èyí tí wọ́n ti ń bá sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wọ́n á sọ wípé nítorí náà, èyí jẹ́ wípé nítorí èyí tí a ti sọ sílẹ̀, nítorí èyí tí a ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí èyí tí lágbájá sọ, títẹ̀mẹ̀dù pápá tí ó fi kun, nítorí náà báyìí ni nǹkan tí a ó ṣe. Nígbà tí Pọ́ọ̀lù àpọ́sẹ̀lẹ̀ tó sọ wípé nítorí náà, nítorí kíni, ó ní nítorí wípé àti jìyìn dìde pẹ̀lú Kristi lórí nínú ẹsẹ̀ kìíní. Nítorí wípé ó jẹ́ ìlépa ọkàn wa nísinsìnyìí láti máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè. Ẹsẹ̀ ìkejì, ó ní nítorí ẹ ti fẹ́ láti máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Nítorí wípé ẹ kò ní inú dídùn sí àwọn nǹkan tí ń bẹ nínú ayé mọ́. Ó ní nítorí ẹ̀yin ti kú

àti nítorí a ti fi yìnyín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run nítorí wípé ń retí ìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì ẹ̀sìn retí wípé bí ó bá farahàn ẹ̀yin pàápàá yóò farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo òní nítorí náà bí a bá ní àwọn ìrètí nínú wa nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé kí ẹ máa pa wọ́n run ní ẹsẹ̀ karùn-ún yìí ni ó dárúkọ àwọn nǹkan márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ìkíní agbèrè ìkejì ìwà èérí ìkẹta ìfẹ́kúfẹ̀ẹ́ ìkẹrin ìfẹ́ búburú ìkarùn-ún ojúkòkòrò ojú kòkòrò yìí ni ó tún wá sọ fún wa wípé òun àti ìbọ̀rìṣà ọ̀kan náà ni wọ́n jẹ́ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan àwọn ohun tí ọlọ́run pa láṣẹ fún wa àwọn tí ẹ̀mí mímọ́ kan dandan gbọ̀n fún wa wípé a ní láti parun a ní láti mú kúrò ní ìgbésí ayé wa ìkíní ó dárúkọ agbèrè kí a kọ́kọ́ dúró níhìn-ín kí a sọ nǹkan kan láti ran ara wa létí wípé ó ṣe dandan láti máa ka ọ̀rọ̀ ọlọ́run fúnra ara wa nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló wà ó jẹ́ mọ̀ wọn kì í fẹ́ dárúkọ agbèrè bí wọ́n bá rí ẹnikẹ́ni tó ń wàásù tó ń dárúkọ agbèrè wọ́n á ní èwo ni oníwàásù tó ń dárúkọ ẹ̀ṣẹ̀ gbajúmọ̀ ní agbèrè àwọn wọ̀nyí ò sì ká sí ẹ̀ṣẹ̀ wọ́n rò wípé ìwà gbajúmọ̀ wípé kò sí ẹni tí ó lè ní ọ̀làjú nítòótọ́ tí kò ní nípa nínú agbèrè èyí ni ọlọ́run sọ fún wa wípé kí a má dá wọn lóhùn kí a má gbọ́ ti àwọn aláhesọ tí ó wà níta tí wọ́n rò wípé bí ènìyàn bá ti ń dàgbà wọ́n máa sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè dàgbà tó tójú bọ́ tí kò ní ní ẹ̀ṣẹ̀ agbèrè ní ìgbésí ayé rẹ̀ nítorí àwọn kà sí ìwà ọ̀làjú nítorí bẹ́ẹ̀ ibòmíràn wà tó jẹ́ wípé wọn kì í dárúkọ agbèrè èyí ni nínú àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà tí wọn ò dúró lórí kíkún ẹ̀kọ́ ìhìnrere ṣùgbọ́n ó ṣe wá láàánú láti tún sọ wípé àwọn mìíràn wà tí ó tilẹ̀ jẹ́ wípé àwọn jẹ́ oníhìnrere wọ́n máa ń sọ nípa ìgbàlà wọ́n máa ń sọ nípa ìrírí wípé kí a wẹ ẹ̀ṣẹ́ wa nù ṣùgbọ́n àwọn wọ̀nyí pàápàá wọn kì í fẹ́ dárúkọ agbèrè wọ́n sì máa ń sọ fún wa wípé oníwàásù láti ṣọ́ra wọ́n máa ń sọ wípé oníwàásù tó bá ń dárúkọ agbèrè nígbà gbogbo tí ò bá ṣọ́ra nǹkan tó ń dárúkọ tó ń laago mọ́ lójoojúmọ́ ni èṣù pàápàá ó lè fi nǹkan bẹ́ẹ̀ kọ́ lẹ́sẹ̀ kó fi gbé ṣubú nítorí bẹ́ẹ̀ àwọn máa ń sọ wípé àwọn kì í fẹ́ dárúkọ agbèrè nítorí nǹkan ẹlẹgẹ́ ni àwọn ká agbèrè sí ṣùgbọ́n kí a fetí wá sí ọ̀rọ̀ Ọlọ́run kí a gbójú kúrò nínú àgálámàṣà àwọn ẹlẹ̀sìn kí a mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ó kàn dandan gbọ̀n fún wa wípé a ní láti pa ẹ̀yà ara wa tí ń bẹ̀lé ayé run ìkíní ó dárúkọ agbèrè jẹ́ kí a wo bíbélì kí a wo bí bíbélì pàápàá bí ó ṣe mẹ́nu kan àwọn nǹkan wọ̀nyí nínú Máàkù orí keje láti ẹsẹ̀ 21 nítorí láti inú ọkàn ènìyàn ní èrò búburú tí jáde wá panṣágà agbèrè ìpànìyàn dúró níbẹ̀ ohun tí Jésù Kristi ọmọ Ọlọ́run tí ó kọ́kọ́ dárúkọ níhìn-ín nígbà tí ó sọ wípé èrò ń jáde wá láti inú ohun tí ó kọ́kọ́ dárúkọ tí ó jẹ́ àbáyọrí sí èrò búburú tó ń jáde yìí òun ni panṣágà àti agbèrè nítorí bẹ́ẹ̀ bí Olúwa olùgbàlà wa bí ẹni tí ó jẹ́ jagunjagun aṣẹ́gun fún wa bí ẹni tí ó jẹ́ àpẹẹrẹ wa pípé bí ó bá dárúkọ agbèrè tí ó sì ń ki àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀ wípé wọn kò gbọdọ̀ lọ́wọ́ sí ohun tí ń jẹ́ panṣágà àti agbèrè báwo ni ó ṣe jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ báwo ni a ó ṣe fẹnu mẹ́nu tí a kò ní dárúkọ ohun tí Jésù Kristi fúnra ara rẹ̀ tí ó dárúkọ tí ó sì kìlọ̀ fún àwọn ènìyàn yàwó Rómù orí kìíní ẹsẹ̀ 21 wọ́n kún fún àìṣòdodo gbogbo agbèrè ìkà ojú kòkòrò àrán kan wọ́n kún fún ìlara ìpànìyàn
ìjà, ìtànjẹ, ìwà búburú, a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ banijẹ́. Ohun tí a kọ́kọ́ dárúkọ níhìn-ín, kí a tún fi yèsí dáradára, ó jẹ́ agbèrè. A ń sọ wípé kí a ṣọ́ra, kí ni dé tí Bíbélì tí ó ń dárúkọ àgbèrè nígbà gbogbo, tí ó sì ń kìlọ̀ fún àwọn tí wọ́n fẹ́ fi ìjọba ọ̀run ṣeré jẹ́. Èrèdí tí a fi ń dárúkọ rẹ̀ ní ìgbà gbogbo ni wípé ó jẹ́ ohun tí ó wọ́pọ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń fojú sílẹ̀, bí o bá jẹ́ ẹni tó mọ nǹkan tó ń lọ nígboro, ó rí wípé ìwà àgbèrè ó jẹ́ ohun tó wọ́pọ̀. A tilẹ̀ máa ń rí láàrin àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, a ń rí ìwà àgbèrè láàrin wọn. Bí a bá wo àwọn tí wọ́n tún ti dàgbà tán lọ́jọ́ lórí díẹ̀, ṣùgbọ́n tí wọn ò tí ì tó bí ọmọ 20 ọdún, tí wọ́n sì ń lọ sílé ìwé, ẹ̀ṣẹ̀ àgbèrè ó jẹ́ ohun tó balẹ̀ jẹ́, ó jẹ́ ohun tó wà lọ́wọ́ àwọn ọmọ kéékèèké wọ̀nyí. Bí a ti ń rí lọ́wọ́ olùkọ́ wọn, bẹ́ẹ̀ la ń rí lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́, bí a ti ń rí láàrin àwọn ọmọ kéékèèké, bẹ́ẹ̀ la ń rí láàrin àwọn tó dàgbà jù wọ́n lọ, bí a ti ń rí lọ́dọ̀ àwọn ẹni tó kàwé, bẹ́ẹ̀ la ń rí lọ́dọ̀ àwọn kúrúntù tí kò gbọ́ kankan, bí a ti ń rí láàrin ìlú, bẹ́ẹ̀ la ń rí lábúlé. Nítorí èyí ni Ọlọ́run fi ń tẹnumọ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ohun tó wọ́pọ̀, wípé ohun tó lè ṣe ni lọ́ṣẹ́ ni, ohun tí ó lè kó ìjàngbọ̀n bá ènìyàn ni, àti ohun tó lè mú ìdájọ́ Ọlọ́run tí ó lè mú wá sórí ènìyàn ni. Èyí ni Bíbélì ni ó fi ń tẹnumọ́, ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé kì í ṣe lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké wọ̀nyí nìkan ní ẹ̀ṣẹ̀ burúkú yìí ló ti jinlẹ̀ sí. A tún rí lọ́wọ́ àwọn tí ó tilẹ̀ ti ṣe ìgbéyàwó, àwọn a máa ṣe panṣágà, wọn a fi ọkọ tiwọn sílé, wọn a tún máa káàkiri. Àwọn mìíràn wọn a fi ìyàwó wọn sílé, wọn a tún máa wá àwọn ẹlòmíràn, wọn a máa wá wọn káàkiri. Wọn a ní àlè níta, owó tí wọn ń gbà wọn ò jẹ́ kó délé, ṣùgbọ́n àwọn àlè tó wà níta òun ni wọn ń ná gbogbo owó wọn fún. Òní kí a ṣọ́ra o. Bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ti ń gbilẹ̀ kan, kí a má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó wá sí ìgbésí ayé wa. Nínú Kọ́rìntì kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Ó ní àbí ẹ̀yin kò mọ̀ wípé ọ̀run jẹ́ ibi mímọ́, ìjọba Ọlọ́run jẹ́ ibi mímọ́, Ọlọ́run pàápàá jẹ́ ibi mímọ́, àwọn áńgẹ́lì rẹ̀ jẹ́ mímọ́, Bíbélì pàápàá jẹ́ Bíbélì mímọ́, àwọn àjogún ìgbàlà wọn láti jẹ́ mímọ́. Ó ní àbí ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Ó ní kí a má ṣe tàn yín jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ni a ti fi ẹ̀kọ́ èké ni a ti fi tàn wọ́n jẹ, ọ̀pọ̀lọpọ̀ ni àwọn wòlíì èké ni wọ́n ti tàn jẹ. Ó ṣe ni láàánú wípé bí a bá ń dárúkọ wòlíì, bí a ti rí àwọn wòlíì, àwọn wòlíì ti ìgbà ìsinsìn yìí tí wọ́n máa ń kọ́ ilé ìsìn wọn sí ẹ̀bá òkun, sí etí òkun, àwọn ni a rí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó jọba ní ìgbésí ayé wọn, ó jọba nínú àgọ́ wọn. Ó ní kí a má ṣe tàn yín jẹ, kí a má ṣe rò wípé torí pé wòlíì ló bá ọ dá ẹ̀ṣẹ̀ àgbèrè àbí panṣágà, kí o ti rò wípé kò sí nǹkan kan, wípé ìdájọ́ Ọlọ́run kò ní dé. Ó yà wá lẹ́nu, ó sì ṣe láàánú láti sọ wípé nígbà mìíràn ọwọ́ bíṣọ́ọ̀bù láti ń rí ẹ̀ṣẹ̀ àgbèrè. Ó ṣe ni láàánú, ọwọ́ àwọn ẹlẹ̀sìn láti ń rí ẹ̀ṣẹ̀ àgbèrè. Irú àwọn bẹ́ẹ̀ wọn máa sọ wípé kò sẹ́ni tó mọ̀ pé bí Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀, ta ni ó lè dúró? Wípé nítorí bẹ́ẹ̀ Ọlọ́run láti ṣàánú fún wọn ni, nítorí pé kò sẹ́ni tó lè wà láyé yìí kó má dá ẹ̀ṣẹ̀ àgbèrè. Ó ní má jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ, kí a má ṣe tàn yín jẹ. Kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójú kòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ̀gàn tàbí àwọn alọ́ni lọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Ó ní kó dá wa lójú wípé àwọn àgbèrè, àwọn panṣágà, àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́, àwọn tí ń fi obìnrin ba ara wọn jẹ́, wípé àwọn wọ̀nyí kì yóò lè jogún ìjọba Ọlọ́run. Yẹ kí a wo Hebrew orí 13 ẹsẹ̀ 4, kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn.
ki akete se je alai le ri ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan bi a ba nso we pe ki igbeyawo ki o ni ola elomiran itumo ti won ni ni we pe bi awon ba fe gbeyawo ki ile isin wa ki o se ifilo ki a si so fun tekuteye awon to wa nilu awon to wa loko gbogbo eniyan patagba we pe ki won ki o pese lati wa se ajoyo pelu eni tin se igbeyawo ki a je ki ilu ati ijo ati oti ati opolopo nkan ki o wa nibe e kon ni bibeli nso ara mi o ni ki igbeyawo ki o le ola ki o ni owo laarin gbogbo eniyan ki a mo we pe igbeyawo o je ohun ti olorun fun ara re ti o pele oni ki a si je ki akete je alai le ri duro nibe nje o je mo opolopo igbeyawo ti won se ni awon ilesin kaakiri awon okunrin ati awon obirin wonyi won ti mo ara won tele tele o se se papa ki a fe sona ki o ti loyun o je wi pe iru igbeyawo be ko lola o je wi pe akete won je ile ri awon elomiran ti won ti loyun to ti je wi pe ikun ti ga o ti je oyun osu meta merin marun ti a tun so fun wa wi pe ki a tun a ma se iru isopo be ki a ma se ninu ile isin e je ohun ti o lodi si oro olorun oni nitori awon agbere ati awon panshaga li olorun yo da lejo awon agbere ati panshaga awon li olorun yo da lejo ye ki a lo wo kolose ori keta ese ikarun nitori na e ma pa awon eya ara yin tin bele aye e ma pa won run oni ki a ma je ki agbere ki o wa laarin wa ki a pa run bi a ba so pe ki a pa nkan run ede wa ni yoruba o je ki o ye wa gba ti a ba pa nkan run bi eniyan ba ku ohun ti a ma nse ni pe a ma gbe won si tabi bi a ba pa awon koriko igbe bi a ba ke won lule ohun ti a ma nse ni we pe a ma jo won nina bi a ba pa awon eya ara wonyi bi a ba pa won run agbere bi a ba pa run o je wi pe ati jewo re ati ko sile a si ti sin a ko je ki agbere ki o gberi ni igbesi aye wa mo bawo ni o se le je wi pe bawo la se le pa nkan wonyi run ohun ti a le se ni we pe akoko ki a jewo fun olorun ki a ko sile ki a bebe fun iwenumo ti o wa ninu eje Jesu Christi ki a bebe fun ore ofe pelu igbala olorun ki o je ti wa ki a ri wi pe a je eni ti o ti ni idariji eni ti o ti ni igbala eni ti o ni alaafia okan wi pe a ti bo ninu ese wonyi sugbon ki se be nikan ohun ti a tun ni lati se ni wi pe bi a ba ri ohun kan ti o n fa wa sinu ese agbere ye ki n se apejuwe o seese ki o je omobirin ninu ile ti a fi se omo odo ti a ni ki o ma ran iyawo wa lowo omobirin yi bi iyawo ba ti jade boya iyawo lo soja tabi iyawo lo ponmi tabi iyawo lo ki awon obi re tabi o lo sibi kan o seese papa ki o je wipe iyawo je osise ninu ijo o lo pelu awon osise be ni eni ti obirin ti a fi se omo odo obirin ta ni ko ma ba o lo soja obirin ta ni ko ma ba iyawo shoshobo obirin ti a ni ko ma ba wa lota ko ma ba wa wanje obirin ti a gba we pe ki o ma ba wa gbalẹ ni obirin yi la ma se bi iyawo si oko omo odo a tun ma se oju regberegbe bi eni wi pe oun ni iyawo inu ile a di eni to je wi pe a tun ma fa okunrin yi papa ti o mo ihin rere okunrin yi ti o je okunrin ti o je olooto si aya re a tun ma wole pelu obirin ti o je wipe omo odo ni ninu ile oni bi a ba fe pa eya ara wa to wa ninu aye bi a ba fe parun ohun kini tani lati koko se ni wipe ki a so fun omo odo yi omobirin yi pe ko keru e wipe ko ma lo sile awon obi e o se se ki iyawo ma mo ki lo nsele ki iyawo ma so wipe ah ta lo ma ba mi shoshobo bi a ba le omobirin lo ta lo ma ba mi gbonje bi a ba le omobirin lo wa so fun wipe ijo bi a ba fe de ijoba olorun bi a ba fe fi ijoba olorun sereje bi a ba fe ki obole ki wa ni ojo idajo bi a ba fe ki nkan ki o ya wa lenu je ki obirin je ko omobirin ki o lo
ki n ba le ni anfani lati mo olorun ti mo nsin nitori be lati pa awon eya ara wa tin be ninu aye run ohun tani lati se ni yi tabi o se se ni bi ise ki obirin kan ki o je pe bi a ba ti ni akoko die ni bi ise a wa joko sori table wa bi a ba fe jeun a so pe ah e ra unje fun mi ni o e sanu fun mi ni o e se bayi ni o wa so ah mo ti ni yawo ani ko se nkan kan bo ni yawo nko o le je yawo keji bo ti e je keta bo ti e je kerin ohun oko o le je keta o le je kerin bi o ba fe ka jo gbe ninu ile emi pelu iyawo emi pelu iyale eh o le gba ile fun mi nita iwo lo ma ja nkan yi ko lorun e lo ma sa fun esu nitori esu lo joko ti e esu lo wa ni pako e to fe ti o lo sorun apadi iwo lo ma sa wi pe o ti o iyawo kan ti to mi o nitori be mi o fe agbere tabi panshaga o si sese awon elomiran won lo ma wo filmu ni gboro won ma lo sile cinema ile cinema ti won lo yi tabi ero amohun maworan ti an pe ni television ti won wo onu je ki irokuro ki o ma wa sokan won nkan to ni lati se lati fi ja nkan won yi kuro ni pe ti o ba fe pa iya ara ti n be le aye run ki o gboju kuro ninu awon nkan won yi ki o ma je ki awon nkan won yi ki o wa si igbesi aye re elomiran o sese ki o so wi pe ibi ti ohun ti ni wahala ju ni wo pe bi on ba wa ni inu oko ero tabi bi on ba n lo ni igboro bi on ba ri awon omo birin kan ti o je wi pe bi won ti woso gbogbo ara won ni won fi sile awon nkan won yi si ma mu idanwo wa si okan ohun wi pe kini eniyan le se nigba ti a so wi pe ki a pa awon eya ara wa tin be le aye ki a pa won run kini a le se niru igba be oro olorun o je ki o ye wa ninu Jobu ori kokan le logbon ese ikini emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo undia eni ti o ba fe fi ijoba olorun sereje eni ti o ba fe lo ni akoko ipalarada awon eniyan mimo ni akoko ti a gba awon ayan fe soke oni iru eni be ti ko fe ki agbere tabi iwa kiwa ninu aye yi ti ko fe ki o joba ni igbesi aye ohun oni lati ba oju re da majemu e ni olorun fi se wa ni olori re we pe ani nkan ti a npe ni ipe npeju bi o ba ri nkan ti o ri we pe nkan won yi o le mu nkan miran wa si okan re wa diju e wa je ki ipe npeju e ki o pajude ki o ma ba ri awon nkan ti o mo osina awon nkan ti yo mu ki okan re ki o fa si ife ku fe Jobu lo so wi pe emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo wundia je ki n bi o ni beere kan se nkan ti mo ka fun o yi se o wa fun awon ti o ti igbeyawo awon ti o ti loko rara se o mo wi pe Jobu o je eni to ti niyawo o je eni ti o ti bimo o si mo nkan ti o sele si awon omo re sugbon iyawo si wa laaye o ni sugbon sibe sibe idanwo ma n de bi o n ba ri awon wundia bi o n ba tejumo won wi pe bi o n ba tejumo won o sese ki awon nkan miran ti olorun ko fe ki o tun jeyo ni igbesi aye ohun ele o fi so wi pe o n da majemu pelu oju ohun wi pe ki ohun ki o ma se tejumo wundia awon wundia ti a ni ni akoko ni igba ti wo yi awon obirin ti a ni ni akoko ti wa yi ti won ki woso kanle awon ti o je wi pe bi won ba joko aso won afo soke bi a ba sora bi a ba lo wo bi ti o ye ki awo a o ma ri ihoho won oni nitori be iwo ti o fe fi ijoba orun sereje iwo ni oni lati da majemu pelu oju re wi pe bi awon wonyi ti won ko ma sowo awon wonyi ti won ko lolorun awon wonyi ti won ko mo bi a se toju ara eni bi won ba joko nitosi re bi won ba duro nitosi re tabi won wa nibi kibi ti won si fe je okun fa tabi won fe je idewo idanwo fun o iwo ni on lati ba oju re ati okan re da majemu wi pe oni lo sinu ese je ki a pada si kolose ori keta ese karun nitori na e ma pa awon eya ara yin ti n bele aye e ma pa won run igba miran o sese ki o je awon iwe ti a ti ya awon obirin to wa ni ho ti a ya won si awon miran won ma tan ara won je
won agbe iru iwe be won agbe lowo won ma wo awon aworan ti o fa okan eni sinu ese bi elomiran ba nbo ti o je arakunrin bi elomiran ba nbo ti o je arabinrin won asare pa iwe na de ta lo ntanje afoju to diju to ni ohun oriran nigba ti ohun diju gba to laju le ta lori awa ti an tan ara wa je ti an wo awon obirin ihoho awa ti an tan ara wa je ti atun lo ngbe awon aworan aworan ti o dara aworan boya ri ninu iwe kan ti won ta boya ri ninu awon iwe iroyin ti atun won lo wo nkan won yi ti okan wa ti o nkuro lodo olorun bi a ba fe fi ijoba olorun sereje on so fun awe pe ke mu awon nkan won yi kuro ni igbese aye wa ati iwa iri iwa iri iwa obun oro ti ko dara a ma nri eyin obirin e tete sile ni ibi ti e ti lo ndirun bi o ba je pe ibi idirun awon ti o wa ninu aye ni ti o so fun arabirin o pe arabirin ran mi lowo lati wa ba mi dirun ti o je pe o lo sibi ti won tin dirun ninu aye wa ri we pe oro ko bakun gbe oro ti ko dara iwa oro eri oro nipa nkan asiri laarin okunrin ati obirin won ma so nibe awon adirun awon ti o ndiri won yi won si ma sefe won ma se won ma drenin won ma dapara wi pe e bayi bayi bayi bayi iwo ti o so pe o je omo olorun bi o ba njoko si iru ibi be o mo wi pe o le je ki nkan miran ki o wonu okan re tabi iwo ti o je okunrin ti o lo gerun ibi ti o tin gerun ni awon ti won gerun won ma so soku so won ma dapara won ma so nkan miran ti ko dara tabi o sese ni di ayo ni di emu ni di oti ni di ludo ni won ma tin so awon nkan won yi ti ko dara fun eti onigbagbo lati gbo e ni a fi so fun awe pe ki a pa nkan won yi run ki a mu won kuro ni igbese aye wa ki a ma ti le debe o ni ife kufe ife kufe gba ti o ba ri alata loja iwo onile lona iwo ti o ti je eni to gbe yawo sile ti o tun lo fo okan leke ton pe e ba o lo se ri nbe ba o le o mo pe ife ku fe niyan iwo ti o je wi pe eni ti o n gbe ninu ile pelu e ti o je obirin ni to to lo so pe ni to e o je ara ile mi ara ile e to tun lo n ye pata ewo nigba ti iyawo e sun o ri wi pe nkan mi ti n wa sinu okan e iyen na n pe ni ife ku fe ati ife buburu e to ma je ki eniyan ki o jade o agun mokanla lu okunrin tun jade le nbo lo nlo iyawo wa nle omo wa nle o tun jade la agun mokanla ki se wi pe oni ise oru to fe lo se nbo lo nlo e nbo fe lo ki enikan ta lo fe lo ki o ye ki asora bi a ba fe wo ijoba olorun o ni ati oju kokoro ti se iborisa oju kokoro nigba ti okan wa ba nfa si ohun ti ko ye ki o fa si eyi ni a n pe ni oju kokoro bi nkan wonyi ba ri bee a n kilo fun wa wepe ki a sora o idajo olorun ko jina si awon eniyan bee wese ikefa nitori ohun ti ibinu olorun fi n bo wa sori awon omo alaigboran ohun awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti n rin nigba kan ri nigba ti eyin wa ninu nkan wonyi o n so fun wa ni apa keji iwaaso wa ninu eko wa loni awon idi ti a ni lati pa won run awon idi ti a ni lati pa awon eya ara wa ti o n bele aye ti a ni lati pa won run o ni nitori ibinu olorun o n bo wa sori awon omo alaigboran idi kan pataki ni wo pe idajo olorun ibinu olorun o n bo sori awon elese ki a wo Romu ori kini Romu ori kini ese ikejidinlogun nitori a fi ibinu olorun han lati orun wa si gbogbo aiwa bi olorun ati aisododo eniyan awon eni ti o fi aisododo te otito mole awon elomiran won ma nse be ni wepe won ko mo otito a si ti fi eko ihinrere ko won igba miran ti won ba nse nkan ti o je wipe e ko dara ko bo si gege bi eko oro olorun won ma so pe awon o mo ni o si mo o emi olorun si n kilo fun o si ti ka ninu oro olorun o ni awon ti o fi aisododo te otito mole o ni iru awon be idajo olorun yo wa sori won ninu iwe ifihan ori kokanlelogun ese ikejo
ìfihàn orí kọkànlélógún ẹsẹ kẹjọ. Ṣùgbọ́n àwọn ojo, àwọn àti aláìgbàgbọ́, àti ẹni ìríra, àti apànìyàn, àti àgbèrè, àti oṣó, àti abọ̀rìṣà, àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti súlfúrù jó. Èyí ni ikú kejì. Ó ń sọ fún wa wípé ìyà ayérayé, ìyà àìlópin, ó ń bẹ fún àwọn ènìyàn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀. Èyí ni ó fi yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀. Èyí ni ó fi yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. A kò fẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó ní ipá, kí ó ní ìpín nínú ìgbésí ayé wa. A ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wá mọ́. A ń fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé wa. O ti rí ọ̀rọ̀ Ọlọ́run lónìí. O ti rí ẹ̀kọ́ ìhìnrere. O ti rí ohun tí Ọlọ́run ń béè lọ́wọ́ rẹ. Ohun tí ó kù fún ọ ni pé kí o lọ bá Ọlọ́run sọ̀rọ̀. Kí ó ní kí Ọlọ́run kí ó fún ọ lágbára láti lè pa àwọn ẹ̀yà ara tí ń bẹ nínú ayé run, láti lè pa àgbèrè run, láti lè pa ẹ̀wà ìrí run, láti pa ìfẹ́kùfẹ́ run, láti pa ẹ̀wà búburú mu, láti pa ojú kòkòrò, láti pa àrùn. Dìde kí o sọ fún Ọlọ́run, dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀. Bí a bá ti gba ọkàn rẹ là, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ tí ó fi jó lóòótọ́ sí ẹ̀kọ́ ìhìnrere. Bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fi máa gbé ní òdodo, ní ìwà mímọ́, ní ìwà bí Ọlọ́run lé ọjọ́ ayé rẹ gbogbo, yálà ní ìkọ̀kọ̀, yálà ní gbangba, yálà níbi tí àwọn ènìyàn wà, yálà níbi tí àwọn ènìyàn kò sí, yálà níbi tí àwọn onígbàgbọ́ mìíràn tí wọ́n ti lè rí ọ, yálà níbi tí àwọn ẹlòmíràn kò ti lè rí ọ. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jó lóòótọ́, o fẹ́ pa ẹ̀kọ́ yìí mọ́, o fẹ́ pa àwọn ẹ̀yà ara tí ń bẹ̀lẹ̀ ayé, o fẹ́ pa wọ́n run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Dìde kí o sọ fún Ọlọ́run, má jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́. Má jẹ́ kí ẹnikẹ́ni kí ó tún pè ọ sí ìpàdé kan lẹ́yìn ìsìn. Má jẹ́ kí ohunkóhun kí ó gba àdúrà lọ́wọ́ rẹ. Dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀, kí o sọ fún Ọlọ́run kí o gbàdúrà títí ó fi gbàdúrà àgbáyọrí, títí ó fi ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní ọkàn láti pa gbogbo nǹkan wọ̀nyí run ní ìgbésí ayé rẹ. Ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ kí o bá lè jẹ́ oníwà mímọ́ olóòótọ́ títí di ọjọ́ ìkẹyìn, títí pé yóò fi dún tí a ó fi pa àwọn ènìyàn mímọ́ láradà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, o fẹ́ máa gbé ìgbésí ayé òdodo, o sì ń fẹ́ láti gbé ìgbésí ayé tí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Sọ fún Ọlọ́run wípé kí o fún ọ lóore ọ̀fẹ́. Ó ṣeéṣe kí àwọn ènìyàn kí ó máa rò wípé o jẹ́ ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n ìwà rẹ ń kọ́, ìrìn rẹ ń kọ́, àwọn nǹkan tí o ń ṣe ń kọ́. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run láti ìsinsìnyí lọ títí Jésù yóò fi dé.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹjẹ́ kí a gbàdúrà.
2: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ. Wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá wà tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàárú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé wa ọ̀nà wa tàbí ó dàbí ẹni wípé àìrórun àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákàlà kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri. A mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ́ lọ, bí a bá fi ara wa pamọ́, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sẹ́ẹ̀ lórókè Kálfárì ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. A sá ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí a bá so mọ́ ọ, bí a bá dúró tì ọ́, bí a bá gbẹ̀kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa, ìṣòro wa, bí a bá sọ ọ́ fún ọ, a mọ̀ wípé ó gbà wá. Ǹjẹ́ à ń bẹ̀ wípé lónìí bí a ti wá pẹ̀lú agbára rẹ, pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀, pẹ̀lú iṣẹ́ ìràpadà tí Jésù ti parí fún wa, a bẹ̀ wípé gbogbo àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ wọ̀nyí bá mú ọ kúrò. Ṣàánú fún wa. Jẹ́ kí àlàáfíà rẹ kí ó jọba nínú ọkàn wa. Gbogbo ìgbésí ayé wa tí ó ti dàrú bá wa tún wọn ṣe. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó lè ṣe wá pé ní àṣálẹ́ yìí. Ní orúkọ Jésù Kristi Olúwa. Mo fẹ́ kí o ṣí Bíbélì rẹ sí orí Dáfídì 56. À ń sọ lónìí nípa ààbò tí ó dájú. Bí àkókò kan bá wà ní ìgbésí ayé wa tí ó yẹ kí a mọ ààbò tí ó dájú, tí ó nípọn, tí ó sì ṣe iyebíye, èyí tí ó jẹ́ wípé ọwọ́ ayé tàbí ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ èṣù kò ní lè tẹ̀ wá, mo wòye wípé àkókò tí a wà yìí jẹ́ àkókò kan, nítorí wípé ọ̀pọ̀ òjò ló rọ̀ tilẹ̀ ń fi mu, ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ̀ àti rí ibi ìsásí. Ṣùgbọ́n bí ó ṣe tiwa ni, àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà. Mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀, tí o sì fi ara balẹ̀, tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa ààbò. Wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọdẹ yìí, bí a bá parí ẹ̀kọ́ yòó láti sáko lẹ́yìn rẹ. Bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nípa ìrìn tí a ti ń rìn tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá, ìṣẹ́ sì ń ṣẹ́ wa, mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù, tí a sì ti gbé Jésù sókè, gbogbo ìṣẹ́ wa àti ìyá wa ni a fi kọ́ sí orí igi àgbélébu Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀, nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà, wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀. Ní orin Dáfídì tí mo pè ní 56, ni a ti ń sọ fún wa wípé Ọlọ́run lè ààbò wa àti agbára lọ́wọ́ lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà lè àwa kì yóò bẹ̀rù. Bí a tilẹ̀ ṣe ayé ní ìdí, tí a sì ṣe àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà, ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn nì ti ọ̀gá ògo, Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣe ní ìdí. Olorun yo ran lowo ni kutukutu owuro awon kefiri nbinu awon ile oba shidi o fohun re aye yo Oluwa awon omogun wa pelu wa Olorun Jacob le abo wa e wa wo awon ise Oluwa iru aporo ti o se le aye o mo ote tan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le Olorun a gbe mi ga ninu awon kefiri a gbe mi ga le aye Oluwa awon mogun wa pelu wa Olorun Jacob le abo wa awon ti o wa ninu aye won wa abu kakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkankan ti o dabi eni wipe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wipe won o ni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wipe bi ohun gbogbo bi o ba dojupo ti o si ndaru eyi ti oni Psalm ti o nse alaye re ni ese keta wipe omi ho eyi so nipa wipe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wipe o fi idi mule sinsin o nso wipe o mi awon eyan ti o dabi eni wipe pelu ohun ini won pelu gbajumo won won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wipe ko si ohun to le de wipe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si Olorun o nso fun a wipe ko si eni keni ti ara ro tabi ti ara tu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe sibe pelu ohun ti o nsele ninu aye o nso wipe awon oke nla won yi won mi ṣùgbọ́n wa sọ fún wa ibi ìtura tí ó wà fún àwọn àyànfẹ́ fún àwọn tí wọ́n ń sin Ọlọ́run lé ẹ̀mí àti ní òtítọ́ àwọn tí wọ́n ní Ọlọ́run Jacob gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí olùgbàlà àti gẹ́gẹ́ bí olúwa wọn ó sọ fún wa wípé odò ńlá kan wà ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gá ògo èyí ni Jésù ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé omi kan wà kànga kan wà orísun kan wà tí ó ń ṣàn fún omi iyè fún ìmúláradá àwọn tí ara wọn kò dá fún ìgbàlà àwọn tí wọ́n sọnù fún ìdáríjì àwọn tí wọ́n dẹ́ṣẹ̀ àti fún ìmúdúró àwọn tí ẹsẹ̀ wọn ti yẹ̀ èyí ni ẹni tí ó kọ orin dáfídì yìí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí ayé rẹ̀ bá dàrú bí ó bá dàbí ẹni wípé ó dàbí ẹni pé kí ó lọ pokùnso kí ó sì kú dànù nítorí pé kò sí nǹkan tí o rò pé ó tún fẹ́ ṣe nínú ayé ó ń sọ fún ọ wípé má bínú jẹ́ má sì sọ ìrètí nù nítorí pé odò ńlá kan wà ó lè máa ṣe ọ ní kàyéfì wípé bí ó bá jẹ́ bẹ́ẹ̀ wípé odò ńlá kan wà èyí tí ó mú inú mi dùn bí mo bá darapọ̀ mọ́ àwọn ènìyàn Ọlọ́run níbo ló wà nítorí pé gẹ́gẹ́ bí ẹni tí ó dàgbà díẹ̀ ó ṣeéṣe kí o ti máa wá ibi ìsásí àti ibi ààbò káàkiri ṣùgbọ́n ó dàbí ẹni pé bí o ti ń sá bẹ́ẹ̀ ni pàṣán bẹ́ẹ̀ ni ó ń bá ọ tí o sì ti sá káàkiri títí títí o ń wá ibi ààbò ṣùgbọ́n tí kò sí ibi ààbò àwọn ènìyàn tí wọ́n sì mọ̀ wípé ayé ń lé wa àwọn náà pàápàá wọ́n kọ́ ilé kékèké káàkiri o sese ninu ogba ti won si fi enikan sibe ti o dabi oluso won si le ko si enu ona wi pe ibe abo ni yi o si sese ki iwo na ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o wa ise ti ko ri ise ti won si so fun wi pe bi o ba sa pamo si ibe abo ti o si je ara re ni ya o sese ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si tiro wi pe o ti de ibi ti o nlo pelu awe pelu adura pelu ije ara ni niya sibe sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wi pe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese ko ni ye ma wa lodo wa sugbon so wi pe o le salai mo ibi ti odo nla yi wa sibe sibe idaniloju ni wi pe odo nla kan wa sisun yi ti yo mu inu ilu olorun dun ko so wi pe sisun yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wi pe pelu gbogbo eti mo nse na mo fa nse iwonba ti mo mo wi pe o ye ki nse sugbon sibe sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je ti re sugbon so wi pe bi ki o le mo bi ase mo wi pe a ti de ibi ti odo yi wa o ni olorun bele arin re Jesus si je ki o di mo fun awe pe ibi ti eni meji tabi meta ba pejo ko so wi pe nidi oja tita nidi ikore nidi basa nidi ijeun tabi nidi ijo nidi ilu ko so be o oni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se nidi ija ki se nidi iyapa ki se nidi ki a ma lora wa laso mu wi pe ta lo ji owo apo alufa on ibi ti eni meji tabi meta ba pejopo le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibi ti ansa pamo si nibi ti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si nidi ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa nibi ti olorun wa oni a ki o se onidi olorun yi o ran lowo ni kutukutu owuro bi o tin ji be ni iran lowo olorun be ni o wa ni tosi re oni awon keferi nbinu bi o ba ti mo tele tele ti o sin ja fara ti o ro wi pe ko sewu je ki n so fun o wi pe awon keferi nbinu si o awon wo ni an pe ni keferi awon tin tafani awon ti won fe se o ni ibi awon ti won ko mo olorun ti won ko si fe mo awon eni ika awon eni bi aye awon keferi nbinu bo jeun bo yo bo ba so sita won binu si o bo ti ri yawo fe sugbon ti owo re ji ti o da be ni pe nkan lo dede fun o awon keferi abinu si o bo ri je awon keferi abinu bo si ri je bo ni nkan kan to tori be to joko seko wi pe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won binu pe o wale bo si lole bo jeun bo yo won binu pe o jeun bo gbe yawo bo bimo won binu pe o gbe yawo ko si ti bimo awon keferi nbinu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba won sidi sugbon won so fun a wi pe olorun wa eni igba ayeraye eni igba ni eni ti o nduro si odo eni ti ko ni baba eni ti o je ebi abo fun wa won ni o fohun re aye yo oluwa awon mogun wa pelu wa olorun jacobu o le abo wa iwo bi o ba so gbe bo ba so gbe kuro lo bere lowo awon to so gbe kuro ikun pa won atomo ati baba ati ya won kole ile dara dara ile mere mere ti akun dara dara ṣùgbọ́n kí wọn kí ó tó wọ inú rẹ̀ wọn á walẹ̀ sí ẹnu ọ̀nà wọn á rí nǹkan kan mọ́lẹ̀ wọn ṣe rí nǹkan mọ́lẹ̀ láàrin àwọn pápá mọ́lẹ̀ lọ bí wọn wọn ń kú láì tiẹ̀ nídìí wọn á sọ pé arílágbájá ní ọ̀sẹ̀ tó kọjá bẹ́ẹ̀ ni èyí tí wọ́n sọ̀rọ̀ èyí tí wọ́n rì mọ́lẹ̀ kò gbá wọn bí wọ́n ti ń bí wọn ni wọ́n so ń dè mọ́ nídìí tí wọ́n so kọmọ lọ́rùn àpẹẹrẹ pé o ta ọmọ rẹ fún èṣù nìyẹn síbẹ̀síbẹ̀ pẹ̀lú ààbò èké tí àwọn èèyàn tí ó wà nínú ayé tí wọ́n ní ni wọ́n sọ fún wa wípé ọwọ́ ayé ń tẹ̀ wọ́n èṣù ń bá wọn ó ń pa wọn àwọn tí ò pa tápátápátá ó pa wọn ní àparọ̀ wọn ò jẹ́ ní ayé wọn ò jẹ́ ní ọrùn ìgbà téèyàn bá lo ọdún márùn ní ilé ìwòsàn àwọn òyìnbó ní ìwọ̀nba 50 tàbí 40 ọdún tó nílò nínú ayé yóò ti mọ̀ wípé èṣù ti pa lápatì ìgbà tó bímọ tí ò ráyè gbádùn wọn tí ò sì lè tọ́jú wọn tó sì ń káàkiri ẹ̀sìn yìí náà ni ó ń gbé bíbélì káàkiri kò mọ ojú bíbélì ó sorí bíbélì kodò ààbò tí ó wà fún wa odò náàni tí ó wà fún ìmúláadá fún ìrora tiwa kò mọ nípa rẹ̀ jésù kristi tí a fi hàn wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ àti láti kó ìjìyà wa lọ kò mọ nípa rẹ̀ ṣùgbọ́n bí ó ṣe ti àwa tí a ti mọ ọ̀nà yìí rere àwa tí a fi ẹ̀ṣẹ̀ wa ṣọwọ́ sí ọlọ́run tí a sọ wípé kójọ ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀ bí a bá ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń pè wá ní òmùgọ̀ wọ́n á tiẹ̀ sọ wá lórúkọ wọ́n á ní àwọn ẹgbẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tán jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ́ ń ṣe wọ́n ìyá sì ń jẹ wọ́n ṣùgbọ́n ìwọ tó gbọ́n ìwọ tó sì mọ̀ wípé ó ń fẹ́ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ó sì ń fẹ́ ààbò rẹ̀ bó o ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bá ti ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kọjá lọ bí odò tí ó ṣàn kọjá lọ bẹ́ẹ̀ ni ààbò ọlọ́run tó ń dájú lórí rẹ ó ń sọ fún wa wípé àwa tá a ṣe bẹ́ẹ̀ pé a jẹ́ olóríire ọlọ́run jákọ́bù ta ni ọlọ́run jákọ́bù ìgbà tí jákọ́bù ń sá kúrò lọ́wọ́ ọ̀tanì lọ́wọ́ ísáù ilé ọlọ́run pàdé rẹ̀ ní ojú ọ̀nà ibi tó ń sá lọ ní ìgbà tí ó fi òkúta ṣe ìrọ̀rí rẹ̀ tí ó sì wà ní ibi ọ̀nà tí ó jẹ́ wípé inú aginjù ni ọlọ́run wá bá ni ó kọ sí wípé òun a máa ṣẹ́ṣọ́ lórí rẹ̀ ọlọ́run jákọ́bù nìyẹn nígbà tí ó dé ọ̀dọ̀ lábánì gbogbo ìyà tí lábánì fẹ́ fi jẹ́ àti ìrẹ́jẹ tí lábánì fẹ́ ṣe fún ọlọ́run gbà á nígbà tí ọlọ́run sọ pé kí ó kúrò ní ọ̀dọ̀ lábánì ni lábánì tún fẹ́ ṣe èkà ó fẹ́ dọdẹ rẹ̀ ó sì fẹ́ le kí ó sì bá a jà bẹ́ẹ̀ ni ọlọ́run tún sọ fún lábánì pé jákọ́bù jẹ́ ẹni èèyàn ti òun nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe fi ọwọ́ kàn án nígbà tí jákọ́bù ń bọ̀ láti ìrìn àjò tí ó ti lọ ni ó ránṣẹ́ sí ésáù wípé mo ń bọ̀ kí ó sì gba àwọn ọrẹ ni ísáù ránṣẹ́ padà wípé sọ fún un wípé èmi pàápàá ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá tí ó múra sílẹ̀ láti parun pẹ̀lú irinwó àwọn ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni jákọ́bù bẹ̀ sí nígbàdúrà bẹ́ẹ̀ ni ọlọ́run jẹ́ ààbò rẹ̀ ọ̀tá tí ó fẹ́ pa á kò lè rí ọwọ́ tẹ̀ ẹ́ mọ́ èyí ni ọlọ́run tí ó dáàbò bo jákọ́bù a sì wá ń sọ fún ọ wípé bí o bá di ẹni ìgbàlà bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ́ sílẹ̀ tí o fi olúwa ṣe olùgbàlà rẹ tí o sì fi ọlọ́run ṣe ilé ìṣọ́ gíga rẹ wípé ọlọ́run jákọ́bù yóò jẹ́ ààbò rẹ ẹ wá wo àwọn iṣẹ́ olúwa irú aforo ní ayé ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé èwo ni òpin ayé ibi tí o wà yìí ni a ń pè ní òpin ayé ìgbà tí jésù wà ní ayé a ò sọ fún wa nínú ìwé ìtàn wípé ó rìn dé ìlú nàìjíríà tàbí ó rìn dé ìletò rẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ń jẹ́ kí ó di ìmọ̀ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé jésù nínú ara kò rìn dé ìletò rẹ kò sì rìn dé ìlú rẹ ṣùgbọ́n nínú ẹ̀mí pẹ̀lú iṣẹ́ àṣetán ìgbàlà tí ó ṣe ìyẹn kò ti rìn dọ́dọ̀ rẹ òtí gbọ́rọ̀ jésù àti fihàn rere àti fihàn ọ́ èyí ni ọlọ́run sọ wípé títí dé òpin ayé níbi tí ó wà níbẹ̀ ni iṣẹ́ ọlọ́run ni ó ti ń ṣe àwọn ọ̀tẹ̀ tí àwọn èèyàn sì ní sí ọ àwọn tí ó dìtẹ̀ mọ́ ọ sọ wípé ó mú àwọn ọ̀tẹ̀ wọ̀nyí tán dé òpin ayé ó ṣe ọrun o ìjà ni à ń pè bẹ́ẹ̀ o si se oko o ija na niyan o se si meji o ke si meji o fi keke ogun o fi jona eduro je awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba n saka akiri eredi ti a fi n saka akiri an wa abo ni awon abo ti a sin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si sese ki iwo na ki o ti wa iru abo be ri awon abo eke Isaiah ori ikeji din ni ogbon Isaiah ori ikeji din ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan tin se akoso awon eniyan yi tin be ni Jerusalem nitori eyin ti wi pe awa ti ba iku da majemu asi ti ba epo ku mule nigba ti pasan gigun yo laaja yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o yi o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti an fi sowo ti a ro wi pe yo je abo fun wa tabi a lo fi ara wa fun awon egbe okunkun a ro wi pe bi a ba le lo si egbe imule yo je abo fun wa nitori abo ni won se nwa iru nkan be kaakiri tabi ati lo fi emi wa dogo si owo adaun se ati ro wi pe bi a ba se be o pari bo so le wa koni ri wa bi o so ba ri eni le adaun se mbo lo ma ti ri o se lodo Jesu lo so ma ti ri o awon ti won lo si le adaun se awon ni ofa osho ati ofa aje awon lo kokon ba awon ni won fi ori won sebo nitori wi pe abe iro ni ru awon eyan be ni won duro si gbo ese ke dogun le kan si nitori eyin ti wi pe nkan ti o kin je ki awon elomiran ki won ki o wa se abe yin rere niyan tabi lati gba eko ti igbala won ma so ninu okan wi pe awon ti won o ni o isora awon ni won wa Jesu kaakiri awa ti ni awon ohun ti o le panimo tabi ohun ti o le je abo wa pe nitori be lati kekere ni won ti se waji na awon ti won se jina won yi won lalakala iberu wa ninu okan won babalawo papa to se ogun fun won iyawo e ogbadun awon omo won won ri owo ile iwe san sibe sibe awon eniyan won yi ninu omugo ati ninu okunkun ti emi won wa ati ninu ipoju okan ti won wa ni won wa awon kan won yi kaakiri sibe sibe oye oye won jo kan ti won ti e joko ki won ronu wi pe awon ti won wa ninu egbe okunkun won ku laipe ogoji odun awon ti won si wa ninu egbe okunkun pelu won won a lo si ibi iboji won bi o ba se wi pe abo to to ni won se nku be iya se nje won be won wa ise kaakiri bi won ti e ri ise se owo ti won gba adaun se lo gba ogbo e pada lowo won awon ti won to si dabe ni pe won le so pe won seso nitori pe won wa owo bi won ba ni ru owo be owo eje ki se na bo jeun wa ni iyodi nipa e bo je sugar to ti eye ko dun lenu e lo fi owo eje ra owo ipaniyan apa ona ni o wa so fun a wi pe nitori eyin ti wi pe o sese ki o wa ninu egbe awon ti won so bayi awon ti o je wi pe o kan so pe mo kan ba wa lale ni kin wa wo eyi ton se nbe nitori pe emi temi mo ti ni nkan aje tele aje sara a si ti se mi jina ko si nkan na bo ti le je wi pe aye ati pasan re won le awon eyan won dode awon eyan kaakiri sugbon bo se temi ni rara o ko si ni ibi kibi tin ba nlo ona nla ni nitori pe eye ki fo ko fori sogi duro be awon ti won ti so be saaju e to gba lenu e awon da nitori eyin ti wi pe awa ti ba iku da majemu won ku o sugbon sibe sibe won so wi pe won ti ba iku da majemu a si ti ba ipo ku mule nigba ti pa san gigun yo laaja ki o le ki o de odo wa nitori awa ti fi eke se abo wa eke ni o magbekele aja otile ni ojo iponju ni ojo aini ni ojo ti o je wi pe o nfe nkan won yi abo yi gan yo ja otile abo eke ni ki duro labe iro le awa ti fi ara wa pamo iwo ti o fi ara re si abe ogun abe onde abe oruka abe iro.

ẹjẹ kí a mú àpótí májẹ̀mú olúwa tí ń bẹ ní sílò sọ́dọ̀ wa pé nígbà tí ó bá dé àárín wa kí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. Àwọn ẹlòmíràn wà tí ó jẹ́ wípé sáàmù ni wọ́n wá káàkiri, kí sáàmù yìí kí ó lè gbà wọ́n kúrò lé ọwọ́ ọ̀tá wọn. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí wọn kí ó jẹ́ aláboyún, irọ́ ò kúrò lẹ́nu wọn, ìjà ò kúrò lọ́wọ́ wọn. Bí wọ́n bá fi ìjà pẹ́ ta pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aládùúgbò, wọ́n á sọ fún ọ wípé kí ti bábá mi kí ó má ti dé bá mi ni. Àwọn náà ṣé wọ́n mọ̀ pọ̀ lọ́hùn kì í jà bẹ́ẹ̀? Torí bẹ́ẹ̀ bó bá sọ pé kí ti bábá rẹ kí ó má ti dé ni, àwọn èèyàn nílè mú ọ, wọn nílè sọ ọ̀rọ̀. A jẹ́ wípé èṣù bábá rẹ ni ó fún ọ níṣẹ́ ṣe. Ṣùgbọ́n irú àwọn èèyàn bẹ́ẹ̀, bí wọ́n bá ti lóyún, ó di ilé àdúrà pẹ̀lú ìgò lọ́wọ́ wọn àti omi. Wọ́n sọ pé kò sí ni, bábá ti mú mi àdúrà, gbogbo ẹ̀ parí. Bínú rùn ọ́, bí ọmọ yẹn bí ó bá dàbẹ̀ ni pé nǹkan fẹ́ ṣọwọ́ òdì, bí omi àdúrà bó bá ti kan ọmọdé lára, ó parí. Ẹni tó ń gbàdúrà sínú omi ìgò gan, èpè ò kúrò lẹ́nu ẹ̀, ìyàwó kejì ò kúrò nílé ẹ̀. Ní tòótọ́ ló ń gbàdúrà, ní tòótọ́ ló ń dàbẹ̀ ni pé ó sọ nǹkan kan tó dàbẹ̀ ni pé ó ń fi èdè fọ̀, ọ̀fọ̀ ló ń pè é. Nítorí pé kò jẹ́ t'Ọlọ́run, kò sì mọ nǹkan, kò mọ ìlànà Ọlọ́run. Ó ṣeé ṣe nípa bẹ́ẹ̀ kí a sọ pé ọkàn mi balẹ̀ nítorí pé omi àdúrà ó wà nílé mi, mo tò wọ́n jọ ní ìgò méje. Bélé ìṣẹlẹ̀ láàárọ̀, ìgò báyìí ni màá mu. Bélé ìṣẹlẹ̀ lálẹ́, eléyìí ni màá mu. Gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ, tẹ́ṣẹ̀ ò bá kúrò lọ́wọ́ ẹ, ààbò kọ́ yẹn. Ó sì ṣeé ṣe ká ṣe àgbélébu pẹ̀lú igi, kápẹ́ńtà tó bá kan àgbélébu, ṣé kì í dẹ́ṣẹ̀? Kò ti fi ọwọ́ ẹ̀ṣẹ̀ ba àgbélébu tí ó kàn fún ọ jẹ́, wà á gbé sí ẹnu ọ̀nà, wà á ní Jehovah Jireh, Ọlọ́run ló pèsè rẹ̀. Pẹ̀lú gbogbo ẹ̀, àìsàn ṣe ọ́. Pẹ̀lú gbogbo ẹ̀, wọ́n ru àwọn èèyàn jáde nínú irú ilé bẹ́ẹ̀, abo ekeni. Bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, ìṣẹ́ ò ní kúrò nílé wa. Bí a bá sì mọ̀ bẹ́ẹ̀, a ó sá tọ Ọlọ́run lọ pẹ̀lú ọkàn tí ó ronúpìwàdà. Wo àwọn èèyàn wọ̀nyí, wọ́n sọ wípé nígbà tí àpótí ẹ̀rí yìí bá dé àárín wa, èyí jẹ́ àmì wípé Ọlọ́run Olódùmarè àti Alágbára wípé ó ti dé àárín wọn. Wọ́n sọ wípé kí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn sì ránṣẹ́ sí Ṣílò pé kí wọ́n gbé láti ibẹ̀ ẹ̀wá àpótí májẹ̀mú Olúwa. Àwọn ọmọ ogun, ẹni tí ó jókòó láàrin àwọn kérúbù àti àwọn ọmọ Eli méjèèjì, Ofni àti Finihasi, wà níbẹ̀ pẹ̀lú àpótí májẹ̀mú Ọlọ́run. Nígbà tí àpótí májẹ̀mú Olúwa débùdó, gbogbo Ísírẹ́lì sì hóyè tó bẹ̀ tilẹ̀ mítìtì, inú wọn dùn. O lè máa wo àwọn ẹlẹ̀sìn, àwọn àgàbàgebè, àwọn tí wọ́n ń jà, àwọn aluni, àwọn ẹlẹ̀tàn, àwọn ìkà, àwọn alágbèrè, àwọn afiọkùnrin bá ara wọn jẹ́ tí wọ́n bá dé ilé ìsìn ní ọjọ́ ìsinmi. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọrin, tí wọ́n ń jó, tí wọ́n ń yọ̀, tí wọ́n ń pàtẹ́wọ́, tí wọ́n ń fò sókè. Wọ́n á sọ wípé awo orí èṣù mọ́lẹ̀ wómúwómú, kí wọ́n sì máa fò sókè. Wọ́n á sọ pé ó parí, ti ọ̀tá parí, ti oṣó parí, ti ẹ̀jẹ̀ parí. Ìjà ò kúrò lọ́wọ́ wọn o, ẹ̀ṣẹ̀ ò kúrò lọ́wọ́ wọn. Ó sì ṣeé ṣe kí wọ́n gbà àwẹ̀, kí wọ́n yíra nílẹ̀, kí wọ́n kí alelúyà, kí wọ́n pàtẹ́wọ́, kí wọ́n ṣe kínì yìí. Ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ ò bá kúrò ńbẹ̀, ìyà ò ní kúrò ńbẹ̀. Wọ́n fòye wípé ìṣẹ́gun ti dé. Ó tiẹ̀ lè sọ ara rẹ ní ìṣẹ́gun, tàbí kí o bí ọmọ kí o sọ pé ajagun ṣẹ́gun. Bó o bá kúrò nínú ẹ̀ṣẹ̀, ìṣẹ́gun ò ní dé. Ní ẹsẹ̀ ìkẹfà, nígbà tí àwọn Filistini gbọ́ ohùn ariwo náà, wọ́n sì wípé ohùn ariwo ńlá kílé yìí ní ibùdó àwọn Heberu. Ó sì wáyé wọn pé àpótí májẹ̀mú Olúwa lé ó débùdó. Ẹ̀rú sì bá àwọn Filistini, wọ́n sì wípé Ọlọ́run wọ bùdó. Wọn ò mọ̀ wípé àpótí lásán ló wọ bùdó. Wọn ò mọ̀ wípé sáàmù lásán ló gbé dání, wípé agbára tí ó wà nínú sáàmù ni ẹ̀ṣẹ̀ ti gbà á lọ́wọ́ ẹ.
wo mo wi pe korofo bibeli lo gbe dani agbara to wa ninu bibeli ti eko to ye koro ti o ma je ki agbara ni ki o sise ni igbesi aye wa nigbati wo fun ara e o ni eko ati igbala ti o wa ninu bibeli e pa li ofo lo gbe dani ko sagbara nu e mo fun o abi mo agbe sori bedi ani agbe bibeli ti agbe sibi irori e a so pe e mo gbe bibeli sibe o bo so ba wa ko sa bi aje ba ko fo lo kiri be gba to ba jewo ese to ba ko sile ni agbara ti o wa ninu oro olorun ati agbara ti o wa ninu eje jesu lo ma le je fun eyan nitori be eru ba awon filistini won si wi pe olorun wo bodo won si wi pe awa gbe nitori pe iru nkan bayi ko siri agbe tani yo gba wa lowo olorun alagbara won yi awon won yi le olorun ti o fi gbogbo iponju pon Egypt loju le aginju sugbon leyin igba ti eru ba won die ni won so wi pe eje alagbara e se bi okunrin eyin filistini ke eyin ma se eru fun awon heberu bi won tin se eru yin ri e se bi okunrin ke sija awon filistini sija won si le israeli won si sa olukuluku sinu ago re ipani si po gidi gidi awon elese ti o subu ninu ogun israeli je egba medogun opolopo awon eniyan won si gba apoti eri won o tan o se o ti gba samu lowo e aje o ti gba bibeli lowo e gbogbo eyi ti anka bi isoro ba de ni oganjo oru ka orin dafidi iketalelogun ni emeje won ti gba lowo e ese ko ti mu iponju ba o apoti eri to wa lowo won igbekele won ohun ti o je idakoro ninu okan won won so fun awi pe won si gba apoti eri olorun ti a ba n fe ki agbara re ki o se ti wa o daju wi pe a ni lati ko ese sile gbo ohun ti olorun so fun wa ni orin dafidi ikokanleni aadorun 91 ikokanleni aadorun esan okan ninu bibeli wa bi o ba je wi pe ni tooto ni olorun jacob ni o je abo wa ti a ti wa si bi sasi ati bi sadi ti o je ti o nipon ti o si se iye bi iye pupo bi o ba si ese lowo wa bi a ba ti fi ese wa ranse si idajo ti a so fun olorun wipe olorun jo ese mi ni mo mo wipe jesu ku fun mi o si fe ma tesiwaju ninu ese gbogbo awon onde awon oruka awon egba orun gbogbo awon kan ti a so mora fun abo ti a ti ko sile ti a ti jo won ninu ina awon igbekele wa ninu awon baba isale tabi babalawo tabi onisegun kan ti a ti ju sile ti a sin so wipe igbagbo mi duro lori Jesu Christi eyi si ni idakoro mi wipe igbekele miran mi o ni apata ayeraye eyi ti a n pe ni Jesu Christi o ni bi sadi mi eje re ti o si ti ha re yo eje ti o ta sile o ni abo fun mi bi o ba je be o daju wi pe abo re yo daju lori re eyi ni awon eni igbala olorun awon ti won je wo ise won ti won ko sile awon ti won ri igbala jesu gba lofe tori ofe ni a ki fowora o kan gba wi pe a ni lati je wo ise wa ki a ko sile ki ire ati anu yi ki o le je ti wa awon wonyi ni olorun fi si ibi ipamo o so wi pe eni ti o joko ko so wi pe alarikiri isansa ti yo wa sodo olorun lojo kan bi o ba tun ti jade to tun ri siga atun ma fa siga fi ojo sunday atun lo si lesi awon wonyen won joko ni ibi kokoga ogo won dabi awon ti o wa se eko bibeli ni aya oni ti a nse sugbon bi o ti jade ni o tun ti ri awon ore ka atijo awon agbere won ni o ba agbara olorun kuro ni igbesi aye re gba ti ese ba ti wole pasan iya pasan ese ati idajo olorun a tun tele sugbon awon ti o so wi pe mo ti pinya pelu ese pelu esu ati pelu irera aye awon ti won ti fi eje ti a ti fi eje jesu we awon ti a ti se loso pelu agbada ododo ti a ti fi wo won
àwọn tí ẹ̀ṣẹ̀ ti kúrò ní ìgbésí ayé wọn, àwọn tí wọ́n ń sin Ọlọ́run lé ẹ̀mí àti lé òtítọ́, àwọn tí rọ èké tí ó tún sílé ẹnu wọn mọ́, àwọn tí ẹ̀mí Ọlọ́run jẹ́rìí nínú ọkàn wọn wípé wọ́n ti di ọmọ Ọlọ́run, ìgbésí ayé tuntun ni wọ́n sì ń gbé nísinsìnyí, àwọn wọ̀nyí lé ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo. Àwọn ni ó ń gbé abẹ́ òjìji Olódùmarè, èmi ó wí fún Ọlọ́run pé ìwọ lé ààbò àti ó di mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé, ta ló gbẹ́kẹ̀lé? Ní ọ̀gànjọ́ òru, bí ìdágìrì bá dé, ta ni ìgbẹ́kẹ̀lé rẹ? Ṣé epo tí wọ́n ṣe sínú ìgò tí a ń pè ní, tí wọ́n ń pè ní ẹ̀rọ, ṣé òun ni ìgbẹ́kẹ̀lé rẹ? Bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn, ṣé epo lásán-làsàn ó lè ṣù lọ? O mọ̀ wípé bí àìsàn bá dé, èṣù ló wà ń di ẹ̀. Ṣé epo tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe, ìgò tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe, ọwọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fún ara ẹ̀ tó tẹ̀ bọnú ìgò tó fi sí àtàrí ọmọdé, ṣé òun ló lé èṣù lọ? Ìfọ́jú ọkàn ni. Ó ní Ọlọ́run Olódùmarè, ẹni gíga, ẹni ayérayé, ẹni ìgbàanì. Ó ní òun ni ìgbẹ́kẹ̀lé mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé ni tòótọ́. Òun ó gbà ọ́ nínú ìkẹ́kùn àwọn pẹ́yẹ́pẹ́yẹ́, àwọn tafàtafà, àwọn tí wọ́n máa ń tafà nínú ayé sí ènìyàn àti nínú àjàkálẹ̀ àrùn búburú, yóò fi ìyẹ́ rẹ̀ bù ọ́. Abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni wọ́n ó sì gbẹ́kẹ̀lé, òtítọ́ rẹ̀ ni yóò sì ṣe àsà àti àpáta rẹ. Ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán, tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri lé òkùnkùn, tàbí fún ìparun tí ń pani tí ń runi lé ọ̀sán gangan. Ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹ̀gbẹ́ rẹ. Àwọn tí kò ní ààbò nìyẹn o, àwọn tí wọ́n fi èké àti irọ́ ṣe ààbò wọn, àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ohun tí ó wà nínú ayé, wọ́n a máa ṣubú ní ẹgbẹ́ ẹgbẹ̀rún lé ẹ̀gbẹ́ rẹ àti lé ẹgbàárùn lé apá ọ̀tún rẹ, ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ. Kìkì ojú rẹ, bí ó bá jẹ́ pé o ti fi Jésù ṣe ààbò rẹ, bí ó bá ti jẹ́ pé Jésù ti di olùgbàlà fún ọ, tí a ti gbà ọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ìjà, kúrò nínú asọ̀, kúrò nínú ìrìnkìrìn, kúrò nínú afi ọ̀rọ̀ kẹlẹ́bánijọ́ ni, o sọ fún ọ wípé kìkì ojú rẹ ni ìwọ fi máa rí, tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú, nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi. O lè máa béèrè lọ́wọ́ ara rẹ, má tanra ẹ jẹ o. Ṣé Ọlọ́run ni ààbò rẹ? Ṣé Olúwa lé ààbò rẹ? Tàbí èyí tó so sílé, èyí tó fi sí abẹ́ ibùsùn rẹ, èyí tí o fi sí inú àpótí rẹ, ṣé òun ni ibi ààbò fún ọ? Bí ò bá jẹ́ ìtànjẹ, gbàtẹ́ èèyàn kúrò nílé, tí ó fi oògùn dúdú tí a lọ, àtàrẹ àti aláǹgbá tí a jó nínú iná, tí a so sínú awọ àgùntàn, gbàtí àgùntàn wà láàyè tí ò ṣe ọ́ níre, àgùntàn tọ́lọ́run fún wa ká máa jẹ, ká máa sanra. Àwọn èèyàn wọ́n tún sọ di nǹkan míì, wọ́n sọ di ẹrù jẹ̀jẹ̀, wọ́n tún mú awọ rẹ̀, wọ́n tún di èédú kan sínú ẹ̀, wọ́n tún fi sínú ilé, bó bá fẹ́ jáde kí èédú ni kí ó máa ṣọ́ ohun ìní ẹ. Abájọ tí o lè ń kó ọ lẹ́rù, àbí bó bá wà lọ́jà kí o lè tà, àtúnfi nǹkan bí ẹyọ owó tí a ti lọ wà láti ibìkan, àtúnfi sí abẹ́ apẹ̀rẹ̀ tí a fi ń ta nǹkan, abájọ tí a gbé àgbà ná lé ọ lọ́wọ́. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé gbogbo nǹkan wọn ni o kó sọnù, tí o sọ wípé Olúwa lè ààbò mi, ó sì ń ṣẹ́ṣọ lórí mi tó pé mo ṣe iyebíye lé ojú rẹ̀, ó ń sọ fún wa wípé kìkì ojú rẹ ni ó máa fi rí, tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú, nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi. Ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ búburú kan, kì ó ṣubú lù ọ́. Bẹ́ẹ̀ ni àrùká àrùn kì ó súnmọ́ ilé rẹ. Èyí ni ààbò tí ó dájú fún àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run. Bámiwo Deuteronomy orí 23, Deuteronomy orí 23, 33, ẹ̀ẹ́ta, láti ẹsẹ̀ 26, títí dé 31,
nisinsin ni mo fi abo ti o peye abo ti o daju mo fi han o wa ku si owo re bi o ba fe gba abo ti olorun pese fun o Deuteronomy ori keta le ni ogbon lati ese ikerin din ni ogbon ko si eni ti o dabi olorun iwo jesuru ni tingun orun mo iran lowo re ati ninu ola nla re le oju orun olorun ayeraye ni ibugbe re olorun ayeraye ni olorun ti o ti wa ki esu ki o to wa olorun ayeraye ni o ti wa ki a to da awon ota re olorun ayeraye ni o ndide ti o so fun esu ati fun awon ota re pe panu mo ti won o si le mi fi si o olorun ayeraye ni eni ti o mo opin lati ibere eni ti o mo atubota aye re eni ti o si setan lati toju re ati lati pa omo o ni olorun ayeraye ni ibugbe re ati ni isale ni apa ayeraye wa ni isale re wo olorun bi o ti ga toni o wa ni oke o dabi abo fun o o si wa ni isale pelu owo re owo nla re owo ti gbani owo ti yoni ninu ofin owo ti yoni ninu iya pelu owo re abe re ni apa ayeraye wa ni isale re o si ti ota kuro ni waju re o si wipe ma parun Israeli si joko le alaafia orisun Jacob nikan ni ile oka ati ti oti waini pelu orun re nse irisile alaafia ni fun iwo Israeli tale o dabi re iwo eniyan ti ati owo Oluwa gbala je ko wa ye o nisinsin we pe igbala se pataki tale o dabi eni ti ati owo Olorun gbala asa iranlowo re ati eni ti se ida olanla re awon ota re yo si teriba fun o iwo o si ma te bi giga won mole eni ti o fi Olorun se abo re ati apa re awon ti ni aka nibe yen ninu iwe owe ni ati so fun wa ni ori ikejile ni ogun iwe owe ori ikejile ni ogun ni ese ikewa de o so fun wa iru abo ti Olorun pese fun wa abo ti o daju iwe owe ori ikejile ni ogun ese ikewa ati ese ikokanla bi eni wepe ile esho agbara ni oruko Oluwa iwe owo ori keje din ni ogun ni o ese ikewa oruko Oluwa ile esho agbara ni olododo sawo inu re o sila oruko Oluwa oruko Oluwa ile iso agbara ni olododo sawo inu re kise elese o kise elegan kise eni ti o ni fi oro Olorun se sugbon olododo eni ti o ti je wo ise re ti o ti ko sile eni ti o ti bebe fun anu lodo Oluwa eni ti a ti fi eje Jesu wo inu okan re mo eni ti a ti fi eje Jesu ra pada eni ti a ti gba okan re la awon wonyi ni olododo oruko Oluwa ile iso agbara ni olododo sawo inu re o si la oro oloro ni ilu agbara re o si dabi odi giga le oju ara re eni ti o le oro a ma fi oro re se ibi giga ilu agbara ati ilu abo eni ti o ni oyin ni a ma fi oyin ni ye ara re ka bi ilu agbara ati bi abo sugbon ike ni o ni oju ara re ni o ti dabi odi giga sugbon eni ti o ba nfe bo lowo ajakale arun lowo iku ojiji lowo ofa ti o nfo kaakiri ni osan gangan lowo ajakale arun ti oru ati lowo ohun ti o nlo ninu aye oni sawo ibi giga ile iso agbara ti olorun oruko Oluwa le olorun se fi fun wa lati je ile iso yi bi o ba sawo inu re o daju we pe ola a o si da oni ide eso Olorun yo si wa le ori re ki a to lo gbadura ni a wo Malaki ori keta Malaki
ori keta ese ikerin nini ogun malaki ni iwe ti o gba ninu majemu lai lai ori keta ese ikerin dini ogun nigba na le awon ti o beru oluwa nba ara won soro nigba kugba oluwa si teti si o si gbo o si ko iwe iranti kan ni waju re fun awon ti o beru oluwa ti won si nse asaru oruko re wo si je temi ni inikan le oluwa awon mogun wi le ojo na ti emi o da emi o si da won si gege bi eniyan ti ma da omo re si ti o si olorun so wipe ni ojo wahala ni ojo idagire ohun o da o si ohun se itoju re ohun o je aabo fun o bi o ba je wipe o fi ara re sinu kiko eko oro olorun eyi ti a nwa ti a so fun a wipe ki a wa ko eko oro olorun ki a wa gbo ti oluwa ki olorun ki o le gbo ti wa ki se lasan bi o ba wa ni ojojo aya oni ti a fi eko bibeli ti yoruba si bi o ba nwa ti o ngbo eko oro olorun ti o si mu igbesi aye re pada bo sipo gege bi oro olorun o so wipe ki se lasan wipe ohun a ni o gege bi ni won ma sesho lori re won a si je ibi abo re ki olorun ki o si to le je ki o to le je ibi abo re gbogbo abo ike gbogbo iro ti a sa pamo sabere o se pataki wipe ki a ko won sile ki a si so fun olorun wipe olorun iwo le abo ati agbara mi iwo le lowo lowo iran lowo ni igba ekanju fun mi o so pe nitori na ni emi ki yo beru bi a ti le si aye ni idi ti a si se awon oke nla nipo esi inu okun bi omi ti le nho ti o si ru bi oke ti le bi ti le mi nipa owo bibi re odo nla kan wa sise yi ti o mu ilu olo inu ilu olorun dun ibi mimo oga ogo olorun nbe le arin re a ki o si nidi olorun yo ran lowo ni kutukutu owuro Oluwa awon omo ogun wa pelu wa Olorun Jacobo le abo wa ati je ki o di mo fun ni asale yi ibi abo tuto ibi abo ti o daju ibi abo ti ki jani tile le ojo eponju o wa ku si olowo lati gbadura lati wa oju Oluwa bi o ba mo wi pe ese si wa ninu ago re ese wa ni igbesi aye re ki o so fun Olorun ki ibi abo ti Olorun ti pese sile ki o le je ti re gbogbo abo ike gbogbo iro ti a sa pamo si abere ki a je ofin olorun ki a ko sile oruka owo ni igbadi ti idi ni onde ni tabi egba ti a somorun tabi eyi ti a rimole ni ile wa tabi eyi ti a soro si oju ferese tabi si enu ona ki a ja won kuro ki a si so fun olorun wipe loni o n gba jesu gege bi olugbala re o ko ese sile Jesu si je eni ti o ra o pada kuro lowo ese kuro lowo esu kuro lowo eni bi ni bi o ba so fun olorun o daju wipe yo gbo ti re kepe nigba ti o wa ni tosi nisisin ki o le gbo ti re ki o le gbo adura re bi wahala ba wa fun o so fun Jesu bí o bá ti ń fi ààbò ìké ṣe ìsádìí rẹ jẹ́wọ́ nǹkan wọ̀nyí fún ọlọ́run kí o sì kọ́ ọ sílẹ̀ bí o bá sì ti ń ta ara rẹ jẹ wípé sáàmù ní ibi ìsásí ti rẹ tàbí àgbélébu tí o sọ̀rọ̀ mọ ilé tàbí omi ìgò ti a yà sí mímọ́ lóró wípé yóò jẹ́ ibi ààbò fún ọ tàbí ilé tí a kọ́ sí àgbàlá ibì kan ni ó rò pé yóò jẹ́ ibi ààbò fún ọ àti jẹ́ kí ó di mọ̀ fún ọ lónìí èyí tí ó jẹ́ ibi ààbò tòótọ́ orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni bí olódodo bá sá wọnú ẹ̀
àbòdájú. Ẹ̀jẹ̀ rẹ̀ ni a ti sa ni a sì ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa. Lọ́fẹ̀ẹ́ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀. Képe kí ó lè gbà ọ́, kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe. Wá sọ́dọ̀ Jésù lónìí. Bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, àánú Ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. Képe Olúwa. Yóò sì gbà ọ́. Jẹ́ kí a ṣáko kí ó padà wálé. Bí o bá ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀, padà wá sí ilé. A dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí Jésù wá láti ṣe fún wa. A dúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa. A sì dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi fún wa àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa. Bàbá, ọmọ àti ẹ̀mí, gba ọpẹ́ àti ìyìn wa. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́. Nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí. Ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́. Bàbá, nítorí oore tó ṣe wá yìí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn wa. Ṣùgbọ́n à ń bẹ̀ ọ́, bí a ti ṣe olóríire tó, tí o sì ti fún wa ní àǹfààní ìtó láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere. Ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀, tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà. Ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò. Tí ó ń dá sílẹ̀, tí ó sì ń tú sílẹ̀, tí ó ń rá ní padà. A bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́, pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù. A bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa, a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ fún nǹkan tí o kọ wa ní àṣálẹ̀ yìí. O ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀. O sì ti jẹ́ kí ó dímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú. Àti wípé àwọn ojo, àwọn ẹni ríra, àwọn oṣó, àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè, àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o sọ fún wa wípé inú iná ọ̀run àpáàdì ni ìgbẹ̀yìn wọn. A ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa. Yẹ à ń bẹ̀ ọ́ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn, pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́, tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì. A bẹ̀ ọ́ wípé ìdánilójú ìgbàlà tí o máa ń fi fún àwọn tí ó bá képe ọ́, fi fún ọ ní orúkọ Jésù. A sì bẹ̀ ọ́ wípé ìgbésí ayé ọ̀tún, ìrìn ọ̀tún, ọ̀rọ̀ ọ̀tún,
ìwà ọ̀tún bí ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ lórúkọ Jésù. Èyí tí a ti gbọ́ ní àṣálẹ̀ yìí nípa ààbò tí ó dájú jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Apá ayérayé tí ó sọ fún wa wípé yóò wà ní abẹ́ wa àti ọwọ́ agbára rẹ tí ó ṣíjibò wá jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Ó sáà ti sọ fún wa wípé kìkì ojú wa lè ọ̀pìn máa rí èrè àwọn ènìyàn búburú wípé àrùn kárùn kí ó sun máa gọ wa nítorí wípé a ti fi Ọlọ́run ayérayé yìí àti Ọlọ́run alágbára Ọlọ́run Jákọ́bù ṣe bí ààbò wa. A bẹ̀ ọ́ wípé àwọn ìlérí wọ̀nyìí yóò jẹ́ tiwa. Ààbò tí ó wà nínú àwọn ìlérí wọ̀nyìí yóò jẹ́ tiwa. Ibi tí èjìyà bá ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ìṣẹ́níṣẹ́ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ọwọ́ ayé ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ọ̀tánì tí ó ti ń jẹlẹ̀rún tí ó sì ń parun tí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bàbá mú òpin wá sí nǹkan wọ̀nyí ní orúkọ Jésù. Tú àwọn òǹdè sílẹ̀, mú àwọn aláìsàn láadá. A sì bẹ̀ wípé àwọn tí ó ti yàgàn wọ́wọ́ tọ́ wọn kí ó sì gbọ́ ti wọn kí ó sì mú ẹ̀dùn ọkàn ẹnì kọ̀ọ̀kan wá kí ó mú ọ sí iwájú ìtẹ́ rẹ kí ó sì ṣe gbogbo wa lóore. Àdúpẹ́ pé ó ti gbọ́ nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa.

ni oruko Jesu Kristi Oluwa wa Olorun alaanu adupe lowo yin wo pe atun pejo po loni lati ko eko anbe yin wo pe ki emi mimo ki o wa laarin wa ki o ka oro yi pelu wa ki o ko wa ni eko ti o ye ki o ye wa ki o si fun ani agbara lati se ohun ti e fe ki a se adupe wo pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa pelu ore ofe olorun antesiwaju ninu eko bibeli wa nisisiyi anka ebero ori ketala lati ese ogun titi de ese ikokan le logun ohun ti anka loni je adura ti eni ti o ko episteli yi ti o gba fun awon oluka episteli na bi o ba wo ese yi ori wi pe o je gbolohun adura ti apostoli Paulu ti o gba fun awon oluka iwe na o ni nje olorun alaafia eni ti o tun mu oluso agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani olowa wa Jesu ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti se itewogba niwaju re ninu wa nipase Jesu Kristi eni ti ogo wa fun lai ati lai lai ami bi o ba wo ohun ti a ko ni ose ti o koja o ri wi pe aposteli yo nbe awon ti won je onigbagbo laarin awon ebero na wi pe ki won ki o ma gbadura fun ohun ninu ese ikejidinlogun o ni e ma gbadura fun wa nitori awa gbagbo pe awa ni eri okan riri a si nfe lati ma wa lododo ninu ohun gbogbo sugbon imi nbe yin gidigidi si lati ma se yi ki a ba le tete fi mi fun yin pada ari awon eko pataki ko ninu ohun ti ari nihin lakoko ohun ti eni yi so we pe ki awon omo ijo ki o se fun ohun ohun pelu mura tan lati se fun awon elomiran ohun ti a n so ni we pe o paro wa si won wi pe ki won ki o gbadura fun ohun ohun paapaa si n gbadura fun won eko kini ti a koko ko nibe ni ari ninu Matthew ori keje ese ikejila nitori na ohun gbogbo ti eyin ba n fe ki awon eniyan ki o se si yin bee ni ki eyin ki o se si won gege nitori eyi le ofin ati awon wooli bi aposteli se so wi pe ki won ki o gbadura fun ohun ohun ti ohun fe ti o si n reti lati owo won ohun paapaa se tan lati se fun won ohun ti iwo ba n fe lati odo awon elomiran o fe ki won ki o gbadura fun o o fe ki won ki o feran re o fe ki won ki o sori fun o awon nkan ti o n reti lati odo awon elomiran o ye ki iwo paapaa ki iwo na ki o le se fun won eko keji ti a ri ko ni wi pe nitooto ni o ti gbadura nitooto ni o ti waasu oro olorun fun won sugbon o mo wi pe laisi wi pe a fi adura ti iwaasu wa leyin iwaasu yi ko le sise ninu okan awon ti n gbo eyi n je ki o ye wa wi pe awa ti a n waasu awa ti a je adari awa ti a je bi oluso agutan tabi adari ekun o ye ki a ma waasu nitooto sugbon o ye ki a ma gbadura fun awon ti a n waasu si ninu Samueli kini ori kejila ni Samuel ti n so fun awon omo Israeli wi pe o mo ojuse ti o n gba lowo Olorun ojuse meji pataki lati ma ko won ati lati ma gbadura fun won ninu Samuel kini ori kejila ese iketalelogun pelu bi o se ti emi ni ki a ma ri pe emi dese si Olowa ni didekun gbigbadura fun yin emi o si ko yin li ona rere ati tito bi o tin se ipinu wi pe ohun yo ma ko won li ona rere ati li ona tito li o tun je ki o da won loju wi pe won ni ohun ni lati ma gbadura fun won o tile so fun a wi pe bi ohun ko gbadura yi fun won a je wi pe ohun dese si Olorun o ye ki o ye awa ti a ni anfani lati ma to lati ma dari lati ma ko awon eniyan Olorun wi pe o je ojuse wa bakan na lati ma gbadura fun won ki a wa wo ebero ori iketala lati ese ogun oni nje Olorun alaafia
ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé àní olúwa wa Jésù kí ó mú yín pé ohun tí mo fẹ́ kí á wò níhìn ni wípé bí àpọ́sẹ̀lì ṣe ń gbàdúrà ó ń fi àdúrà yìí ṣọwọ́ sí ọlọ́run bàbá ó ní kí ọlọ́run àlàáfíà kí ó mú yín pé ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ní ẹ̀kọ́ ìhìnrere tàbí tí wọn kò ní ẹ̀kọ́ bíbélì lónìí wọ́n máa ń gbàdúrà sí àwọn áńgẹ́lì bí wọ́n bá fẹ́ gbàdúrà wọ́n máa dárúkọ áńgẹ́lì àwọn mìíràn ó ṣeéṣe kí wọ́n máa dárúkọ olùdásílẹ̀ ìjọ tí wọ́n ń lọ ṣùgbọ́n èyí jẹ́ kí a mọ̀ wípé bí a bá ń gbàdúrà ó ní òun gbàdúrà sí ọlọ́run àlàáfíà ẹni tí ó jí Jésù Kristì dìde kúrò nínú òkú kí sì ni àdúrà tó ń gbà ó ń gbàdúrà wípé kí a ṣe wọ́n pé kí a ṣe wọ́n yẹ kí gbogbo ìfẹ́ ọlọ́run kí ó lè di ẹ̀kúnrẹ́rẹ́ ní ìgbésí ayé wọn èyí ni ẹ̀kọ́ tí Jésù Kristì kọ́ wa wípé bí a bá fẹ́ gbàdúrà a kì í gbàdúrà sí Jésù tààrà a kì í gbàdúrà sí áńgẹ́lì a kì í gbàdúrà pẹ̀lú orúkọ olùdásílẹ̀ ìjọ nínú Johanu orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹtàlélógún ni Jésù ti fi han àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní ní ọjọ́ náà ẹ̀yin kì ó bí mi léèrè ohunkóhun lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá lé orúkọ mi òun ó fi fún yín èyí ni a fi rí wípé àdúrà tí àpọ́sẹ̀lì gbà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ó ní òun gbàdúrà sí ọlọ́run ọ̀run ọlọ́run bàbá ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mọ olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn tí ó mú jáde kúrò nínú òkú ó ní nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé kí ó mú yín pé lónìí bí a ti ń wo ẹ̀kọ́ wa a ó máa wo ipa mẹ́ta nínú ẹ̀kọ́ wa ìkíní àlàáfíà pẹ̀lú ọlọ́run àlàáfíà pẹ̀lú ọlọ́run ìkejì àlàáfíà ọlọ́run ìkẹta àìlábàwọ́n àti ìwà bí ọlọ́run àlàáfíà pẹ̀lú ọlọ́run bí a bá wo ohun tí a ń kà lónìí a rí wípé ọ̀gbẹ́ni yìí tí ó jẹ́ ènìyàn ọlọ́run tí ó sì jẹ́ oníwàásù àpọ́sẹ̀lì tí ó lágbára ó ń gbàdúrà ó ní ǹjẹ́ ọlọ́run àlàáfíà kí a kọ́kọ́ mẹ́nu dúró níbẹ̀ náà kí a mọ̀ wípé àdúrà tí ẹni yìí ń gbà ó mú lé orí wípé ọlọ́run tí ó wà lé àlàáfíà pẹ̀lú wa tí àwa pàápàá tí a wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀ ǹjẹ́ bí a bá bèrè wípé báwo ni a ṣe ń wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run tí ọlọ́run sì wà ní àlàáfíà pẹ̀lú wa nítorí yẹ kí a mọ̀ wípé ohun àmúyẹ tí a kọ́kọ́ ní láti ní ni wípé a wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run nígbà náà ni irú àdúrà tí a gbà níhìn-ín ni ó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ó sì yẹ kí a mọ̀ wípé kì í ṣe gbogbo ènìyàn tó wà lókè òpè ni ó wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run nítorí àwọn kan wà tí wọn kò ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ó sì yẹ kí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kí wọn kí ó mọ báwo ni a ṣe lè wà ní ipò àlàáfíà pẹ̀lú ọlọ́run kí a tó máa tẹ̀síwájú nínú gbígba àdúrà tí a ń kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ lónìí nínú Isaiah orí ìkejìdínníàádọ́ta 48 ni ó ti ń sọ fún wa ní ẹsẹ̀ tí ó kẹ́yìn wípé àlàáfíà kò sí fún ènìyàn búburú ni olúwa wí ó ní àlàáfíà kò sí fún ènìyàn búburú ni olúwa wí kíni ṣe tí kò sí àlàáfíà fún àwọn ènìyàn búburú kí ló sì ṣe tí ó jẹ́ wípé kò sí ìrẹ́pọ̀ kò sí àlàáfíà kò sí ìlàjà láàrin àwọn ènìyàn búburú àti ọlọ́run nínú Isaiah yìí kan náà orí kọkàndínníọgọ́ta 59 orí kọkàndínníọgọ́ta ẹsẹ̀ ìkeje àti ẹsẹ̀ ìkẹjọ ẹsẹ̀ wọn sáré sí ibi èyí ń sọ fún wa èyí tí ó fi jẹ́ wípé àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ènìyàn búburú àwọn tí wọn kò tí ì tọ́ ìgbàlà ọlọ́run wò tí wọn kò fi ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ẹsẹ̀ wọn sáré sí ibi wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ èrò wọn èrò ibi ni ìbàjẹ́ àti ìparun bẹ ní ipa wọn ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀ wọn kò sí ìdájọ́ èyí ni wípé kò sí òtítọ́ kan nínú ìrìn wọn wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn
ẹnikẹni tí ó bá tọ́ kí yóò mọ àlàáfíà yẹ kí ó yọ nígbà náà wípé bí ò bá tí ì di ẹni ìgbàlà bí ò bá tí ì ní àlàáfíà ọlọ́run ohun tí ó jẹ́ kí ó rí bẹ́ẹ̀ ni wípé ẹ̀ṣẹ̀ ń bẹ ní ìgbésí ayé rẹ a ti lè sọ fún wa nínú àwọn ọba kejì ẹ̀ṣẹ̀ kan tí ó máa ń jẹ́ kí ó máa sí àlàáfíà nínú ọkàn obìnrin nínú ọkàn ọkùnrin tàbí àlàáfíà láàrin àwa pẹ̀lú ọlọ́run àwọn ọba kejì orí kẹsàn-án à ń ka ẹsẹ̀ ìkejìlélógún àwọn ọba kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún ó sì ṣe nígbà tí Joramu rí Jehu lè ó wí pé Jehu àlàáfíà kọ́ ohun tó bèrè pé ṣé àlàáfíà ni òun sì wí pé àlàáfíà kíni níwọ̀n bí ìwà àgbèrè Jezebeli ìyá rẹ àti ìṣe àjẹ rẹ ti pọ̀ tó bẹ́ẹ̀ ó jẹ́ kó yé wa wí pé àwọn tí wọ́n bá ní ẹ̀mí òkùnkùn àwọn tí wọ́n bá jẹ́ oṣó tàbí àjẹ́ kò sí àlàáfíà fún wọn kò sì sí àlàáfíà láàrin àwọn àti ọlọ́run irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò ní àlàáfíà ibi ni wọ́n máa rí nígbà gbogbo àfi ìgbà tí wọ́n bá bá ọlọ́run lajà tí wọ́n sì ní àlàáfíà pẹ̀lú ọlọ́run nínú chronicle kejì ni a tó fi ń yé wa àwọn tí kò ní àlàáfíà à ń ka nǹkan wọ̀nyí kí ó lè yí ohun tí ó yẹ kí ó ṣe ìrìn tí ó yẹ kí o rìn ìṣísẹ̀ tí ó yẹ kí o gbé kí o bá lè ní àlàáfíà pẹ̀lú ọlọ́run chronicle kejì orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkarùn-ún ǹjẹ́ ọjọ́ pọ̀pọ̀ ní israel ti wà láì sin ọlọ́run òtítọ́ láì ní àlùfáà tí ń kọ́ni láì ní òfin kí ni àbáyọrí sí wípé wọn kò sin ọlọ́run òtítọ́ wọn kò ní àlùfáà tí ń kọ́ni ní ẹ̀kọ́ bíbélì wọn kò sì ní òfin wọn ò gba òfin ọlọ́run nínú ọkàn wa nínú ìgbésí ayé wọn ẹsẹ̀ ìkarùn-ún àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ lè ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni bí a bá jẹ́ ẹni tí ò mọ ọlọ́run ẹni tí ò tí ì bẹ̀rẹ̀ sí ní sin ọlọ́run òtítọ́ a ń sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò ní àlàáfíà nítorí kíni nítorí bíbélì jẹ́ kí ó yé wa wípé nítorí a fi ìbínú ọlọ́run hàn láti ọ̀ràn wá sí gbogbo àìwà bí ọlọ́run àti àìṣòdodo ènìyàn a ń sọ fún wa nínú orin dáfídì oríkejì ẹsẹ̀ kọkànlá wípé ọlọ́run sì ń bínú sí ènìyàn búburú lójoojúmọ́ èyí ni èyí tí a ti kà tí ó ń sọ fún wa wípé kò sí àlàáfíà fún ènìyàn búburú ṣùgbọ́n bí a bá wo ohun tí a ń kà lónìí nínú hebrew orí kẹtàlá ẹsẹ̀ ogún ni a rí wípé apostle ń gbàdúrà wípé ǹjẹ́ ọlọ́run àlàáfíà nígbà tí ó ṣe wípé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo ọlọ́run báwo ni àwọn kan ṣe ní àlàáfíà pẹ̀lú ọlọ́run iṣẹ́ wo ni wọ́n ṣe ìgbésẹ̀ wo ni wọ́n gbé àdúrà wo ni wọ́n gbà tí ó mú wọn wá sí àlàáfíà pẹ̀lú ọlọ́run bí o bá jẹ òǹkà bíbélì ó mọ̀ wípé jésù ni a ń pè ní ọmọ aládé àlàáfíà o ni ó dàbí ẹni wípé ó mú ọlọ́run lọ́wọ́ ó sì mú àwa náà lọ́wọ́ láti so ọwọ́ àwa méjèèjì papọ̀ láti jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa àti ọlọ́run èyí ni jésù kristi ló fi lọ sí orí àgbélébò tí a kàn án mọ́ àgbélébò fún wa kí ó lè kú fún ẹ̀ṣẹ̀ wa kí ó lè ṣe ètùtù fún àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá bí àbágbà jésù gbọ́ tí a mọ̀ wípé ó jẹ́ arọ́pò fún wa ó jẹ́ olùgbàlà fún wa yóò kó ẹ̀ṣẹ̀ wa lọ nígbà tí ó bá kó ẹ̀ṣẹ̀ wa lọ àlàáfíà dé sínú ọkàn wa àlàáfíà wà nípa rẹ̀ pẹ̀lú àwa àti ọlọ́run nínú Isaiah orí ìkẹtàléní àádọ́ta 53 Isaiah orí ìkẹtàléní àádọ́ta láti ẹsẹ̀ ìkarùn-ún ṣùgbọ́n aṣáálé ọgbẹ́ nítorí ìrékọjá wa àpáálára nítorí àìṣedédé wa ìnà àlàáfíà wa wà lára rẹ̀ àti nípa ìná rẹ̀ lè a fi mú wa lára dá nígbà tí ó sọ fún wa wípé ìnà àlàáfíà wa wà lára rẹ̀ ó ń sọ fún wa wípé ìyà tí jésù jẹ ìnà tí a na jésù ó wà láti jẹ́ kí àlàáfíà wà láàrin àwa àti ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí o bá rántí wípé a ti fi jésù róbọ fún wa
bi o ba ranti wo pe Jesu ti ku fun ese wa nigba ko gba ti o ba gba gbo gege bi Oluwa ati gege bi Olugbala re ni yo ba olaja laarin iwo ati Olorun yo si mu ki alaafia wa laarin iwo ati Olorun yi ni Efesu nso fun wa ni ori keji o nso fun wa we pe a ti se ilaja laarin awa ati Olorun ilaja ti a se yi eyi ni o mu ki alaafia ki o wa laarin awa ati Olorun Efesu ori keji lati ese ikerinla nitori ohun ni alaafia wa ohun ni alaafia wa eni ti o se mejeji le okan ti o si ti wo ogiri ikele ni ti nbe laarin o nso fun awe pe awa ti a je olodi si Olorun tele tele awa ti a je elese tabi ota Olorun tele tele nitori iku Jesu Kristi fun wa nigba ti a ba gba iku Jesu yi ti a ba gba gbo oni Jesu yo di alaafia fun wa yo si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ota Olorun tele tele nisisin yi a wa di omo Olorun ore Olorun nitori ori ofe ti n ti pase Jesu Kristi wa si igbesi aye wa ninu ese kedogun o si ti fi opin si ota ni ninu ara re ani si ofin ase won ni ti n be ninu ilana ti ki o le fi awon mejeji da eni titun kan ninu ara re ki o si se ilaja ohun ti o so fun ani we pe awon mejeji eyin to ka si awon Jew ati awon keferi wipe awa ti a je keferi awon ti o je Jew ti won je bi omo Abraham ni ti ara wipe Jesu Christi o ti fi ara re ru ebo fun won ki olukuluku wa ki o le wa ni alaafia pelu Olorun ese ketadinlogun o si ti wasu alaafia fun eyin ti o jina rere eyi ni awon keferi ati fun awon ti o somo to si eyi ni awon Jew nitori be bi o ba fe mo ohun ti o ye ki o se ki alaafia yi ki o le je ti re o ye ki o ronupo ada awon ese re ki o ko won sile patapata ki o si mo we pe Jesu Kristi fe lati fun ni idariji bi o ba si ti ni idariji yi o ri we pe alaafia yi o de inu okan re ilaja ji o wa laarin iwo ati Olorun eyi ni Job n so fun wa ninu Job ori keji le logun Job ori keji le logun lati ese ikokan le logun fara re sumo Olorun iwo o si wa li alaafia iwo o si ri alaafia nipa eyi ni rere yo wa ba o oni bi o ba fe ni alaafia ohun kan la igbodo ma se we pe ki o sumo Olorun bawo ni o se le sumo Olorun bi ese ba wa ni igbesi aye re oni lati ko ese sile nigba ti o ba ko awon ese wonyi sile ti a si fi eje Jesu ti a fi we omo oni nigba na iwo o ri alaafia oni nigba ti o ba si ni ibalaja pelu Olorun ti o ni alaafia oni nipa eyi ni nipa ibalaja ni nipa alaafia ti oni nipasẹ igbala Olorun rere yo si wa ba oni emi be o gba ofin li enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo olodumare agbe oro bi iwo ba si mu ese jina rere kuro ninu ago re bi o ba je we pe nitooto ni o fe ni alaafia Olorun ohun kan ti o ni lati se isise kini ti o ni lati gbe ni we pe ki o jewo ese re fun Olorun ki o ko awon ese wonyi sile o ni ki o mu ki awon ese wonyi ki won ki o jina rere kuro ninu ago re kuro ninu igbesi aye re nigba na ni o le ba Olorun laja eyi ni a n pe ni igbala Olorun bi a ba n so wepe a ni ibalaja pelu Olorun o tumo si ohun kan naa wepe a ni igbala Olorun bi a ba n so wepe a ni alaafia Olorun o tumo si ohun kan naa wepe a ni igbala ni lati odo Olorun nipasẹ Jesu Kristi wo bi a se lo ede yi ninu Luke ori kini o n so nipa igbala o n so nipa alaafia ki o le yi o wipe ohun kan naa ni a n so nipa re bi a ba n pe ni igbala bi a ba n pe ni alaafia Olorun nkankan naa ni a n so nipa re ninu Luke ori kini
ese iketa dini ogorin 77 ati ikokan dini ogorin 79 lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won eje ki o ye wa wipe bi a ba nso wipe ani igbala eje wipe ani idani loju wipe ati ko ese sile eje Jesu Kristi omo bibi olorun kan soso o ti mu awon ese wa kuro oni lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won ninu ese ikokan dini ogorin lati fi imole fun awon ti o joko li okunkun ati li ojiji ku lati fi ese wa le ona alaafia nitori be je ki o yi o we pe nigba ti a ba ti ni igbala a wa ni alaafia pelu olorun ki a pada nisinsiyi lo si ibi ti anka ti o so fun wa nipa olorun alaafia nipa se Jesu Kristi Oluso agutan nla ati nipa eje majemo ayeraye ti o wa ko ese wa lo wipe nipa be bi abagba gbo nisisiyi a o ni alaafia pelu olorun se amo wipe Jesu Kristi ni omo alade alaafia oni o si je ki alaafia ki o wa laarin awa ti aje elese tele tele ati oni dajo nla ati gbogbo agbaye fun awon ti o ti ronupo adam fun awon ti o ti gba Jesu Kristi gbo igbala Olorun ti de sinu igbesi aye won won si ni alaafia pelu Olorun nje bi a tin da wa lari pelu igbagbo nipa igbagbo awa ni alaafia lodo Olorun nipa Oluwa wa Jesu Kristi sugbon bi a tin so nipa alaafia pelu Olorun ni o ye ki a mo we pe o tun ku ipele kan tabi ipele keji nipa alaafia ti an daroko yi ninu ese ogun ebero ori ketala ese ogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe o nso nipa alaafia olorun alaafia pelu olorun iyen je wepe alaafia laarin awa ati olorun bi a ba nso wepe alaafia olorun eyi je alaafia ninu wa nitori wepe ati je eni igbala olorun

0: wọ́n jáde nínú ilé níbi ọjà lóde níbi iṣẹ́ níbi kíbi tí ẹ ń lọ tàbí nínú ọkọ̀ yẹ kí a lè jẹ olódodo. Ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀ tàbí tí wọ́n ń jáfara tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá o ti di àṣerége. À ń bẹ̀ wípé kí a gara kí o má ṣe dá wa kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀ sọ́mọ̀ ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bójú wẹ̀yìn jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀ sọ́mọ̀ láti gba àwọn àyànfẹ́ sókè kà wá kún àwọn àyànfẹ́ kí a lè bá ọjọba kí a lè máa bá ọ gbé. Adúpẹ́ pò ti gbọ́ ti wá yẹ́ bí a sì ti ń jáde lọ tí a ń sọ fún àwọn ẹlòmíràn tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀ bàbá à ń bẹ̀ ó mọ àwọn aládùúgbò wa àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́ ó mọ wọn àwọn ará ilé wa àwọn ọmọ wa àwọn aya wa tàbí àwọn ọkọ wa àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn bàbá nítorí àánú rẹ rọ̀ wọ́n lọ́kàn bí a ti ń sọ fún ọ jẹ́ kí wọn kí ó tẹ̀lé wà jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tí ó ń ṣe wọ́lé àǹfààní yìí jẹ́ kí ó jẹ́ tiwọn pẹ̀lú. Adúpẹ́ kò ti gbọ́ tiwa máa bá wa lọ o máa ṣàánú fún wa máa dáàbò bò wá jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí jẹ́ kí a já wọn sílẹ̀ wà láìsànsàn jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa bí a sì ti ń lọ dáàbò bò wá títí dé ilé wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí ń pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣe wà lójú, wípé ẹ ṣe wà níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí. Ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣe wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín, ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, à ń wo inú Bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu. À ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, àti ní àgbájọpọ̀ ayé lápapọ̀. A rí wípé ó ṣeéṣe kí àkókò ìdààmú, àkókò ebi, àkókò èèyàn, àkókò àìní kí ó wà lé ayé. Jésù Kristì ti sọ èyí fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nígbà tí òpin ayé bá ń súnmọ́ tòsí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀. Ọkùnrin tàbí obìnrin tí kò fetí sí Kristì tàbí tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Kristì ti làyé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáradára, nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ ní àkókò ìgbà ìgbẹ̀yìn ọjọ́, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìdáyàpò, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn, ọkàn wọn a máa pòrúurù, nítorí wípé òye kò yé wọn nípa àsọtẹ́lẹ̀ ti Bíbélì nípa ti ìgbẹ̀yìn ayé. Nítorí ẹni tí ó bá ń rí ohun tó ń ṣẹlẹ̀ lónìí wípé àwọn ènìyàn nínú ayé, nínú ọ̀làjú wọn, wọ́n lè ṣe ohun ìjà láti pa ara wọn run, àti nínú ìjìnlẹ̀ ẹ̀kọ́ ti ìmọ̀ sáyẹ́ǹsì ní ọ̀pọ̀lọpọ̀ tí ó wà lórílẹ̀-èdè ayé ni wọ́n ti gbọ́n tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé wọ́n lè pa ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn run

mímọ́ kí ó má jẹ́ wípé o rò pé a ń sọ fún ọ láti ọgbọ́n orí ènìyàn. Nínú Matthew orí 24 ẹsẹ̀ 8, gbogbo nǹkan wọ̀nyí ní ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú níhìn ni Jésù Kristì ń sọ fún wa wípé àkókò ìgbẹ̀yìn ayé yóò jẹ́ àkókò ìpọ́njú. Bí a bá ń sọ nípa ọ̀dá, bí a bá ń sọ nípa èèyàn, bí a bá ń sọ nípa ebi, bí a bá ń sọ nípa àìsàn, bí a bá ń sọ nípa gbogbo nǹkan, ó jẹ́ gbogbo nǹkan wọ̀nyí ó jẹ́ ìpọ́njú. Ṣùgbọ́n Jésù sọ fún wa wípé èyí ni ìpilẹ̀ṣẹ̀ tàbí ìbẹ̀rẹ̀ ìpọ́njú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nínú ẹsẹ̀ 6 ẹ̀yin ó sì gbúròó ogun àti ìdágìrì ogun. Ẹ kíyè sí i, kí ẹ̀yin kí ó má ṣe jáyà, nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣe. Ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Jésù tí ń laago mọ́, ó tún sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ogun àti ìdágìrì ogun yóò máa ṣẹlẹ̀ ní ibòmíràn, wípé wọn ó sì máa gbúro rẹ̀. Ó ń sọ fún wa wípé gbàtí àwa pàápàá bí a bá ń kà á nínú ìwé ìròyìn wípé ní apá kan nínú ayé wa yìí, ní àkókò tiwa yìí, wípé ogun bẹ́ sílẹ̀, wípé àwọn ènìyàn pẹ̀lú ohun ìjà olóró tí wọ́n ti ṣe, pẹ̀lú ìmọ̀ tí ọ̀làjú tí ó mú wá sí ayé nísinsìnyí, wípé wọ́n fi ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n sì fi ń dọ́gbẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lára. Ó yẹ kí ó yé wa wípé gbogbo nǹkan wọ̀nyí ni Jésù Kristì ni ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nínú ẹsẹ̀ 7, nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba, èèyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀, kì í ṣe ní ibi díẹ̀, kì í ṣe ní ibi kan ṣoṣo. Ṣùgbọ́n èèyàn, àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀. Bí a bá ń sọ wípé a ò rí oúnjẹ jẹ tó, bí a bá ń sọ wípé ọ̀dá tàbí èèyàn ó dé sí orílẹ̀-èdè púpọ̀, àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristì ti sọ tẹ́lẹ̀. Bí a bá sọ pé Jésù Kristì sọ nǹkan tẹ́lẹ̀, kì í ṣe wípé Jésù Kristì ni ó fẹ́ kí ó ṣẹlẹ̀ tàbí òun ni ó jẹ́ kí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ó ti rí nǹkan wọ̀nyí, èyí jẹ́ ẹ̀bùn tí ó ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, wípé ó ti rí ṣáájú wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀, láti kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn, láti mú kí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó lè ní ìdákọ̀rọ̀ àti ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Èyí ni ó fi ń sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ń bọ̀ wá sórí ilẹ̀ ayé, tí ó sì jẹ́ kí ó yé wa wípé bí a bá ń rí nǹkan wọ̀nyí, kí a má ṣe jáyà, kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, nítorí àwọn nǹkan wọ̀nyí kò lè ṣaláìṣẹlẹ̀ tí kí ìgbẹ̀yìn ayé kí ó tó dé. Nínú Matthew orí 24 yìí kan náà, ní ẹsẹ̀ 9, nígbà náà ni wọn ó fi yín fúnni láti jẹ ní ìyà, wọn ó sì pa yín, a ó sì kórira yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. Bí a bá ní ìdáyàpọ̀, inú ni bí ni láti ọ̀dọ̀ àwọn ènìyàn, nítorí wípé àgbà Jésù gbọ́ kí èyí kí ó má ṣe wá ní kàyéfì, nítorí èyí ni ọmọ Ọlọ́run ti sọ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé a ó fi wá fún ìyà jẹ. Bí ènìyàn bá ti ń di ọmọ Ọlọ́run, bí ènìyàn bá ti ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí ó ti ní ìgbàlà, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn tí ó wà nínú ayé wọn a máa fìtínà irú ẹni bẹ́ẹ̀, wọn a máa jẹ irú ẹni bẹ́ẹ̀ níyà, wọn a máa pọ́n irú ẹni bẹ́ẹ̀ lójú. Ìhà ṣe wípé ó ṣẹ̀yìn Ọlọ́run, ìhà ṣe wípé Ọlọ́run kò mọ̀ nípa rẹ̀, ìhà ṣe wípé ìgbà tí a di onígbàgbọ́ tí ó yẹ kí Ọlọ́run kí ó máa tọ́jú wa, wípé ó fi wá sílẹ̀ fún ìpinnu àwọn ẹlẹ́ṣẹ̀ rárá. Èyí ni Jésù Kristì ti sọ tẹ́lẹ̀ wípé nínú ayé ẹ ó rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, nítorí pé mo ti ṣẹ́gun ayé. Nínú Máàkù orí 13 ẹsẹ̀ 12, arákùnrin yóò sì fi arákùnrin

fún pípa àti bàbá yóò fi ọmọ rẹ̀ hàn. Àwọn ọmọ yóò sì dìde sí òbí wọn, wọn ó sì mú kí a pa wọn. Ó máa ń yé àwa lẹ́nu nígbà tí a bá rí àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn tí a rí wọn kà nínú ìwé ìròyìn, bí àwọn aráalé bí wọn ó ti dìde sí ara ilé wọn, tí ó jẹ́ wípé ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ ni yóò dìde sí bàbá tàbí sí ìyá rẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ àwọn òbí ni yóò dìde sí àwọn ọmọ. Ó ṣeéṣe nígbà mìíràn bí a bá gbọ́ inú níbí ni tí àwọn ọmọdé tí wọ́n máa ń rí ní ọwọ́ òbí wọn, ó ṣeéṣe kí wọ́n ṣe àwọn nǹkan mìíràn tí a máa rò wípé báwo ni bàbá tàbí ìyá ṣe lè lajú sílẹ̀ kí a ṣe irú ìwọ̀sí bẹ́ẹ̀ sí ọmọ láti inú rẹ̀ wá. Àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristì ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìjà tàbí àrán kan tàbí inúnibíni ó lè ṣẹlẹ̀ láàrin ẹbí nínú ẹsẹ̀ ìkẹtàlá gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi. Ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà lè ó gbàlà. Àwọn ẹlòmíràn tí òye bíbélì òye tẹ́tí sílẹ̀ dáradára, ohun tí ó máa ń fa ìpadà sẹ́yìn wọn nìyí. Wọ́n máa sọ wípé kí ló dé tí ó jẹ́ wípé nígbà tí a ti dẹni ìgbàlà, kí ló dé nígbà tí a ti di ọmọ Ọlọ́run ni a tún wá ń rí ìdojúkọ, ìpọ́njú àti ìyà àti inú níbí ni báyìí. Wọ́n máa rò wípé ìgbà tí àwọn fi ayé wọn fún Kristì, àwọn rò wípé kò ní sí inú níbí ni, àwọn rò wípé kò ní sí ìpọ́njú. Ó yẹ kí ó yé wa, ìwọ tí o ti wà lọ́dọ̀ èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí o ti ń sin èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí o ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nígbà tí o bá fi òrìṣà àti àwọn ẹ̀mí òkùnkùn àti èṣù fún ara rẹ̀, nígbà tí o bá kọ̀ wọ́n sílẹ̀, ó ṣeéṣe èṣù ní láti bínú nítorí wípé ó pàdánù ẹni tí ó jẹ́ ìránṣẹ́ rẹ̀, nítorí pé ó pàdánù ìwọ tí o ti ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí o ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni inú fi máa ń bí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀. Nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe yà wá lẹ́nu wípé a rí ìpọ́njú. Ẹlòmíràn wọ́n máa sọ ní àìmọ̀kan ọkàn wọn wípé bí ènìyàn bá jẹ onígbàgbọ́ tòótọ́ pé kí ó ní àìsàn lára, kì í ṣe bẹ́ẹ̀. Àìsàn kò fi hàn wípé a kò mọ Ọlọ́run, kò fi hàn wípé a kò ní Ọlọ́run. Èyí jẹ́ ìdojúkọ àwọn ọ̀tá, nítorí wípé a ti ní Ọlọ́run. Ẹlòmíràn máa sọ wípé kò yẹ kí ebi tún pa wá, kò yẹ kí a tún wà ní àìríjẹ àìrímọ, kò yẹ kí a wà gẹ́gẹ́ bí aláìní. Nígbà tí a jẹ́ ti Ọlọ́run, Jésù ti sọ fún wa, ó ní a ó rí ìpọ́njú, ó ní ìyá lè dé, ohunkóhun lè ṣẹlẹ̀, ó ní ṣùgbọ́n kí a tújú ká, òun ti ṣẹ́gun ayé. Èyí ni ó máa mú wa láti lọ gbàdúrà. Ó rántí àwọn ọmọ Ísíráẹlì nígbà tí a mú wọn lọ sí ilẹ̀ Íjíbítì láti ọ̀dọ̀ Jósẹ́fù, tí Jákọ́bù tí ó wá pẹ̀lú àwọn bàbá ńlá méjìlá tí wọ́n tẹ̀dó sí Íjíbítì. Ọlọ́run fẹ́ mú wọn kúrò ní Íjíbítì, ó fẹ́ mú wọn lọ sí ilẹ̀ Kénánì. Fetísimi dáradára. Nígbà tí wọ́n tẹ̀dó sí Íjíbítì, tí ara tù wọ́n, wọn ò rántí wípé Kénánì wà, wọn ò rántí wípé Íjíbítì kì í ṣe ibi ìtẹ̀dó tàbí ilé wọn. Ara tù wọ́n, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́lé, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbádùn, wọn ò rò wípé àwọn tún fẹ́ jáde mọ́. Èyí ni Ọlọ́run fi gba Fáráò tí kò mọ̀ Jósẹ́fù ló fi gbà á láyè. Gbà tí inú ni bíni dé, gbà tí ìyá dé, gbà tí ìpọ́njú dé, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run rántí wa o, Ọlọ́run rántí ìlérí rẹ, Ọlọ́run rántí wípé Íjíbítì kì í ṣe ilé wa, Ọlọ́run rántí ìlérí tó ti ṣe fún Ábírámù bàbá ńlá wa wípé ó mú wa jáde kúrò ní Íjíbítì. Èyí ni Ọlọ́run wa fi sọ wípé igbe àwọn ọmọ Ísíráẹlì ó dé etí òun, òun wá sọ̀kalẹ̀ nísinsìnyí láti gbà wọ́n là láti mú wọn kúrò ní Íjíbítì. Bákan náà ni fún ìwọ àti èmi, àwa tí a wà nínú ayé, ìgbà mìíràn a kì í rántí wípé ayé yìí kì í ṣe ilé wa, a kì í rántí wípé ọ̀run ni ilé, a kì í rántí wípé Jésù Kristì ti lọ pèsè àyè sílẹ̀ fún wa àti wípé ó ń bọ̀ wá. Bí ara bá tù wá, bí ó bá dàgbé bí ẹni pé a ní ànító àti àníṣẹ́kù àti gbàdúrà ṣòro nítorí owó ti wà, ọmọ ti wà, ìyàwó ti wà, ilé gbígbé ńkọ́ ó ti wà, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńkọ́ ó ti wà, à ń fi ọkọ̀ kan pààrọ̀ mìíràn ni.
iru igba be a ki ranti o pe aye ki se ile wa sugbon ni igba ti olorun ba gba iponju die laaye inu ni bi ni die laaye ati nkan wonyi to nde ba ninu igbese aye wa ti o ba gba die die laaye ninu won igba yi gan la ma raaye gbadura igba yi la ma sunmo olorun igba yi la ma ran olorun leti awon ileri re e ni olorun fi ma gba awon nkan be laaye ni igba kokan sugbon ti mo nso ni we pe Jesu Kristi o ti so fun wa wi pe awon nkan wonyi yo sele ninu aye o si bo se akoko ti wa wi pe awon nkan wonyi nsele nitori be ki a ma je ki o ya wa lenu nitori wi pe ko le sala ise sugbon opin ki se isinsin yi je ki a wo mark yi ori ketala ese ketala gbogbo eniyan ni yo se korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin o na li aogbala en je ki o ye wa wi pe bi abati fi aye wa fun Jesu Kristi bi abati gba okan wala eyi ko je wi pe gba ti ati ti gba okan wala a le pada sinu ese a le pada sinu aye nitori pe ati di omo Olorun lai lai omo Olorun la o ma je Jesu Kristi ni rara ko ri be awon elomiran won ti ro wi pe gba ti awon ti ni gbala lekan bi awon ti le pada sodo isu bi awon ti le bohun ti won pada lo sinu aye wi pe a o gba won la sibe sibe rara oni eni ti o ba fori ti titi de opin ohun na li a o gbala awon elomiran won ma ni eko eke eko itanje won ma so wi pe bi eniyan ba ti je omo Olorun nigba kan ri titi lai ni o ma je omo Olorun won ma so wi pe bi eniyan ba ti je eni ti o wa ninu ore ofe nigba kan ti o ti je eni igbala ti o ti je ni ti adari ese reji eni ti a ko oruko re sinu iwe eye Olorun wi pe titi lai ni o ma je omo Olorun bibeli ni rara ko ri be o ni eni keni ti o ba fori ti titi de opin ohun na li a o gbala sugbon Jesu Kristi nso o ni igba ti a ba ri awon nkan wonyi awon iponju ti o wa ninu aye awon idayapo ti o wa ninu aye awon ti o le mu ki okan re wesi ti o wa ninu aye awon aini ebi eyan ti o wa ninu aye wi pe ki a ma se je ki okan wa ki o daamu ki a mo wi pe awon nkan wonyi ko le sala iri be wi pe o ti le ju be lo bi a ba wo Luke ori kokanlelogun Luke ori kokanlelogun ese kokanla isele nla yo si wa kaakiri ati iyan ati ajakale arun ohun eru ati ami nla yo si ti orun wa ni ese ikedogbon ami yo si wa li orun ati li osopa ati ni irawo ati lori ile aye idamu fún àwọn orílẹ̀ èdè nítorí ìpáàyà ti ariwo àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù àti fún ìrètí nǹkan wọn ni tí ń bọ̀ sórí ayé nítorí àwọn agbára ọ̀run lẹ ó mìtìtì èyí ni Jesu Kristi sọ kí àwọn ọmọ ẹ̀yìn kí ó ba lè mọ̀ ṣáájú wípé ìgbà ìpọ́njú wípé yóò wà nínú ayé ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé kí a tujuka a jẹ́ kí ó yé wa wípé kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run èyí ni a fi ń bèèrè lọ́wọ́ ara wa wípé kí ni bíbélì sọ wípé ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú ní àkókò ìpọ́njú ní àkókò ebi ní àkókò èèyàn ní àkókò àìríjẹ ní àkókò àìrímú ní àkókò àìríṣẹ́ṣe ní àkókò tí ó jẹ́ wípé a ò tiẹ̀ lè rówó ilé san ní àkókò tí ó jẹ́ wípé a ò lè tọ́jú ọmọ dáadáa ní àkókò àìsàn ní àkókò àjàkálẹ̀ àrùn kí ni ó yẹ kí a ṣe nígbà tí a bá rí àwọn ìdààmú wọ̀nyí kí n tó sọ ohun tó yẹ kí a ṣe jẹ́ kí n fi tó ọ létí wípé àwọn tí kò lọ́lọ́run àwọn tó jẹ́ aláìgbàgbọ́ nígbà tí wọ́n bá rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ayé àti ní àrọ́wọ́tó wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń ṣe ní àkókò ìdààmú ní àkókò àìsàn ní àkókò inúnibíni ní àkókò tó jẹ́ wípé ìpọ́njú pọ̀ fún àwọn ènìyàn ìkan àwọn ẹlòmíràn wọ́n a máa pokùnso jẹ́ kí a wo Samuel kejì orí kẹtàdínlógún Samuel kejì orí kẹtàdínlógún láti ẹsẹ ìkẹtàlélógún nítorí Aitofeli sì rí i pé
won ko fi imo ti re se o si di ketekete re ni gari o si dide o lo ile re o si pale ile re mo o si so o si ku a si sin si boji baba re eyi je akoko ogun akoko wahala nitori wepe Absalom dide ogun si baba re Dafidi Aitofeli yi o ki Absalom leyin nigba ti o wa ri wepe imoran ati imo ti ohun fun Absalom pe ko mu se o si ro wepe bi Dafidi bi ba segun Absalom o daju wepe oni lati fi iya je ohun nitori iya ati iponju ti nbo ti ti Absalom ti o fe fa wa si ori ara re ati sori Aitofeli eni Aitofeli ni o fi lo poku so eni a ma ri wepe opolopo ma nse ni aye ti wa yi nitori wepe won ko ni igbagbo ninu Olorun won ko ni igbagbo wepe bi nkan ti le loni wepe yo ro lola won ko ni igbagbo wepe o sese bi ekun pede ale kan wepe ayo nbo lo ro nitori aini reti won nitori aini igbagbo won nitori aile igbekele Olorun nitori won ro gbogbo nkan pin wipe ko tun se o ti androde iru awon eni be won lo pokun so won si ku iru eni ti o se para re bayi boya o ro wipe o n fe pokun so lati bo kuro ninu ijogbon lati bo kuro ninu ibinu lati bo kuro ninu iponju iru eni be o fi ara re sinu orun apadi lai to ojo yo se wa nibe titi lai yo ma jo ninu ina joku titi lai lai nitori be o ye ki o ye wa we pe bi a ba ni wahala bi a ba ni inu ni bini bi a ba ni iponju bi a ba ni idamu okan eyi ko so we pe ki a lo pokun so o ye ki a mo we pe a ni Olorun o ye ki a mo we pe Olorun yo gbo ti wa o ye ki a mo we pe Olorun yo pese fun wa ohun ti o ye ki a se ni we pe ki a ro lu Olorun ki a lo si odo Olorun ki a gbadura ki a wole fun Olorun ki a so fun wi pe ohun ni igbekele wa kini awon elomiran ma nse ni akoko idamu bayi ohun ti awon elomiran ma nse ni wi pe won a lo da majemu pelu satani ati pelu awon emi okunkun se oranti ohun ti a so ni ose ti o koja nigbati mo fi la oloye ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele oro ewu ti o wa ninu gbigbekele eleran ara ti mo fi so fun wi pe awon elomiran won a ba iku da majemu won a ba iku kumule awon elomiran won a pada lo sinu egbe okunkun won a so wi pe awon fe abo se oranti wi pe a ka ninu Isaiah ni ose ti o koja wipe iru eke abo eke be wipe omi ti o kun gege bi idaju Olorun ni o gba won lo ati wipe gbogbo majemu ti awon won yi ti won ba ikuda gbogbo majemu ti awon iwon yi ti won ba ipo ikuda wipe idaju Olorun ni o gba won lo patapata ari iru eni bayi ninu bibeli Saulu oba kini ni Israeli ti o tun lo wa awon abokulo awon aje awon oso ti o nfe lati gbo nkan kan lenu won igba ogun na ni igba ogun o je igba ti okan ma nporuro igba ogun o je igba ti irewesi ma de ba okan igba ogun igba ini igba iyan igba irije igba irimu o je igba ti okan ma da mu pupo iru akoko yi ni Saul wa won ti wo pe Saul je eni to ti ni iyipada okan eni ti o ti ni okan titun ti a fun latowo Olorun sugbon nigba yi o dabi eni wepe ohun paapa o ti ko Olorun sile ni igba ti o koko dori oye o ti ari ti o se ni wepe gbogbo awon elemi okunkun gbogbo awon ti o je wepe won ko l'Olorun ti won lo emi alalupaida emi oso emi aje gbogbo won ni Saul ni o le kuro ni ilu ti ko je ki won ki o ri bi gbe sugbon nigba ti o wa ri idamu o tun wa nwa won kaakiri wo Samuel kini ori kejidinlogbon Samuel kini ori kejidinlogbon lati ese ikeje Saul si we fun awon iranse re pe e ba mi wa obirin kan
ti o ni emi aboku soro emi o si to lo emi o si bere lodo re awon iranse re si we fun pe wo obirin kan ni endori ti o ni emi aboku soro so ranti pe mo ni solu yi tele tele o ni iyipada okan e je ohun ti a ma npe ni igbala ninu majemo titun e je ohun ti a ma npe ni ki eniyan ki o de atunbi ninu majemo titun afuni okan miran okan titun sugbon o ti di apeyinda ko le bo lorun soro mo ko mo wepe bi onigbagbo bi eni ti o ti ni iyipada okan o ba ni wahala bo ba ni ikunju bo ba ni idamu bo ba ni inu nibi ni bi o ba ni ogun ni igbese aye re ogun abele o to ye ki a se ni wipe o ye ki a rolu olorun o ye ki a do bale gbala jani waju olorun ki a so po olorun wipe ba ti to re o ba se rire o bi agbese aye wa ti rire a nfe ki olorun ki o wa ran wa lowo so lo le se be ko le ron pada awon nkan ti o ti wa si igbese aye re e ni a fi ri wipe ise se Saulu yi nihi je ki a wo nigba ti o koko dori mo so tele wo pe ohun ti o se ni pe o le ru awon eniyan wonyi o le won kuro ni ilu o le won kuro ni orile ede Israeli ni ese ikesan obirin na si da lohun pe wo iwo sa mo ohun ti Saulu se ti ohun ti ke awon aboku soro obirin ati awon aboku soro okunrin kuro ni ile na nje e ha se ti iwo dekun fun emi mi lati mu ki won ki o pa mi obirin ti o je aboku soro ti o ni emi aboku lo eruba nigba ti o gbo oruko Saulu ko mo we pe Saulu ti a di apeyinda ko mo we pe ohun ti Saulu ko sile tele tele ebi re ti o ti jade lati enu re o tun fe ko won je iwo nko elomiran iwo to ti jewo ni waju opolopo awon eniyan we pe ati gba okan re la ti o ti so wi pe o ti kuro laarin awon ti o ni emi kemi emi to n gbe won sanle o ti kuro ninu ijo ti won ti n woso funfun ti won mu omi lati inu igo o ti kuro laarin awon ti won lo si eti okun ti won ro wi pe eti okun ni agbara wa o ti kuro ni aarin awon oso ati aje awon elomiran ti won ti kuro laarin iru awon eniyan be mi won ba ni wahala o sese boya won ti n gbadura won o si ti ibimo tabi ise ni o si tabi owo ni o duro lowo won tabi won gbianju lati kole fun igba pipe sugbon won o ti le kole yi ton a ma n riro awon eniyan be won ton ma yo kele kele lo si odo awon adahun se won ton ma yo kele kele lo si awon ti won rubo awon ti ma ni lo mu eran wa lo mu ti bi wa lo mu ton wa iwo to ti lo lorun tele tele iwo to ti gba Jesu Christi gbo tele tele iwo to ti jeri igbala ni idapoju ile ati loju opolopo awon eniyan e se ta tun ri o to je iwo na lo tun mu adie sabe agbada to tun lo nba baba asale kan loru o je iwa apeyida eyi ni ari ti Saulu se awon elomiran won aso funfun to ti jo tele tele e se ti o tun je wipe iwo lo tun lo sodo abaniranso lo ni ki won ran aso funfun ki se dipa lo n lo ni saaranso fun mo mo nkan toju mi ri mo mo iya ti mo n je mo mo iponju ti mo n ba pade omo o le lo awon omo o le lo sile iwe iyawo oro njeje awon ana papa ojuse to ye ki ma se fun awon ebi mi ati fun awon ana mi o le se n ran aso funfun mi bi nkan to ba ma da ko da o mo nkan to n se o mo wipe o fe ki olorun ki o ko eyin si e o fe ki satani ki o tun ma damu re awon elomiran bi ani ri won ni ile isin won tun lo sodo awon aboku soro awon aboku lo won lo sodo awon oso awon aje nitori pe won fe bimo bi o ba si bi won pe arabirin se o si nkan o e ma je ki ese yin ki o ye ni ile olorun a o ri yin dede se ko si nkan ani ko si nkan ani sugbon sin mo ti mo bi tagbara wa nitori pe se o mo emi na omo dipa ni mi o pe ta ti jo nlo sugbon wo mi bayi lati igba ti mo ti dele oko mi o loyun kan lataro daleri sugbon mo ti debi kan se ibe to ba debe agbara wa nbe iru agbara wo agbara okunkun agbara to ran eniyan lo sorun apadi agbara to n gba omo latodo igi
agbara to ngba omo latodo awon emi esu omo to ma se ku pa e lo fe lo gba lodo igi awon omo raun raun omo ti ki gbo taye omo ti ki mo nkankan omo ti o je pe boran si lo sile iwe ko ni le lo iru omo wo lo nfe o mo wi pe iru awon omo be awon omo to tun da wahala kun wahala lori obi ni nitori be won so pe awon ti ri bi kan ti agbara wa ko si bo miran ta agbara wa ninu jesu lagbara wa ninu eje jesu lagbara wa ninu eko ihinrere lagbara wa ninu adura ninu oruko jesu ni agbara wa elomiran tun ma lo ko oruko awon angeli a lo si ipade a lo ri won won se ipade eta nibi kan ipade eta gbangba na won daruko angeli won wa ni anfani se mo pe nibi o soro lati ri oluso agutan wa a wa ni church na a wa ninu ijo odun kan odun meji ati e fe ri oluso agutan a le ri oluso agutan gba ti mo lo si ipade eta gbangba nibi kan ti mo so pe mo fe ri evangelist kia ni mo ri evangelist on lo adako awon oruko angeli on lo fun mi nkan to ma se ku pa eniyan o fe gba ijoba olorun lowo re eyi ni ari ti Saul se wo ese ikejo Saul si pa ara re da o si mu aso miran wo o si lo awon omokunrin meji si pelu re won si wa si odo obirin na li oru won fi okunkun boju o si wi pe emi be o fi emi aboku soro da nkan fun mi ki o si mu eni ti emi o daruko re fun o wa si oke fun mi eyi ni awon elomiran ma nse ni akoko idamu ni akoko airije ni akoko wahala iru awon eniyan be won je awon ti ko fori ti ni Matthew ori kerin lelogun ese ikejila ati nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori be olorun kilo fun wa we pe ki a ma se bi awon ti ko lo olorun kini ari ti awon elomiran tun ma nse ni akoko idamu akoko airije akoko airimo awon elomiran won ateko leti won lo si oke okun bi o tile je wipe lohun ko si egbe awon onihirere ko si bi ti won ti le gbo oro olorun lekun rere sugbon sibe sibe won sa lo awon elomiran bi won ti le fe fi to oluso agutan leti ki se lati gba emo ki se wipe ki a le to won si ona ti o dara ohun to ma nse ni pe won kankan iwe herehere kan won so pe oluso agutan o pe ti mo ti n gbero yi pe mo fe lo si ile okere nitori pe awon omo orun jeje nihin iyawo ori nkan nihin bayi n lo bayi n se nitori be awon ti lo o ka ma gbadura fun o iru adura be se adura to le duro de adura to le wa gba fun ara re o ti lo o wa n ko iwe ranse wipe ki oluso agutan ki o ma gbadura fun o se ife olorun niyen se eyi ki se iwa awon alaigbagbo akoko si fun mi lati ka nkan wonyi ninu bibeli nitori pe opolopo ni o se awon nkan wonyi awon elomiran won ki ronu pada ni akoko iponju eyi ti iponju yi ibamu osomo olorun eyi ti ekun won omije won ibamu osomo olorun eyi ti iponju ati iya to nje won eyi ti ibamu osomo olorun won ki se be ni akoko iponju akoko airije won tun ma bu olorun wọ́n tún máa bá ọlọ́run jà yẹ kí a wo ìwé ìfihàn orí kẹsàn-án ẹsẹ̀ ogún àti ẹsẹ̀ ìkọkànlélógún ṣùgbọ́n àwọn ènìyàn yòókù tí a kò tí ì pa ìyọnu wọ̀nyí tí a kò sì tí ipa ìyọnu wọ̀nyí pa wọ́n sì kò sì ronúpìwàdà iṣẹ́ ọwọ́ wọn kí o má ṣe sin àwọn ẹ̀mí èṣù àti èrè wúrà àti ti fàdákà àti ti idẹ àti ti òkúta àti ti igi mọ́ àwọn tí kò lè ríran tàbí kí wọ́n gbọ́ràn tàbí kí wọ́n rìn bẹ́ẹ̀ ni wọn kò ronúpìwàdà ènìyàn pípa wọn àti oṣó wọn àti àgbèrè wọn àti olè wọn èyí ni a rí tí àwọn tí ó wà nínú ayé ń ṣe
wepe bi wahala ti le wa bi iponju ti le wa e ti won iba fi wa si odo olorun e ti won iba sa si abe ojiji olodumare e ti won iba ro mo agbelebu kristi won ki nse be won to ma nse ni pe won to ma tese waju ni iwa ese won sugbon awa ti aje ti olorun awa ti ati ni igbala awa ti amo olorun gege bi oluwa ati olugbala wa kini o ye ki a se ni akoko iponju on kini ti o ye ki a se aso pa ninu bibeli ninu johanu ori kerinla ese ikini johanu ori kerinla ese ikini e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu eyi ni isise akoko ti onigbagbo ni lati gbe ni akoko iponju akoko aisan akoko inu ni bini o ni e ma se je ki okan yin daru ohun ti esu ma n gbiyanju lati se ni we pe bi abani idamu bi abani wahala bi abani inu ni bini a je ki aya ki o fo wa amu idamu wo inu okan wa a je ki a gbagbe awon iliri olorun a je ki a gbagbe ati gbadura ati kepe olorun eni olorun eni jesu kristi fi so fun wa wi pe ki a seso lori okan wa ki a seso lori iro inu wa ki a ma se je ki okan wa daru ki a gba olorun gbo se o mo we pe olorun o je alagbara ki ba ti ni ko si ko se se fun olorun ki o si ranti wi pe opolopo ise iyanu ti an ka nipa re won je awon ise iyanu ti o sele ni akoko iponju akoko inu ni bini akoko iya fun awon omo olorun awon elomiran won ma ro wi pe e se ti a fi ni iponju bayi e se ti a fi ni ajalu wahala bayi o ye ki o mo wepe akoko iponju ni a ma agbara olorun wo awon ise iyanu ti olorun se fun awon omo israeli ninu majemu lailai wo ise iyanu ti olorun se ti a n ka nipa re ninu majemu titun akoko wo ni olorun se awon ise iyanu wonyi se ranti awon omo israeli ti mo menu kan leekan ori wepe won lo ni ona ni ageju bi won ti de eti okun pupa be ni a ri wepe awon omo egypt ti won gbekele keke ti won gbekele esin be ni won le won ba igba yi gan ni agbara olorun ni o farahan ran ti wepe ise iyanu yi ti pinpin okun pupa niya o je akoko iponju akoko iya akoko idamu fun awon omo israeli ran ti ti a ba nso wepe odi jericho wo lule akoko wo ni odiri jericho wo lule o je akoko iya o je akoko ogun fun awon omo israeli se ranti pe joshua o gbadura o ni ki orun ki o duro ni ipo re ki osupa ki o duro ni ipo re akoko wo ni akoko ogun ni se ranti isegun ti david ni lori golati akoko wo ni akoko wahala ni akoko ogun ni nitori be o ye ki o ye wa wepe opolopo awon ise iyanu ti anka o je akoko iponju fun awon omo eyin awon ti o tele olorun bi a ba si wo inu majemu titun bi a ba so wepe jesu kristi ti dide o si so fun ikun omi ati awon nkan ti o bi lu omi wepe ki o dake je akoko wo ni akoko wahala ni akoko ti awon omo eyin ti okan won daru ti okan won daamu ti won ke pe oluwa se ranti wepe gba ti a so wepe ile itubu se sile a si tu gbogbo ede awon ti o wa ninu tubu akoko wo ni akoko ti saulu paulu nisisiyi ati esila ti won jiya akoko igan ni a ri pe olorun mu wahala awon kuro nitori be ranti awon ileri olorun o ranti shedraki mishaki ati abednego bi a se tu won sile bi a se da won sile kuro ninu ina ileru akoko wo ni akoko inu ni bini lati odo nebukadnezari nitori be bi idamu ba de o ye ki idamu yi ki a so di akoko ise iyanu bi a ba ni inu ni bini ki a so akoko inu ni bini yi ki a so di akoko ise iyanu bi a ba ni iponju airije airimu airowo lesan ki a so akoko wahala yi ki a so di akoko ise iyanu nitori be e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu e gba jesu kristi gbo pelu ini jesu kristi so fun wa ise be nikan wo tesalonika keji ori kini ese ikeje
Thessalonica keji ori kini ese ikeje ati fun eyin ti an pon loju isimi wa isimi pelu wa nigba iparahan Jesu Oluwa lati orun wa lati ninu owo ina pelu awon angeli alagbara re oni awa ti an pon loju awa ti ani wahala awa ti andayapo ki asimi ninu iliri Olorun ki asimi pelu awon ayanfe ki asimi pelu awon eniyan mimo ki a ma se je ki okan wa ki o daamu ki a ma ma sa soke sa sodo ni wiwa iran lowo lo si odo awon eniyan ki a ko gbo aniyan wa le Oluwa nitori ohun se itoju wa wo Peteru kini ori karun ese ikeje Peteru kini ori karun ese ikeje e ma ko gbogbo aniyan yin le nitori ti ohun se itoju wa je ki a wo ori Dafidi ori ogofa lekan ori Dafidi ori ogofa lekan eyi ni ni okan eji okan lati ese ikini emi o gbe oju mi si ori oke won ni nibo ni iran lowo mi tin wa nihi ni olorin Dafidi lo so fun wa wi pe nigbati ko si iranwo ninu aye nigbati ko si iranwo ni isalele nigbati ko si iranwo ni ogun nigbati ko si iran lowo lodo awon eniyan wi pe ohun o gbe oju si ori oke won ni nibi ti iran lowo yo ti wa iran lowo mi ti owo Oluwa wa ti o da orun ohun aye eni o ye ki o je idakoro ora idakoro wa eni o ye ki o je igbekele wa iyo ni eyin ni o ye ki o je itileyin fun eni kokan wa iran lowo mi ti owo Oluwa wa Oluwa ti ki ba ti Oluwa ti oro re ki ye Oluwa ti ileri re ki ta se iran lowo mi o ti owo Oluwa wa Oluwa ti o da orun ohun aye bi o ba ro lori oro ti an ka yi Oluwa ti o ni agbara to tobi to bege to ga to bege lati da orun ohun aye awon nkan kekeke ti o wa ni igbesi aye wa awon nkan won yo hasuro fun Olorun ti ki yo le se rara ko se o to soro fun Olorun lati se ni ese keta ohun ki o je ki ese re ki o ye mi o gbo ami re to ohun ki yo je ki ese re ki o ye eni ti o pa omo ki o to gbe kiyesi eni ti pa Israeli mo ki to gbe be ni ki sun Oluwa le olupamo re Oluwa le ojiji re le owo otun re orun ki yo pa o nigba osan tabi osopa nigba oru Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo iba se ibi ajakale arun iba se ibi aisan iba se ibi airije ibi airimu ibi iyan ibi ogun abele Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo yo pa okan re mo Oluwa yo se pa alo ati abo re mo lati igba yi lo ati titi lai lai eje ki a dide ki a so fun Olorun wi pe ireti wa wa ninu Olorun eje ki a dide ki a gbadura si Olorun ki a ke pe Olorun bi o ba ti je apeyinda bi o ba ti je awon ti o tun pada lo si odo awon emi emi apokulo ti o tun pada lo si odo awon oso ati awon aje ti o so wi pe ohun wa omo kaakiri ohun wa ise kaakiri ohun wa duke aye yi lodo awon esu ati awon emi esu so fun Olorun wi pe oronu pada lati isinsin lo wi pe iwo ma gbe oju re si ori oke won ni nibi ti iranlowo re tin wa wi pe lati isin lo iranlowo re yo ma ti odo Oluwa wa ati wi pe o yo ma pa omo alo re ati abo re yo je olupamo re ni igba gbogbo ni akoko wahala yi ni akoko inu nibiri ni akoko ikunju ni akoko oda ni akoko airije ni akoko airimu eje ki a gbekele Olorun eje ki a simi le Oluwa eje ki a ko gbogbo aniyan wa ki a ko le Oluwa eje ki a gbadura pelu igbagbo ki a mo wipe Olorun fun ara re ti o da orun
àti ayé ó tóbi tó láti gbà wá, ó tóbi tó láti pèsè fún wa, ó tó ó sì ní nǹkan tó láti pèsè fún wa. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé a ó gbẹ́kẹ̀lé, a ó dì í mú, a ó dúró tì í títí dé òpin. Kí a mọ̀ wípé bí ẹkún tilẹ̀ pẹ́ ní alẹ́ kan, ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ rẹ̀, àti pé Jésù ẹni tí a retí kò ní pẹ́ dé. Bí ó bá sì ti dé, yóò kó àwọn àyàn fẹ́ lọ sí ilé ògo. Rọ́lọ́ Ọlọ́run di àgbélébo Jésù Kristo mú, yóò sọ fún wípé nínú wàhálà inú ayé yìí, nínú ìpọ́njú inú ayé yìí, wípé ó dúró pẹ̀lú Ọlọ́run, ó sì forí tì í títí dé òpin, àti wípé orí ọ̀fẹ́ Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ. Ọlọ́run yóò sì máa pa ọmọ, yóò máa tọ́jú rẹ, yóò máa pèsè fún ọ ní kíkún láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú òjò. Sọ fún Ọlọ́run wípé ìgbẹ́kẹ̀lé rẹ wà nínú Ọlọ́run, wípé ìgbẹ́kẹ̀lé rẹ kò sí nínú ohun ayé yìí, kò sí nínú àwọn agbára òkùnkùn nínú ayé yìí, wípé ìgbẹ́kẹ̀lé rẹ ó wà nínú Ọlọ́run nìkan ṣoṣo.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìrere ti Máàkù, orí ìkeje. Àwọn Farisi sì péjọ sọ́dọ̀ rẹ̀ àti àwọn kan nínú àwọn akọ̀wé tí wọ́n ti Jerusalem wá, nígbà tí wọ́n rí òmíràn nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ń fi ọwọ́ àìmọ́ jẹun. Èyí ni ilé àìwẹ̀ ọwọ́, wọ́n ń bá wọn wíjọ, nítorí àwọn Farisi àti gbogbo àwọn Júù, bí wọn kò bá wẹ ọwọ́ wọn gidigidi, wọn kì í jẹun. Nítorí tí wọ́n pa òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà mọ́, nígbà tí wọ́n bá sì ti ọjà bọ̀, bí wọn kò bá wẹ̀, wọn kì í jẹun. Ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn ni ó sì wà tí wọ́n ti gbà láti máa kíyèsí, bíi fífọ ago, àti ìkòkò, àti ohun èlò idẹ, àti àkété. Nígbà náà ni àwọn Farisi àti àwọn akọ̀wé bi léèrè wípé, èyí ṣe tí àwọn ọmọ ẹ̀yìn rẹ kò rìn gẹ́gẹ́ bí òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà, ṣùgbọ́n wọ́n ń fi ọwọ́ àìmọ́ jẹun. Ó dáhùn, ó sì wí fún wọn pé, òtítọ́ ni Àìsáyà sọ tẹ́lẹ̀ nípa ti ẹ̀yin àgàbàgebè. Bí a ti kọ́ pé, àwọn ènìyàn yìí ń fi ète wọn bọlá fún mi, ṣùgbọ́n ọkàn wọn jìnà sí mi, ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi, tí wọ́n ń fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. Nítorí tí ẹ̀yin fi òfin Ọlọ́run sí apá kan, ẹ̀yin ń fiyè sí òfin àtọwọ́dọ́wọ́ ti ènìyàn, bí irú wíwẹ ohun èlò àti ago, àti irú ohun mìíràn púpọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ń ṣe. Ó sì wí fún wọn pé, lóòótọ́ ni ẹ̀yin kọ òfin Ọlọ́run sílẹ̀, kí ẹ̀yin kí ó lè pa òfin àtọwọ́dọ́wọ́ ti yín mọ́. Mo sì sá wí pé, bọ̀wọ̀ fún baba òun ìyá rẹ, àti ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ baba tàbí ìyá rẹ̀ ní búburú, ẹ jẹ́ kí ó kú ikú rẹ̀ náà. Ṣùgbọ́n ẹ̀yin wí pé bí ènìyàn bá wí fún baba tàbí ìyá rẹ̀ pé ohunkóhun tí ìwọ ìbá fi jèrè lára mi, kọ́ bá nì ni, èyí ni ní ẹ̀bùn. Ó bọ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò sì jẹ́ kí ó ṣe ohunkóhun fún baba tàbí ìyá rẹ̀ mọ́. Ẹ̀yin ń fi òfin àtọwọ́dọ́wọ́ tiyín tí ẹ fi lé ilẹ̀ sọ ọ̀rọ̀ Ọlọ́run di asán, àti ọ̀pọ̀ irú nǹkan bẹ́ẹ̀ ni ẹ̀yin ń ṣe. Nígbà tí ó sì pe gbogbo àwọn ènìyàn sọ́dọ̀ rẹ̀, ó wí fún wọn pé, ẹ fi etí sí mi, olúkúlùkù yín, ẹ sì kíyèsí. Kò sí ohunkóhun láti òde ènìyàn tí ó wọ inú rẹ̀ lọ tí ó lè sọ ọ́ di aláìmọ́. Ṣùgbọ́n nǹkan wọn ni tí ó ti inú rẹ̀ jáde, àwọn wọn ní sọ ènìyàn di aláìmọ́. Ẹni tí ó bá ní etí láti fi gbọ́, kí ó gbọ́. Nígbà tí ó sì ti ọ̀dọ̀ àwọn ènìyàn kúrò wọ inú ilé, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí léèrè ní ti òwe náà. Ó sì wí fún wọn pé, ẹ̀yin pẹ̀lú wà ní àìmọye tó bẹ́ẹ̀, ẹ̀yin kò kúkú kíyèsí pé ohunkóhun tí ó wọ inú ènìyàn láti òde lọ kò lè sọ ni di aláìmọ́. Nítorí tí kò lọ sínú ọkàn rẹ̀, ṣùgbọ́n sínú ara rẹ̀, a sì yà á jáde, a sì gbá gbogbo oúnjẹ dànù. Ó sì wí pé, èyí tí ó ti inú ènìyàn jáde, èyí ni ní sọ ènìyàn di aláìmọ́. Nítorí láti inú ọkàn ènìyàn ni èrò búburú ti jáde wá, panṣágà, àgbèrè, ìpànìyàn, olè, ojú kòkòrò, ìwà búburú, ìtànjẹ, wọ̀bìà, ojú búburú, ìsọ̀rọ̀ òdì, ìgbéraga, ìwèrè. Láti inú wá ni gbogbo nǹkan búburú wọn ni ti jáde, wọn a sì sọ ènìyàn di aláìmọ́. Ó sì dìde ti ibẹ̀ kúrò, ó sì lọ sí agbègbè Tire, òun Sidoni, ó sì wọ inú ilé kan, kò sì fẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀, ṣùgbọ́n òun kò lè fi ara pamọ́. Nítorí obìnrin kan, ẹni tí ọmọbìnrin rẹ̀ kékeré ní ẹ̀mí àìmọ́ gbúrò rẹ̀, ó wá, ó sì wólè lẹ́bàá ẹsẹ̀ rẹ̀. Eléni sì lé obìnrin náà, Sirofẹ́níkíà ní orílẹ̀-èdè rẹ̀, ó sì bẹ́ẹ̀ kí òun ìbá lé ẹ̀mí èṣù náà jáde lára ọmọbìnrin rẹ̀. Ṣùgbọ́n Jésù wí fún un pé, jẹ́ kí a kọ́ fi oúnjẹ tí àwọn ọmọ Ọlọ́run ná, nítorí tí kò tọ́ láti mú oúnjẹ àwọn ọmọ kí a sì fi fún ajá. Ó sì dáhùn, ó sì wí fún un pé, bẹ́ẹ̀ ni Olúwa, ṣùgbọ́n àwọn ajá pàápàá máa jẹ ẹ̀rún àwọn ọmọ lábẹ́ tábìlì. Ó sì wí fún un pé, nítorí ọ̀rọ̀ yìí, máa lọ, ẹ̀mí èṣù náà ti jáde kúrò lára ọmọbìnrin rẹ̀. Nígbà tí ó sì padà wá sí ilé rẹ̀, ó rí pé ẹ̀mí èṣù náà ti jáde, ọmọbìnrin rẹ̀ sì sùn lórí àkété. Ó sì tún lọ kúrò ní agbègbè Tire òun Sidoni, ó wá sí òkun Galili láàrin agbègbè Dekapoli. Wọ́n sì mú ènìyàn kan wá sọ́dọ̀ rẹ̀ tí etí rẹ̀ di, tí ó sì ń kólòlò. Wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó gbé ọwọ́ rẹ̀ lé. Ó sì mú un kúrò láàrin ìjọ ènìyàn lọ sí apá kan. Ó sì tẹ ìka rẹ̀ bọ́ ní etí. Nígbà tí ó tutọ́, ó sì fi ọwọ́ tọ́ ọ ní ahán. Ó sì gbé ojú sókè wo ọ̀run. Ó kẹ́dùn, ó sì wí fún un pé, Efata, èyí ni ìwọ ṣí. Lójú kan náà, etí rẹ̀ sì ṣí. Okùn ahán rẹ̀ sì tú. Ó sì ń sọ̀rọ̀ ketekete. Ó sì pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n bí ó ti ń pàṣẹ fún wọn tó, bẹ́ẹ̀ ni wọ́n sì ń kó kìkì rẹ̀ tó. Ẹnu sì yà wọ́n gidigidi ré kọjá. Wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára, ó mú adití gbọ́ràn, ó sì mú kí ó di fọ̀hùn. Ìrere ti Máàkù, orí ìkẹjọ. Ní ọjọ́ wọn ni nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi, tí wọn kò sì ní oúnjẹ, Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé, àánú ìjọ ènìyàn ń ṣe mí, nítorí tí ó di ijọ́ mẹ́ta ní ìsinsìnyí tí wọ́n ti wà lọ́dọ̀ mi. Wọn kò sì ní ohun tí wọ́n ó jẹ. Bí èmi bá sì rán wọn lọ sí ilé wọn ní ebi, àárẹ̀ yóò mú wọn ní ọ̀nà. Nítorí nínú wọn ti ọ̀nà jíjìn wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì dá lóhùn wípé, níbo ni a ó gbé ti lè fi àkàrà tí àwọn ènìyàn wọ̀nyí lọ́rùn ní aginjù yìí? Ó sì bí wọ́n léèrè wípé, ìṣù àkàrà mélòó ni ẹ̀yin ní? won si wi pe meje o si pase ki awon eniyan joko ni ile o si mu isu akara meje na o dupe o bu o si fi fun awon omo eyin re ki won ki o gbe kale niwaju won won si gbe kale niwaju awon eniyan won si ni eja kekeke die o si sure o si ni ki a fi won si waju won pelu won si je won si yo won si ko aje ku ti o kujo agbon meje awon ti o je to iwon egba aje eniyan o si ran won lo loju kan na o si wo oko pelu awon omo eyin re o si wa si apa iha dalmanuta awon farisi si jade wa won bere si bi ilere won fe ami lati orun wa lowo re won dan wo o si kedun gidigidi ninu okan re o si wi pe e se ti iran yi fi nwa ami looto ni mo wi fun yin ko si ami ti a fi fun iran yi o si fi won sile o si tun bo sinu oko re koja lo si apa keje awon omo eyin re si gbagbe lati mu akara lowo won ko si ni ju isu akara kan ninu oko pelu won o si kilo fun won wipe e ki isara ki e ma sora nitori iwukara awon farisi ati iwukara erodu won si n ba ara won se aroye wipe nitori ti awa ko mu akara lowo ni nigbati jesu si mo o wi fun won pe e se ti eyin fi n saroye pe eyin ko ni akara lowo eyin ko ti kiyesi titi di isisin yi e ko si ti iwoye eyin si ni okan lile titi di isisin yi eyin ni oju eyin ko si riran eyin ni eti eyin ko si gboran eyin ko si ranti nigbati mo bu isu akara marun laarin egbe edogbon eniyan agbon melo ni o kun fun ajeku ti eyin kojo won si wi fun pe mejila ati nigba isu akara meje laarin egba aje eniyan agbon melo ni o kun fun ajeku ti eyin kojo won si wi pe meje o si wi fun won pe e ati se ti ko fi ye yin o si wa si Bethsaida won si mu afoju kan wa sodo re won si be pe ki o fi owo kan o si mu afoju na le owo o si fa jade lo seyin ilu nigbati o si tuto si loju ti o si gbe owo re le o bi ilere bi ori ohunkohun o si woke o si wi pe mo ri awon eniyan dabi ige won rin leyin yi ni o si tun fi owo kan loju o si mu ki o woke o si san o si ri gbogbo eniyan gbangba o si ran pada lo si ile re wi pe ma se lo si ilu ki o ma si so fun enikeni ni ilu Jesu si jade ati awon omo eyin re lo si awon ileto Kesaria Filipi o si bi awon omo eyin re lere le ona n wi fun won pe ta ni awon eniyan fi mi pe won si dahun wipe Yohanu Baptisti elomiran si wipe Elija sugbon awon elomiran wipe okan ninu awon woli o si bi won pe sugbon ta ni eyin fi mi pe Petero si dahun o si wi fun pe iwo ni Kristi na o si kilo fun won pe ki won ki o ma se soro ohun fun enikan o si bere si ko won pe omo eniyan ko le sa imaji yawon pipo a o si ko lati odo awon agbagba ati awon olori alofa ati awon akowe a o si pa leyin ijo meta yo si jinde o si so oro na ni gbangba Petero si mu o bere si ba wi sugbon o yi pada o si wo awon omo eyin re o si ba Petero wi o ni kuro leyin mi satani nitori ti iwo ko ro ohun ti olorun bi ko se ohun ti eniyan o si pejo eniyan sodo re pelu awon omo eyin re o wi fun won pe bi enikeni ba fe to mi leyin ki o se ara re ki o si gbe agbelebu re ki o si ma to mi leyin nitori enikeni ti o ba fe gba emi re la yo so nu sugbon enikeni ti o ba so emi re nu nitori emi ati nitori eyin rere o na ni yo gba ala nitori pe ere kini fun eniyan bi o jere gbogbo aye ti o si so emi re nu tabi kini eniyan ba fi se pasiparo emi re nitori enikeni ti o ba ti ju mi ati oro mi ni iran pa saga ati elese yi o na pelu ni omo eniyan yo ti ju re nigba ti o ba di ninu ogo baba re pelu awon angeli mimo
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: In rere ti Marku, ori ikesan, o si wi fun won pe looto ni mo wi fun yin, elomiran wa ninu awon ti o duro ni yi, ti ki yo to iku wo, titi won fi ri ti ijọba Olorun yo fi de pelu agbara. Leyin ijo mefa, Jesu si mu Peteru ati Jakobu ati Johanu, o si mu won lo sori oke giga ni apa kan, awon nikan. Ara re si yi pada niwaju won. Aṣọ rẹ si di didan o si funfun gidigidi afọṣọ kan ni aye ko le fọ aṣọ fun bi iru rẹ Elija pẹlu Mose si farahan fun won won si n ba Jesu sọrọ Peteru si dahun o si wi fun Jesu pe olukọ ni o dara fun wa lati ma gbe yin yi si jẹ ki a pa ago mẹta ọkan fun ọ ati ọkan fun Mose ati ọkan fun Elija oun ko saamu eyi ti iba wi nitori ẹru ba won gidigidi ikuku kan si wa o si jibo won oun kan si ti inu ikuku naa wa o ni èyí yìí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀ lójijì nígbà tí wọ́n sì wòyíká wọn kò sì rí ẹnìkan mọ́ bí kò ṣe jésù nìkan pẹ̀lú ara wọn bí wọ́n sì ti ń ti orí òkè sọ̀kalẹ̀, ó pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ ohun tí wọ́n rí fún ẹnìkan bí kò ṣe ìgbà tí ọmọ ènìyàn bá ti jíǹde kúrò nínú òkú. Wọ́n sì fi ọ̀rọ̀ náà pamọ́ sínú ara wọn, wọ́n sì ń bi ara wọn léèrè kí ni àjíǹde kúrò nínú òkú ìbàjẹ́. Wọ́n sì bi léèrè wípé èéṣe tí àwọn akọ̀wé fi ń wípé Èlíjà ni yóò tètè kọ dé. Ó sì dáhùn, ó sì wí fún wọn pé lóòótọ́ ni Èlíjà yóò tètè kọ dé, yóò sì mú nǹkan gbogbo padà sí ipò, àti gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ nípa ti ọmọ ènìyàn pé kò lè ṣàìmájìyà ohun púpọ̀ àti pé a ó sì kọ̀ ọ́ sílẹ̀. Ṣùgbọ́n mo wí fún yín pé Èlíjà ti déná, wọ́n sì ti ṣe ohunkóhun tí ó wù wọ́n sí gẹ́gẹ́ bí a ti kọ̀wé nípa rẹ̀. Nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọ́n rí ìjọ ènìyàn púpọ̀ lọ́dọ̀ wọn, àwọn akọ̀wé sì ń bi wọ́n léèrè ọ̀ràn. Lọ́gán, nígbà tí gbogbo ènìyàn sì rí, ẹnu sì yà wọ́n gidigidi, wọ́n sì sáré tọ̀ ọ́, wọ́n kí i, ó sì bí àwọn akọ̀wé wípé kí ni ẹ̀yin ń béèrè lọ́wọ́ wọn. Ọ̀kan nínú ìjọ ènìyàn náà sì dáhùn wípé olùkọ́ ni, mo mú ọmọ mi tí ó ní odi ẹ̀mí tọ̀ ọ́ wá, níbikíbi tí ó bá gbé sì mu, a sì máa nà án tàntàn, òun a sì máa yọ ìfófó ní ẹnu, a sì máa pa yín keke, a sì máa dákú. Mo sì sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ kí wọ́n lé e jáde, wọn kò sì lè ṣe é. Ó sì dá wọn lóhùn, ó sì wí pé ìran aláìgbàgbọ́ yìí, èmi ò ti bá yín gbé pẹ́tó, èmi ò sì ti mú sùúrù fún yín pẹ́tó, ẹ mú un wá sọ́dọ̀ mi. Wọ́n sì mú un wá sọ́dọ̀ rẹ̀, nígbà tí ó sì rí i lójú kan náà, ẹ̀mí náà nà án tàntàn, ó sì ṣubú lulẹ̀, ó sì ń fi ara yílẹ̀, ó sì ń yọ ìfófó ní ẹnu. Ó sì bí bàbá rẹ̀ léèrè wípé ó ti pẹ́ tó tí èyí ti dé sí i, ó sì wípé láti kékeré ni. Nígbàkúùgbà ní sì máa gbé sọ sínú iná àti sínú omi láti parun, ṣùgbọ́n bí ìwọ bá lè ṣe ohunkóhun, ṣàánú fún wa kí o sì ràn wá lọ́wọ́. Jésù sì wí fún un pé bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Lójú kan náà, bàbá ọmọ náà kígbe ní òun rárá, ó sì fi omijé wípé Olúwa, mo gbàgbọ́, ran ìgbàgbọ́ mi lọ́wọ́. Nígbà tí Jésù sì rí pé ìjọ ènìyàn ń sáré wọ́jọpọ̀, ó bá ẹ̀mí àìmọ́ náà wí, ó wí fún un pé ìwọ odi àti adití ẹ̀mí, mo pàṣẹ fún ọ jáde lára rẹ̀, kí ìwọ má ṣe wọ inú rẹ̀ mọ́. Òun sì kígbe sókè, ó sì nà án tàntàn, ó sì jáde lára rẹ̀. Ọmọ náà sì dàbí ẹni tí ó kú, tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fi wípé ó kú. Ṣùgbọ́n Jésù mú un ní ọwọ́, ó sì fà á sókè, òun sì dìde. Nígbà tí ó sì wọ ilé, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí léèrè níkọ̀kọ̀ wípé èéṣe tí àwa kò fi lè lé e jáde. Ó sì wí fún wọn pé irú èyí kò lè ti pa nǹkan jáde bí kò ṣe nípa àdúrà àti àwẹ̀. Wọ́n sì ti ibẹ̀ kúrò, wọ́n sì kọjá láàrin Galilee. Òun kò sì fẹ́ kí ẹnikẹ́ni mọ̀, nítorí ó kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó sì wí fún wọn pé a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́, wọn ó sì pa á. Lẹ́yìn ìgbà tí a bá sì pa á tán, yóò jíǹde ní ijọ́ kẹta. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò yé wọn, ẹ̀rù sì bà wọ́n láti bí i léèrè. Ó sì wá sí Kapanaamu. Nígbà tí ó sì wà nínú ilé, ó bi wọ́n léèrè wípé kí ni ohun tí ẹ̀yin ń bá ara yín jiyàn sí ní ọ̀nà. Ṣùgbọ́n wọ́n dákẹ́, nítorí wọ́n ti ń bá ara wọn jiyàn pé ta ni ẹni tí ó pọ̀ jù. Ó sì jókòó, ó sì pe àwọn méjìlá náà, ó sì wí fún wọn pé bí ẹnikẹ́ni bá ń fẹ́ ṣe ẹni iwájú, òun náà ni yóò ṣe ẹni ìkẹyìn gbogbo wọn àti ìránṣẹ́ gbogbo wọn. Ó sì mú ọmọ kékeré kan, ó fi í sáàrin wọn. Nígbà tí ó sì gbé e sí apá rẹ̀, ó wí fún wọn pé ẹnikẹ́ni tí ó bá gba ọ̀kan nínú irú àwọn ọmọ kékeré wọ̀nyí ní orúkọ mi, ó gbà mí. Ẹnikẹ́ni tí ó bá sì gbà mí, kì í ṣe mi ni ó gbà, ṣùgbọ́n ó gba ẹni tí ó rán mi. Yohanu sì dá lóhùn, ó wí pé olùkọ́ni, àwa rí ẹnìkan fi orúkọ rẹ̀ lé àwọn ẹ̀mí èṣù jáde, òun kò sì tọ̀ wá lẹ́yìn, àwa sì dá a lẹ́kun nítorí tí kò tọ̀ wá lẹ́yìn. Jésù sì wí pé ẹ má ṣe dá a lẹ́kun mọ́, nítorí kò sí ẹnìkan tí yóò ṣe iṣẹ́ agbára ní orúkọ mi, tí ó sì lè yára sọ ibi sí mi, nítorí ẹni tí kò bá kọ ojú ìjà sí wa, ó wà ní ìhà tiwa. Nítorí ẹnikẹ́ni tí ó bá fi ago omi fún yín mu ní orúkọ mi, nítorí tí ẹ̀yin jẹ́ ti Kristi, lóòótọ́ ni mo wí fún yín, òun kì yóò pàdánù èrè rẹ̀ bí ó ti wù kí ó rí. Ẹnikẹ́ni tí ó bá sì mú kí ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí tí ó gbà mí gbọ́kọsẹ̀, ó sàn fún kí a sọ ọlọ ńlá mọ́ ọ lé ọrùn, kí a sì sọ ọ sínú omi òkun. Bí ọwọ́ rẹ bá sì mú ọkọsẹ̀ kí e kúrò, ó sàn fún ọ kí o ṣe akéwọ́ lọ sí ibi ìyè, yóò kí o ní ọwọ́ méjèèjì kí o lọ sí ọ̀run àpáàdì sínú iná àjẹ́ òkú, níbi tí kòkòrò wọn kì í kú tí iná náà kì í sì kú. Bí ẹsẹ̀ rẹ bá sì mú ọkọsẹ̀ kí e kúrò, ó sàn fún ọ kí o ṣe akẹ́sẹ̀ lọ sí ibi ìyè, yóò kí o ní ẹsẹ̀ méjèèjì kí a gbé ọ sọ sí ọ̀run àpáàdì sínú iná àjẹ́ òkú, níbi tí kòkòrò wọn kì í kú tí iná náà kì í sì kú. Bí ojú rẹ bá sì mú ọkọsẹ̀, yọ ọ jáde, ó sàn fún ọ kí o lọ sí ìjọba Ọlọ́run ní olójú kan, yóò kí o ní ojú méjèèjì kí a gbé ọ sọ sínú iná ọ̀run àpáàdì, níbi tí kòkòrò wọn kì í kú tí iná náà kì í sì kú. Nítorí pé olúkúlùkù ni a ó fi iná dùn, àti gbogbo ẹbọ ni a ó sì fi iyọ̀ dùn. Iyọ̀ dára, ṣùgbọ́n bí iyọ̀ bá sọ agbára rẹ̀ nù, kí ni a ó fi mú un dùn? Ẹ ní iyọ̀ nínú ara yín, kí ẹ sì máa wà ní àlàáfíà láàrin ara yín. Ìhìn rere ti Máàkù, orí ìkẹwàá. ó sì dìde kúrò níbẹ̀, ó sì wá sí ẹkùn Judea níhà òkè odò Jọ́dánì. Àwọn ènìyàn sì tún tọ̀ ọ́ wá, kí ìṣe rẹ̀ ti rí, ó sì tún kọ́ wọn. Àwọn Farisi sì tọ̀ ọ́ wá, wọ́n ń dán wò, wọ́n sì bí léèrè wípé ó tọ́ fún ọkùnrin kí ó fi aya rẹ̀ sílẹ̀. Ó sì dáhùn, ó sì wí fún wọn pé àṣẹ kí ni Mósè pa fún yín. Wọ́n sì wí pé Mósè yóò dá fún wa láti kọ ìwé ìkọsílẹ̀ fún kí a sì fi sílẹ̀. Yesu sì dá wọn lóhùn, ó sì wí fún wọn pé nítorí líle àyà yín ni ó ṣe kọ irú òfin yìí fún yín. Ṣùgbọ́n láti ìgbà tí ayé ti sẹ̀, Ọlọ́run dá wọn ní akọ àti abo. Nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, tí yóò sì fara mọ́ aya rẹ̀. Àwọn méjèèjì a sì di ara kan. Nítorí náà, wọn kì í ṣe méjì mọ́ bí kò ṣe ara kan. Nítorí náà, ohun tí Ọlọ́run bá so ṣọ̀kan, kí ènìyàn kí ó má ṣe yà wọ́n. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tún bi léèrè ọ̀ràn kan náà nínú ilé. Ó sì wí fún wọn pé ẹnikẹ́ni tí ó bá fi aya rẹ̀ sílẹ̀, tí ó bá sì gbé òmíràn ní ìyàwó, ó ṣe panṣágà sí i. Bí obìnrin kan bá sì fi ọkọ rẹ̀ sílẹ̀, tí a bá sì gbé e ní ìyàwó fún ẹlòmíràn, ó ṣe panṣágà. Wọ́n sì gbé àwọn ọmọ ọwọ́ tọ̀ wá kí ó lè fi ọwọ́ tọ́ wọn. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bá àwọn tí ó gbé wọn wá wí. Ṣùgbọ́n nígbà tí Jésù rí i, inú bí i, ó sì wí fún wọn pé ẹ jẹ́ kí àwọn ọmọ kékeré kí ó wá sọ́dọ̀ mi, ẹ má sì ṣe dá wọn lẹ́kun, nítorí tí irú wọn ni ìjọba Ọlọ́run. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí kò bá gba ìjọba Ọlọ́run bí ọmọ kékeré, kì yóò lè wọ inú rẹ̀ bí ó ti wù kí ó rí. Ó sì gbé wọn sí apá rẹ̀, ó gbé ọwọ́ rẹ̀ lé wọn, ó sì súre fún wọn. Bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà, ẹnìkan sáré tọ̀ wá, ó sì kúnlẹ̀ fún, ó bi léèrè wípé olùkọ́ ni rere, kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún ìyà ìnípẹ̀kun? Jésù sì wí fún un pé èéṣe tí ìwọ fi ń pè mí ní ẹni rere? Ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan, èyí ni ilé Ọlọ́run. Ìwọ sàmọ òfin, má ṣe panṣágà, má ṣe pànìyàn, má ṣe jalè, má ṣe jẹ́rìí èké, má ṣe rẹni jẹ, bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀. Ó sì dáhùn, ó sì wí fún un pé olùkọ́ ni, gbogbo nǹkan wọ̀nyí ni èmi ti ń kíyèsí láti ìgbà ìwé mi wá. Nígbà náà ni Jésù sì wò ó, ó fẹ́ràn rẹ̀, ó sì wí fún un pé ohun kan ni ó kù ọ́ kù. Lọ ta ohunkóhun tí o ní kí o sì fi fún àwọn tálákà. Ìwọ ó sì ní ìṣúra ní ọ̀run, sì wá, gbé àgbélébú kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà, ó sì jáde lọ ní ìbìnújẹ́. Nítorí tí ó lé ọ̀rọ̀ púpọ̀, Jésù sì wò yíká, ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé yóò ti ṣòro tó fún àwọn tí ó ní ọ̀rọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Ẹnu sì ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀, ṣùgbọ́n Jésù tún dáhùn wí fún wọn pé ẹ̀yin ọmọ, yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Ó rọrùn fún ìbákasí ẹ láti wọ ojú abẹ́rẹ́ jù fún Ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ. Ẹnu sì yà wọ́n ré kọjá, wọ́n sì ń bá ara wọn sọ wípé ǹjẹ́ ta ni wà lè là. Jésù sì wò wọ́n, ó wípé ènìyàn ni èyí kò lè ṣeé ṣe fún, ṣùgbọ́n kì í ṣe fún Ọlọ́run, nítorí ohun gbogbo ni ṣíṣe fún Ọlọ́run. Nígbà náà ni Pétérù bẹ̀rẹ̀ sí wí fún un pé, "Òó, àwa ti fi

0: ọ̀nà wọ́n gòkè lọ sí Jerusalemu. Jésù sì ń lọ níwájú wọn. Ẹnu sì yà wọ́n, bí wọ́n sì ti ń tọ̀ lẹ́yìn, ẹ̀rù bà wọ́n. Ó sì tún mú àwọn méjìlá, ó bẹ̀rẹ̀ sí sọ gbogbo ohun tí a ó ṣe sí i fún wọn, wípé ṣáwo, àwa ń gòkè lọ sí Jerusalemu, a ó sì fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé lọ́wọ́, wọ́n sì dá alẹ́bi ikú, wọ́n sì fi ilé àwọn kèfèrí lọ́wọ́, wọ́n sì fi ṣe ẹlẹ́yà, wọ́n sì nà án, wọ́n sì tutọ́ sí i lára, wọ́n sì pa á. Ní ìjọ kẹta yóò sì jíǹde. Jakobu àti Jòhánù, àwọn ọmọ Sebede sì wá sọ́dọ̀ rẹ̀ wípé olùkọ́ni, àwa ń fẹ́ kí ìwọ kí o ṣe ohunkóhun tí àwa bá béèrè lọ́wọ́ rẹ fún wa. Ó sì bí wọ́n léèrè pé kí ni ẹ̀yin ń fẹ́ kí èmi kí o ṣe fún yín. Wọ́n sì wí fún un pé fi fún wa kí àwa kí o lè jókòó, ọ̀kan ní ọwọ́ ọ̀tún rẹ àti ọ̀kan ní ọwọ́ òsì rẹ nínú ògo rẹ. Ṣùgbọ́n Jésù wí fún wọn pé ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè. Ẹ̀yin lè mú ago tí èmi mu, tàbí kí a fi baptisimu tí a fi baptisi mi baptisi yín. Wọ́n sì wí fún un pé àwa lè ṣe é. Jésù sì wí fún wọn pé lóòótọ́ ni ẹ̀yin ó mu ago tí èmi mu, àti baptisimu tí a fi baptisi mi ni a fi baptisi yín. Ṣùgbọ́n láti jókòó ní ọwọ́ ọ̀tún mi àti ní ọwọ́ òsì mi kìí ṣe ti èmi láti fi fúnni, bí kò ṣe fún àwọn ẹni tí a ti pèsè rẹ̀ sílẹ̀. Nígbà tí àwọn mẹ́wàá ìyókù gbọ́, wọ́n bẹ̀rẹ̀ sí bínú sí Jakobu àti Jòhánù. Ṣùgbọ́n Jésù pè wọ́n sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé ẹ̀yin mọ̀ pé àwọn tí a ń kà sí olórí àwọn kèfèrí a máa lo ipá lórí wọn, àti àwọn ẹni ńlá wọn a máa fi ọlá tẹrí wọn ba. Ṣùgbọ́n kì yóò rí bẹ́ẹ̀ láàrin yín. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ tóbi láàrin yín, òun yóò ṣe ìránṣẹ́ yín, àti ẹnikẹ́ni nínú yín tí ó bá fẹ́ ṣe olórí, òun yóò ṣe ọmọ ọ̀dọ̀ gbogbo yín. Nítorí ọmọ ènìyàn tìkálà rẹ̀ kò ti wá kí àbá máa ṣe ìránṣẹ́ fún, bí kò ṣe láti máa ṣe ìránṣẹ́ fún ni, àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Wọ́n sì wá sí Jericho. Bí ó sì ti ń jáde kúrò ní Jericho pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn. Bátímíò afọ́jú, ọmọ Tímíò jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni, ó bẹ̀rẹ̀ sí kígbe lóhùn rárá wípé, Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Ọ̀pọ̀lọpọ̀ sì ń bá wípé kí ó pa ẹnu rẹ̀ mọ́, ṣùgbọ́n òun sì kígbe sí jù bẹ́ẹ̀ lọ pé, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Jésù sì dẹ̀sẹ̀ dúró, ó sì pàṣẹ pé kí a pè é wá. Wọ́n sì pe afọ́jú náà, wọ́n wí fún un pé, túju ká, dìde, ó ń pè ọ́. Ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde, ó sì tọ̀ Jésù wá. Jésù sì dáhùn, ó sì wí fún un pé, kí ni ìwọ ń fẹ́ kí èmi kí ó ṣe fún ọ. Afọ́jú náà sì wí fún un pé, Rabboni, kí èmi kí ó lè ríran. Jésù sì wí fún un pé, máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Lójú kan náà, ó sì ríran, ó sì tọ̀ Jésù lẹ́yìn lé ọ̀nà.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìrere ti Máàkù, orí ìkọkànlá. Nígbà tí wọ́n sì súnmọ́ etí Jerusalemu létí Bethphage àti Bethany ní òkè Olifi, ó rán méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì wí fún wọn pé ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín. Lójú kan náà, bí ẹ̀yin ti ń wọ inú rẹ̀ lọ, ẹ̀yin ó sì rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so, tí ẹnikẹ́ni kò gùn rí, ẹ tu kí ẹ sì fà á wá. Bí ẹnikẹ́ni bá sì wí fún yín pé èéṣe tí ẹ̀yin fi ń ṣe èyí, ẹ wípé Olúwa ní fi ṣe. Lójú kan náà yóò sì ràn wá sí yín yìí. Wọ́n sì mú ọ̀nà wọn pọ̀n. Wọ́n rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà tí a so ní ẹnu ọ̀nà lóde ní ìta gbangba, wọ́n sì tu. Àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ wí fún wọn pé kí ni ẹ̀yin ń ṣe tí ẹ̀yin fi ń tú ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ ni. Wọ́n sì wí fún wọn gẹ́gẹ́ bí Jésù ti wí fún wọn. Wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ. Wọ́n sì fa ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà tọ Jésù wá. Wọ́n sì tẹ aṣọ wọn sí ẹ̀yìn rẹ̀, òun sì jókòó lórí rẹ̀. Àwọn pípọ̀ sì tẹ aṣọ wọn sí ọ̀nà, àti àwọn mìíràn ṣẹ́ ẹ̀ka igi, wọ́n sì fún wọn sí ọ̀nà, àti àwọn tí ń lọ níwájú, àti àwọn tí ń bọ̀ lẹ́yìn kígbe wípé, Hosanna, olùbùkún ni ẹni tí ń bọ̀ wá ní orúkọ Olúwa, olùbùkún ni ìjọba tí ń bọ̀ wá, ìjọba Dáfídì bàbá wa, Hosanna lókè ọrun. Jésù sì wọ Jerusalemu àti tẹ́ḿpìlì, nígbà tí ó sì wo ohun gbogbo yíká, alẹ́ ṣàti lẹ́tán, ó sì jáde lọ sí Bethany pẹ̀lú àwọn méjìlá. Ní ìjọ kejì, nígbà tí wọ́n ti Bethany jáde, ebi sì ń pa á. Ó sì rí igi ọ̀pọ̀tọ́ kan ní òkèrè tí ó ní ewé, ó wá bí bóyá òun lè rí ohun kan lórí rẹ̀. Nígbà tí ó sì wá sí ìdí rẹ̀, kò rí ohun kan bí kò ṣe ewé, nítorí àkókò èso ọ̀pọ̀tọ́ kò tíì tó. Jésù sì dáhùn, ó sì wí fún un pé kí ẹnikẹ́ni má jẹ èso lórí rẹ̀ mọ́ títí láé. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbọ́. Wọ́n sì wá sí Jerusalemu. Jésù sì wọ inú tẹ́ḿpìlì lọ. Ó bẹ̀rẹ̀ sí lé àwọn tí ń tà àti àwọn tí ń rà ní tẹ́ḿpìlì jáde. Ó sì tari tábìlì àwọn onípàṣípàrọ̀ owó dànù àti ìjókòó àwọn tí ń ta ẹyẹlé. Kò sì jẹ́ kí ẹnikẹ́ni kí ó gbé ohun èlò kọjá láàrin tẹ́ḿpìlì. Ó sì ń kọ́ni, ó wí fún wọn pé a ti kọ̀wé rẹ̀ pé ilé àdúrà fún gbogbo orílẹ̀-èdè ni a ó máa pe ilé mi, ṣùgbọ́n ẹ̀yin ti sọ́ di ihò àwọn ọlọ́sà. Àwọn akọ̀wé àti àwọn olórí àlùfáà sì gbọ́, wọ́n sì ń

0: ọ̀nà bí àwọn ó ti ṣe parun nítorí wọ́n bẹ̀rù rẹ̀ nítorí ẹnu ya gbogbo ìjọ ènìyàn sí ẹ̀kọ́ rẹ̀. Nígbà tí alẹ́ bá sì lẹ́, a jáde kúrò ní ìlú. Bí wọ́n sì ti ń kọjá lọ ní òwúrọ̀, wọ́n rí igi ọ̀pọ̀tọ́ náà gbẹ ti gbòǹgbò ti gbòǹgbò. Pétérù sì wà ìrántí, ó wí fún un pé, "Rábì, wo bí igi ọ̀pọ̀tọ́ tí ìwọ fi gbú ti gbẹ." Jésù sì dáhùn, ó sì wí fún wọn pé, "Ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé, ṣíde kí o sì bọ́ sínú òkun, tí kò bá sì ṣiyèméjì ní ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣẹ, yóò rí bẹ́ẹ̀ fún. Nítorí náà, mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà, ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà, yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Nígbà tí ẹ̀yin bá sì dúró ń gbàdúrà, ẹ dáríjì bí ẹ̀yin bá ní ohunkóhun sí ẹnikẹ́ni, kí bàbá yín tí ń bẹ lé ọ̀run ba lè dárí ẹ̀ṣẹ̀ yín jì yín pẹ̀lú. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá dáríjì, bàbá yín tí ń bẹ ní ọ̀run kì yóò sì dárí ẹ̀ṣẹ̀ yín jì yín." Wọ́n sì tún wá sí Jerusalemu, bí ó sì ti ń rìn kiri ní tẹ́ḿpìlì, àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àti àwọn àgbàgbà tọ̀ wá. Wọ́n sì wí fún un pé, "Àṣẹ wo ni o fi ń ṣe nǹkan wọ̀nyí? Ta ni ó sì fún ọ ní àṣẹ yìí láti máa ṣe nǹkan wọ̀nyí?" Jésù sì dáhùn, ó sì wí fún wọn pé, "Èmi ó bi yín léèrè ọ̀rọ̀ kan, kí ẹ sì dá mi lóhùn. Èmi ó sì sọ fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí. Baptisimu Jòhánù láti ọ̀run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn? Ẹ dá mi lóhùn." Wọ́n sì bá ara wọn gbèrò wípé, bí àwa bá wípé láti ọ̀run wá ni, òun ó wí pé, "Èé a ti ṣe tí ẹ̀yin kò fi gbà á gbọ́?" Ṣùgbọ́n bí àwa bá wípé láti ọ̀dọ̀ ènìyàn, wọ́n bẹ̀rù àwọn ènìyàn nítorí gbogbo ènìyàn ka Jòhánù sí wòlíì ní tòótọ́. Wọ́n sì dáhùn wí fún Jésù pé, "Àwa kò mọ̀." Jésù sì dáhùn wí fún wọn pé, "Èmi kì yóò sì wí fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí."
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá Ọlọ́run wa, a dúpẹ́ pé a wá sí yín kí a ba lè gbọ́ ọ̀rọ̀ yín. Ó ṣeé ṣe kí àwọn ilé ìsìn mìíràn kí ó ti máa pè wá, kí a sì ní wọn lárọ̀ọ́wọ́tó wa. Ṣùgbọ́n ohun tí ó mú wa wá sí yín ni wípé a mọ̀ wípé a ó gbọ́ ọ̀rọ̀ yín láì fi bọpo bọyọ̀, àti wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín, ọ̀rọ̀ yìí ni yóò lè ṣe wá pé láti múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ǹjẹ́ bí a ti ní ìpinnu tí a sì wá sí yín, a ń bẹ̀bẹ̀ wípé ohun tí a wá láti gbọ́, tí a wá láti ṣe, ǹjẹ́ gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, oore ọ̀fẹ́ láti ṣe é, ẹ ó fi fún wa lórúkọ Jésù. A bẹ̀yìn wípé Ọlọ́run ẹ̀mí fún ara rẹ̀ yóò ṣe ìtumọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún wa, kí a ba lè jẹ́ àjùmọ̀dí ogún pẹ̀lú Jésù Kristì nítòótọ́, kí èrè kíkún àti èrè pípé kí ó lè wà fún àwọn iṣẹ́ wa nínú Olúwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń wo ọ̀rọ̀ Ọlọ́run lórí èso àti èrè iṣẹ́ wa. Èso àti èrè iṣẹ́ wa. Yẹ kí a wo Kọ́rìntì kínní, orí kẹ̀ẹ́dógún, láti ẹsẹ̀ ìkejìdínlọ́gọ́ta, ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. Nítorí náà, ẹ̀yin ará mi, olùfẹ́, ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀, kí ẹ sì máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo. Ní ìwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ ẹ̀yin kìí ṣe asán nínú Olúwa. Níhìn-ín ni a rí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì, ẹni tí ó kún fún iṣẹ́ ìsìn sí Ọlọ́run, ẹni tí ó ti fi ayé rẹ̀ jì, tí ó ti fi ara rẹ̀ rúbọ, kí ó ba lè ṣe ohun gbogbo tí Ọlọ́run ń fẹ́ kí ó ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Ẹni tí ó ti rin ìrìn àjò púpọ̀ lójú ọ̀nà, lójú omi, ní gbogbo ìgbà tí ó ti lọ sí ọ̀dọ̀ àwọn kèfèrí, ọ̀dọ̀ àwọn ọlọ́gbọ́n, ọ̀dọ̀ àwọn aláìgbọ́n, ọ̀dọ̀ àwọn Héléènì àti ọ̀dọ̀ àwọn Hébérù, tí ó ti ń sọ fún wọn nípa ohun tí Jésù Kristì tí ó ṣe lórí igi àgbélébùú. Níhìn ni a rí ọkùnrin yìí, ẹni tí ó ti jìyà púpọ̀ fún iṣẹ́ ìsìn Ọlọ́run, tí ó ń gba àwọn ará Kọ́rìntì ní ìyànjú wípé bi won ti je ara ninu olowa ati olufe ayan fe pelu wi pe ki won ki o ri pe won duro sese lai yese ki won ki o ma po si ninu ise olowa ni igba gbogbo ni won bi won ti mo wi pe ise won ki se asan ninu olowa bi abari enikan ti o ye ki a peti si bi o ba nsoro nipa ise olowa oni paulu apostoli nitori wo pe omi odo jiji popo ni paulu ni o la koja nitori pe ninu ise olorun a le so wi pe paulu ni igba gbogbo ni o rin ni afonifoji ojiji eku igba popo ni aso lokota igba popo ni ana igba popo ni agbe so si inu tubu bi a ba ri enikeni ti o ye ki adayapo enikeni ti o ye ki okan re poruru enikeni ti o ye ki o so wi pe oun ko ni se ise kankan fun olorun mo iru eniyan be ibaje paulu apostoli sugbon rara titi o fifi ida re lele ni ese agbelebo ida ti emi oro olorun to wa su titi o fifi emi re lele titi di oju iku ni ariwo pe okunrin yi o je olooto si ipe ti a pe o wa nso fun wa wi pe awa ti a ti di ara ninu olowa awa ti a je omo olorun awa ti a ti di ebi olorun wi pe gege bi olorun ti yan wa fe gege bi olorun ti fi ife re han wa nitori wi pe o ran jesu kristi omo bibi re kan soso ki o ba le ku fun ese wa a se ti je ki o ye wa a se ti ronupo ada ati di omo olorun o ni o ye ki a duro sinsin nitori opolopo iji ni o se ki o ni o se se ki o ja opolopo ariso ariwisi ni o se se ki a ri lati odo esu ati odo awon emewa re o ni sugbon ki a ri wi pe bi iji ti le nja bi afefe ti le nfe bi o ti le dabi eni wi pe esu ati awon emewa re won pariwo o ni ki a duro sinsin ki a ri wi pe a o ye ese ki a ri wi pe ni ipejopo awon omo olorun ese wa oye ki a ri wi pe ninu ise olorun a o ye ese wi pe ki se pe ki a duro si oju kan wi pe ki a ma po si ni ise olowa ni igba gbogbo ibaje ni akoko ajinde tabi ni akoko keresimesi ibere odun ni tabi arin odun ni osan ni tabi ni asale ni igba ti a kun fun ojuse ninu ebi ni tabi ni igba ti owo dile o ni ni igba gbogbo ki a ma po si ni ise olowa ni won bi ati mo we pe ise ti a nse fun olorun ki se lasan ninu olowa opolopo ninu aye wa isinsinyi ni won kun fun ise won kun fun ojuse o si je ohun ti o wu ni lori wi pe awon eniyan ti won je aladugbo wa yala won sise ni oja yala won sise pelu ijoba tabi won sise ni ibi ile idase sile ari wi pe ohun kan ti o ma n wa lokan won ni wi pe won fe ki aye ti awon wa yi nipa ti ara ki o dara ju be lo nipa ise owo won awon ti won se oju titi awon ti won se afara ti moto n gba awon ti won ko ile awon ti won se opolopo ise miran erongba okan won ilepa won ni wi pe ki awon ki o fi aye sile dara ju bi awon ti ba lo nipa ise ti won se sugbon ye ki a mo wi pe ise ti a ba se ninu kristi ki a si se fun ogo olorun nikan soso ni yo ni ere ni orun ati ni aye raye awon opolopo kristiani onigbagbo ni ari wi pe won ma ngba ohun popo lati owo olorun nigba ti won ti wo ijoba olorun won ti gba igbala o sese ki won ti ri iwosan ni opolopo igba nipa adura ati ebe won ti gba ohun popo lowo olorun sugbon o se ni laanu bi a ba wo igbesi aye won won o ti se ohun popo ti o se pataki ti won yo fi so wi pe won ti sise ti o lere ni ijoba olorun opolopo ti won ro wi pe won je ni mimo won je olododo ninu ijo ni o je wi pe ni ikehin won o farahan ni waju olorun lowo oko won o si je aboshi eni ti ko lere kankan ni waju olorun titi ayeraye ki eyi ki o ma ba je ipin wa oni afin so loni we pe o ye ki a sise fun olorun ati ko lorin we pe ki a foriti ki a foriti ki a ma sona ki a ma sora ki a si ma sise titi Jesu Christi oluwa wa yo fi de ati ko lorin we pe a nse ipinu we pe a o sise omo olorun sani wa ati we pe a o tele ona ti oluwa wa to se omo ona ti oluwa wa to o sise fun olorun o se ife olorun oni o so wi pe o nje ohun ni ati se ife olorun ki ohun ki o se pari ise re ati we pe nigbati ohun wa le aye ohun je imole aye ohun si ni lati sise ni akoko isinsin nitori pe oru nbo nigbati enikan ki yo le sise ati joko lorin papo we pe a o sise ki a ba le fi onje mi bo awon ti ebi npa ati ki a ba le ko awon alaare wa si orisun iye oni ninu ise wa ninu agbelebo Kristi la ma sogo oni nigbati a ba nkede wi pe ofe ni igbala ori ti a ko yi o so fun wa wi pe ise ti a nso nipa re o je ise igbala okan tabi ise ijere okan ki a ba le ma so fun gbogbo awon eniyan ti won wa ninu ijoba okunkun awon ti won ti sina awon ti won ti jina rere si olorun wi pe igbala nbe ninu Jesu wi pe o ye ki won ki o wa sodo Jesu Christi nitori be gege bi ati ko lorin o ye ki eni kokan wa ki o se ipinu wi pe a o sise Paul apostle sin je ki o da wa loju wi pe bi abamu ipinu yi se ti a duro sisi ninu ise olorun ti a o yese ninu ise olorun ti a npo si ninu ise olorun ni igba gbogbo wi pe ere yo wa fun wa lodo oluwa o meta ni a fe gbe yewo ninu iwaasu ti oni ikini ise ti o lere ise ti o lere opolopo ise ni o je wi pe ko lere ni waju olorun opolopo ise ni o je wi pe be ati nse ki a ma ko iyepe ati awon nkan aye yi ki a ma ko won jo awon nkan ti o ba ni tale awon nkan ti a o fi ile ninu aye awon nkan ti a o ni mu lo sorun awon nkan ti ko ni ni ere ni waju olorun opolopo ise ti awon eniyan se nipa bayi ni won ti n padanu ere sugbon loni a fe so nipa ise ti o lere apa keji ninu iwaasu yi eso ise nipa ti emi ise ti a nse nipa ti emi kini eso ti a nri nipa re iketa ere fun ise wa ere fun ise wa ikini ise ti o lere je ki a wo Thessalonica kini ori kini ese iketa ki a wo ise ti a le se ti yo mu ere wa niwaju oluwa ise ti o lere Thessalonica kini ori kini ese iketa li a isimi li a wa ranti ise igbagbo yin ati laala ife ati suru ireti yin ninu oluwa wa Jesu Christi niwaju olorun ati baba wa nihi ni Paul ni o n kowe si awon onigbagbo ni Thessalonica o n so fun wi pe o n ranti nkan meta nipa won ikini igbagbo ikeji ife iketa ireti o si n so fun wa nipa awon nkan meta yi o n so nipa ise igbagbo o n so nipa laala ti ife o n so nipa suru ti o ni ireti o meta yi ni a ri wipe o ye ki o wa ni igbesi aye onigbagbo se oranti Korinti kini ori ketala ese ketala ti o so wipe
3: ǹjẹ́ nísinsìnyí ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ń bẹ. Àwọn mẹ́ta yìí ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́. Àwọn mẹ́ta yìí a kò lè yà wọ́n nípa ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́. Bí ẹ bá ń fẹ́ ṣiṣẹ́ fún Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìpìlẹ̀ iṣẹ́ tí à ń ṣe fún Olúwa òun ni ìgbàgbọ́ wa nínú Jésù Kristì. Láì ní ìgbàgbọ́, a ò lè ṣe iṣẹ́ tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn. Láì ní ìgbàgbọ́ nínú Olúwa nínú Jésù Kristì, ìgbàgbọ́ wípé ó kú fún ẹ̀ṣẹ̀ wa, ìgbàgbọ́ wípé nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ni à ń wẹ̀ wá mọ́, ìgbàgbọ́ wípé òun ni ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, ìgbàgbọ́ wípé agbàgbọ́ fún ẹ̀ṣẹ̀ wa gangan ni ó kú lórí igi àgbélébò. Láì ní ìgbàgbọ́ yìí, gbogbo iṣẹ́ tí à ń ṣe ó jẹ́ òkú iṣẹ́. Nítorí ẹni tí kò bá ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó bá jẹ́ òkú nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó bá jẹ́ òkú nínú àwọn nǹkan ayé wọ̀nyí tí ó fi ọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ìṣe ayé, ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé tí ó fi yí ara rẹ̀ ká, tí ẹ̀mí àti ọkàn rẹ̀ tí ó kú tí kò ní ìyè Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tí ó ń ṣe iṣẹ́ òkú ni. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ wípé kí a gba Olúwa gbọ́, èyí ni a fi máa ń rí. Àwọn ẹlòmíràn ní tòsí wa ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn àti àwọn díẹ̀ nínú ilé ìsìn wa níhìn-ín, iṣẹ́ tí wọ́n ń ṣe kò mú ìgbàgbọ́ nínú Jésù Kristì lọ́wọ́. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó fi gbogbo àkókò rẹ̀ tí ó fi ń ṣe iṣẹ́ tí ó rò wípé iṣẹ́ fún Ọlọ́run ni, ṣùgbọ́n kò ní ìgbàlà. Ó wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, kò kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kò jẹ́ kí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀un, kí a sì wẹ̀ funfun ju snow lọ. Irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ fún wípé iṣẹ́ rẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ìpìlẹ̀ lórí èyí tí a ń kọ́ ilé ìgbàgbọ́, iṣẹ́ ìgbàgbọ́ sí ni ìgbàgbọ́ wa nínú Jésù Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìfẹ́ wa fún Ọlọ́run. Bí a ti mọ̀ wípé ó fẹ́ wa, àwa náà nítorí ìfẹ́ rẹ̀ àwa sì fẹ́ ẹ pẹ̀lú. Bí èyí ni a fi lè ṣe làálàá nínú Olúwa, kí làálàá wa kí ó má bàá já sí asán. Jẹ́ kí a tún wò ó nínú Hebrew orí kẹfà ẹsẹ̀ ìkẹwàá. Nítorí Ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ ẹ̀yin àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì ń ṣe. Ohun tí ó yẹ kí ó yé wa níhìn-ín ni wípé bí ó ti ń sọ nípa iṣẹ́ wa, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ìfẹ́ tí a ní nínú Olúwa. Bí a bá ya nǹkan méjì yìí nípa, a ó rí wípé àwọn méjèèjì wọn kò ní jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Bí a bá sọ wípé a ní iṣẹ́ lọ́wọ́, kì í ṣe iṣẹ́ ti ara, ṣùgbọ́n iṣẹ́ tí a ń ṣe nínú ilé ìsìn, iṣẹ́ tí a ń ṣe fún ìjọba Ọlọ́run, iṣẹ́ tí a ń ṣe láti jèrè ọkàn àwọn ẹlòmíràn, iṣẹ́ tí a ń ṣe láti sin Ọlọ́run, bí kò bá mú ìfẹ́ Ọlọ́run lọ́wọ́. Bí ó bá jẹ́ wípé a kàn ń ṣe é láì ní ìgbàgbọ́ nínú Jésù, a ń ṣe é láì ní ìfẹ́ Ọlọ́run, a ń ṣe é láì ní ìrètí ìyẹnipẹ̀kun pẹ̀lú Ọlọ́run lókè ọ̀run, irú iṣẹ́ bẹ́ẹ̀ kì yóò jẹ́ ìtẹ́wọ́gbà. A rí àwọn tí wọ́n ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, ìgbàlà Jésù Kristì kò tíì jẹ́ tiwọn. Ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí ohun tí Jésù Kristì ṣe lórí òkè Kálvárì kò tíì jẹ́ tiwọn. Lójoojúmọ́ ni wọ́n ń dẹ́ṣẹ̀, lójoojúmọ́ ni wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n wọn kò jẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ irú àwọn bẹ́ẹ̀. Bí wọ́n tilẹ̀ fi gbogbo owó wọn fún ìjọ, bí wọ́n tilẹ̀ fi gbogbo àkókò wọn fún ìjọ, fún iṣẹ́ ìsìn, kì yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀, iṣẹ́ láìsí ìfẹ́ Ọlọ́run, iṣẹ́ láìsí ìgbàgbọ́ nínú Kristì, iṣẹ́ láìsí ìrètí ìyẹnipẹ̀kun kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ẹ̀dàkejì ni ìfẹ́ láìsí ìṣe. Àwọn ẹlòmíràn wọ́n máa gbàdúrà, wọ́n máa sọ fún Ọlọ́run wípé àwọn fẹ́ràn Ọlọ́run púpọ̀, ṣùgbọ́n ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú ìgbọràn ìgbàgbọ́ lọ́wọ́. Ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú ìgbọràn láti ṣe ohun tí Ọlọ́run pa láṣẹ láti ṣe. Ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú kí wọn kí ó ní ẹ̀dùn ọkàn sí àwọn tí ó ń ṣègbé láti lè wá wọn lọ láti lè wá àwọn àgùntàn tí ó sọnù láti lè mú wọn wá sínú ìjọba Ọlọ́run wọn kàn sọ wípé àwọn ní ìfẹ́ ìfẹ́ ní ẹnu ṣùgbọ́n ìfẹ́ tí wọn kò mú sí ìṣe irú ìfẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa nítorí bẹ́ẹ̀ ohun tí Ọlọ́run bèèrè lọ́wọ́ wa ni wípé kí a ní kí a ṣe làálàá tàbí kí a ṣe iṣẹ́ tí ó ní ìpìlẹ̀ nínú ìgbàgbọ́ Jésù Kristì tí ó sì jẹ́ wípé ohun tí ó ń tì wá láti ṣe àwọn nǹkan wọ̀nyí ni ìfẹ́ wa sí Ọlọ́run ìfẹ́ wa sí àwọn ará ìfẹ́ wa fún àwọn ẹlẹ́ṣẹ̀ nítorí wípé a kò fẹ́ kí wọn kí ó ṣègbé irú ìfẹ́ yìí ni ó máa jẹ́ kí a ṣiṣẹ́ fún Ọlọ́run bí a bá rí ẹnikẹ́ni láàrin wa tí a rí wípé ó jẹ́ afáfá fún Ọlọ́run a rí wípé ó ń ṣe làálàá fún Ọlọ́run ó ń fi àkókò owó ohun ìní àti nǹkan mìíràn tí ó ní ó ń fi ṣiṣẹ́ fún Ọlọ́run ìrèdí rẹ̀ ni wípé ó ní ìfẹ́ sí Ọlọ́run ó ní ìfẹ́ sí àwọn ará ó ní ẹ̀dùn ọkàn láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ kúrò nínú ọ̀run ìgbé tí wọ́n ń lọ jẹ́ kí a wo Nehemiah orí kẹrin láti ẹsẹ̀ 19 mo sì sọ fún àwọn ìjòyè àti fún àwọn olórí àti fún àwọn ènìyàn yòókù pé iṣẹ́ náà tóbi ó sì pọ̀ a sì ya ara wa lórí odi ìkíní ẹni ìkíní jìnnà sí ẹni kejì ẹsẹ̀ 19 bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà ìdajì wọn di ọkọ̀ mú láti kùtùkùtù òwúrọ̀ títí ìràwọ̀ fi yọ níhìn-ín ni a ń rí Nehemiah jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ ní ààfin ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹlòmíràn rò wípé ẹnìkan tí ó jẹ́ òǹraye èèyàn ẹni tí ò ní iṣẹ́ lọ́wọ́ ni ó yẹ kí ó máa ṣiṣẹ́ fún Ọlọ́run àwọn ẹlòmíràn rò wípé àwọn tí kò kàwé dé yunifásitì àwọn tí kò ní iṣẹ́ ìjọba àwọn tí kò ṣe iṣẹ́ débi tí wọ́n lè ra mọ́tò àwọn tí kò ṣe iṣẹ́ débi tí owó wọn tí ó lè jẹ́ kí wọn kí ó kọ́ ilé tàbí kí wọn kí ó jẹun tàbí kí wọn kí ó gbọ́ bùkátà ẹbí àwọn òǹraye èèyàn tí kò níṣẹ́ lọ́wọ́ ni ó yẹ kí ó máa ṣiṣẹ́ fún Ọlọ́run ṣùgbọ́n a rí wípé Nehemiah kì í ṣe irú ènìyàn bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tí ó ní iṣẹ́ ipò gíga ó jẹ́ ẹni tí ipò rẹ̀ ní ààfin ọba tí kò sí ẹni tí ó lè lé e kúrò níbẹ̀ ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí ní gbọ́ wípé odi Jerusalem ni a ti wó palẹ̀ àti wípé a ti fi iná sun àwọn ilẹ̀kùn rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀dùn ọkàn fún Jerusalem ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀dùn ọkàn fún àwọn olùgbé Jerusalem nítorí Jerusalem ni olú ìlú òun ni ibẹ̀ ni Ọlọ́run fún ara rẹ̀ tí ó fi àdéhùn sí wípé ògo Ọlọ́run yóò wà níbẹ̀ àti láti ibẹ̀ lọ ni ìmọ́lẹ̀ ìhìnrere ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kọ́ wọn yóò lọ sí gbogbo ayé ó sì wá jẹ́ ẹ̀dùn ọkàn fún Nehemiah nítorí èyí ni ó fi kúrò ní ipò gíga tí ó wà ǹjẹ́ a rí ẹnikẹ́ni nínú wa tí ó ti jẹ́ ìpè Ọlọ́run a rí ẹnikẹ́ni nínú wa tí ó pa ipò ọlá tí ó wà tí ó pa á tì tí ó ń fẹ́ láti ṣiṣẹ́ fún Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ yóò dàbí Nehemiah níhìn-ín ni a rí i wípé ó kó àwọn ènìyàn wọ̀nyí jọ àti ìjòyè àti àwọn olórí àwọn ẹlòmíràn a máa rò wípé bí a bá jẹ́ ìjòyè bí a bá jẹ́ àgbà nínú ìjọ bí a bá jẹ́ ọlọ́gbọ́n nínú ìjọ àti olórí nínú ìjọ wípé ohun tí ó yẹ kí a ṣe ni kí a káwọ́ gbéra kí àwọn mẹ̀kúnù àwọn tí wọ́n rò pé kò jẹ́ nǹkan kan nínú ìjọ kí wọn kí ó máa ṣe iṣẹ́ náà rárá kò rí bẹ́ẹ̀ níhìn-ín ni a rí wípé Nehemiah àti àwọn ìjòyè àti àwọn olórí àti gbogbo àwọn ènìyàn tí ó kù wọ́n sọ fún ara wọn wípé iṣẹ́ náà tóbi ó sì pọ̀ iṣẹ́ wo ni wọ́n ń ṣe tí wọ́n sọ wípé iṣẹ́ náà tóbi ó sì pọ̀ iṣẹ́ wípé wọ́n fẹ́ kọ́ odi Jerusalem tí a ti wó palẹ̀ ǹjẹ́ o mọ̀ wípé ìjọba Ọlọ́run ó ní odi tí a ti wó palẹ̀ tí àwọn wòlíì èké tí wọ́n ti wó palẹ̀ tí àwọn aláke sọ ẹlẹ́sìn tí wọ́n ti wó palẹ̀. Tí àwọn tí kò mọ bíbélì dájúdájú sí ìgbàlà ọkàn tí wọ́n ti wó palẹ̀. Tí àwọn alágàbàgebè ẹ̀sìn tí wọ́n ti wó palẹ̀. Ó wá jẹ iṣẹ́ tirẹ̀, ó jẹ iṣẹ́ tèmi. Iṣẹ́ ń pè fún ẹnì kọ̀ọ̀kan wá wípé a ó lọ, a ó jèrè ọkàn. Odi tí a ti wó palẹ̀ ní ìjọba Ọlọ́run wípé a ó kọ. Odi tí àwọn ẹlẹ́kọ̀ọ́ Èké, àwọn wòlíì Èké, àwọn tí àwọn alárìn kiri tí wọ́n ń fi ẹ̀sìn ṣe jẹun, odi tí wọ́n ti wó palẹ̀ wípé ìwọ àti èmi wípé a ó gbé eró, a ó wàásù ìhìnrere, a ó jẹ́ kí ìmọ́lẹ̀ ìhìnrere kí ó dé etí ìgbọ́ àwọn tí ń ṣègbé ní ẹsẹ̀ 21 ni wọ́n ti ń sọ fún wa wípé bí bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà. Ó jẹ́ ohun tí ó wúni lórí. Wọ́n ní bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà. Bí a bá lè sọ èyí nípa ìjọ wa, bí a bá lè sọ èyí nípa ẹnì kọ̀ọ̀kan wa, bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà. Ó jẹ́ iṣẹ́ tí ó lérè. Ṣùgbọ́n kí a tó lè ṣe é, a ní láti ní ọkàn láti ṣiṣẹ́. Ọkàn láti ṣiṣẹ́. Wo ẹsẹ̀ 6. Bẹ́ẹ̀ ni àwa mọ odi náà. Gbogbo odi náà lè a sì mọ kan ara wọn títí dé ìdáméjì rẹ̀. Nítorí kíyèsí dáadáa, nítorí àwọn ènìyàn náà ní ọkàn láti ṣiṣẹ́. Ṣùgbọ́n jẹ́ kí n jẹ́ kí ó yí ọ. Bí kì í bá ṣe wípé wọ́n fẹ́ràn Ọlọ́run, wọn kì í bá ti ní ọkàn láti ṣiṣẹ́. Nítorí bí Nehemiah bí ó ti dé Jerusalemu tí ó pe àwọn ìjòyè, tí ó pe àwọn olórí, tí ó pe àwọn ènìyàn jọ wípé kí wọ́n kọ́ odi tí a ti wó palẹ̀. Bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn Èké sùn wọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe inúnibíni sí wọn. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ ìwé sí àwọn ẹlòmíràn wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ aládámọ̀, aládáṣe. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Nehemiah fẹ́ gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí olórí àwọn ènìyàn náà. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ohun kò bákùngbé fún Nehemiah àti sí àwọn ènìyàn náà. Ṣé o mọ̀ wípé àwa pàápàá nínú iṣẹ́ Olúwa, bí kì í bá ṣe wípé a ní ìfẹ́ Ọlọ́run, bí kì í bá ṣe wípé a ní ìrètí ògo, bí kì í bá ṣe wípé a ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, a ò ní lè ṣe iṣẹ́ náà. Nítorí wípé àwọn ẹlẹ́sùn Èké wọ́n pọ̀. Àwọn tí wọ́n rò wípé bóyá à ń wá owó, bóyá à ń wá ìyàwó ni, bóyá à ń wá ọkọ ni, bóyá à ń fẹ́ nǹkan ayé yìí, bóyá à ń fẹ́ di ẹni gbajúmọ̀ nínú ìjọ, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kò bákùngbé ní àwọn ènìyàn ni wọ́n lè máa sọ sí wa wípé a fẹ́ di agbátẹrù ìhìnrere, a fẹ́ di alákatakítí ẹlẹ́sìn. Ọ̀pọ̀lọpọ̀ orúkọ ni ó ṣeéṣe kí wọ́n kí ó máa pè wá. Ṣùgbọ́n a sọ nípa àwọn ènìyàn wọ̀nyí pé wọ́n ní ọkàn láti ṣiṣẹ́. Ìwọ pàápàá bí o bá fẹ́ràn Jésù, o rántí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a ṣe sí Jésù Kristì. O rántí wípé Pọ́ọ̀lù apóstélì àti àwọn apóstélì mìíràn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n lọ sí inú túbú. Kíni ṣe tí wọ́n dúró nínú iṣẹ́ Ọlọ́run? Kíni ṣe tí wọn kò jáfara nínú iṣẹ́ Ọlọ́run? Kíni ṣe tí ẹsẹ̀ wọn kò yẹ̀ nínú iṣẹ́ Ọlọ́run? Kíni ṣe tí ìfara ẹni rúbọ wọn kò dínkù nínú iṣẹ́ Ọlọ́run? Ohun kan la rí nípa wọn. Wọ́n ní ọkàn láti ṣiṣẹ́. Èyí ni àkókò tirẹ̀, èyí ni àkókò tèmi, wípé ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa pàápàá kí a ní ọkàn àti ẹ̀mí láti ṣiṣẹ́ fún Olúwa. A ti sọ fún wa wípé àkókò ìpàgọ́ ti àjínde ó ń bọ̀. A sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó jáde lọ ní àwọn ilé tí ó yí wa ká, àwọn ọ̀rẹ́ tí ó yí wa ká, kí a sọ fún wọn wípé kí wọn kí ó wá rí Jésù, kí wọn kí ó wá wo Jésù Kristì Olùgbàlà, kí wọn kí ó wá láti gba ìgbàlà Ọlọ́run. Má jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́. Ìbáṣe ọkọ tàbí aya tàbí iṣẹ́ mìíràn tàbí inúnibíni tàbí ọ̀rọ̀ tí àwọn ẹlòmíràn ń sọ, ohunkóhun ni wọ́n lè sọ. Ìwọ ni ó yẹ kí o mọ̀ wípé a ti fi ìpè pè ọ́, ìpè láti ọ̀dọ̀ Ọlọ́run, àti wípé iṣẹ́ yìí a gbé e lé ọ lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀ má ṣe jáfara, nítorí bẹ́ẹ̀ má ṣe gbẹ̀yìn nínú iṣẹ́ yìí, kí o rí i wípé o ṣe iṣẹ́ tí a pè ọ́ sí láti ṣe. Nínú Jọ́hánù orí kẹrin ẹsẹ̀ 24, Jésù wí fún wọn pé oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀. Jesu Christi Oluwa wa. Jesu Christi apere pipe wa. Jesu Christi eni ti an tele. Jesu Christi olugbala wa. Jesu Christi eni ti o ye ke ma wo gege bi olupilese ati alasepe igbagbo wa. Oni ounje mi ni lati se ise, lati se ife eni ti o ran mi. Kini itumo ede yi o mo ti an pe ni ounje. Bi enikan ko ba jeun ni oro ojo kan a o ri wo pe oju re yo yato. Bi enikan ko ba jeun sule ojo kan a o ri wo pe agbara re yo ma dinku. Bi ko ba jeun fun ose kan o somo iki bebe ku. O ti Jesu Kristi so fun wa ni wi pe ounje ohun ohun ti o n gbe ara duro, ohun to n gbe emi ohun duro, ohun to je ko wa laaye ati laaye ni igba naa ohun ni lati se ife eni ti o ran ohun bi ohun ti n ji laaro, bi awon elomiran ti n jeun ounje ti ohun fe je ni ife Olorun, losan ounje ti ohun lepa re ni ife Olorun, ni asale ounje ti ohun lepa re ni ife Olorun, ati wi pe lati pari ise re iwo na mo gege bi agbalagba wi pe ohun ti a ko bere a ki pari re. Nje je kin bi o le ri bere kan ni igba wo lo pari ise ti Olorun gbe le olowo, bi o ba ti bere jo sese fun o lati pari, bi o ba ti bere ise jere okan ise ke ma kaakire ke ma ti oju ile kan de oju ile keji lati so fun won nipa igbala ofe ti o wa lati odo Jesu Christi, nipa iku Jesu Christi lori ige agbelegbo, bi o ba ti bere ni igba wo lo pari re. Sugbon Jesu Christi so fun wa gege bi apere wa, gege bi asaju wa ti o ye ke ma tele, ounje mi ni lati se ife ni ti o ran mi ati lati pari ise re. Ko fi mo nibe nikan soso wo ese ti o tele eyin ko ha wi pe oku osu merin ikore yo si de wo mo wi fun yin egbe oju yin soke ki ese wo oko nitori ti won ti funfun fun ikore na ohun ti a pe ni ikore nihin ni we pe ki a kore awon okan eniyan si ijoba Olorun, ki a so fun wi pe Jesu n gbada, Jesu n tuni sile, Jesu n dariji, Jesu n wenimo, ki awon paapa ki o se wa lati inu aye, ki won ki o wa sinu Kristi, ki won ki o di omo ijoba Olorun. Bi won ba se be o je wi pe akore won sinu ijoba Olorun. E ni o ye ki a sise le lori, e ni o ye ki a se laalaa fun. Ye ki a wo Johanu ori ikefa, Johanu ori ikefa ese iketa din logbon. E ma se sise fun ounje ti segbe ninu bibeli lai lai. O so wi pe e ma se se laalaa fun ounje ti segbe, sugbon fun ounje ti wa titi di iye ainipekun, eyi ti omo eniyan yo fi fun yin, nitori pe ohun ni ani baba Olorun baba ti fi edidi di. Ise ti opolopo nse loni iba je ise ki a di okun morun, tabi ise ki a je olukoni fun awon omode ni ile iwe, tabi ise wi pe ibi ti a ti da ile ise sile awon ti won ro nkan kan, tabi awon ti won se nkan, gbogbo awon ise won ti a le daruko won je ise ounje ti n segbe. Nitori wi pe a n se ise won yi ki a ba le jeun, ki a ba le daso bo ara wa, tabi ki a ba le kole, sugbon o ye ki a mo wi pe awon ise won yi ohun ti won le fun wa ni awon omulemofo aye yi ohun afowoba file ti aye. E ni Jesu Kristi so wi pe ki a ma se lo gbogbo akoko wa lori ise fun ounje ti segbe, sugbon ki a kunkun ma sise, ki a ma se laalaa fun eyi ti so ni di aye ninu Olorun, ati eyi ti yo ni ere iye ainipekun. Nitori be o ye ki a mo we pe ise ti a pe wa si ise ti o lere ohun ni ise ijere okan, ise fun ijoba Olorun. Kini eso iru ise be? Eni o mu a lo si apa keji eso ise ti a nse nipa ti emi eso akoko ni we pe a o ni iwa ododo iwa rere iwa mimo ni igbese aye wa bi aba so pe a nsise fun olorun ti a o so eso iwa mimo eso irele eso ododo eso ki a ma rin dede eso ki a ma rin ni yiye ninu ijoba olorun iru ise be ko le je etewogba ni waju olorun o ye ki ise yi ki o kokko so eso ni igbese aye ti wa wo iwe owe iwe owe ori ikokanla ese ogbon owe ori ikokanla ese ogbon eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni bi o ba ti fa ila si ese yi ninu bibeli re o ye ki o se be eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni o so fun anihi wi pe eso ti o ye ki ise wa ninu kristi ise wa ninu ijoba olorun eso ti o ye ki o kokko so ni eso ododo eso ododo filipi ori kini ese ikewa ati ese ikokanla ki eyin ki o le dan ohun ti o yato wo ki ese jasi olododo ati alaije ohun ikose titi fi di ojo Jesu Christi lehin igba ti e ti kun fun eso ododo lati odo Jesu Christi fun ogo ati eyin olorun nihi ni ati je ki o ye wa we pe eso ti onigbagbo nso o je eso ti o yato ti awon ti o wa ninu aye eso wo la ri lowo awon ti o wa ninu aye eso iwa ife ku fe igberaga isoro odi eso ti o je eso kikan eso ti ki mu ki aye awon aladugbo won ki o rorun sugbon a nso fun wa oni ki eyin ki o le dan ohun ti o yato wo eni ni wipe ki eso igbese aye re gege bi omo olorun gege bi ero ijoba orun gege bi eni ti o ti to Jesu Christi wo gege bi eka lara ajara Jesu Christi ki eyin ki o le eso eso ti o yato eso ife eso ayo eso irele eso ipamora eso iwa tutu eso ti a o so ti awon aladugbo wa ti o fi ri wipe a yato si awon elesin awon bankunjo oni ki eyin ki o le dan ohun ti o yato wo ki e se ja si olododo alaije ohun ikose wipe ki iwa wa ise wa ki o ma se ko enikeni lese awon elomiran ti won wa sinu ijo iwa won a ma je ki awon alaigbagbo ki o ni ariwisi si ijo won a ma so wipe iwo ti o tile n waasu o jaju kini lo iwo ti o je wipe looto lo n waasu oti o kuro nile re iwa ibaje ko kuro lowo re siga mimu nko irede oru nko fayawo nko o le jija nko oro ke oro ti a nso ti a nfi oro kele ba enikeji wa je nko iwo ti o so wipe o je oni waasu o je adari idapo oju ile sugbon a mo iru oro ti a ba lenu re o ni ki o ma se ri be bi o ba ri be o je wipe a je ohun ikose fun awon elomiran o ni leyin igba ti e ti kun fun eso ododo lati odo Jesu Christi Oluwa fun ogo ati iyin olorun nitori be eso akoko ti o ye ki a so ni igbese aye wa ohun ni we pe a je eni bi itinu olorun iwa wa ti ye pada irin wa ti ye pada oro enu wa ti ye pada a je ayanfe olorun nitooto a si je olododo ikeji ni we pe a n yi okan pada tun pada lo si iwe owe ori ikokanla iwe owe ori ikokanla ese ogbon oni eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni kini ati ri eyi si ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà ọlọgbọ́n ni. Àwọn ènìyàn tí wọ́n ti ń rò nínú ọkàn wọn wípé Ọlọ́run jìnà réré, ṣùgbọ́n tí ìwọ yí ọkàn wọn padà tí wọ́n mọ̀ wípé Ọlọ́run wà nítòsí, ó gba ọgbọ́n Ọlọ́run. Àwọn ènìyàn tí wọ́n ti jókòó sínú òkùnkùn tí wọ́n rò wípé agbára òkùnkùn ni wọ́n fẹ́ fi ṣe bí ìsádi wọn, ṣùgbọ́n tí o lọ bá wọn sọ̀rọ̀, tí o yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé kò sí agbára mìíràn lẹ́yìn agbára Jésù Kristì, ọlọ́gbọ́n ni irú ènìyàn bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti fi ayé wọn dógò sí ọwọ́ èṣù, tí wọ́n ti sọ wípé láyé Lọ́run wọn ó bá èṣù kú, ṣùgbọ́n tí o lọ yí wọn padà, tí o sọ fún wọn wípé bí wọ́n bá jókòó ti èṣù, bí wọ́n bá fi ọkàn wọn sọ́wọ́ èṣù wípé wọn ó ṣègbé ní ayérayé, ṣùgbọ́n tí wọ́n bá wá sí ọ̀dọ̀ Jésù Kristì, tí wọ́n ké pé Jésù Kristì olùgbàlà, wípé wọn ó di ẹni ìgbàlà, ó yí ọkàn irú ẹni bẹ́ẹ̀ padà, ọlọ́gbọ́n ni irú ènìyàn tí ó bá lè ṣe bẹ́ẹ̀. Àwọn tí ó ti rò wípé ìgbádùn wà nínú ẹ̀ṣẹ̀, nínú àgbèrè, nínú kí a máa fi ọkùnrin ba ara ẹni jẹ́, wọ́n ti rò wípé ìgbádùn wà nínú ọtí mímu, nínú sìgá mímu, nínú ìrédè òru, nínú ká máa jó káàkiri, ká máa jẹbọ káàkiri, tí o lọ bá wọn tí o sọ fún wọn wípé ìgbádùn tòótọ́ inú Jésù ló wà, ìgbádùn tòótọ́ inú ìwà mímọ́ ló wà, ìgbádùn tòótọ́ nínú àlàáfíà Ọlọ́run ló wà. Bí o bá yí ọkàn wọn padà bẹ́ẹ̀, ọlọ́gbọ́n ni irú ẹni tí o bá ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń sọ wípé ohun tí ó yẹ kí ìjìrì ọkàn kí ó ṣe, èso tí ó yẹ kí iṣẹ́ wa kí ó so nínú Ọlọ́run ni wípé a ń yí ọkàn padà. A jẹ́ ọlọ́gbọ́n, sọ fún mi, àwa tí a wà níhìn-ín, wò ó káàkiri, wo ẹ̀yìn kí o wo iwájú, kí o wo ẹ̀gbẹ́ rẹ. Àwa tí a wà níhìn-ín, bí ó bá ṣeé ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa, bí a bá jẹ́ ìpè Ọlọ́run, bí a bá sọ fún Ọlọ́run wípé ọgbọ́n láti lè yí àwọn ẹlòmíràn padà, a ń fẹ́ kí Ọlọ́run kí ó fún wa. Ọgbọ́n láti lè jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó ní ìgbàlà nínú Jésù Kristì, a ń fẹ́ kí Ọlọ́run kí ó fún wa. Bí ẹnì kọ̀ọ̀kan wa tí a wà níhìn-ín, bí a bá lè jèrè ọkàn ẹnìkan ṣoṣo sínú ìjọba Ọlọ́run ní oṣù kan, gbogbo àwa tí a jèrè wọn àti àwọn tí a jèrè nínú oṣù tí ó tẹ̀lé, kí a tún jèrè ọkàn kọ̀ọ̀kan nínú oṣù tí ó tẹ̀lé, gbogbo àwọn tí wọ́n wà nínú ìjọ ní oṣù kejì yìí, kí a tún jèrè ọkàn kọ̀ọ̀kan nínú oṣù tí ó tẹ̀lé. Nínú ọdún kan, ó jẹ́ mọ̀ wípé ibi tí a wà yìí kò ní lè gbà wá. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a kún fún iṣẹ́, ó yẹ kí a kún fún ojúṣe. Kìí ṣe ojúṣe wípé kí a kàn máa darí ìdàpọ̀ ojúlé nìkan. Àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojúlé, ṣé wọ́n ti ní ìgbàlà? Ṣé wọ́n ti mọ Olúwa? Ṣé a ti yí wọn padà? Ṣé Ọlọ́run ti fún wa ní ọgbọ́n tí a fi lè máa bá wọn sọ̀rọ̀, tí yóò jẹ́ kí wọn kí ó lọ sí orí eékún wọn láti gbàdúrà àgbàyọrí sí ìgbàlà, títí a ó fi yí ìgbésí ayé wọn padà? Èyí ni èso tí Ọlọ́run ń retí láti ọwọ́ rẹ àti láti ọwọ́ mi, láti ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa, kí a ba lè máa mú àwọn ọkàn kọ̀ọ̀kan wá sínú ìjọba Ọlọ́run. Kí sì ni èrè tí ó wà fún irú iṣẹ́ bẹ́ẹ̀? Bí o bá bẹ̀rẹ̀ lónìí, bí o bá tẹ̀síwájú, tí o yí padà, tí o bojú wẹ̀yìn, tí ó ń sọ fún Ọlọ́run wípé lọ́jọ́ lójoojúmọ́ ni ó máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ìjọba Ọlọ́run. A ò sọ nípa àwọn tí ń sọ̀rọ̀ nípa olùṣọ́ àgùntàn, àwọn ẹlòmíràn wọn ò mọ ohun tí a ń pè ní ìwàásù ìhìn réré. Ohun tí wọ́n máa ń sọ fún àwọn olùmíràn ni wípé wá wo olùṣọ́ àgùntàn tó wà ní ìjọ wa, ìjọ wa dára ju ìjọ mìíràn lọ, àwọn mìíràn tí wọ́n lọ ń bẹ̀rẹ̀ ìjọ wọn ò ṣe ìfẹ́ Ọlọ́run, ìjọ wa ló dára ju èyí kọ́ la ń sọ. Ohun tí a ń sọ nípa ìwàásù rẹ̀ ni pé kí a máa wàásù Jésù. A ò fi orúkọ olùṣọ́ àgùntàn fún wa kí a ba lè fi orúkọ olùṣọ́ àgùntàn gbà wá là. Orúkọ Jésù Kristì onígbanilà, iṣẹ́ ìràpadà tí Jésù Kristì ṣe lórí igi àgbélébó onígbanilà, kìí ṣe ìjọ, kìí ṣe olùṣọ́ àgùntàn. Ṣùgbọ́n bí a bá ń jèrè ọkàn, bí a bá ń sọ fún àwọn ènìyàn wípé Jésù ń gbàlà, àti wípé ẹ̀jẹ̀ rẹ̀ ó ń wẹni mọ́, bí a bá lè ṣe bẹ́ẹ̀, ó jẹ́ mọ̀ wípé èrè púpọ̀ ló wà fún àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ fún Ọlọ́run lé ọ̀nà bẹ́ẹ̀. Yẹ kí a wo Chronicle 2, Chronicle 2 orí 15 ẹsẹ̀ 7, Chronicle 2 orí 15 ẹsẹ̀ 7, ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dẹ ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò ní èrè òri. Bí a bá gba Olúwa gbọ́, bí a bá mọ̀ wípé olóòótọ́ ni Olúwa, àti wípé ìlérí rẹ̀ kìí yẹ̀, kìí tàsé, kìí falẹ̀. Ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ wa nínú Olúwa, iṣẹ́ ìjìrì ọkàn yóò ní èrè. Níhìn-ín ni a ti gba àwọn ènìyàn wọ̀nyí ní ìyànjú wípé kí ẹ̀yin kí ó mú ara le, kí ẹ má jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí a rẹ̀wẹ̀sì, nítorí pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe. Iṣẹ́ wà nílẹ̀ tí a ní láti ṣe. Ìpàgọ́ àjínde ló ń bọ̀ yìí. À ń fẹ́ kí àwọn ènìyàn tí ó wà ní àrọ́wọ́tó wa, à ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa Jésù. À ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa ìgbàlà Ọlọ́run. À ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa ìgbàlà tí Jésù Kristì tí ó ṣe àṣepé rẹ̀ lórí igi àgbélébùú, àwọn tí wọ́n kàn ń lọ sí ilé ìsìn, àwọn tí wọ́n kàn ń sọ nípa àjínde tàbí nípa ìjìyà Jésù Kristì, ṣùgbọ́n tí òye òye wọn bí a ṣe lè di ẹni ìgbàlà, à ń fẹ́ kí ó yé wọn. Ìwọ ni ó jẹ ẹnu fún Ọlọ́run, èmi ni ó jẹ ẹnu fún Ọlọ́run, gbogbo wa pẹ̀lú ìṣọ̀kan ni a ó jẹ ẹnu fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, má ṣe jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí ó rẹ̀wẹ̀sì, má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dáyà pọ̀. Ó ní ẹ mú ara yín le, kí ẹ má sì dẹ ọwọ́ yín, kí ẹ má sì dẹ ọwọ́ yín, má ṣe jẹ́ kí ó rẹ̀ ọ́. Iṣẹ́ ń pè fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó ń sọ fún wa wípé nítorí iṣẹ́ yín yóò ní èrè níwájú Ọlọ́run, èrè nínú ayé yìí àti èrè nígbà tí Jésù Kristì tí ó bá farahàn láti kó àwọn èèyàn fẹ́ lọ. Nítorí bẹ́ẹ̀, ṣiṣẹ́ fún Olúwa. Ṣùgbọ́n bí a ti ń ṣe iṣẹ́ yìí, ó yẹ kí a rí wípé iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ iṣẹ́ fún Ọlọ́run nìkan ṣoṣo. Matthew orí kẹfà ẹsẹ̀ ìkíní. Ẹ kíyèsára, kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a ba lè rí yín. Bí o bá rí bẹ́ẹ̀, ẹ̀yin kò lí èrè lọ́dọ̀ bàbá yín tí ń bẹ lé ọ̀run. Àwọn ẹlòmíràn iṣẹ́ wọn ó kún fún kárími, ó kún fún ìgbéraga, ó kún fún ojúsàájú, ó kún fún àgàbàgebè, ó kún fún ìgbéraga. Àwọn ẹlòmíràn tí wọ́n rò wípé wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run, ohun tí a máa ń rí ni wípé kárími ó pọ̀ nínú ohun tí wọ́n ń ṣe. Bí wọ́n bá rí wípé olùṣọ́ àgùntàn wà nítòsí, adarí wà nítòsí, tàbí ẹlòmíràn wà nítòsí, wọ́n á tẹpámọ́ṣẹ́. Ó dàbí àwọn ènìyàn ẹlẹ́ran ara tí wọn ò ní ìgbàlà. Ìgbà mìíràn ó ṣeéṣe wọ́n á wà nínú iṣẹ́ ìjọba. Kí ọ̀gá ibi iṣẹ́ kí ó tó máa ṣe àbójútó, kí ó tó máa ṣe àyẹ̀wò gbogbo nǹkan, kí ó tó máa káàkiri, wọn a káwọ́ jọ, wọn ò ní ṣiṣẹ́, wọn a jókòó, wọn a káwọ́ gbéra. Ṣùgbọ́n bí wọ́n bá ti rí pé ọ̀gá ń bọ̀, àwọn ẹrú wa dìde, wọn a bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Irú iṣẹ́ bẹ́ẹ̀ kò ní èrè. Àwọn ẹlòmíràn wọn máa ń ṣe bẹ́ẹ̀ nínú ìjọ. Gbogbo ohun tí ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ojúṣe, wọn ò ní ṣe. Ṣùgbọ́n bí wọ́n bá rí wípé ẹnìkan ń bọ̀, alábòjútó kan ń bọ̀, wọn bẹ̀rẹ̀ sí ní dìde, iṣẹ́ kárími nìyí. O mọ̀ wípé nígbà tí ẹni yìí tí ò sí níbẹ̀, Jésù wà níbẹ̀, Ọlọ́run wà níbẹ̀. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jẹ́ kí iṣẹ́ wa nínú Olúwa kí ó jẹ́ kárími. Kí a má ṣe jẹ́ kí iṣẹ́ wa kí ó jẹ́ fún ojúsàájú ènìyàn. Ẹlòmíràn bí wọ́n bá wà ní àwọn nìkan ṣoṣo, wọn kì í ṣe iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe, ṣùgbọ́n ojúsàájú ó ti pọ̀ fún wọn. Bí wọ́n bá ti rí pé ẹnìkan ń bọ̀, bí wọ́n bá rí wípé ẹnìkan tí ó máa sọ wípé ẹ kò ṣe olúwa o, Ọlọ́run á sọ agbára yín di ọ̀tún o. Bí wọ́n bá ti rí pé ẹnìkan tí ó máa sọ̀rọ̀ fún wọn, ọ̀rọ̀ ṣírí fún wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Irú iṣẹ́ bẹ́ẹ̀ kì í ṣe iṣẹ́ tí a ń ṣe nípa ìfẹ́ Ọlọ́run. Ó yẹ kí iṣẹ́ wa kí ó jẹ́ iṣẹ́ tí ó wà láìsí àgàbàgebè, láìsí ìgbéraga, láìsí ojúsàájú, láìsí wípé a fẹ́ gbé ara wa sókè, tàbí iṣẹ́ tí ó jẹ́ wípé ènìyàn lè á fi hàn, tàbí iṣẹ́ tí ó jẹ́ pé aṣọ la fẹ́ fi hàn. Bí a ṣe ní ọ̀ṣọ́ ayé tó la fẹ́ fi hàn, kò yẹ kí iṣẹ́ wa kí ó rí bẹ́ẹ̀. Ó yẹ kí ó jẹ́ iṣẹ́ tí a ṣe pẹ̀lú ẹ̀mí òtítọ́, pẹ̀lú ọkàn òtítọ́, iṣẹ́ tí a ṣe sí Olúwa àti sí ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé èrè pọ̀ fún wa ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Nínú ìwé ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkejìlá, kíyèsí emi n bo kankan ere mi si n be pelu mi lati san fun olukuluku gege bi ise re yo ti ri Jesu Kristi n bo ere re si n be le owo re lati san fun eni kankan wa gege bi ise ti a se fun itesewaju ijoba olorun o ye ki a didi duro nisinsiyi ki a ba oluwa soro ki a so fun wi pe a fe se ise ti o lere ise ijire okan awon oku okan ese won po nitosi wa o ye ki a dide o ye ki a ji ninu orun wa o ye ki a lo ba won soro o ye ki a mo wi pe Jesu Kristi ti ko fun o si nfe ki a so fun won wi pe oun ni olugbala dide duro ki o gbadura ki o fi akoko re fun olorun ki o fi ohin ni re fun olorun ki o fi awon talent ti olorun ti fun ki o fi fun olorun ki o ri wi pe o se ise ti o lere ki o si ri wi pe eso ti ise yi nso ni igbese aye re o je eso iwa ododo ki o si ma rin deede ki o ri wi pe o ti kuro ninu ese o n gbe igbese aye otun ninu Kristi o si ri wi pe ohun gbogbo ti o n se o n fa okan awon elese wa si odo olugbala ki o ba le dariji won ki o ni ireti ninu olorun wi pe ni tooto yo fun ni ere ti o to ti o si ye ni akoko re gbadura so fun olorun bi o ba ti je alapara tele tele ole tele tele ninu ise oluwa so fun olorun wi pe akoko to lati ji ati lati ja papa ninu ise oluwa
4: DCLM Radio, the spiritual welfare is our concern.
1: Eje ki agbadura. Baba wa ti nbe le orun. Atun wa si waju yin loni lati keko ninu oro yin. Adupe wi pe ninu okunkun aye yi, ninu isina ti awon aye wa, ninu ikorita ti gbogbo awon eniyan wa. Lai mo ona si ye ni pekun awa ni epe wa sodo ara yin ki oro yin ki o ba le tan imole si pa ona wa ki a ba le riran lati mo wi pe ona iye ni ona toro ona agbelebo ti o lo si le ogo adupe wo pe e se wa loju adupe wo pe e ti fowo to okan wa adupe pe ki se pe e fowo to okan wa nikan soso eko kan wa nila lati ma beru lati ma wariri ni waju yin lati ma saferi ati lati ma wa ijile ife yin ninu oro yi an bebe we pe ife lati se awari ife lati sumo yin si ife lati duro li ona na ti o lo si iye ni pekun we pe ife yi ki o ku mo wa ninu loruko Jesu bi ati wa loni ti a n fe ko ti a si n fe gbo lati enu yin e ba wa soro e la wa loye e se wa loju e fi ise paya iran orun ti inu bibeli e fi han wa loruko Jesu gbogbo ibi ti iye meji ati eru gbogbo ibi ti okunkun abi owusuwosu ti inu aye yi ti o wa ninu okan eni kookan wa e ba wa le won jade pẹ̀lú iná àti ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín lórúkọ Jésù bí ẹsẹ̀ ti ń kọ́ wa ẹ̀mí láti gbà láti ṣe láti tẹ̀lé yín títí dé òpin ẹ fi fún wa ní orúkọ Jésù ẹ mú kí a yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé kí ìrètí wa kí ó lè wà nínú yín títí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí ni a tún bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ tí a ti ń kọ́ lẹ́sẹ lẹ́sẹ nínú epistele ti Paulu sí àwọn ará Kolose. Bí o bá jẹ́ ẹni tí ó ti ń bá a péjọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o mọ̀ wípé a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ninu iwe Kolose yi epistle si awon ara Kolose ati ko ninu ori kini

0: kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè nítorí a ti fi ìyè wa pamọ́ nínú Kristi pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó wá ń sọ wípé bí a ti ń rìn ọ̀nà tóóró tí a ń rìn ó yẹ kí a máa rìn ní ìwọ̀n ìgbà tí ó jẹ́ wípé a mọ̀ wípé ibi tí a ń rìn lọ ó jẹ́ ìlú ọ̀run rere, wípé kì í ṣe kí a tún máa padà sẹ́yìn. Ó ní nítorí nígbà tí Kristi ẹni tí ń ṣe ìyè wa yóò farahàn, nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Jẹ́ kí n rán ọ létí wípé nígbà tí a dá ènìyàn pẹ̀lú erùpẹ̀ ilẹ̀, ṣe rántí wípé nígbà tí ègún dé sórí ènìyàn, Ọlọ́run wípé erùpẹ̀ sáà ni ìwọ, ìwọ ò sì padà di erùpẹ̀. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ mú jáde nínú rẹ̀ ni wípé iyè ènìyàn gan ó wà nínú èémí tàbí iyè àti ẹ̀mí Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí ènìyàn ṣubú nínú ọgbà Ídẹ́nì, nígbà náà ni ẹ̀ṣẹ̀ wọlé. Láti ìgbà yìí gan tí ènìyàn ti ṣubú ni a rí wípé ìfẹ́ inú ènìyàn ó máa ń fà sí ohun ti ayé. Ìgbà tó jẹ́ wípé inú ilẹ̀ inú erùpẹ̀ ni ènìyàn ti jáde, ohun tí ó sì jẹ́ ẹ̀mí Ọlọ́run ìyè Ọlọ́run tí ó fi ènìyàn sílẹ̀ nígbà tí ó ṣubú. Òǹfà líle kan wà tí máa ń fa ènìyàn sílẹ̀ láti ìgbà náà. Nítorí bẹ́ẹ̀ láti ìgbà náà ni ó fi jẹ́ wípé àwọn ènìyàn wọ́n di alárìn kiri, wọ́n ń ṣàfẹ́rí, wọ́n ń wá àwọn ohun ti ayé. Èrò wọn kò sí nínú Ọlọ́run, èrò wọn kò sí nípa àwọn nǹkan tí ń ṣe ti ẹ̀mí. Nínú orin Dáfídì orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin, orin Dáfídì orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin, ènìyàn búburú nípa ìgbéraga ojú rẹ̀ kò fẹ́ ṣe àfẹ́rí Ọlọ́run, Ọlọ́run kò sí nínú ìrònú rẹ̀. Ṣé orí àwọn ohun méjì tí mo tọ́ka sí tẹ́lẹ̀, ìkíní kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè, ìkejì àti ṣe àfẹ́rí ohun tí ń bẹ lókè ni pé kí a máa ronú nípa nǹkan tí ń bẹ lókè. Bí ó bá ṣe àfiyèsí ó rí wípé nǹkan méjì yìí ni a tún kó papọ̀ níhìn-ín. Ìkíní kí a máa ṣe àfẹ́rí Ọlọ́run, ìkejì kí a máa ronú nípa rẹ̀. Ó wá ń sọ nípa ti ènìyàn búburú, ènìyàn nípa ti ẹ̀dá ara, ènìyàn nípa ti ẹ̀dá Ádámù, ènìyàn tí kò tíì ní ìyè Ọlọ́run, ìyè ayérayé nínú ọkàn rẹ̀. Ó sọ nípa ẹni yìí tí kò tíì ní ìgbàlà, tí kò ní Ọlọ́run tàbí oore ọ̀fẹ́ ní ìgbésí ayé rẹ̀, ó ní kò ṣàfẹ́rí Ọlọ́run. Ọlọ́run kò sí nínú gbogbo ìrònú rẹ̀, gbogbo ìlépa rẹ̀, Ọlọ́run kò sí níbẹ̀. A tún sọ fún wa nínú Fílípì orí kejì wípé àwọn ẹlòmíràn ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n rò wípé wọ́n wà nínú ìjọ, tàbí kí wọ́n rò wípé wọ́n jẹ́ ènìyàn Ọlọ́run, kí wọ́n rò wípé àwọn pàápàá jẹ́ ẹni tí ó ti di àtúnbí, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là. Ṣùgbọ́n ohun tí wọ́n ń ṣàfẹ́rí, ohun tí wọ́n ń lépa ni ó máa ń fi hàn irú ènìyàn tí wọ́n jẹ́. Nínú Fílípì orí kejì ẹsẹ̀ 11, nítorí gbogbo wọn ní tọ́jú nǹkan ti ara wọn, kì í ṣe nǹkan tí í ṣe ti Jésù Kristì. Gbogbo wọn ní ṣàfẹ́rí, ní wá àwọn nǹkan ti ara wọn, kì í ṣe ti Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kó yé wa bí a bá rí ìlépa kan nínú ọkàn wa tí kì í ṣe ìlépa tàbí àfẹ́rí sí nǹkan ti Ọlọ́run, ó yẹ kí a mọ̀ wípé ó jẹ́ wípé a ò tíì di àtúnbí. Tàbí bí a bá ti di àtúnbí tẹ́lẹ̀, iná ẹ̀mí wa ó ń jó rẹ̀yìn, ó ń kú lọ. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gba Ọlọ́run láàyè kí ó tún fẹ́ atẹ́gùn látòkè wá, kí ó fẹ́ sí iná ẹ̀mí wa, kí iná yìí kí ó má bàa kú pátápátá, kí a bá lè máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè. Nínú Matthew orí 6 ẹsẹ̀ 22, nítorí gbogbo nǹkan wọ̀nyí ní àwọn kèfèrí ń wá kiri, kí la ó jẹ, kí ni a ó mu, àti aṣọ wo ni àwa ó fi bora. Gbogbo nǹkan wọ̀nyí ní àwọn kèfèrí ń ṣàfẹ́rí, ó ní àwọn kèfèrí ń wá kiri, àwọn tí kò lọ́lọ́run oni won wa kiri oni bi o se ti awa ni o ye ke amo we pe gba ti ati yi wa lokan pada iyi pada ye ko de ba ife wa ati ilepa wa ke amo we pe gba ti ati so wa dotun ninu Jesu Christi ilepa wa ti yi pada igbese aye wa ti yi pada bi o ti le je wi pe awon elomiran ni arowo to wa won wa nkan ti aye awon elomiran ni to si wa won wa ki won ki o di gbajumo won wa owo won wa awon nkan edera ati afefe yeye aye yi sugbon awa ti ati di otun ninu Christi o ye ki ilepa wa ati nkan okan wa edun okan wa ki o je nipa wi pe a nwa olorun ye ki n bi o ni ibere kan ti abere lowo okunrin kan ninu Genesis ori keta dilogoji Genesis ori keta dilogoji ki iwo paapa ki o jolo oto si olorun lati dahun ibere yi Genesis ori keta dilogoji ese ke edogun okunrin kan si ri si wo o rin kaakiri ni papa okunrin na si bi pe kini iwo nwa opolopo ninu aye yi ni o dabi eni we pe won je alarin kiri nitori Jesu papa so fun wa ninu okan ninu awon owe re oni papa oko le aye opolopo ni o rin kaakiri ni papa won wa owo won wa ati di gbajumo tabi o sese won wa ipo laarin awon oselu awon elomiran nkan ti aye yi ni won le kaakiri awon omule mofo aye awon nkan ta nle ta ki ba ti owe ni ki te oni won wa kaakiri eyi ni a fi nbere lowo re ati lowo mi we pe kini iwo nwa lati igba ti a ti bi o lati igba ti o ti wa sinu aye yi lati igba ti o ti bere sini mi lati igba ti o ti mo otun yato sosi lati igba ti o ti mo wepe aye ki se awa ilo lati igba ti o ti mo wepe o daju lojo kan a o fi aye sile a o pada lo ba olorun kini iwo nwa se o ti wa igbala okan re se o ti wa olorun o ti wa oju olorun se o ti wa ife inu olorun se o ti wa alaafia olorun se o ti wa Jesu Kristi ni awari se o ti mo wi pe Jesu Kristi je tire ati wi pe ohun pa iwo paapa o je tire ibere mi fun o ti mo fe ki o gbe yewo ti mo fe ki orun le lori ni pe kini iwo nwa se owo ni se gbajumo ni se awon ohun ini aye ni se obirin lo nwa kaakiri se idera se awon afefe yeye aye yi lo nwa kaakiri se awon ale iba aye yi se ohun lo nwa kaakiri kini iwo nwa o ye ki o le mo yala ohun wa olorun yala o se afere olorun tabi ohun wa awon nkan miran eyi ni olorun fe ba wa soro le lori loni je ki a tun pada si Kolose ori keta Kolose ori keta lati ese ikini bi o ti le je wi pe ati ka tele tele je ki a tun ka lekan si bi ati nka ki o ma be olorun emi wi pe ki o ma se itumo fun o wi pe ki o ma fi kalamu atorun wa ki o ma fi ko awon nkan won yi si ole okan ki o ma se oni eni ti o nko akogbagbe Kolose ori keta lati ese ikini nje bi ati ji yin dide pelu Kristi e ma saferi awon nkan ti nbe loke ni bi ti Kristi gbe wa ti o joko le owo otun olorun ye ki n salaye die fun o bi o ba ni baba tabi oni oko tabi oni olufe kan ti o lo si ilu okere lojojumo ni okan re ni a ma ronu nipa ti eni ti o lo si ilu okere yi lojojumo ni ife okan re a ma fa sibe yala we pe ki o wa lati wa mu o lo sibi to lo gba ti o ba si nreti ojojumo ni o ma wo boya yo ko iwe ranse si o be gege ni Jesu Kristi o je oluwa wa o wa sinu aye yi o ku fun ese wa o si lo si oke orun leyin gba ti o ti jinde nisisin yo wa ni owo otun olorun oni bi Jesu Kristi oko ijo
1: bi o ba je olufe okan wa bi o ba je oni okan wa nfa si oni ke a ma saferi awon kan tin be loke ni bi ti Jesu Christi olowa olugbada olufe okan wa ni bi ti o gbe joko le owo otun olorun oni e ma ronu awon kan tin be loke ki se awon kan tin be le aye ironu nkan tin be le aye be o se lowo si ise ti a o se onje ti a o je iyawo ti a o fe oko ti a o le ko wo inu ile re omo ti a o bi ironu nkan ti o wa le aye o le o mu ki elomiran ki o gbe o le o mu ki elomiran ki o ni eje riru nitori wipe aini te lorun po ninu ironu ti awon elomiran ro nipa nkan ti o wa le aye o ni awa ti a je ti olorun e se to je wipe lati aro de ale ni a fi ronu awon kan tin be le aye o ni ke a ma ronu awon kan tin be loke nitori ibe ni ile wa Jerusalem torun Jerusalem loke ibe ni okan mi saferi o ni e ma ronu awon kan tin be loke ki se awon kan tin be le aye nitori eyin ti ku asipi yeyin pamo pelu Kristi ninu Olorun nigba ti Kristi eni ti se iye wa yo farahan nitori Jesu n pada bo wa nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo ki awon ese won yi ki o le ye wa dara dara a o wo ni ipa meta ikini ajinde ti emi ati ilepa mimo awon nkan won yi je nkan meji ti a ko papo ikini ajinde ti emi ikeji ilepa mimo won o le fi ara won sile eni ti a ba ti jidede nipa ti emi o ni lati ni ilepa mimo eni ti a ba ti gba okan re la eni ti o ti di atunbi eni ti o ti to ebun orun wo eni ti agbara ajinde Kristi to ti sise ninu okan re ninu emi re o ni lati ni ilepa mimo eni ti o ni Kristi gege bi oluwa ati olugbala re okan re a ma fa soke okan re koni ma fa si ohun ti o wa ninu aye a o yewo a o gbe yewo we pe ajinde ti emi ati ilepa mimo ikeji fi faramo Kristi ati abo re fi faramo Kristi ati abo re awon nkan meji won yi papa won tun lo papo a ko le ni abo ninu aye yi lai faramo Kristi gbati olorun ri wi pe ko si abo ninu aye ko si abo ninu ebo ko si abo ninu ewe oko ko si abo ninu awon nkan ti awon eyan ma nja to ma npo papo lati le da abo bo ara won gbati olorun ri wi pe ko si abo ninu onkohun lori ile o lo se ran Jesu Kristi se o mo wi pe nigbati eniyan se ni olorun fi oko igi ewebe ohun gbogbo ati ile ni o fi gegun ti eniyan si wa labe egun o je isina fun awon eniyan wi pe ohun ti o wa labe egun gege bi igi gege bi awon eranko gege bi awon ewe awon nkan wonyi ni awon eniyan ti ko lolorun won ma nja ton ma npopo lati fi daabo bo ara won ko si abo ninu ohunkohun tabi ninu enikeni bi ko se ninu Kristi eniyan fi wo apa keji yi fi faramo Kristi ati abo re iketa ipadabo Kristi ati isipo pada wa awon mejeji wonyi bakan na won lo papo nigba ti Jesu Kristi ba padabo nigba yi gan ni a o si ijo Jesu ni a o se wa nipo pada nigba yi ni a o pe wa lo sile nigba ti Kristi ti o ba de nigba yi ni o ko awon ayan fe lo nitori be a ma wo yi pelu ipadabo Kristi ati isipo pada wa ye ke a wo lati ikini ajinde ti emi ati ilepa mimo Kolose ori keta lati ese ikini nje bi ati jiyin dide pelu Kristi nje bi ati jiyin dide pelu Kristi ye ke aduro nibe na ko sese lati jinde bi ki ba se pe akoko ku eni ti o ku lo le jinde eni ti ko ti ku nigba kan ko le jinde bawo ni a se mo itumo eyi si je ki n fi han wipe tele tele ati ku ninu ese wo Efesu ori keji ese ikini Efesu ori keji ese ikini eyin le o si ti so di aye ke akonkon wipe eyin ni o si ti jidide nigbati eyin ti ku nitori ire koja ati ese eyin eyin le o si ti jidide tabi eyin le o si ti so di aye nigbati eyin ti ku nitori ire koja ati ese eyin lati ese ikerin sugbon olorun eni ti se oloro le anu nitori ife nla re ti o fi fe wa nigbati awa ti le ti ku nitori ire koja wa nitori ese wa o so wa di aye pelu Kristi ore ofe le a fi gba yin la o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun pelu Kristi Jesu nihi ni o ti ye wa we pe nigbati Jesu Kristi ku o ku fun ese wa ati we pe nigba yi gan pelu igbagbo bi ati paramo aparamo iku re ari we pe awa paapa aku pelu re se o mo we pe o ku nitori wa gbati a ba si gbagbo awa paapa aku pelu re aku si ese ade aye si ododo oni o si ti ji wa dide nigbati o ji wa dide tan o wa mu wa joko pelu re ninu awon orun ninu Kristi Jesu yi so nipa ipo ti onigbagbo wa nisisiyi ipo ti a wa gege bi eni ti a ti jidide kuro ninu oku ye ki a wo Romu ori kefa Romu ori kefa lati ese ikini si ese ikeji nje awa o ha ti wi ki awa ki o ha joko sinu ese ki o re ofe ki o le ma po si ki a ma ri awa ti o ti ku si ese se nkan ti an kan yi o awa ti o ti ku si ese awa o ha se wa laaye ninu re mo o n so fun a wi pe a ti ku si ese ninu Romu yi kan na ori kefa lati ese karun nitori bi a ba ti so wa po pelu re nipa afarawe iku re a o si so wa po pelu nipa afarawe ajinde re bi a ba n so nipa ajinde a o koko ma so nipa ti iku ati ku pelu Kristi a si wa ji wa dide pelu Jesu Kristi lakoko a kan wa mo agbelebo pelu re aku pelu re ni akoko igbala wa ajiwa dide pelu Kristi lati igba na ilu ibile wa wa li orun bayi awon ohun ti anlepa yo yato si awon ti anlepa tele tele ke a to mo Kristi ye ke a pada si Kolose ori keta lati ese ikini je bi a ba ti ji yin dide pelu Kristi e ma saferi awon nkan tin be loke nibi ti Kristi gbe wa ti o joko le owo otun olorun lati igba ti a ti ji wa dide pelu Kristi ilepa okan wa ohun ti a saferi ohun ti a wa o ye ki o je ohun ti o wa loke bi a ba n so nipa wipe a wa ohun ti o wa loke ikini olorun ni o gun wa lori ite loke o ye ki a ma wa olorun nigba gbogbo wo Jobu ori karun ese kejo sodo olorun li emi le ma se awari li owo olorun le emi le ma fi oran mi le eyi so nipa wiwa olorun sise aferi olorun nitori wipe ati ji wa dide pelu Kristi ikeji anwa ijoba olorun ati ododo re awon kan woyi ni itumo wipe ke a ma safere ohun ti n be le oke ninu Matthew ori kefa ese iketalelogbon sugbon e tete ma wa ijoba olorun na ati ododo re etete ma wa ijoba olorun na ati ododo re awon miran won ke farabale lati wa ijoba olorun bi abati de inu ijo o ye ki o ye wa wi pe ife olorun ni pe ke a wa olorun ke a wa oju olorun ke a ko ese sile ke a kuro ninu ese ke alaafia olorun iye olorun igbala olorun ki o ba le je ti wa leyin igba ti a ba ni igbala eyi o so wi pe ah mo si ti ni igbala o nitori be tori pe mo ti ni igbala o ku ki ma wa owo ki ma wa bi se bi emi o se kole ki ma wa awon nkan ti aye yi o ni ki a ma wa ijoba olorun ati ododo re bi a ba ti ni igbala o ye ki a se awari isodi mimo ke agbadura titi eje Jesu Kristi yo fi so okan wa di mimo eyi ni ni pe an wa ododo olorun oni ni igba na leyin na gbogbo nkan won yi le o se fi kun fun yin ke se be an wa ilu wa lorun ninu Hebrew ori kokanla lati ese ikerinla nitori awon ti o nso iru ohun be fi han gbangba pe won se aferi ilu kan ti se ti won ati ni toto iba se pe won fi ilu ti won ti jade wa si okan won iba ti ri aye lati pada sugbon nisisin yi won fe ilu kan ti o dara ju be lo eyi ni ni ti orun nitori na oju won ko ti olorun pe ke a ma pe ohun ni olorun won nitori ti o n pese ilu kan sile fun won eyi ni awon ti a n se aferi awon ohun ti a n wa kiri bi abaje ti olorun ki se be nikan nigba gbogbo ni o ma wa ifarahan olorun ninu orin Dafidi ori ketadinlogbon ese ikerin orin Dafidi ori ketadinlogbon ese ikerin ohun kan lemi toro lodo olowa ohun na lemi o ma wa kiri oni mo nsaferi ki emi ki o le ma gbe inu ile olowa le ojo aye emi gbogbo ki emi ki o le ma wo ewa olowa ki emi ki o si ma fi inu didun wo tempili re eyi ni o ti okan eni ti o gbagbo ni toto o ti okan iru eni be ti o nse aferi bi abaje eniyan olorun bi abaje eni ti o mo Kristi isura wa yo wa lorun a ko ni to isura wa jo si aye a ko ni ma saferi ohun ti o wa ninu aye yi ninu Matthew ori kefa lati ese ikokandilogun e ma seto isurajo fun ara yin le aye nibi ti kokoro ati ipara ibaje ati nibi ti awon ole irunle ti won sin jale sugbon eto isurajo fun ara yin le orun nibi ti kokoro ati ipara ko le ibaje ati nibi ti awon ole ko le irunle ki won ki o si jale nitori nibi ti isura yin ba gbe wa nibe le okan yin yo gbe wa pelu awon elomiran ti won so wi pe won ti di eni igbala a ki ri won ni eko bibeli won so wi pe nigba yi gan lakoko eko bibeli ni awon ni bara won lo ma wa nje iru eni be nje on to isura jo si orun abi on to isura jo si aye awon elomiran ni ojo isimi won ki fi akoko sile fun isin oluwa won ki fi akoko sile lati se ijire okan won ma so wi pe bi awon ko ba si shop won ni ojo isimi awon oni ri owo pa wole popo to be iru eni be se o nse aferi e to wa loke abi o nse aferi nkan ti o wa ninu aye o ye ki awa ti a je oni gbagbo awa ti agbekele olorun awa ti a mo wi pe ibukun olorun ni ma mu ni la lai fi lala pelu re o ye ki a mo wi pe olorun ni abo wa olorun ni ipese wa olorun ni ni wa nitori be ki a fi akoko sile lati ma wo oju olorun ki a fi akoko sile lati ma se ilepa
0: awon omimo ohun tin be loke ye ki a pada si orin dafidi ori ketalela adorin orin dafidi ori ketalela adorin ese ike dogbon tani mo ni le orun bi ko se iwo ko si si ohun tin mo fe le aye pelu re nihi ni onisamu ni o tin je ki o ye wa wi pe orun ni okan wa ati pe gbogbo ilepa okan ohun ninu aye yi o wa lodo olorun nigba kan ni onisamu yi eni ti o korin dafidi yi kan na ni okan re nfa si ohun ti o wa ninu aye o ri wi pe o ku die ki ohun pada sinu aye bi o ba nro ero nipa ohun ti aye o daju wi pe bi o ko ba ronu pada ipaseyin le de ba o wo lati ese ikeji orin dafidi kan na ese ori ketalela adorin lati ese ikeji sugbon bi o se ti emi ni ese mi fere ye tan irin mi si fere yo tan nitori ti emi se ilara si awon ase fefe nigba ti mo ri alaafia awon eniyan buburu nihi ni eni yin so fun awi pe bi o se ti ohun ni nigba ti ohun se ilara nigba ti ohun be si ni fe ohun fe kegbe pelu awon alai lolorun ohun wo nkan ti awon eniyan buburu ninu aye ohun wo nkan ti won ni ese ohun fere yo ohun ese ohun fere ye ohun fere di apada seyin ese ikerin nitori ti ko si irora ninu iko won agbara won si po won ko ni ipin ninu iyonu eniyan bẹẹni a kò sí wàhálà pẹ̀lú wọn pẹ̀lú ẹlòmíràn nítorí náà ni ìgbéraga ṣe kà wọ́n lọ́rùn bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́ ìwà ipá sì bò wọ́n mọ́lẹ̀ bí aṣọ ojú wọn yọ jáde fún ìsanra wọ́n sì ní ju bí ọkàn wọn ti ń fẹ́ lọ wọ́n ní yìí ó ń wo àwọn tí wọ́n wà nínú ayé ó ń wo ìgbéga ti ayé ó ń wo owó àti dúkìá tí wọ́n ní nínú ayé ó ń wo àwọn fàdákà wọn àti ohun ìṣọ̀ṣọ́ wọn ó ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo àwọn nǹkan wọ̀nyí ó ń wo bí wọ́n ṣe sanra tó ó ń wo bí wọ́n ṣe ní nǹkan ti ayé tó ó ń wo àwọn ènìyàn búburú ó ní wọn kò dàbí ẹni pé wọ́n ní wàhálà bẹ́ẹ̀ ni pé wọ́n ní àìsàn bẹ́ẹ̀ ni pé wọ́n ní ìrora ó sì rò wípé ohun tóun ń sin ọlọ́run wípé òun ò ní nǹkan ti ayé gẹ́gẹ́ bí àwọn tí ó wà nínú ayé ó ní ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ̀ nígbà tí òun ro àwọn nǹkan wọ̀nyí bákan náà ni bí ìwọ pàápàá bí o bá ń rò wípé àtìgbà tí mo ti ṣe àtúnṣe ó dàbí ẹni wípé mi ò ní nǹkan tó àwọn tí ó jẹ́ wípé wọ́n ṣì wà nínú panṣágà síbẹ̀síbẹ̀ bí o bá ń ro nǹkan wọ̀nyí ó ṣeéṣe ìpadà sẹ́yìn lè dé ó ṣeéṣe kí o máa rò wípé ìgbà tí mo ti fi iṣẹ́ ilé ọtí iṣẹ́ ilé sìgá tí mo ti fi sílẹ̀ ó dàbí ẹni wípé àwọn tí wọ́n tún ń ṣe iṣẹ́ ọtí àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ nínú ilé tí wọ́n ti ń ṣe sìgá wọ́n tún ní nǹkan lọ́wọ́ jù mí lọ tàbí kí o máa rò wípé ìgbà tí o ti sọ pé ó bọ ọlọ́run dúró ó fi àyè sílẹ̀ láti ṣiṣẹ́ fún ọlọ́run wípé àwọn tí ò lọ́lọ́run àwọn tí ò nígbàlà wọ́n ní nǹkan jù ọ lọ bí o bá ń rò bẹ́ẹ̀ ìpadà sẹ́yìn lè dé wẹ́sẹ̀ 16 nígbà tí mo rò láti mọ èyí ó ṣòro lé ojú mi nígbà tí mo rò láti mọ èyí ó ṣòro lé ojú mi títí mo fi lọ sínú ibi mímọ́ ọlọ́run nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn arákùnrin arábìnrin ìgbẹ̀yìn lójú ó ní nígbà tí òun ro ti ìpín àwọn ènìyàn búburú nínú ayé wípé wọ́n ní ipò pẹ̀lú àwọn òṣèlú wọ́n ní ipò ọlá nínú ayé wọ́n ní owó wọ́n ní iṣẹ́ wọ́n ní ohun ànàmọ́ní ayé wọ́n ní gbogbo nǹkan tí ojú wọn ń fẹ́ ó ní nígbà tí òun ro nǹkan wọ̀nyí ó ṣòro fún òun kò yí òun rárá wípé àwọn aláìgbàgbọ́ wọ́n ní ju òun tí òun jẹ́ onígbàgbọ́ ó ní títí mo wá fi lọ sí ibi mímọ́ ọlọ́run ìyẹn ilé ọlọ́run nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn ní tòótọ́ ìwọ gbé wọn ka ibi yíyọ́ ìwọ sì tì wọ́n ṣubú sínú ìparun báwo ni a ti mú wọn lọ sínú ìdáhoro yìí bí ẹni pé ní ìṣẹ́jú kan ìbẹ̀rù lè fi rún wọn pátápátá lẹ́yìn yìí ni ó wá sọ ní ẹsẹ̀ 15 wípé nísinsìnyí tí mo ti kẹ́kọ̀ọ́ nísinsìnyí tí mo ti kọ́gbọ́n
1: nisinsin ti mo ti ri ohun airi nisinsin ti oye ti ye mi nigba ti mo de ile olorun o ni nisinsin ta ni mo ni le orun bi ko se iwo ko si si ohun ti mo fe le aye yi pelu re bi ko se iwo ni kan soso nitori be o ye ki a ma safere ohun ti nbe loke ki a me se je ki okan wa ki o ma safere ohun ti a nri ninu Korinti keji ori kerin ese ikeji dilogun Korinti keji ori kerin ese ikeji dilogun ni won bi a ko ti wo awon ohun ti a nri bi ko se ohun ti a ko ri ni won bi a ko ti wo ohun ti a nri bi ko se ohun ti a ko ri awon elomiran bi won ba lo sile alaigbagbo won ma wo ero amomi tutu ti awon wonyi ni won ma ro won ma wo ero afi ategun ti awon wonyi ni won ma gbogbo nkan ti won ni e ti won te sile e ti won te sori tabili won ma kero ninu okan won ma se ilara wi pe emi ti mo nsin olorun mi o ni eleyi mi o ni eleyi o ni awa ti a ni olorun igba ti wa nbo nitori awa ko wo ohun ti a nri bi ko se ohun ti a ko ri ki lo se nitori ohun ti a nri ni ti igba esinsin yi won ko ni pe koja lo sugbon ohun ti a ko ri ni ti ayeraye ye ki a lo si apa keji ninu eko wa ki a pada si Kolose ori keta nisinsiyi a nwo fifaramo Kristi ati abo re fifaramo Kristi ati abo re Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yi pamo pelu Kristi ninu Olorun ede ti a lo nihin a lo ede ti o le ye wa sugbon an so nipa ohun ti emi ki a koko wo nipa ti ara iku ma mu iye pada popo wa bi eniyan ba ku a ma so wi pe ati si nipo pada e je wi pe ipo ti o ni ninu ajo eniyan tele tele ko ni imo iduro ti o ni tabi ase ti o ni ninu awon eniyan laarin awon eniyan tele tele eni ti a si nipo pada eni ti o ku ko ni iru nkan be mo o ye ki o ye wa wi pe bakan na ni nipa ti emi gba ti a wa ninu aye a wa nibi ti o je wi pe ina njo ni a wa nibi ti o je wi pe arun ajakale arun o ntan kaakiri a wa nibi ti o je wi pe ase awon emi okunkun won lagbara lori wa sugbon nigba ti a ku ase wa nipo pada nigba ti a ku pelu Kristi ati mu wa kuro nibi ti ina tin jo tele tele ati mu wa kuro nibi asale ti a wa tele tele ati mu wa kuro nibi isodahoro ti a wa tele tele a si ti mu wa kuro ninu alabe agbara okunkun ase awon enibi ati mu wa kuro nibe nitori pe iku ti si wa nipo pada ati ku pelu Kristi nitori be a ko si ni aye ti a wa tele tele mo ki se be nikan iku ma yi wa pada sinu awujo miran ka wo nipa ti ara bi eniyan ba fi aye sile tabi eniyan ku a ma so wi pe o ti darapo mo egbe miran bi o ba je omo olorun o darapo pelu awon angeli lorun o darapo pelu awon eniyan mimo loke nitori be awa ti a ti ku pelu Jesu Kristi ati kuro ni awujo awon elese ti a wa tele tele ati kuro ni awujo awon eni bi ti a wa tele tele ati si wa nipo pada si ijoba ati ile oba miran nipa ti iku ati da wa ni ide kuro ninu agbara eniyan kuro ninu ilana eniyan tabi ipinu eniyan ti satani lori wa ati mu awa sabe ipinu ati ilana olorun lori wa kiku pelu Kristi ohun lo mu wa darapo mo Kristi loju olorun ati wipe ati ku si ese a si wa laaye si ododo nipa agbara Kristi eni ti ati jidide o wa nso ni ese keta yi o ni nitori eyin ti ku ki se wipe boya a sese fe ku pelu Kristi bi a ba ti gba okan wa la eyin ti ku pelu Kristi je ki n se apejuwe kan fun o bi eniyan ba je omo ti tele tele ti o ba je wipe ko si ni bo tile wa lori akete aisan ohun kan ti iba sele si boku toro kobo lowo e o ni lati lo ra igo emu tabi oti ṣùgbọ́n lẹ́sẹ̀ kẹsẹ̀ tí ẹni yìí bá ti kú ò bá gbé ọtí síwájú rẹ̀ kò tún jẹ́ nǹkan kan lójú rẹ̀ mọ́ nítorí pé ó ti kú kò mọ kí ló wà nínú ọtí yìí mọ́ kò mọ kí ló wà nínú ìgò yìí mọ́ kò lè dìde kó sọ wípé nítòótọ́ ni mo ti kú ṣùgbọ́n ìgbà tí wọ́n gbé ọtí yìí wá mo tún dìde kí n lè mu díẹ̀ ẹni tí ó ti kú kò tún ní ìdẹ̀wò báyìí mọ́ bẹ́ẹ̀ náà ni bí a bá ti kú pẹ̀lú Kristi ọtí sìgá àwọn obìnrin tàbí ọkùnrin tàbí ìṣọ̀ṣọ́ ayé wúrà àti ayé à ń kó sórí à ń kó sọ́rùn àwọn nǹkan wọ̀nyí ò tún jọ wá lójúmọ́ nítorí pé a ti kú pẹ̀lú Kristi àìpé èèyàn tún lọ ń mugbó ó tún lọ ń mu sìgá tàbí ó ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ àwọn nǹkan wọ̀nyí kò ní jọ nígbàgbọ́ lójúmọ́ nítorí pé ó ti kú a ti ṣí i nípò padà láti kúrò nínú àwùjọ àwọn ẹlẹ́ṣẹ̀ sínú àwùjọ àwọn ọmọ ọlọ́run ó ní a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú ọlọ́run èyí jẹ́ wípé ààbò dájú lórí wa ààbò ọlọ́run dájú lórí wa nítorí wípé a ti fi ìyè wa pamọ́ nínú Kristi jẹ́ kí a tún padà sí orin Dáfídì orin Dáfídì sọ ní púpọ̀ nípa ìpamọ́ àti ààbò tí a ní nínú ọlọ́run orin Dáfídì orí kọkàndínláàádọ́rùn-ún orí kọkànléláàádọ́rùn-ún níbi kọ̀kọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè èmi ò wí fún ọlọ́run pé ìwọ lé ààbò mi àti odi mi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ó ní bí a bá mọ ọlọ́run tí a sì jókòó lábẹ́ òjìji olódùmarè a ó lè wí fún ọlọ́run pé ìwọ lé ààbò mi àti pé ìwọ lé odi mi ní ayé ìgbani a máa ń kọ odi yìí lóká kí o lè jẹ́ wípé bí àwọn ọ̀tá bá fẹ́ wọlé lóru wọn kì yóò lè wọlé àti wípé àwọn tí ó wà nínú ìlú ó ṣeéṣe láti gun orí odi láti lè tafà sí àwọn ọ̀tá lẹ́yìn odi ó wá ń sọ fún wa wípé bẹ́ẹ̀ náà ni a ní ààbò a sì ní ọlọ́run gẹ́gẹ́ bí odi wa nítorí bẹ́ẹ̀ ọ̀tá olè kò lè rúnlẹ̀ wọlé láti lè ṣe wá níbi yẹ kí a wo orin Dáfídì yìí kan náà orí kẹtàdínlógún ẹsẹ ìkẹjọ orin Dáfídì orí kẹtàdínlógún ẹsẹ ìkẹjọ pa mí mọ́ bí ọmọ ojú pa mí mọ́ lábẹ́ òjìji ìyẹ apá rẹ orin Dáfídì orí kọkànlélọ́gbọ̀n ẹsẹ ogún ìwọ ó pa wọ́n mọ́ ní ibi ìkọ̀kọ̀ iwájú rẹ kúrò nínú ìdìmọ̀lù àwọn ènìyàn ìwọ ó pa wọ́n mọ́ ní ìkọ̀kọ̀ nínú àgọ́ kan kúrò nínú ìjà ahọ́n èyí ń sọ wípé a ní ìpamọ́ lọ́dọ̀ ọlọ́run jẹ́ kí n ṣe àpèjúwe yìí fún ọ ní Jeremiah orí kẹrìndínlógójì ẹsẹ ìkẹrìndínlọ́gbọ̀n Jeremiah orí kẹrìndínlógójì ẹsẹ ìkẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n ọba pàṣẹ fún Jeremiah ọmọ Amaleki àti Zeriah ọmọ Asreli àti Selemiah ọmọ Abdeli láti mú Baruku akọ̀wé àti Jeremiah wòlíì ṣùgbọ́n Olúwa fi wọ́n pamọ́ ṣùgbọ́n Olúwa fi wọ́n pamọ́ àdúrà mi ni wípé kí Ọlọ́run kí ó là wá lójú kí ó ṣe wà níyè kí ó jẹ́ kí a mọ̀ wípé bí òun ti pa Jeremiah àti Baruku akọ̀wé rẹ̀ mọ́ wípé òun pàápàá lónìí òun pa àwọn tí ó wà nínú Kristi òun pa wọ́n mọ́ nítorí tí ẹ̀yìn ti kú a sì fi ìyìn pamọ́ nínú pẹ̀lú Kristi nínú Ọlọ́run apá kẹta ni ìpadàbọ̀ Kristi àti ìṣípòpadà wa Kolose orí kẹta ẹsẹ̀ ìkẹrin nígbà tí Kristi ẹni tí ṣe iye wa yóò farahàn nígbà náà lé ẹyin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo ìpadàbọ̀ Jésù Kristi jẹ́ ohun tí ẹsẹ̀ púpọ̀ nínú Bíbélì sọ tí ó yéni dáradára Kristi pẹ̀lú fúnra rẹ̀ sọ nípa ìpadàbọ̀ rẹ̀ pẹ̀lú ìdánilójú tí kò ní tàbí ṣùgbọ́n nínú àwọn áńgẹ́lì sọ nípa ìpadàbọ̀ yìí kan náà gẹ́gẹ́ bí òtítọ́ tí ó kalẹ̀ lé ọ̀run àwọn àpọ́sẹ́lì pàápàá wọ́n fi ìdí rẹ̀ lélẹ̀ wọ́n sì sọ gbomo gbomo leti awon eniyan nipa ipadabo Jesu Christi won so pelu idaniloju ti o da saka awon won yi mo wi pe olorun olorun ko le seke won so wi pe Jesu Christi oluwa wa yo farahan o n pada bo lekeji o si so oni nigbati Christi eni ti se ye wa yo farahan ije wi pe bi o ti le ti para pamo le orun bi o ti le ti lo si orun o n pada bo ati nigba na yo farahan awon ayan fe Jesu Christi n pada bo lekeji Timothy ukini ori kefa ese ikerinla ki iwo ki o pa ofin mo li ailaba won li ailegan titi di ifarahan oluwa wa Jesu Christi titi di ifarahan oluwa wa Jesu Christi titu ori keji ese iketala ki ama wo ona fun ireti ti o ni ibukun ati ifarahan ogu olorun wa ti o tobi ati ti olugbala wa Jesu Christi gbogbo awon ese yi je ki o da wa loju wi pe Jesu Christi eni ti o ti lo si orun eni ti o joko le owo otun olorun o n pada bo lekeji Eberu ori kesan ese ikeji din logbon beni Christi pelu lehin ti o ti fi rubo lekan soso lati ru ese opolopo yo farahan nigba keji lai si ese fun awon tin wo ona re fun igbala o so wi pe lekan soso Jesu Christi ti apa o ti fi ara re rubo fun ese opolopo nigba keji nigba ti yo farahan ki se wi pe yo tun wa se irubo fun ese sugbon yo farahan fun awon tin wo ona re lai si ese fun igbala ninu Johanu kini ori keji ese ikeji dinlogbon ati nisinsin yi eyin omo mi e ma gbe inu re pe nigbati ohun o ba farahan ki a le ni igboya ni waju re ki oju mati ti wa ni waju re ni igba wiwa re bi eniyan ba wa ninu ese ni igba wiwa Jesu Christi ni igba ipadabo Jesu Christi iru eni be ko ni le ba Jesu lo ko ni le ba Jesu joba a ki o le yi pada ki a si gba soke pelu awon eniyan mimo nitori be oju yo ti iru eni be ori keta lati ese ikini e wo iru ife ti baba fi fe wa ti a fi n pe wa li omo olorun be le asa je nitori eyi le aye ko se mo wa nitori ti ko mo olufe omo olorun le awa se nisisiyi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigba ti a ba fi han awa mo we pe nigba ti a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo loni ati gbo oro olorun ati ka si wa leti awa paapa ti ka ninu bibeli wa ati ti se alaye kikun nipa ajinde ti emi ati ilepa mimo kini ilepa ti okan re se ati je odide pelu Christi se o ti ni Jesu Christi gege bi oluwa ati olugbala re se o ti di oko si ese o si wa laaye si olorun se o ti faramo Christi o si ni abo ninu Christi o ni iye anipekun ninu Jesu Christi iye anipekun yi si wa ni ipamo o ko je ki enikeni tabi ohunkohun ki o fowo kan se o ni ireti ninu olorun we pe nigbati Jesu Christi yo farahan nigbati yo de lekeji we pe a o se onipo pada a o gba kuro ninu aye yi o wa pelu awon eniyan mimo loke o ni ipin ati ipa ninu ipalarada awon eniyan mimo o ye ki a ba olorun soro bi o ba ti ni daniloju we pe agba okan re la o ye ki o so fun olorun we pe o fe ni igbala tooto bi o ba ti ni igbala se ati we omo ati so okan re di mimo se iwo ti o ni ireti yi ninu re se o n we ara re mo nigba gbogbo ani gege bi ohun ti mo e je ki a dide duro ki a ba olorun soro ki a gbadura titi o fi ni idaniloju pe o se se ko je lasale yi tabi ni oru tabi ni igba kogba ni Jesu Kristi yi o de we pe oju ko ni ti wa we pe a o mura sile a o le ba Jesu lo nigba ti o ba de.
2: Rere ti Maku ori ikejila o si bere si fi owe ba won soro pe okunrin kan gbe ogba ajara kan o si sogba yi ka o si wa ibe fun ti wine o si ko ile iso si o si fi se agba toju fun awon olusogba o si lo si ajo nigbati o si de akoko o ran omo odo re kan si awon olusogba na ki o le gba ninu eso ogba ajara na lowo awon olusogba won si mu won lu won si ran pada lowo ofo o si tun ran omo odo miran si won o ni won si so okuta lu won sa logbe ni ori won si ran lo ni itiju o si tun ran omiran eyi ni won si pa ati opo miran won lu miran won si pa miran sugbon o ku omo re kan ti o ni ti se ayan fe re o si ran si won pelu ni keyin o wi pe won se oju saju fun omo mi sugbon awon olusogba won ni wi fun ara won pe eyi yi ni arole re e wa e je ki a pa ogun re yo si je ti wa won si mu won pa won si wo jade kuro ninu ogba ajara na nje kini oluwa ogba ajara na yo se ohun o wa yo se pa awon olusogba won ni run yo si fi ogba ajara re se agbatoju fun awon elomiran eyin ko ati ka iwe mimo yi okuta ti awon omole ko sile o na ni o di pataki igun ile eyi ni ise oluwa o si je iyanu ni oju wa won si nwo ona ati mu sugbon won si beru ijo eniyan nitori ti won mo pe awon ni o powe na mo won si fi sile won lo won si ran awon kan si ninu awon farisi ati ninu awon omo eyin erodu lati fi oro re mu nigba ti won si de won wi fun pe oluko ni awa mo pe olotito ni iwo be ni iwo ki woju enikeni nitori iwo ki se oju saju eniyan sugbon iwo nko ni ona olorun ni otito o to lati ma san owo ode fun kesari tabi ko to ki awa ki o fi fun tabi ki a ma fi fun sugbon jesu ma gabagebe won o wi fun won pe e se ti eyin fi n dan mi wo e mu owo ede kan fun mi wa ki emi ki o wo won si mu wa o si bi won pe aworan ati akole ta ni eyi won si wi fun pe ti kesari ni jesu si down o si wi fun won pe nje e fi ohun ti kesari fun kesari ati ohun ti olorun fun olorun enu si ya won si gidigidi awon sadusi si to wa awon ti o wi pe ajinde oku ko si won si bi ilere wi pe oluko ni mo se kowe fun wa pe bi arakunrin enikan ba ku ti o ba si fi aya sile ti ko si fi omo sile ki arakunrin re ki o su aya re lopo ki o si gbe iru omo dide fun arakunrin re nje awon arakunrin meje kan ti wa eyi ekini si gbe iyawo o si ku lai fi omo sile eyi ekeji si su lopo oun si ku be ni oun ko si fi omo sile gege be si ni eketa awon mejeje si su lopo won ko si fi omo sile nikeyin gbogbo won obirin na ku pelu nje ni ajinde nigba ti won ba jinde aya ta ni yo ase ninu won awon mejeje ni o sa ni ile aya Jesu si down o wi fun won pe ki a se nitori eyi ni e se sina pe eyin ko mo iwe mimo tabi agbara olorun nitori nigba ti won o jinde kuro ninu oku won ko ni gbe yawo be ni won ki yo si ni iyawo sugbon won o dabi awon angeli ti nbe ni orun ati ni ti awon oku pe o ji won dide eyin ko ti ka ninu iwe Mose bi olorun ti so fun ninu igbe wi pe emi ni olorun Abrahamu ati olorun Isaki ati olorun Jakobu oun ki se olorun awon oku bi ko se olorun awon alaye nitori na eyin sina gidigidi okan ninu awon akowe to wa nigba ti o si gbo bi won ti n bi ara won lere oro ti o si woye pe o da won lohun rere o bi pe ewo ni ekini ninu gbogbo ofin Jesu si da lohun wi pe ekini ninu gbogbo ofin ni gbo Israeli oluwa olorun wa oluwa kan ni ki iwo ki o si fi gbogbo aya re ati gbogbo okan re ati gbogbo iye re ati gbogbo agbara re fe oluwa olorun re eyi ni ofin ekini ekeji si dabi re fe omo ni keji re bi ara re ko si si ofin miran ti o tobi ju won yi lo akowe na si wi fun pe oluko ni o dara otito ni o so pe olorun kan ni nbe ko si si omiran bi ko se ohun ati ki a fi gbogbo aya ati gbogbo oye ati gbogbo okan ati gbogbo agbara fe ati ki a fe omo ni keji eni bi ara eni o ju gbogbo ebo sisun ati ebo lo nigbati Jesu ri pe o fi oye dahun o wi fun pe iwo ko jina si ijọba Olorun eyin yi ni ko si enikan ti o je bi ilere ohun kan mo bi Jesu si ti nko ni ni tempili o dan wi pe e se ti awon akowe fi wi pe omo Dafidi ni Kristi ise nitori Dafidi ti kara re wi nipa emi mimo pe Oluwa wi fun Oluwa mi pe iwo joko ni owo otun mi titi emi o fi so awon ota re di apoti ti se re nje bi Dafidi ti kara re ba pe ni Oluwa nibo ni o si ti wa je omo re opo je eniyan si fi ayo gbo oro re o si wi fun won ninu eko re pe e ma kiyesara lodo awon akowe ti won fe lati ma rin le aso gigun ti won si fe ikini ile oja ati ibujoko ola ninu sinagogu ati ipo ola ni ibi ase awon ti o je ile awon oporun ti won si n gbadura gigun fun ase han awon wonyi ni yo je bi poju Jesu si joko koju si apoti isura o si n wo bi ijo eniyan ti n so owo sinu apoti isura opo awon oloro si so pipo si talaka opo kan si wa o so owo ide wewe meji ti se ida meji owo baba kan sinu re o si pe awon omo eyin re sodo re o si wi fun won pe looto ni mo wi fun yin pe talaka opo yi so sinu apoti isura ju gbogbo awon ti o so sinu re lo nitori gbogbo won so sinu re ninu opolopo ini won sugbon ohun ninu aini re o so ohun gbogbo ti o ni si ani gbogbo ini re
3: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Eje ki agbadura. Olorun Alaanu adupe lowo yin wi pe atun wa si waju yin nisisiyi lati gbo gege bi omo ti ma gboro lenu baba. E ba wa soro e se wa loju e fun wa lokun lati je ke a le rin ni ona ti o lo si ijoba orun tara adupe wipe ti gbo loruko Jesu Christi Oluwa wa e je ke a wo iwe ihinrere ti Luke ori ketala lati ese iketalelogun Luke ori ketala lati ese iketalelogun enikan si bi pe Oluwa de hali awon ti a ogbala Oluwa de hali awon ti a ogbala loni mo fe ba o soro lori ibere ti o da okan laamu ibere ti o da okan laamu ari ibere ti eni yi bere nihin o nbere lowo Oluwa oni Oluwa die hali awon ti a ogbala awon ibere miran wa ti o je wi pe lowo Oluwa nikan soso le ati le bere o man je ohun tin sini lona nigbati a ba bere ibere miran ibere ti emi ibere to je wipe ko si eda kan ti o le funi ni idahun bi e ba bere iru ibere be lowo eniyan eleran ara bi ti wa o je wipe a fe se ara wa lona nihin yi je ke a wo dara dara bi oni bere yi ba bere lowo peteru tabi lowo joanu tabi lowo awon farisi tabi lowo awon olori alufa ti won wa ni sinagogu tabi tempili ti o bi won pe olori alufa so fun mi die hali awon ti a ogbala tabi ti o wi pe omo lefi so fun mi die hali awon ti a ogbala tabi ti o wi pe peteru tabi johanu se o le so fun mi die hali awon ti a ogbala bi won ba bere lowo iru awon eniyan be o sese ki awon eniyan eleran ara ki won ki o ma le fun won ni idahun ti o pe oju osuwon sugbon eni yi o ni ogbon o mo wi pe ibere nipa igbala ibere nipa ijoba olorun ibere nipa orun rere owo olorun owo omo olorun ni ati le bere eyi ni o fi so wi pe Oluwa je ki mo die hali awon ti a ogbala awon miran ninu wa
4: a ma n huwa bi alailogbon awon miran to ma n lo si odo awon woli eke eni eleran ara won ma bere nipa igbala won ma bere nipa orun rere won ma bere

pa ọ̀nà ìgbàlà tàbí ó ṣeéṣe a rí àwọn ẹlòmíràn wọn a lọ máa béèrè ohun tí ó ṣe pàtàkì ohun tí ó ṣe iyebíye báyìí wọn a lọ máa béèrè lọ́wọ́ ẹni tí kò mọ bíbélì àwọn ẹlòmíràn wọn a gbé bíbélì sílẹ̀ wọn a tún gbé ìwé mìíràn sílẹ̀ ìwé ẹ̀sìn mìíràn tí kò bá bíbélì mu wọn a gbé sílẹ̀ ìwà sì lọ síwájú ẹni bẹ́ẹ̀ wọn a máa sọ wípé làmí lóye ṣé díẹ̀ ni àwọn tí a ó gbàlà ó dàbí ẹni wípé ìwọ pàápàá ó ń ra ìwé ìrìnà lọ sí ọ̀run àpáàdì nígbà tí o bá ń béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí kò nígbàlà ṣùgbọ́n níhìn-ín ni ẹni yìí ń béèrè wípé olúwa ìwọ nìkan ṣoṣo ni a lè béèrè lọ́wọ́ rẹ̀ ìwọ ni ó mọ àwọn orúkọ tí ó wà nínú ìwé ìyè ìwọ ni ó mọ ọkàn ẹ̀dá kọ̀ọ̀kan ìwọ ni ó mọ ibi tí a ti ń bọ̀ ibi tí a wà nísinsìnyí àti ibi tí a ń lọ ìwọ ni ó mọ ibi tí ìrìn àjò olúkúlùkù èèyàn nínú ayé yìí ibi tí ó parí sí nítorí bẹ́ẹ̀ sọ fún wa díẹ̀ a rí àwọn tí a ó gbàlà yẹ kí a wò ó ìbéèrè yìí mo sọ wípé ó jẹ́ ìbéèrè tí ó lè da ọkàn ẹni láàmú nítorí wípé nínú àìmọ̀kan àti àìnísòro wa a máa ń gbàgbé ohun tí ó ṣe pàtàkì tó báyìí a máa ń gbàgbé ìgbàlà wa a máa ń gbàgbé bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ àti ìbínú ọlọ́run ìrunú ọlọ́run lọ́wọ́ ìjìyà ayérayé ohun ayé yìí ó máa ń di wa lójú sí nǹkan ti ọ̀run ohun ayé yìí ó máa ń di wa létí sí orin ògo látọ̀run wá ohun ayé yìí ó máa ń jẹ́ kí a dàbí ẹni tí kò lọ́gbọ́n ẹni tí kò níyè nínú ẹni tí ó dàbí ẹni wípé ṣe gáráfà fún mi láti lo èdè yìí ẹni tó dàbí ẹni wípé a ń ṣiwèrè láti máa sá ṣìbáláṣìbolo káàkiri láti lépa àwọn nǹkan tí ó wà nínú ayé ó dàbí wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń sá káàkiri ni wọ́n ń tẹ̀lé àwọn ohun ayé ohun tí a ní ṣùgbọ́n tí a ń filẹ̀ ohun tí kò ṣe pàtàkì ohun tí a mọ̀ wípé lọ́jọ́ kan a ó fi wọ́n sílẹ̀ àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń gba ìjọba ọlọ́run lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn èyí ni ó yẹ kí a fi béèrè wípé olúwa díẹ̀ a ní àwọn tí a ó gbàlà àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé a ní láti béèrè a ní láti mọ̀ láti ọ̀dọ̀ olúwa ó yẹ kí a fi àkókò sílẹ̀ kí a ronú nípa ìdáhùn sí àwọn ìbéèrè bẹ́ẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ni ó ń jálánkátó tó ń ṣògo nínú wípé àwọn jẹ́ ẹlẹ́sìn tí ó sì jẹ́ wípé bí wọ́n ti jẹ́ ẹlẹ́sìn tó ọ̀nà ìgbàlà kò yé wọn bí a bá wo àwọn tí wọ́n ní orúkọ nínú ìjọ bí a bá wo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti fi orúkọ sílẹ̀ nínú ìwé wípé àwọn jẹ́ tolówa àwọn jẹ́ ti jésù bí a bá wo ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ wípé bí a bá ń ka àwọn tí ń gbà àwẹ̀ bí a bá ń ka àwọn tí ń gbàdúrà bí a bá ń ka àwọn tó ní bíbélì nínú ilé yálà lábẹ́ ìrọ̀rí ni tàbí lórí tábìlì bí a bá ka oyè àwọn tí ó jẹ́ wípé wọ́n ní bíbélì tí wọ́n lè ka díẹ̀díẹ̀ nínú rẹ̀ wọ́n pọ̀ yanturu ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń fi bíbélì ṣe ìrọ̀rí ṣùgbọ́n wọn kò ní ìgbàlà wọn kò mọ ọ̀nà ìgbàlà bí a bá ka ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbé omi lọ sí àwọn ilé ìsìn kọ̀ọ̀kan tí wọ́n ń fẹ́ omi àdúrà bí a bá ka ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé bí wàhálà díẹ̀ bá ti dé wọn a máa ka sáàmù wọn pọ̀ yanturu bí a bá rò wípé gbogbo ẹni tí ń ka sáàmù ló ń lọ síjọba ọ̀run bí a bá rò wípé gbogbo ẹni tí ń momi àdúrà ló ń lọ síjọba ọ̀run bí a bá rò wípé gbogbo ẹni tí ń ka bíbélì ló ń lọ síjọba ọ̀run bí a bá rò wípé gbogbo ẹni tí ń ṣe iṣẹ́ ìsìn ló ń lọ síjọba ọ̀run bí a bá rò wípé gbogbo ẹni tí ń pe olúwa olúwa ni yóò déjọba ọ̀run ó jẹ́ wípé àwa pàápàá a kò tí ì mọ ọ̀nà ìgbàlà mélòó ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n gbàgbọ́ wípé ọlọ́run wà ṣùgbọ́n wọn kò ní ìmọ̀ nípa ọlọ́run òtítọ́ yìí mélòó ni ó wà tí ó jẹ́ wípé wọ́n ń pe olúwa gẹ́gẹ́ bí olúwa wọn gẹ́gẹ́ bí olùgbàlà wọn ṣùgbọ́n díẹ̀ péréte ní àwọn ènìyàn tí ó jẹ́ wípé wọ́n ti fi ìgbésí ayé wọn àti ohun gbogbo ní ìgbésí ayé wọn sábẹ́ àkóso olúwa àti olùgbàlà mélòó mélòó ni àwọn tí ó ń wá sínú ilé ìsìn

owó ẹ̀ṣẹ̀ mọ́, ṣùgbọ́n irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n á tún padà, wọ́n á tún máa fẹ́ sẹ̀rálẹ̀ níwájú ilé ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀. Ọkùnrin yà tún máa sọ pé kí ló dé? Jésù tó sọ pé ó ti di ọkọ rẹ, Jésù tó sọ pé o fẹ́ bá kú, o fẹ́ bá lọ, o tún tẹ̀lé Jésù mọ́ ni? Ẹni tí ó ti gba Jésù gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a tún máa sọ pé kì í ṣe bẹ́ẹ̀, ṣàṣìlẹ̀kùn fún mi, jẹ́ ká parí ìjà wa. Ó fẹ́ parí ìjà pẹ̀lú ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀, ó tún fẹ́ lọ sí ọ̀run àpáàdì. Nítorí bẹ́ẹ̀ ni a rí wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí wọn kò lè tẹ̀lé Jésù Kristì mọ́. Jẹ́ kí a wo.

sọ fún ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run, ìjìnlẹ̀ ohun àmúyẹ láti dé ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n kí la rí nípa ti ọkùnrin yìí? Wo ẹsẹ̀ ìkọkànlélógún. Ẹsẹ̀ ìkọkànlélógún nígbà náà ni Jésù sì wò ó, ó fẹ́ràn rẹ̀, ó sì wí fún un pé ohun kan lè kù ọ́ kù. Ohun kan lè kù ọ́ kù. Dúró níbẹ̀, jọ jẹ́ mọ̀ wípé ohun kan ṣoṣo ó lè dìnà, ó lè ṣe ìdènà fún ìjọba Ọlọ́run fún ọ. Ẹlòmíràn a máa sọ wípé Ọlọ́run kúnkún mọ ọkàn mi, wípé ohun kan ṣoṣo ló kù.

àti tẹ́là ọmọ rẹ̀ àti táhánù ọmọ rẹ̀ láàdáni ọmọ rẹ̀ àmúhúdí ọmọ rẹ̀ elisama ọmọ rẹ̀ nóòmì ọmọ rẹ̀ jésù ọmọ rẹ̀ àti àwọn ẹ̀mí àti ibùgbé wọn ní bẹ́tẹ́lì àti ìlú rẹ̀ àti ní àìlà oòrùn náárànì ní àìwọ̀ oòrùn géṣẹ́rì pẹ̀lú ìlú rẹ̀ ṣékémù pẹ̀lú àti ìlú rẹ̀ títí dé gásà ìlú rẹ̀ àti létí ìlú àwọn manasse bẹ́sẹ̀mìánì àti ìlú rẹ̀ tanaki àti ìlú rẹ̀ megido àti ìlú rẹ̀ dori àti ìlú rẹ̀ nínú àwọn wọ̀nyí ni àwọn ọmọ joseph ọmọ israel ń gbé àwọn ọmọ aseri ima àti isua àti isuai àti beria àti sera arábìnrin wọn àwọn ọmọ beria eberi àti makieli ti se baba bisafiti eberi si bi jafleti àti someri àti otamo àti sua arábìnrin wọn àti àwọn ọmọ jafleti pasaki àti bimbali bihali àti asfati wọ̀nyí ni àwọn ọmọ jafeti àwọn ọmọ sameri ayi àti oga jewuba àti aramo àwọn ọmọ arákùnrin rẹ̀ ni elemo sofa àti ima àti selese àti amali àwọn ọmọ sofa sua àti amesferi àti suali àti beri àti imra beseri àti odi àti sama àti sisa àti itrani àti bera àti àwọn ọmọ jeteri jefune àti pispa àti ara àti àwọn ọmọ ula ara àti anueli àti resia gbogbo àwọn wọ̀nyí ni àwọn ọmọ aseri àwọn olórí ilé bàbá wọn àṣàyàn alágbára akọni ènìyàn olórí nínú àwọn ìjòyè iye àwọn tí a kà yẹ fún ogo àti fún ìjà ní ìdílé wọn jẹ́ 2,300 ọkùnrin. Orí kẹjọ Benjamin sì bí Bela àkọ́bí rẹ̀ Asbeli ìkejì àti Ara ìkẹta Noa ìkẹrin àti Rafa ìkarùn-ún àwọn ọmọ Bela ni Adari àti Gara àti Abihudi àti Abisua àti Namani àti Awa àti Gera àti Sefufani àti Uraimu wọ̀nyí ni àwọn ọmọ Ehudi wọ̀nyí ni àwọn olórí bàbá wọn tí wọ́n ń gbé Geba wọ́n sì kọ́ wọn lọ sí Mahanati ní Ìgbèkùn àti Naamani àti Aya àti Gera ó sì kó wọn kúrò ó sì bí Usa àti Ayudi Saraimo sì bí ọmọ ní ilé Moabu lẹ́yìn ìgbà tí ó ti rán wọn lọ tán Usimu àti Beera sì ní àwọn aya rẹ̀ Odesi aya rẹ̀ sì bí Joababu àti Sibia àti Mesa àti Makma fún o àti Jesua àti Sokia àti Miramu wọ́nyí ni àwọn ọmọ rẹ̀ olórí àwọn bàbá Usimu sì bí Ayitubu àti Elipali fún àwọn ọmọ Elipali Eberi àti Misamu àti Samere ẹni tí ó kọ́ Omo àti Lodi pẹ̀lú ìlú wọn Beria pẹ̀lú àti Sema tí wọ́n ṣe olórí àwọn bàbá wọn bàbá àwọn ará Aijanemi àwọn tí ó lé àwọn ará Gati kúrò àti Ayo Sasaki Jerimotu àti Sebadaya àti Aradi àti Aderi àti Mekaili àti Ispa àti Joa ni àwọn ọmọ Beria àti Sobadia àti Mesulamu àti Eseke àti Eberi Ismael pẹ̀lú àti Jesilia àti Jobabu ni àwọn ọmọ Epali àti Jakimu àti Sikre àti Sabadi àti Elienai àti Satai àti Elieli àti Adaya àti Beraya àti Simrati ni àwọn ọmọ Simi àti Ispani àti Eberi àti Elieli àti Abdome àti Sikri àti Hanane àti Ananaya àti Enamu àti Antotia àti Ifedaya àti Penueli ni àwọn ọmọ Sasaki àti Samsera àti Searaya àti Atalaya àti Jasraya àti Ela àti Sikri ni àwọn ọmọ Jehoamu wọ̀nyí ni olórí àwọn bàbá nípa ìran wọn àwọn olórí àwọn wọ̀nyí ni ó ń gbé Jerusalemu ní Gibeoni ni bàbá Gibeoni sì ń gbé orúkọ ayé ẹni tí ń jẹ́ Maka ọmọ rẹ̀ àkọ́bí sì ni Abdone àti Suri àti Kisi àti Bali àti Nadabu àti Gedori àti Oyi Ayo àti Sakeri Mikoloti sì bí Simea àwọn wọ̀nyí pẹ̀lú sì ń bá àwọn arákùnrin wọn gbé Jerusalemu wọn kọjú sí ara wọn Neri sì bí Kisi àti Kisi sì bí Saulu àti Saulu sì bí Jonathani àti Mikiswa àti Abinadabu àti Esbali ọmọ Jonathani sì ni Meribali sì bí
Amerika, àwọn ọmọ Amerika sì ni Pitonia àti Meleki àti Taria àti Asi, Asi sì bí Jehoada àti Jehoada sì bí Alemeti àti Asmefeti àti Simiri, Simiri sì bí Mosa, Mosa sì bí Binia, Rafa ọmọ rẹ̀, Eliasari ọmọ rẹ̀, Aseli ọmọ rẹ̀, Aseli sì ní ọmọkùnrin mẹ́fà, orúkọ wọn ni wọ̀nyí, Askramu Bokeru àti Ismaili àti Seraya àti Obadaya àti Anani gbogbo àwọn wọ̀nyí ni ọmọ Aseli àwọn ọmọ Eseke arákùnrin rẹ̀ sì ni Ulamu àkọ́bìnrin Jeusi kejì àti Elifeti Leti kẹta àwọn ọmọ Ulamu sì jẹ́ alágbára akọni ọkùnrin tafatafanu wọ́n sì ní ọmọ púpọ̀ àti ọmọ ọmọ àádọ́jọ gbogbo wọ̀nyí ni àwọn ọmọ Benjamini. Ọ̀sẹ̀sẹ̀ tẹ́tí sí bíbélì kíkà nísìsẹ̀ a ní láti mú ohun tí a ti kọ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run nínú àdúrà ẹjọ́ jẹ́ kádìdé dúró bá olúwa sọ̀rọ̀ nínú àdúrà o ti rí àṣẹ rẹ̀ ìkìlọ̀ àti àpẹẹrẹ àti ìtọ́ni láti gbẹ̀rọ̀ sí ìlérí láti gbàdúrà fórí ọ̀fẹ́ pé ó ṣe gẹ́gẹ́ bí o ti kọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ní orúkọ Jésù ní a gbàdúrà. Ẹjọ́ ẹjẹ́ kádìdé dúró kí a sì gbé ohun gbogbo tí a ti mú wá sí ọ̀dọ̀ ọlọ́run sókè fún àdúrà. Bàbá adúpẹ́ lọ́wọ́ yín ní orúkọ Jésù adúpẹ́ fún bí ẹ ti bùkún wa lọ́pọ̀lọpọ̀. À ń gbàdúrà wípé kí ẹ ràn wá lọ́wọ́ láti lo owó kékeré tí a mú wáyé fún ìtànkálẹ̀ ìrere ní orúkọ Jésù. Adúpẹ́ torí pé ẹ ti dáhùn àdúrà wa nítorí mo gbàdúrà ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká fi ohunkóhun tí a ti mú wá sínú báàgì àpò ọrẹ tí ó ń gbé káàkiri.

0: There is a power that has
1: agbara kan be ti ki bu ti ki da odola se mare lati orile de orile de lati ijoba di kan de iwo kan aye la fo kan nipa agbara olorun ti ko le bi baje nipa se kristo oruko jesu ori se yanu wa ninu oruko na agbara wa ninu oruko na ije gaba wa ninu oruko na baye lati akoko irun akoko kan to de fun isodo to anfani mi ran lati ni iriri agbara tin gba lela ati agbara tin so ni do to ti christe itoji kari ati pelu kumoyin o nwa si ilu ota ogun state da ko pelu olusogun tan do kumoyin akako bibeli ati ranse olorun ti se ranse won tesiwaju lati ma kede rere christe to n ya aye pada ni gbogbo aye ito odo to patapata lo pase christe lati ojo kere de ni ogbon se ojo ogbon se osu kejo odun ti a wa ninu re ye ago marun irole ni aglika grammar school ota ogun state nipase iwaasu awon ni n gba eto iwosan ofe nipase iwe re ye to si n dodo awon eniyan ati ebi ati gbogbo adugbo fun iran ti n bo ye ipa ti awon odo fun awon odo awon omo ileiwe agunbaniro ati awon odo akoko yi wa nipa won kun awon odo pelu agbara lati odo lati di adari lati sowodo to ati imiri lati mu iyipada to wa iyipada to lati ja gbogbo ajaga ati odi won ni ojo kankandinle ogbon osu ti a wa ninu eyi ni ago mejo owuro ni Anglican Grammar School ota aye n yipada sugbon agbara olorun ko yipada darapo pelu re lati darapo pelu e ninu awon iranse olorun idande patapata ninu aye to n yiye ni ojo ketadinlogbon ati ojo kejidinlogbon fun awon iranse olorun ninu osu ti a wa ye ni ago mejo owuro ni Christian Pentecostal Mission Church ota ni Ogun State ni emi ipe re eleyi ni akoko ti re jinsi ke irere si gbogbo aye bi o tun ro nipa Jobu ti o si ro nipa gbogbo to la koja ti o ro nipa gbogbo wahala ati gbogbo irora ati gbogbo ipoju ati ibanoje ati aisan ati ikuru fun esun kan to sodo won ati agbara to ohun to n dun ni oro olorun nitori o wi pe Jobu ori ketalelogun ese keta o ni bẹẹ ni emi ko pada kuro ninu oro enu re emi gbe oro re ga ju oúnjẹ ọjọ mi lọ kí ló ṣe pàtàkì oúnjẹ ṣe pàtàkì fún ara ṣùgbọ́n ìrere yìí ṣe pàtàkì fún ọkàn ó fún ẹ̀mí ó ṣe pàtàkì láti kó wa láti gbé aró láti jẹ́ kí a dàgbà sókè ó ṣe pàtàkì láti jẹ́ kí a dàgbà sókè ó lẹ́gbẹ̀ẹ́ pàtàkì láti kúrò ní ìgbà ọmọdé lọ sí àgbàlagbà nínú ìgbé ayé kìrìsẹ́nì wa ìdílé nínú ọ̀rọ̀ ọlọ́run fi ṣe pàtàkì ju kó lọ ọ̀pọ̀lọpọ̀ owó kò lè fún wa ní ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ wúrà àti fàdákà kò lè gbé ìgbàgbọ́ wa ró ọ̀pọ̀lọpọ̀ wúrà àti fàdákà kò lè sókè méde ọ̀pọ̀lọpọ̀ wúrà àti fàdákà kò lè rí ojú òkú dìde ọ̀pọ̀lọpọ̀ wúrà àti fàdákà kò lè sọ ọkàn di mímọ́ ọ̀pọ̀lọpọ̀ wúrà àti fàdákà kò lè jẹ́ kí a ní ìwà mímọ́ láìsí èyí ni kò sí ẹni tí yóò rí inú wa ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run yìí ó lè gba ọkàn là nígbà tí ọ̀rọ̀ ọlọ́run bá dé ó mọ gbé ìgbàgbọ́ wa sókè nígbà tí ọ̀rọ̀ ọlọ́run bá dé ó mọ rán ọ̀rọ̀ rẹ̀ sì mọ mú aláradá nígbà tí ọ̀rọ̀ ọlọ́run bá dé ó mọ jẹ́ òkú dìde nígbà tí ọ̀rọ̀ ọlọ́run bá dé ó mọ sọ ọkàn wa di mímọ́ ó sì mọ jẹ́ kí a jẹ́ mímọ́ nínú àti lótìtọ́ ní ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà tí ọ̀rọ̀ yìí bá dé ó mọ múra wa sílẹ̀ fún ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹgbẹ̀rún gúrà àti fàdákà owó kówó iye tó kó lè jẹ́ kò lè ṣe ohun tí ọ̀rọ̀ ọlọ́run yóò ṣe nítorí náà ló ṣe pé ọ̀rọ̀ ọnu rẹ ó dára ju fún mi fún ẹgbẹgbẹ̀rún gúrà àti fàdákà lọ nínú ẹsẹ̀ 105 ó ní ọ̀rọ̀ ni ipa ọ̀nà sí ẹsẹ̀ mi nígbà tí mo bá ń rìn ní àdúgbò ikú ọ̀rọ̀ ọlọ́run ni ìmọ́lẹ̀ sí ẹsẹ̀ mi nígbà tí mo bá ń rìn láàrin òkùnkùn ayé yìí àti ìdàpọ̀rù ayé yìí ọ̀rọ̀ rẹ̀ ni ìmọ́lẹ̀ sí ọkàn mi nígbà tí mo bá ń rìn nínú ikú òkùnkùn ti àwọn ẹlẹ́mìí ìwà mèrò àti ìwà àwọn adé ní ìdúnkùnkùn ayé yìí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run yìí ọ̀rọ̀ ọlọ́run yìí ni ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi ó ní ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi nígbà náà ló sọ ní ẹsẹ̀ 130 ó ní ìwọlé ọ̀rọ̀ rẹ ó fún mi ní iyè pẹ̀lú ìyàrẹ̀rẹ̀ sọ́tọ̀ o gbọ́dọ̀ rà á pẹ̀lú ìfẹ́nu ọkàn àti ìmúratẹ́ láti kẹ́kọ̀ọ́ o gbọ́dọ̀ rà ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú ìjọsìn sí ọ̀rọ̀ ọlọ́run tí o gbọ́ gbogbo sẹ́gbẹ́ kan tí o ti gbogbo sẹ́gbẹ́ kan àní ohunkóhun tí yóò mú owó wá pẹ̀lú tí yóò mú wúrà àti fàdákà wá o tì wọ́n sẹ́gbẹ́ kan o sì pé eléyìí ṣe pàtàkì o èlé o wà lo àkókò tó dára láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ra òtí Thomas ṣe tà á eléyìí o sọ pé òwe iye ọgbọ́n ìtọ́ni òye ó wà nínú ọ̀rọ̀ ọlọ́run ó ní ìwé ni kí o rà ó ní gbàgbọ́ ní ọ̀rọ̀ ọlọ́run lọ kí o sì má ṣe gbèjẹ̀gẹ́ pẹ̀lú ohunkóhun pẹ̀lú ẹnikẹ́ni má gbèjẹ̀gẹ́ pẹ̀lú nítorí eléyìí ṣe pàtàkì padà ìwé mímọ́ bíbélì mímọ́ ó jẹ́ iye bí iye ó sì jẹ́ ohun tó lọ́rọ̀ ju tí a lè fẹnu sọ lọ ó ju ọ̀nà ó wú ọ̀nà ìgbàlá wa àti ìyáyọ̀ ẹ̀rọ onígbàgbọ́ ó mú ìmọ́lẹ̀ wá láti dáré oúnjẹ láti tẹ wa lóhùn àti ìtura ó jẹ́ ohun tí àwọn onímú àwọn tó ń lọ ń lò àwọn ọmọ ogun tí ń lò àti àwọn ọmọ kìrìsẹ́nì tí wọ́n lò ọ̀run sí sílẹ̀ báyìí ọ̀run àwọn àpáàdì yóò sì tì ní ọ̀rọ̀ ọlọ́run yìí yóò mú ìgbàgbọ́ wá tí yóò sí òkè nídìí nígbà tí ọ̀rọ̀ ọlọ́run yìí bá dé sí wa eléyìí ni ọ̀rọ̀ tí yóò mú kí òkè ayé rẹ kí ó sì dé eléyìí ni ìwé náà ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ oko ìgbègbè ó ti jẹ́ ìwà ó jẹ́ ìmíràn tó ń dínkì tó ń jẹ́ kí àwọn òun ó jẹ́ bí omi láti wẹ̀ wá mọ́ àti oníkẹ́ àti ohun gbogbo láti mú ìtura wá sínú ọkàn wa ọ̀rọ̀ yìí ó dàbí ohun tó mú kí ọkàn wa kó ní ìtura ó dàbí gòdì ó dàbí ìmọ́lẹ̀ tó ń taná ó dàbí iná tó ń fọ̀ wá mọ́ ó jẹ́ ìdá àti ẹ̀mí nínú jákọ́bù orí kìíní láti ẹsẹ̀ kẹtàlélógún jákọ́bù orí kìíní ẹsẹ̀ kẹtàlélógún ó ní bí ẹnìkan bá jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ náà ṣùgbọ́n tí kìí ṣe olùsí ọ̀rọ̀ náà ó jẹ́ ọkùnrin ó jẹ́ ẹni tó ń wo ara rẹ̀ nínú àwò jíjí nítorí ó wo ara rẹ̀ ó sì jáde lọ ní gójú kan náà ó gbàgbé orí ẹ̀yẹ̀ tí ó jẹ́ ṣùgbọ́n ẹni tó bá wọnú ọ̀rọ̀ pípé òwò ọ̀rọ̀ pípé ọ̀rọ̀ yìí ni èyí tó sì tẹ̀síwájú nínú rẹ̀ tí kò sì jẹ́ olùgbọ́ tí ń gbàgbé ṣùgbọ́n olùsí ọ̀rọ̀ náà irú ènìyàn bẹ́ẹ̀ làwọn bùkún fún nínú rẹ̀ ni orí ọ̀rọ̀ ọlọ́run yìí ó jẹ́ díngí ó dẹ́jú tó mọ́ wò lójoojúmọ́ tó bá dọ̀tí tó nǹkó bá wà lójú rẹ tí ìwé múra rẹ̀ bá dára díngí yóò fi hàn kó gbogbo kò dára nígbà tó bá wá sínú ọ̀rọ̀ ọlọ́run yóò fi gbogbo hàn tí ò dára ọ̀rọ̀ ọlọ́run ni yóò fi hàn pé o múra sílẹ̀ fún ọ̀run ọ̀rọ̀ ọlọ́run ni yóò fi hàn wípé àwòrán àti àpẹẹrẹ Jésù Kristì tí ó gbé kaiwájú rẹ̀ o sì ní láti ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọmọ ọlọ́run o tí ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ náà dídí ni yóò fi hàn nígbà tí o bá wá yóò wá mú gbogbo ìdọ̀tí gbogbo ìdíbàjẹ́ ohun gbogbo tí yóò mú kí o tí ò ní jẹ́ kó yẹ ní ọ̀run yóò wá dàbí wo wá níwájú ọ̀run ọ̀rọ̀ ọlọ́run yóò wá wé ọmọ yóò wá fún ọmọ yóò wá jẹ́ kí o jẹ́ mímọ́ kí o sì ní ìsọdí mímọ́ nínú fẹ́rẹ́sì orí karùn-ún ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n kí o lè sọ ibi mímọ́ kí o sì wẹ̀ wọ́n pẹ̀lú omi nínú agbada omi ọ̀rọ̀ ọlọ́run yìí kí nígbà tí a bá kọ́ ó máa mú kí o ní ìtura ó máa fún ọ ní oko ti ẹ̀mí akókùnrin ọ̀kọ̀kọ̀ láti gba ọ̀rọ̀ ọlọ́run yìí láti jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó wọlé láti jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run yìí láti gbé ọ̀rọ̀ ọlọ́run yìí ré kí a sì gbé ọ̀rọ̀ ọlọ́run kí ó ní àṣepọ̀ pẹ̀lú ọ̀kan wa kó sì wẹ̀ wá mọ́ kó fọ̀ wá mọ́ kó sọ wá di wíwúrà kó sọ wá di pípé ìdílé ta nínú àkókò nínú àdúrà mo fẹ́ rọ̀ jọ́ ohun gbogbo tí à ń ṣe ó di ojú rẹ̀ ó dìde ó sì gbójú sókè sí ọ̀run kò gbọdọ̀ sí ohun tí ò pé àkíyèsí rẹ̀ lára ìfọ̀ àti ọlọ́run olùkọ́ olúwa mo dúpẹ́ fún bíbélì yìí tó bá jẹ́ ohun gbogbo tó lè sọ lélẹ́yìn mo dúpẹ́ fún bíbélì yìí. ayé mo dúpẹ́ fún ìfihàn ayé mo dúpẹ́ torí pé a ti kọ́ sílẹ̀ fún mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ torí pé a ti fi fún mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé òun ni mo ní àǹfààní àti àǹfààní láti wá kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí ọ̀rọ̀ nítorí iyebíye tí ó wà nínú ọ̀rọ̀ yẹn mo dúpẹ́ lọ́wọ́ rẹ torí pé ó jẹ́ tèmi mo ní bíbélì fún ara mi ọ̀rọ̀ ọlọ́run bíbélì mi àtèmi n ò kàn ní fi ọ̀rọ̀ ọlọ́run yìí sílẹ̀ àti àǹfààní láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run mi ò ní padà mi ò ní fílẹ̀ mi ò ní fílẹ̀ ẹ̀yin ara eléyìí ni àkókò láti gbàdúrà tá a ké pe orúkọ olúwa níbikíbi tí a ti ká tá a ti pa ọ̀rọ̀ ọlọ́run yìí ti tí a ti yí padà kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run tí a ò sì jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run tá a mú lọ́wọ́ òkókó dúró àkókò ní láti gbàdúrà ọ̀rọ̀ ọlọ́run yìí nìkan a gbọ́ nípa jóòbù ní àkókò tirẹ̀ àti ọ̀rọ̀ náà tí yóò sì ràn wá lọ́wọ́ ní àkókò tí wà yé òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ni yóò ràn wá lọ́wọ́ ti dúró lórí òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí gan ni yóò mú wa lọ sí ní ìgbàlà ọ̀rọ̀ ọlọ́run yìí ló gbanilà ọ̀rọ̀ ọlọ́run yìí ló sọ ní gbígbóná ọ̀rọ̀ ọlọ́run yìí ló fún wa ní agbára ó sì fún wa ní okun fún ìsẹ́ǹsì ọ̀rọ̀ ọlọ́run yìí ni ọ̀rọ̀ ọlọ́run yìí tí tó ń gbà ní dán tó ń gbanilà irú ọlọ́run yìí ló fún ọ̀rọ̀ ọlọ́run yìí ló fún wa lóko ní àkókò ìyírinwò lákòókò ìmúnibíni lákòókò wà ìṣòro lákòókò ìpọ́njú bí a ti gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tí a sì mi ní ọ̀rọ̀ ọlọ́run yìí tí a sì ń lu ọ̀rọ̀ ọlọ́run yìí fún ara wa à ń dárúkọ ọ̀rọ̀ ọlọ́run yìí eléyìí ni yóò fún wa ní ìṣẹ́gun ọ̀rọ̀ yìí bí a ti ní jíjàgede fún ìgbàgbọ́ fún ọ̀rọ̀ náà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run yìí ni yóò fún wa ní okun lórí ìdánwò ìṣẹ́gun lórí ìdánwò ìṣẹ́gun lórí ìpadà sẹ́yìn lórí ìtànjẹ lórí àwọn wòlíì èké tó wà ní gbogbo ayé ọ̀rọ̀ yìí ni yóò ràn wá lọ́wọ́ láti dúró lòdì sí àwọn asòdì kristi gba ọ̀rọ̀ náà ó dàbí gbíngí lọ sínú ọ̀rọ̀ náà nínú ojoojúmọ́ ní gbogbo àkókò láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ lọ sínú ọ̀rọ̀ náà gba ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ bí o ti ń lọ rìn nínú ayé yìí mú ọ̀rọ̀ ọlọ́run yìí kí o mọ̀ darí wa kí o máa darí wa kó máa tọ́ wa lọ́nà tí a lọ lẹ́yìn pé ọ̀rọ̀ ọlọ́run yìí a fi sínú wẹ̀ẹ́ má ṣe mú ọ̀kan wa rántí lójoojúmọ́ wípé ọ̀rọ̀ ọlọ́run yìí ni yóò ràn wá lọ́wọ́ láti dúró ohunkóhun tó jẹ́ ìyíriwò tàbí wàhálà tó wá sí ọ̀nà wa ẹ̀yin ará láti gbàdúrà kí a sì mú ọ̀rọ̀ ọlọ́run yìí lò nínú ayé wa ká má ṣe gba ohunkóhun láti pe àkíyèsí wa kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run yìí ká má ṣe gba ohunkóhun láti mú kí a yẹba kúrò nínú ọ̀rọ̀ yìí ká fọkàn sí ọ̀rọ̀ yìí nígbà gbogbo nítorí gbàdúrà kí o sì kékeré orúkọ olúwa báwo ni a ṣe wá ní sínú ẹ̀kọ́ bíbélì o báwo ni a ṣe àti ìpàdé àwọn adarí ìmúdàgbà náà lórí a sì wá sí àkókò àsọjí àti ìjẹrẹ ọkàn ní ìkọ́ni ìjẹrẹ ọkàn báwo ni ìpàdé àwọn òṣìṣẹ́ ní ọjọ́ sátidé àti ìkẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́ àwọn mélòó ló jẹ́ fi sí ojúṣe láti wà ní ilé ọlọ́run ní ọjọ́ olúwa ìdí ní ilẹ̀ àfihàn gbàdúrà ká kékeré orúkọ olúwa rántí pé ọ̀rọ̀ yìí ni yóò múra wá sílẹ̀ fún ọ̀run òun ni yóò mú kí a dàgbà sókè òun ni ohun ìjà tá a fi lè dojúkọ èṣù gbàdúrà kí o kékeré orúkọ olúwa olúwa yóò sì ràn gbà àdúrà wa bí a ti ń lọ sínú ẹ̀kọ́ bí yóò lè pé ọ̀rọ̀ ọlọ́run yóò wọnú ọkàn wa lọ ẹjẹ agbàdo àpapọ̀ bàbá adúpẹ́ lọ́wọ́ yín àfẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ní àkókò yìí pé ẹ fún wa ní ọ̀rọ̀ náà fún ẹ fún wa ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó ń darí wa lọ sí ìlú ọ̀run agbófin orúkọ yín ní gbogbo ìgbà tí a bá wá sí ọ̀dọ̀ yín inú wa máa ń dùn a sì dúpẹ́ lọ́wọ́ yín torí pé ọ̀rọ̀ yín ni ẹbí kó wà ní àrọ́ tó fún olúkúlùkù wa bí a ti di ọ̀rọ̀ yín mọ́ tí a ń jàjà gidigidi fún ìwọ̀rọ̀ yìí bàbá gbàdúrà wípé ìṣẹ́gun yóò jẹ́ tiwa ní orúkọ jésù ẹ fi ìbò àrò yóò kún ọ ìránṣẹ́ ẹ̀yìn bí o ti ń kọ́ wa lálẹ́ yìí pé nítorí òfin ọlọ́run nípasẹ̀ ìfàmì ìròyìn yóò tú ìbùkún lé olúkúlùkù wa lórí adúpẹ́ olúwa nítorí tí ẹ ti dáhùn ní orúkọ jésù ni a gbàdúrà.
0: Kí gbogbo ènìyàn kan wí pé bàbá amọ̀tún dúpẹ́ lọ́wọ́ yín a fi ìbùkún fún yín torí pé ẹ kà wá yẹ láti gbọ́ látọkàn yín ìfihàn eléyìí tí ó mú alátinú ayé lọ sí ọ̀run rere a dúpẹ́ fún un tí a bá ti mọ̀ bí kò ṣe pé a fi hàn wá nípa ẹ̀mí yín àti pé nípasẹ̀ àwọn tó ń lò láti kọ ọ̀rọ̀ náà fún wa àwa ìran ìsinsìnyí ẹ bùkún fún wa lónìí kẹ́ ẹ sì lò wá gẹ́gẹ́ bí orísun ìbùkún fún àwọn ẹlòmíràn tí a ó mọ bá sọ̀rọ̀ ẹ ṣé olúwa ni oruko Jesu ni agbadura. An tesiwaju ninu eko wa pelu ni iwe Exodus. Loni awa si Exodus ori kerinla 14 latese ikini titi de ese kokan le logbon a ka ese ikini ati keji nigba na a wa lo si opin Exodus ori kerinla 14 ese ikini Oluwa si wi fun Mose pe so fun awon omo Israeli pe ki won ki o dari ki won ki o si do si waju pi ha hero 2 ni agede meji mi go mi do lu oko ni waju ba sefoni lokankan re ni eba oko ni ki eyin ki o do si wese ikokan le logbon 31 Israeli siri isela ti

wọ́n wà ní ilẹ̀ Íjíbítì. Ní ilẹ̀ Íjíbítì yìí ni Ọlọ́run fún wọn ní ọ̀nà ètò fún ìgbàlà wọn, ìgbàlà wọn àti ìràpadà wọn. Olúwa sì sọ fún wọn pé kí wọ́n pa ọ̀dọ́ àgùntàn, kí wọ́n mú ẹ̀jẹ̀ rẹ̀, kí wọ́n fi ẹ̀jẹ̀ náà, ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn yìí, kí wọ́n fi sí àtẹ̀rí gba ilé wọn àti òpó méjì ilé wọn. Kíyèsí o, kò sọ fún wọn pé kí wọ́n kàn fi síbi ilẹ̀kùn níbi ẹnu ọ̀nà ilẹ̀kùn. Kí ló dé? Torí pé wọ́n mọ̀ gba ẹnu ọ̀nà yìí kọjá, wọ́n sì gbọ́dọ̀ tẹ tàbí kí wọ́n tẹ ẹ̀jẹ̀ yìí mọ́lẹ̀ lọ́nàkọnà. Ṣùgbọ́n ní ẹ̀gbẹ́ ilé náà, ẹ̀gbẹ́ òpó igi ilé náà, bákan náà ẹ̀jẹ̀ Jésù Kristì a fi nípa ìgbàgbọ́ a fi sínú ọkàn wa, ó wá di ètùtù fún wa, ó di ìrékọjá fún wa. Ìrúbọ náà, títa ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó fún wa ní ìgbàlà yìí. Bí a ṣe ń lọ nínú ayé, a ó sì mọ ní ẹ̀jẹ̀ yìí tó ń dáàbò bò wá, tó ń pa wá mọ́. Ṣùgbọ́n a ò gbọdọ̀ tẹ ẹ̀jẹ̀ náà mọ́lẹ̀ lọ́nàkọnà láéláé. A ò gbọdọ̀ tẹ ẹ̀jẹ̀ Jésù Kristì yìí, a kò gbọdọ̀ tẹ mọ́lẹ̀. Torí pé a sọ fún wa wípé ìyà ńlá ńlá ni ẹ rò pé a ó fi jẹ ẹni náà, ẹni tó tẹ ọmọ Ọlọ́run mọ́lẹ̀, tó tún wá tẹ ẹ̀jẹ̀ rẹ̀ mọ́lẹ̀, tó wá ka ẹ̀jẹ̀ náà sí ẹ̀jẹ̀ májẹ̀mú náà, nípa tí a fi sọ di mímọ́, tó kà sí, ó kà sí ohun tí ò wúlò gẹ́gẹ́ bí tí ò mọ́. Torí náà ní gbogbo ọjọ́ ayé wa, a mọ̀ ọ́rẹ́ tí Jésù pé ó kú fún wa, pé a ṣe rà wá nípa títa ẹ̀jẹ̀ náà sílẹ̀, ẹ̀jẹ̀ Jésù Kristì, ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Ìgbàgbọ́ wa nínú ẹ̀jẹ̀ yìí, ó fún wa, ó fún wa ní ìràpadà, ó fún wa ní ìrékọjá, pé nígbà tí Olúwa tó bá ti rí ẹ̀jẹ̀ yìí, òun fúnra rẹ̀ a lè wà kọjá. Àwa náà ré kọjá láti inú ikú sínú ìyè, a ti ré kọjá láti inú ikú sínú ìyè, a ti ré ìdájọ́ kọjá lọ sínú ìdáláre. Báyìí, lẹ́yìn ìgbà tá a ti ré kọjá yìí, ilé tí ṣe bẹ̀rẹ̀, a ó wà máa lọ nínú púpọ̀ kó tó di pé a dé ilẹ̀ lérí. A sì ń sọ lónìí lórí kókó tí a pè ní rere kọjá, ká tó akọ̀kọ́ ré òkun pupa kọjá kí a tó lọ sínú ipa ọ̀nà tó mú wa lọ sínú ìyà ìpẹ̀kun. Kókó ìwàásù tòní ni rere kọjá lẹ́yìn àsì rere kọjá. Nǹkan mẹ́ta la sì fẹ́ gbé yẹ̀wò nínú kókó yìí. Àkọ́kọ́, iṣẹ́ ọkàn lé aṣiwèrè ti Farao àti àwọn ẹmẹ̀wà. Ìṣọ́kànlé ti aṣiwèrè tí ó rò nípa agbára Ọlọ́run. Ọkàn aṣiwèrè tí ó ṣẹlẹ̀ tí ó rò nípa òpin. Ohun tó bá fẹ́ ṣe lónìí, ó máa ń ṣe. Ìṣẹ́ ọkàn lé aṣiwèrè, agídí ọkàn ti aṣiwèrè. Ìṣẹ́ ọkàn lé aṣiwèrè ti Farao àti àwọn ẹgbẹ́ ogun rẹ̀. Ìkejì, ìbẹ̀rùbojo ti àwọn ènìyàn náà nínú àwárí wọn. A lè sọ wípé nínú àìrónújinlẹ̀ wọn, ìyẹn ni pé ọkàn wọn, ìrònú wọn tí ń rò, wọn ò ronú nípa Ọlọ́run. Wọ́n ń ronú ṣùgbọ́n wọn ò ronú nípa agbára Ọlọ́run. Wọ́n ń ronú nípa tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láì ronú àwọn ìdáǹdè tó ti ré kọjá. Nítorí èrò tó wà lọ́kàn wọn yẹn, wọ́n wá ní àwáwí. Ìbẹ̀rùbojo àwọn ènìyàn nínú àwáwí wọn. Ìkẹta, ó ní ìjólóòtọ́ ti gbogbo àwọn èrò mímọ́ bí wọ́n ṣe ń ré kọjá. Òkun pupa pín sí méjì, wọn ò sì tí ì rí eléyìí rí. Wọ́n ti rí odi omi lẹ́gbẹ̀ẹ́ kìíní lẹ́gbẹ̀ẹ́ kejì, omi ti odi lẹ́gbẹ̀ẹ́ kìíní kejì fún wọn. Wọ́n sì ń là kọjá ní ìrìn kọjá ní ilẹ̀ gbígbẹ. Síbẹ̀, wọ́n dúró nínú ìgbàgbọ́, wọ́n jólóòtọ́ sí Olúwa, wọn ò máa ronú.

pé kátiẹ̀ wá sọ pé nǹkan kan ṣẹlẹ̀ báyìí kọ́ lójijì omi tó sodi wa ká tó wá panu dé ká tó dòdì kejì ńkọ́ wọn ò ronú bẹ́ẹ̀ rárá nítorí pé wọ́n kà á kú pé olóòótọ́ ni ọlọ́run wọ́n sì ń la òkun náà kọjá nítorí ìgbàgbọ́ wọn nínú ọlọ́run ìdólóòótọ́ ti gbogbo àwọn èrò mímọ́ bí wọ́n ti ń ré kọjá wo àkọ́kọ́ níbẹ̀ àkọ́kọ́ ni ìsí ọkàn létí aṣíwèrè ti fáráò àti àwọn ẹgbẹ́ ogun rẹ̀ ìsí ọkàn lé aṣíwèrè ti fáráò àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ìsí ọkàn lé ti fáráò àti àwọn ẹlẹ́kẹ̀kẹ́ rẹ̀ exodus orí kẹrìnlá 14 a fẹ́ kà láti ẹsẹ̀ ìkẹta báyìí ní ẹsẹ̀ ìkẹta sọ pé nítorí fáráò yóò wé ní ti àwọn ọmọ ìsírẹ́lì pé wọ́n há ní ilẹ̀ náà ìjù náà sì ṣe wọn mọ́ ó ti ṣe wọn mọ́ ntòrò nínú ọkàn rẹ̀ rí ó jẹ́ èrò nínú ọkàn èèyàn òun ló máa ń jẹ́ kí kó ṣe ohunkóhun tó bá jẹ́ ìyáṣíwèrè ohunkóhun tó dàbí ìwà òmùgọ̀ ohunkóhun tó jẹ́ tó ń pa ní ire tó léwu nínú eré inú ọkàn ni fáráò pé nínú ọkàn àwọn èèyàn yẹn wọ́n ti ní àhámọ́ nínú aginjù nítorí látara ọmọ wọn ò ní lè lọ kí wọ́n lalẹ̀ náà kọjá bóòlù wọn ò ṣe kọjá ó wá rò nínú ọkàn rẹ̀ nínú ọkàn líle tí a sì wèrè rẹ̀ nínú agídí rẹ̀ àti nínú ìwà aṣíwèrè rẹ̀ ó wá nípa wọn wẹsẹ̀ ìkẹrin ó ní èmi ó sì mú àyà fáráò le ìyẹn ni pé ó fẹ́ ká sẹ́yìn lọ́kàn le màá fi ilẹ̀ fún màámi ìnídí lọ́wọ́ ó ṣètò láti dìde kó lọ ṣe lòdì sí àwọn mẹ́sẹ́lì ń wò ní dí lọ́wọ́ ń wò fààyè gbà ń wò fi àyè gbà ṣé ó fẹ́ para ẹ̀ nu ni jẹ́ kí ó tẹ̀síwájú má ṣe jẹ́ kí ọ̀run kó di lọ́wọ́ rárá lọ́nàkọ́nà tí yóò fi lépa wọn a ó sì ní lógo lórí fáráò àti lórí ogun rẹ̀ gbogbo kí àwọn ará íjíbítì kí ó lè mọ̀ pé èmi ni olúwa wọn yóò sì ṣe bẹ́ẹ̀ ẹ̀wẹ̀sẹ̀ karùn-ún a sì fún ọba íjíbítì pé àwọn èèyàn náà sá àyà fáráò àti àwọn ìránṣẹ́ rẹ̀ sì yí sí àwọn èèyàn náà wọ́n sì rí pé èyí ṣe tí àwa fi ṣe èyí tí àwa fi jẹ́ kí ìsírẹ́lì kí ó lọ kúrò nínú ìsìn wa wọ́n ń fẹ́ rú ohun tó jẹ́ kí wọ́n ṣe ọkàn wọn léèrè wọ́n fẹ́ pa àwọn ọmọ ìsírẹ́lì mọ́ sínú ẹrú ṣíṣe nínú ìgbèkùn láti máa sìn wọ́n àti láti máa ṣiṣẹ́ fún wọn láì san owó iṣẹ́ wọn fún wọn wọ́n fẹ́ kí wọ́n jẹ́ ẹrú nínú ìgbèkùn kí wọ́n tẹ̀síwájú bẹ́ẹ̀ ìdí rèé tó wá pinnu pé àwọn máa lépa wọn káwọn sì mú wọn padà ní ẹsẹ̀ ìkẹfà ẹsẹ̀ ìkẹfà ó sì di kẹ̀kẹ́ rẹ̀ ó sì mú àwọn èèyàn rẹ̀ pẹ̀lú rẹ̀ olúwa kò di lọ́wọ́ ní àkókò yìí o àwọn kan wà nígbà tí wọ́n bá ya lágídí tí wọ́n bá ń ṣe bí wọ́n sọ wípé tó bá jẹ́ pé búburú ló ń ṣe ọlọ́run ìbá ti dí mi lọ́wọ́ ṣùgbọ́n kò dí mi lọ́wọ́ kì bá tiẹ̀ jẹ́ ìṣàìsàn ń wò ṣàìsàn kì bá jẹ́ kí n jẹ́ aláìlera ń wò jẹ́ aláìlera kì bá ti kán egun ẹ̀yìn mi kí n má bà lè dìde kí n sì ṣe tí mo ṣe síbẹ̀ kò ṣe léyìí wọ́n wá ń gba eléyìí ìfẹ́ ọlọ́run yìí wọ́n ń fọwọ́ yẹpẹrẹ mu torí pé ọlọ́run kò dí wọn lọ́wọ́ wọ́n ròyìn pé ohun gbogbo ó dára fún wọn ní ọ.
ẹsẹ̀ ìkeje sọ wípé ó sì mú ẹgbẹ̀ta ààyò kẹ̀kẹ́ 600 àti gbogbo kẹ̀kẹ́ íjíbítì àtòlórí sí olúkúlùkù ẹsẹ̀ ìkẹjọ olúwa sì mú àyà fáláò ọba íjíbítì lé tí nǹkan kan bá lè mú kí ọkàn rẹ̀ kúrọ̀ tí nǹkan ìbá jẹ́ kí ọkàn rẹ̀ kúrọ̀ gbogbo iṣẹ́ ìyanu tó ti ṣẹlẹ̀ tó sun omi wọn di ẹ̀jẹ̀ ó ti yẹ kọ́kàn rẹ̀ kúrọ̀ tí nǹkan kan bá wà tó yẹ kó mú ọkàn rẹ̀ kúrọ̀ ọ̀pá rómì tó di ejò tó sì tún padà di ọ̀pá padà tó sì gbé gbogbo ejò àti agbára àwọn pídẹ́pídẹ́ alálùpàdà ó yẹ kó ti mú ọkàn rẹ̀ rọ̀ tí nǹkan kan bá mú kó yẹ kí ọkàn rẹ̀ kó rọ̀ àwọn ọ̀pọ̀lọ́ tí ó ti mú omi jáde tí ó kún bí gbogbo ìyẹn ti tó láti mú kí ọkàn wọn kó rọ̀ tí nǹkan kan bá wà tó yẹ kó mú kí ọkàn wọn kó rọ̀ iṣẹ́ ìyanu àwọn ìsinsin tí ó wọnú bí gbogbo ọ̀wọ́ ìsinsin ìyẹn ìbá ti jẹ́ kọ̀kẹ́ rẹ̀ tí nǹkan kan bá wà tó yẹ kó mú ọkàn wọn kó rọ̀ àwọn ìjì àti òkúta àti iná tó ń sọ̀kalẹ̀ látọ̀run tó pa gbogbo ẹran wọn ní ọ nínú pápá oko wọn ìyẹn ìbá ti jẹ́ kọ̀kẹ́ rẹ̀ tí nǹkan kan bá yẹ kó mú kí ọkàn rẹ̀ rọ̀ àwọn eésú tó gba ilẹ̀ wọn tí ó jẹ gbogbo ewé wọn ohun ọ̀gbìn wọn kì bá ti jẹ́ kọ̀kẹ́ rẹ̀ tí eléyìí ò bá jẹ́ kí ọkàn wọn kó rọ̀ nígbà náà ọlọ́run sọ wípé ọkàn le ó fẹ́ nípa ọ̀nà ọkàn líle yìí kò burú máa lọ ó sì nípa àwọn ọmọ ísírẹ́lì ọwọ́ gíga ni àwọn ọmọ ìsírẹ́lì fi jáde lọ ní ẹsẹ̀ ìkẹsàn-án ṣùgbọ́n àwọn ará íjíbítì lépa àwọn ẹlẹ́sìn rẹ̀ àti àwọn ogun rẹ̀ ó sì lé wọn bá wọ́n dúró ní ẹ̀bá òkú ní ìhà pìhà hírótù níwájú bá-sẹ́fóní eléyìí fi hàn iṣẹ́ ọkànlé aṣíwèrè ti fáráò àti àwọn oníkẹ̀kẹ́ àwọn ẹlẹ́sìn rẹ̀ àwọn ẹgbẹ́ ogun rẹ̀ àti àwọn ọmọọwà rẹ̀ wo nǹkan mẹ́ta mo ti túmọ̀ pé eléyìí sí mẹ́ta àkọ́kọ́ ni ìdíbàjẹ́ àti ìparun ti àwọn ọkàn tí ó ṣe lè èkejì ó ní ìtara àti ìlépa ti àwọn alépa tí wọ́n mórí lé ọ̀run àpáàdì wọ́n ń lépa àwọn ọmọ ìsírẹ́lì wọ́n ń dọdẹ wọn bí ẹranko bí àwọn ọlọ́dẹ ṣe máa ń lépa àwọn ẹranko bí a ṣe ń dọdẹ àwọn ẹranko bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ ogun fáráò àti fáráò àti àwọn oníkẹ̀kẹ́ íjíbítì ní ìgbà náà wọ́n ń dọdẹ wọ́n ń lépa àwọn ọmọ ìsírẹ́lì ìkẹta ó ní ète àti àjùmọ̀sepọ̀ ti àwọn akórira tí ń ṣe ìrànlọ́wọ́ àwọn ará íjíbítì yòókù àti àwọn ìránṣẹ́ fáráò tí wọ́n ní tẹ̀síwájú fáráò a wà lẹ́yìn ẹ ààrẹ lọ́wọ́ torí pé wọ́n ní ìkórira kan náà fún àwọn ọmọ ìsírẹ́lì tàbí wọ́n ní ìkórira fún bíbọ́ tí àwọn ọmọ ìsírẹ́lì bọ́ lọ́wọ́ wọn bí fáráò náà ṣe kórira wọn torí náà wọ́n wá jùmọ̀ sí papọ̀ wọ́n ní ète wọ́n jùmọ̀ sí papọ̀ láti lépa àwọn ọmọ ìsírẹ́lì láti ran fáráò lọ́wọ́ nípa mímú wọn padà wá sínú ìgbèkùn àti inú ẹrú àkọ́kọ́ ó ní ìdíbàjẹ́ àti ìparun ti àwọn ọkàn tí ó ṣe lè nínú ẹ́sódù tá a ti kà báyìí a ti rí eléyìí níbẹ̀ wípé èmi ò nípa kí ló dé ọkàn rẹ̀ ó ti díbàjẹ́ ni ọkàn tó ti díbàjẹ́ tí ọkàn ẹnikẹ́ni bá le lónìí sí ọ̀rọ̀ ọlọ́run
chokan le le si oro igbala ti enikan to ba ti okan le loni lo di si oro oro ti rukwada oro irana pada o to pa na ni bi okan re se ri ki se oju e ki se eya re ki se eko to ko tabi ko keko okan to ti di baje o lo sokunfa re nu samuel kini ori kefa mo ro ese ika oje e ti se ti eyin fi se aya yin le okan to mu le olofa bi awon ara egipti ati farao ti se aya won le nigbati o si se iya le nla laarin won o si se iya le nla laarin won iwo ibaro pe eleyi o ti to pe a o ni se leyi mo pe lalai a o ni ni israeli lara mo nitori pe o je ipa ti o tesiwaju o je ete eto ti eniyan ko le se majemu kan wa ti olorun ti se pelu abrahamu pe iru omo re yo wa ni ile ajeji pe ni akoko to wo emi olorun olodumare emi yo mu wa jade eleyi si ti je ohun ti olorun ti pinu lorun lae ati lae olorun oro re kale ni orun farak farao ti a bi lakoko kan koko farak farao ti a bi ni ira to lode ti akoko re to dide to si fe di majemu olorun pelu abrahamu lowo pelu iru omo re o ti kuna o ti subu o ti kuna ko to bere eto to ngbe se sugbon nitori idibaje okan won won tesiwaju sisi okan le o mo mu idajo wa o mo mu idajo wa nu Romu ori keji ese Romu ori keji ese ikarun sugbon gege bi lile ati arunku ado okan re ni won fi binu pamo fun ara re de ojo ibinu ati ti bi won idajo bebe olorun ese ikefa eni ti yo so fun omukuluku gege bi ise re ese ikejo ni ese ikejo o ni sugbon fun awon onija awon onija ti won ko si gba otito gbo sugbon ti won gba ti won gba esodo gbo irunu ati ibinu yo wa ese ikesan ipoju ati irora lori olukuluku okan eniyan ti wa ibi ti ju saju ati ti eleni pelu awo ekeji ni ekeji oni tara ati lepa ti awon alepa ti won morile orun apadi awon alepa ten dode ten pin ninu okan won pe ohun ta won o se ni le isa won lepa pe awon dode won awon si musweli pada won si je ni to morile orun apadi won pinu alagidi okan ni won wo oniwaasu ori kerin ekun jeremaya ekun jeremaya ori kerin won dode ese wa ti awa ki o fi le lo ninu opopo ona wa won de kun si po ona wa ti awa ko fi le rin ta wa o pe wa sun moto si ojo wa pe nitori opo wa de gege bi awon omo Israeli ni a de waju opopo pa
won ri awon ara Egypt n bo leyin won so wi pe ah e wo awon eyan woyi sibe sibe won si n dode wa won si pinu pe awon ri daju wi pe amu opada si Egypt o bere si ki gbe won soko pe kin lo de ti o sese le fun wa Mose lati mu wa jade se ohun ti a so fun oko lo leyi wo awon ode ti n sare gele yi ti o fe mu wa gege bi ode isikeli ori ketala mo fe ka ese ogo nitori na bayi ni Oluwa Olorun wi kiesi mo duju ko awon timitimi yin ti eyin bi nsode ti eyin bi nsode okan nibe lati mu won fo lati mu won fo emi o si yawo kuro ni apa yin ko ni apa yin emi o si je ki awon okan na lo ami awon okan ti eyin dede lati mu fo lati mu fo lati mu won fo ori ami leyin eleyi awon kan nipa ona kona to nbe ni ipa won isikeli o pe leyin ni pe nipase timotimo won ti won nipa awon kan oke eniyan awon ara Egypt se nipa keke fese won won nipa Israeli awon elomiran won se nipase iwa gbere won won se nipa pansaga won se nipa iwakiwa won won se nipa ona tara won won fe dode awon okan okan awon eniyan o so wi pe ni ese ikokanlelogun 21 ese ikokanlelogun geleyin pelu mimi o ya emi o si gba awon eyan mi lowo yin won ki yoo si si lowo yin mo lowo yin mo lati ma dode won eyin o si mo pe emi ni Oluwa ese ikejilelogun 22 nítorí pé èké ni ẹ̀yin fi mú ọkàn àwọn olódodo káàánú àwọn kan ṣe pẹ̀lú irọ́ pípa láti jẹ́ kí ọkàn àwọn ènìyàn kó bàjẹ́ kó níbànújẹ́ kí wọ́n ní ìdáyàfò kí àárẹ̀ mú wọn kí wọ́n wà nínú káàárẹ̀ ibi tó mórí lé tó ń lọ ní o si pe ni ona ominira Oluwa ti so bi dominira ko buru a o dode re a o mu pelu iro pipa a o si je ki okan olododo ko kaanu ki a o si je ki okan olododo yi ko ni kaare won n gbiyanju lati dode re ode olododo o tesiwaju pe àwọn ẹni tí èmi kò mú káàánú ẹ̀yìn sì mú ọwọ́ èèyàn búburú le kí ó má bàa padà kúrò ní èèyàn búburú rẹ̀ nípa ṣíṣe ìlérí iyè fún àwọn tó ti padà wọnú ìdè ti ẹsẹ̀ àwọn tí ó ti padà sínú ìgbèkùn ti padà sẹ́yìn wọ́n mú wọn lọ́kàn le kí wọ́n bá lè fìdí padà sínú ìgbèkùn yìí wọ́n jẹ́ èèyàn búburú wọ́n wá mú àwọn èèyàn búburú lọ́kàn le Míkà orí keje nínú Míkà orí keje àwọn ẹsẹ̀ ìkejì onínú rere ti rún kúrò ní ayé wọ́n ń dọdẹ àwọn èèyàn rere àwọn ọkùnrin olódodo nínú wọn wọ́n sá lọ àwọn kan nínú wọn dáwọ́ dúró láti máa jẹ́ olódodo àwọn kan nínú wọn sọ wípé kò lérè mú láti sọ wípé o dáàbò bo ìgbàgbọ́
pe ko niye nu ko lere nu la so pe anda bobo ododo ni o nitori na le nle danu duro lati ma soro oni mi rere wa e kuro ni aye ko si si eloto kan ninu emi e gbogbo won ba fun eje olukuluku won fi awon de arakunrin re won ni awon ninu eto je pe won fi ndode eniyan won ti ma lepa won won nigbeya won ni okan ke okan won le won fara won ji won wa ri won to fara re ji fun iwa mimo awon wa le pelu awon wa won ni awon won ni ojo ni awon eyan to ni won ni awon ti won na ni ese keta o so wi pe owo owo ti mu ya tan lati se buburu eleyi ni awon eran ti won dode awon olododo won si se pelu itara won se pelu owo mejeji olori nbere onidajo si nbere fun ese eni nla nso irikare so irikare won si yi pe owo iketa iketa ete ati ajumosepo ti awon akorira ti n se iranlowo kinode ti gbogbo awon ara ejibiti awon onikeke yi kinode ti won n tele oba won farao lati iranlowo won lete mu awon eyanye pada wa ise gbopo ta se fun wa awon eru ti n gboran e mu won pada a ro yi pe a ti kegbun eyin won sugbon bayi won wa n duro e mu won pada won je iranse eru fun wa titi laelae eleyi ni ete won ohun ti won se n se iranlowo re owo ori kerindinlogun 16 lati ese ikarun ore wale ti pe olukuluku eniyan ti o gbelaga ni aya ere wa ni loju oluwa to ba je pe be ni farao eni ere wa ni niwaju oluwa gbogbo awon to ran lowo ti ran farao lowo gbogbo won pata ere wa ni fun oluwa gbogbo awon farao to ni ti won fe je ki olododo ko subu ki won si pa olododo re labẹ atẹlẹsẹ kẹkẹ ogbo won irira ni won niwaju oluwa oluwa ngba naa pe bi a ti le fi ọwọ se wọpọ ki yoo wa lai jiya o tumọ si pe ko ni sa lai jiya awọn ti ran awọn ọdẹ lọwọ awọn oluranlọwọ awọn olubi eniyan àwọn olùrànlọ́wọ́ àwọn akórira àti àwọn olùrànlọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n ń fẹ́ láti mú àwọn èèyàn ọlọ́run ìjọ ọlọ́run láti wọ́n mú ọnú ìgbèkùn àwọn olùrànlọ́wọ́ wọn a ó jẹ́ wọ́n níyà kírónìkà kejì orí ìkọkàndínlógún 19 ẹsẹ̀ ìkejì jẹ́wù ọmọ anami àríwọ̀n sì jáde lọ pàdé rẹ̀ ó sì fún jòsápàtì pé ìwọ̀n yóò wá máa ran ènìyàn búburú lọ́wọ́ ìwọ̀n yóò sì fẹ́ràn àwọn tí ó kórira olúwa ṣé ìwọ̀n ó sì rànlọ́wọ́ fún àwọn aláìwà bí ọlọ́run ẹni tí ó fẹ́ mú èèyàn ọlọ́run kó fẹ́ fi wọn wọnú ìgbèkùn ṣé wàá mọ ràn wọn lọ́wọ́
se wo lo nipase re se wa se ilowo fun won lati na eni na to korira olorun to si korira awon olorun se wa re lowo nitori na nje nitori eyi ni binu se de si iwo olurelowo lati odo oluwa romu ori kini aoka lati ese ikeji din ni ogbon 28 ani ati gege bi won ti ko lati ni iro olorun ni ile won olorun fi won fun iyerira okan to le o fi won sile si iyerira lati se ti ko to awon nkan ti eto ese ikeji ni logbon 32 awon ni ti o mo ilana olorun pe eni ti o ba se ri nkan mu yi o ye si iku won ko si se be nikan sugbon won ni inu dide si awon ti o se won awon to ninu dide ninu aisodede won ni inu dide ninu awon alaisodede won ni inu dide si awon ti won wa ibi wa so wi pe o fe mu egbe yen o fe mu orilede yen Israel o fe mu wale a o darapo mo a o ro lowo ni ona kona ta ba ti le se o fe pa ijo ti a ko lori apata yeraye o fe pa ro ti je so pe ohun ko yi ati pe enu ona epo oku ki yo bori re ko bori ijo ite le pa re niyan se n to se la to la kaka lati se niyi a re lowo a ti eleyin gbogbo awon to ninu dido ninu awon to se buburu idajo olorun yo wa sori won bakan na koko keji bayi koko keju ibaru bojo ti awon eniyan na ninu awawi won ninu iwa ojo won ojo ni won nitori eleyi nigbati won ri awon ara egbt keke gbo won to nbo eru ba won exodus ori kerinla 14 lati ese ikewa o so ni ese ikewa pe nigbati farao nsumo tosi awon meseli gbe oju soke sikesi awon ara egbt nbo leyin won eru si ba won gidigidi awon omo israeli si kigbe pe oluwa awon nkan meta labe eleyi akoko iberu ti ko lese nle ti awon eyan ti agbala latowo olodumare ekeji igbagbo ti ko lafiwe ti woli ti awon lati odo olodumare iketa ijoloto ati agbara ayeraye ti a fi han lati owo olodumare akoko bayi akoko ni iberu ti ko lese nle ti awon eyan ti agbala latowo olodumare won beru iberu awon omo Israeli ni akoko yi oje ti o mogbon dani ti a le so pe o ye nigba ti oluwa pe Mose oniwa mo ti ri ipoju awon eniyan mi ni Jibiti mo se ran lati lo mu won jade ko si mo wa si ile to nso fun wara ati fun oyin lati mo wa si ile to nso fun wara ati fun oyin ipa akoko ati mu ise bayi o ti mu won jade ipa keji
emi to ye ko mo teju me ko mo wo lati mo wo ni ile to se fun wara ati fun eyin iberu yi ko se towo gba ko de ta le towo gba ki se le mi kan wa gbara won la olorun owo la ti olorun to mu won jade kuro ni ile Egypt wo ise iyanu nla nla we to kenyi iku akobi ti eniyan ati ti ero ni gbogbo ile to ku laarin awon ara Egypt olorun to le se leyi to ti gba won la nipa awon nla re won ko ni nkan kan to ye ko ba won lorun iberu won lakoko yi o je ti ko lese nle Isaiah ori kokan le la dota 51 ese ikejila Isaiah ori kokan le la dota 51 ese ikejila 12 emi ami emi ni eni ti o tun ninu tani won ti won fi beru emi ti wa fi beru emi ti yo ku emi ti yo ku ti yo ku tabi ati awon eniyan ti a se bi koriko Israeli leti oku pupa kinode ti e n beru bayi eniyan keke ogbo re ninu eto tolorun to je pe yo sebe ti o ri ninu oku pupa kinode to je pe e n beru lopolopo iwo ko ayi ko ni won le daju daju eni ti won le gbe ni iku won eleyi ko si le je okun ati fi lele fun gbogbo eniyan lati kule kan soso leyin eleyi idajo oku won si segbe ni oku pupa sibe o to wa lo ba olorun olodumare pade ni iwaju ite idajo fofo nla pe enikani ti a ko ba ko oruko re tabi ke oruko re ninu iwe iye a o so sinu adagun na yoo si jiya lai ati lailai ninu orin dafidi orin ogorun le mefa ese ikeje ise iyanu re ko ye ise iyanu re ko ye awon baba wa ni Egypt won ko ranti opolopo anu re opolopo anu re sugbon won sote si o nibi oko ani nibi oku pupa tori pe won gbagbe agbara nla olorun idire ti a se sunkun idire ti won eru se ba won ikeji ikeji igbagbo ti ko lafiwe ti weli ti aran latodo olodumare ni lari mose o je iyanu to ba je adari to faye gba iberu awon eyan lati fa jale ijodo iberu boju awon eyan ko fa olule awawi awon eniyan lati fa lule si ipele ti won wa nti iberu mo se re pe awon eyan to yi oka won je ojo nigbo se bi won se nfi awawi won iwa ojo won eleyi o ni ipa lati je ki won lohun mo sawawi ki won lohun dojo ki won na ko wa padanu igbekele ati igbokanle ninu Oluwa sugbon ni ti Mose o pa igbagbo re mo a le fi we iberu awon eyan na ninu Exodus ori kerinla a o ka lati ese iketala Mose si we fun awon eyan na pe e ma beru e duro je ki o si ri igbala Oluwa ti yoo fi ran yin ni
oni leni ga bo ti e da be ni pe ori awon ajis kan na ti awon ara Egypt ri sibe sugba sibe sibe o ni gbagbo ninu Olorun nitori awon ara Egypt ti eyin ri tabi ti e ti ri leni yi eyin ki yo tori won mo lai ese kerila ni ese kerila nitori ti Oluwa yo ja fun yin eyin ki eyin en ki o si pe ni ninu awati iketa ni iketa ijolo to ati agbara ayeraye ti a fi ran lati owo Olodumare awu exodus ori kerinla ese ikedogun exodus ori kerinla ese ikedogun Oluwa si wi fun Mose pe e se ti won fi nke pe mi so fun awon Israeli ki won ki o tesiwaju itesiwaju okun pupa nbe niwaju wa ka tesiwaju se ka lo subu sinu omi ni ka tesiwaju e wo gbogbo egbegberun awon eyowo yi ainiye awon obirin egbegberun awon omode won mo bi o se le we ka tesiwaju ke nti Oluwa so niyan o so eleyi ki se nitori pe o mo nti won le se tabi nto le se o so eleyi tori pe mo ohun ti o Olodumare yo se tesiwaju tesiwaju wese ikerindinlogun ese ikerindinlogun sugbon iwo gbe opa re soke ida wa lowo e ki bo se soko yen bo se nkigbe yen bo se so fun Oluwa to re Oluwa ida yen o wa ni owo re o ni iwo gbe owo re soke ki iwo ki o si na owo re si oju oko ki o si ya meji awon meseri yo si la are oko na koja ni egbe ile e padanu ami to da nbe ese iketa de logo 17 ati emi ki si emi o mu aya awon ara Egypt ni o ro po egbon ni o ro wi pe awon ni gbeya won lo wi pe awon ni ilepa to da won lo wi pe ohun taun ba fe se awon mi le se ko ti e si Olorun kankan to nbe Olorun to le di won lowo ma fa aye gba won lati se ti e fe se won o se okan gidi won le awon won o si tele won emi houses yemi logo lori farao ati lori gbogbo ogbo re ati lori awon keke re ati lori awon elesin re Olorun bo lo se se leyi ma se bere o ni n to fe se leleyi Olorun mi o ti ka nkan to farajo ru eleyi ri saju akoko yi ninu itan ohun koja itan o wa lati ayeraye titi de ayeraye o mo n to ye ko se won se nkan to ni ki won ko se won na opa yen ese ikeji din logun 18 awon ara Egypt yo si mo pe emi ni Oluwa nigbati mo ba gba ogo lori farao lori awon keke re ati lori awon elesin re ese kokan din logun 19 angel ni Olorun na
ti o saju ogbo Israeli o si si lo seyin owo awo sema si si kuro ni waju won o si duro leyin ese ogbo o si wa si agbede meji ogbo awon ara Egypt ati ogbo Israeli o si se awon sema ati okoko fun awon ti owo ara Egypt sugbon o se imole ni ore fun awon ti awon Israeli be ni ikini ko si mo ikeji ni gbogbo oruna Oluwa o ni agbara o si ni ogbon lati gba o lowo awon ara Egypt yo si se yo gba o ni oruko Jesu ninu orin David ogofa o di eyo kan lati ese ikokan din ni adorun 11989 Oluwa titi lae olore kale ni orun orore kale lorun n to sele mi ti okun pupa yi o je on toto fun awon omo Israeli sugbon ki so on toto si olorun o mo wi pe eleyi o sele o si ti mura o ti gbaradi fun eleyi olore olore ife re o ti yanju lai o ti kale ni orun titi lai lai ese adorun 90 lati irandiran ni otito re iwo si lati ira awon mesoni to jade kuro ni Egypt ijele oto o wa nbe ijele oto olorun ni iran ti wa yi pelu ni mi iran ti re pelu lati dabobo ati lati pe mi re mo ijele oto olorun otito olorun ko ni kuna ninu aye re ni oruko Jesu iwo ti fi ide aye mule o si duro o si duro Luke ori kini ese iketa din ni ogoji 37 nitori ko si ohun ti olorun ko le se idande re ko ni soro se fun olorun isogbe re ko ni soro se pelu olorun wa ohun gbogbo to ti yan fun o sese ni oruko Jesu koko iketa bayi ijelo to ti gbogbo awon ero mi mo bi won ti re koja wa re koja se mo n be nikan so laarin o ni segbe ninu okupupa ni exodu ori kerinla a o ka lati ese ikokanlelogun exodu ori kerinla ese ikokanlelogun 21 Moses si na owo re si oju oko Oluwa si fi afefe lile ila oorun mu oko bi seyin ni gbogbo oru naa o si mu oko gbe omi naa omi naa o si peya ese ikejilelogun 22 ni ese ikejilelogun 22 awon ọmọ Israeli si lo sinu aarin oko ni ile gbigbe omi si se odi omi si se odi odi odi si won ni owo otun ati owo osi o meta la fe gbe yewo ni akoko awon ise iyanu nipase igboran ti igbagbo ekeji osi tabi iparo nitori oka gidi ninu ise okan le ti a si rere iketa iyanu nipase igbese
àwọn olóòótọ́ àkọ́kọ́ àwọn iṣẹ́ ìyanu nípasẹ̀ ìgbọràn ti ìgbàgbọ́ nínú Exodus orí kẹrìnlá a ó ká látẹsẹ̀ ìkẹrìndínlógún 16 Exodus orí kẹrìnlẹsẹ̀ ìkẹrìndínlógún 16 ṣùgbọ́n wọ́n gbé ọ̀pá rẹ sókè kí ìwọ kí ó sì na ọwọ́ rẹ sí ojú òkú kí ó sì yá méjì àwọn mẹ́sẹ̀lì yóò sì la àárín òkú náà kọjá ní ilẹ̀ ní ìyẹ̀gbẹ́ ilẹ̀ Mose gbọ́ràn ìgbọ́ràn ti ìgbàgbọ́ ẹsẹ̀ ìkọkànlélógún 21 Mose sì na ọwọ́ rẹ̀ sí ojú òkú Olúwa sì fi afẹ́fẹ́ líle ìlà oòrùn mú òkú náà bù sẹ́yìn ní gbogbo òru náà ó sì mú òkú gbẹ omi sì péyà Mose ó ṣe ohun tí Ọlọ́run ní kó ṣe nínú ìgbọràn Ọlọ́run sì ṣe ohun tí ẹnìkan ṣoṣo lè ṣe Mose kò lè pé òkú níyà ṣùgbọ́n ó lè gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́yìn nípa ìgbàgbọ́ kí ó na ọ̀pá náà nígbà tí ó sì ti ṣe ti ìgbọràn ti ìgbàgbọ́ yìí wà ní iṣẹ́ ìyanu nípa ìgbàgbọ́ ohun tí Ọlọ́run ṣe tó pé òkú pupa níyà ní ẹsẹ̀ ìkejìlélógún 22 àwọn ọmọ Israẹli sì lọ sínú àárín òkú eléyìí ní ìgbọràn ìgbàgbọ́ kò sí èrò tó lòdì tí afẹ́fẹ́ yìí tó bá dáwọ́ dúró ń kọ́ tí omi bá wá padà wá tó pani dénà wá rárá o ìgbọràn ìgbàgbọ́ ní ìhà ti Mose iṣẹ́ ìyanu ti ìgbàgbọ́ nípa ti Ọlọ́run ìgbọràn ìgbàgbọ́ ní ìhà ti àwọn ọmọ Israẹli omi sì ṣe di sí wọn ní ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26 Olúwa sì fún Mose pé na ọwọ́ rẹ sí ojú òkú kí omi kí ó tó padà wá sórí àwọn ará Íjíbítì sórí kẹ̀kẹ́ wọn àti sórí ẹlẹ́sìn wọn náà pa lẹ́ẹ̀kan sí nínà omi ìwà àti ìwà ìgbàgbọ́ tí ó mú kíṣẹ́ ìyanu kó ṣe ipa àkọ́kọ́ ti nínà ọ̀pá náà ó sí ọ̀nà fún wọn nínú òkú pupa iṣẹ́ ti ìkejì tí nínà ọ̀pá yìí bó ti ẹ̀jẹ̀ wípé ọ̀pá kan náà ni nínà sísá náà ni ìgbọràn yìí kan náà ti ìgbàgbọ́ olópa òkú lẹ́nu mọ́ ló pàdé papọ̀ lẹ́yìn ìgbà tí àwọn ọmọ Israẹli tí wọ́n ti jáde pátápátá a sọ fún wa pé ní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n 27 Mose sì na ọwọ́ rẹ̀ sí ojú òkú òkú sì padà bọ̀ sí ipò rẹ̀ nígbà tí ilẹ̀ mọ́ àwọn ará Íjíbítì sì sá lù ú Olúwa sì bi àwọn ará Íjíbítì ṣubú láàrin òkú ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n 28 omi sì padà ó sì bo kẹ̀kẹ́ àti àwọn ẹlẹ́sìn àti gbogbo ogun fáráò tí ó wọ inú òkú lọ òkú tẹ̀wọ́ lẹ́yìn lọ
ọkan soso kòkù nínú wọn. Kí ló dé? Torí pé eléyìí ni Pharaoh kan náà tó sọ fún gbogbo àwọn ará Egypt pé ọmọ tá a bá bí látọ̀dọ̀ àwọn ọmọ Israeli, ẹ mú kẹ gbà lọ́wọ́ ìyá ẹ̀ kẹ jù ú sínú òkun. Àwọn alágbẹ̀bí la ní kán ṣe bẹ́ẹ̀, wọn ò ṣe bẹ́ẹ̀ torí pé bẹ̀rù Olúwa. Ṣùgbọ́n Pharaoh kò bẹ̀rù Olúwa, ó sì pàṣẹ fún àwọn èèyàn rẹ̀ pé ọgbọ́n wọn ọkùnrin ẹgbà lọ́wọ́ wọn, gbogbo ọmọ wọn ọkùnrin kẹ jù wọ́n sínú òkun. Ní Pharaoh ọkùnrin ní gbogbo àwọn ọkùnrin ẹlẹ́sìn ọkùnrin, gbogbo àwọn oníkẹ̀kẹ́ ọkùnrin, gbogbo wọn láàrin òkun wọn ṣègbé. Ohun tí kòtò tí ó gbà ni wọ́n ṣubú sí, kòtò tí ó wà, ohun tí ó fúrúgbìn, ohun ni wọ́n ń ká. Wọ́n ti ju ọ̀pọ̀ ọmọ Israẹli, gbogbo ọmọkùnrin Israẹli tá a bá bí nígbà náà, wọ́n ti jù wọ́n sínú òkun. Eléyìí ni àkókò tí a sì bí Mose ṣe rántí pé nígbà tí wọn ò lè fi pamọ́ mọ́, wọ́n pa mọ́, wọ́n gbé sí inú ohun tí wọ́n kàn fún, wọ́n gbé síbẹ̀. Àgbà ẹ̀mí rẹ̀ là olówó di ohun èlò lọ́wọ́ Ọlọ́run láti mú Pharaoh àti gbogbo àwọn ẹlẹ́sìn rẹ̀ kí wọ́n ṣègbé sínú òkun nínú òkun pupa. Ìgbọràn ìgbàgbọ́. Róòmù orí 16 ẹsẹ̀ 26. Róòmù orí 16 ẹsẹ̀ 26. Tí a sì ń fihàn nísinsìnyí àti nípa ìwé mímọ́ àwọn wòlíì gẹ́gẹ́ bí òfin Ọlọ́run ayérayé, tí a fihàn fún gbogbo orílẹ̀-èdè sí ìgbọràn ìgbàgbọ́. Wo ìkejì níbẹ̀, ìkejì báyìí ó ní òṣì nítorí ọkàn agídí nínú ìsí ọkàn lé tí a ṣe rèé. Àwọn ará Egypt àti Pharaoh wọ́n bá ti lóye pé ṣé kò tó báyìí, gbogbo òṣì tí a bí tí a kú ní gbogbo ilé Pharaoh àti láàfin rẹ̀ títí dé ilé gbogbo tálákà àkọ́bí pátápátá ló kú. Pharaoh sẹ́yìn ò ti tó ẹ̀yin oníkẹ̀kẹ́ ogun sẹ́yìn ò tó ni, kí ló dé tí a tó fẹ́ fi kún òṣì yín nípa agídí ọkàn yín? A sọ fún wa ní Ẹ́xódù orí 14, a ó kà á láti ẹsẹ̀ 23. Àwọn ará Íjíbítì sì lépa wọn, ó sì wọ́n tọ̀ wọ́n lọ láàrin òkun àti gbogbo ẹ̀sìn Pharaoh àti kẹ̀kẹ́ rẹ̀ àti àwọn ẹlẹ́sìn rẹ̀. Ẹsẹ̀ 24, ó sì ṣe nígbà ìṣọ́ òwúrọ̀ Olúwa gbójúwo ogun ará Íjíbítì láàrin ọ̀wọ́ iná àti ti àwọn sọ́mọ̀, ó sì pa ogun àwọn ará Íjíbítì láyà, ó pa wọn láyà. Ẹsẹ̀ 25, ó sì yẹ kẹ̀kẹ́ wọn tuuru. Àwọn ará Íjíbítì sì wí pé a mú kẹ̀kẹ́ wọn kán wọ́n tuuru. Olódùmarè ló ṣe léyìn. Àwọn ará Íjíbítì sì wí pé ẹ jẹ́ kí a sá
o ti pẹ ju akoko kan wa te ba ti sa akoko kan ti wa nigba ti e ba ti bola fun oluwa te ba ti so wi pe

oko ese kokanle logo tati wa Israel si ri ise nla ti Oluwa se ise nla ise iyanu ise nla ti iyanu ti Oluwa se lara awon lara Egypt awon eyan na si beru Oluwa won si gba Oluwa ati Mose iranse re gbo bi awa na se ngbo Oluwa gbo oro Olorun yo se ninu aye wa ni oruko Jesu Matthew ori kejide ni ogbon 28 ese ikejide logun Jesu si wa o si so fun won wi pe gbogbo agbara ni orun ati ni aye ni afifun mi Oluwa so eleyi fun awon eniyan ti a ti gbala nipa alatowo Olorun Olodumare Oluwa so eleyi fun awon aposteli ati awon weli ti a ti ran lati owo Olorun Olodumare Oluwa so eleyi fun awon irimimo irimimo ati alejo ni wa ire ati alejo ni wa ninu aye yi ti Olorun yo fi agbara re han nipa agbara Olodumare gbogbo agbara ni oro ati laye ni afifun mi so ro si Pharaoh ni so ro si awon ara Egypt ni so ro si aye lo wa su rere lati o pe aya ni okunrin ati obinrin ti agbala lati owo Olorun Olodumare awa ni okunrin ati obinrin ti Olorun Olodumare ran awa ni okunrin ati obinrin to mo Oluwa pelu agbara ti a bi ran lati odo Olodumare wa Pharaoh o le je olokan lile ko je alagidi okan sugbon Pharaoh ko ro wi pe o je olokan lile o ro wi pe Mose ni eni ti o ya alagidi to ni okan lile Mose mo so fun o ma se so fun mi mo n to so yen je ki awon eyan mi ki o lo mo so mo o alagidi ni o Mose alagidi ni o Mose Mose mo so eleyi mo Mose to pada pelu Aaron Mose tun re lekan si Pharaoh so wi pe okunrin yi ah alagidi ni okunrin yi o ye lote okunrin to je olokan lile o nfe sun kan iranse Olorun pe iranse Olorun lo je alagidi alagidi oniwo Mose moto wa si mo o to ba tun wa ninu agidi okan lo yi to tun wa lati so fun mi pe je ki awon eyan mi ki lo to ba tun roju mi lekan si wa ku Pharaoh Mose ki salagidi okan iwo lemi na to ya lagidi okan awon ran si Olorun awon ko la lagidi okan ma so be mo ma se wa si ro pada mo ma se so oro Olorun fun wa mo to ba tun so le kan si eko eko oro Olorun o ri alagidi rara o okunrin awa ko la lagidi okan a kan gboro si Oluwa lenu ni ologba wala o si ran wa nise nipa Olodumare o ran wa nise wo la lagidi okan lo so fun won pe gbogbo agbara Lorun ati ni aye temi ni o je ti Kristi o so wi pe ni ese kokandilogun 19 o ni to na lo o fesun kan pe o je alagidi o fesun ran kan wi pe to wa sun kankan na awon sayidi yen se e o ti so fun pe omo wa sun ni oruko imo ni alagidi ni o Olote ni okan yin le e mo ti so be mo e ti kun Jerusalem pelu eko yin e si mu gbiyanju ati mu eje okunrin wa sori wa o so pe ko ma so so be mo ma ni o ma se wa sumo so ba Jesus so pe lo
ki e ma ko orilede gbogbo ki e si ma batise won ni oruko baba ati ni ti omo ati ni ti emi mimo ese ogbe ki e ma ko won lati ma kiesi ohun gbogbo ohun ko ti mo ti pa ni ase fun yin si kiesi emi wa pelu yin ni gbogbo nigba gbogbo e ti padanu ami nbe yen Olorun o wa pelu Mose ni gbogbo igba yen o wa pelu awon omo Israeli ni gbogbo akoko yen ma bikita okupupa to wa waju won Olorun wa pelu won ma bikita o awon ara keke ogun Egypt to wa leyin won to nsare sugbon Oluwa o wa pelu won ma bikita opa o si wa lowo Mose nigba to ba na jade oko re yo pe ya gbogbo dena de won niwaju re gbogbo re yo pe ya ni oruko Jesu ki esi emi wa pelu yin nigba gbogbo nigba mele nigba gbogbo titi o fi de oko aye titi o fi de oko aye titi o fi de oko aye re Oluwa o wa pelu re lo so fun won Oluwa wa pelu re lo wa su rere Oluwa o wa pelu re koni fi o sile koni ko e sile lai lai tori na iwo le fi gbe ya wi pe Oluwa ni oluranlowo mi emi ki o beru kini farao tabi awon omo ogun re tabi onikeke ogun re yo se simi Oluwa yo ran lowo Oluwa yo si ona yo lana fun o Oluwa yo sileko niwaju re ileko kileko ti Olorun to ba ti si ko si okunrin kan ti o le ti mo ni oruko Jesu ileko ye atiti ilekun ti bi atiti tori pe Kristi o ti isini awa ko si abamo kankan a o ni abamo kankan a o ni banije mo ilekun ti a ba ti tori pe Olorun o ti isini ki se tori pe farao kan pe boya nitori onikeke ogun kan ki se pe tori pe alaigbagbo ara Egypt kan ki se tori pe a pada seyin adalu eniyan pe bi o tilekun kan fun won ilekun kilekun to ba si o dope tori pe Olorun o ti isini o ni o ti fi ilekun si siwaju re ko si enikeni ti o le ti mo loruko Jesu nitori lori apata yi ni emi yo ko ijo mi ẹnu ọ̀nà ipòkú ọ̀run àpáàdì kan kò ní lè borí rẹ̀ kò ní lè borí rẹ̀ kò ní borí wa ní orúkọ Jésù báyìí dìde dúró kó wọ òkú rẹ̀ ó pín yàbá ìwọnú ẹ̀ lọ làákọjá a wà ní ọ̀nà wa sí ilẹ̀ lérí gbogbo òkú yóò là níwájú wa a wà lójú ọ̀nà wa sí ilẹ̀ ológo gbogbo ilẹ̀kùn olúkú ilẹ̀kùn ni yóò mọ̀ sí níwájú rẹ tí ilẹ̀kùn kan tá a bá ti ìwọ fi yẹ sílẹ̀ torí wípé ilẹ̀kùn tí Ọlọ́run kò bá fẹ́ sí nìyẹn ilẹ̀kùn tí Ọlọ́run bá sí a ò lè tì í látọwọ́ ẹnikẹ́ni mọ́ àní òkun pupa pẹ̀lú dìde dúró bá Olúwa sọ̀rọ̀ nínú àdúrà kó kí Olúwa ẹ̀mí rẹ mo gbàgbọ́ èmi rè o mo sáré fún ọ èmi rè o mo ní fàyè gba agídí ọkàn farao láti dí mi lọ́wọ́ mi ò ní fàyè gba agídí ọkàn àwọn ará íjíbítì oníkẹ̀kẹ́ rẹ̀ àwọn oníkẹ̀kẹ́ rẹ̀ láti dí mi lọ́wọ́ má ṣe jẹ́ kí n kó di ẹ lọ́wọ́ o lánàá rẹ bá Olúwa sọ̀rọ̀ nínú àdúrà ó ti gbà nínú ìgbèkùn
ìgbèpo ti ara Íjíbítì. Ẹ̀jẹ̀ Jésù ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, òun ni ẹni tó lànà fún ìtúsílẹ̀ rẹ, fún òmìnira rẹ. Torí pé tí ọmọ bá sọ yín di òmìnira, ẹ ó di òmìnira ní tòótọ́. Ó ti sọ ẹ́ di òmìnira kúrò nínú òkùnkùn, kúrò ní ìgbèkùn ẹ̀sẹ̀. Ó ti sọ ẹ́ di òmìnira, ó ti sọ ẹ́ di òmìnira kúrò nínú ìgbèkùn ti àwọn ará Íjíbítì. Ó ti sọ ẹ́ di òmìnira. Gbàgbọ́, ó ti dòmìnira, ó ti kú fún ọ lórí igi àgbélébù, ó sì sọ wípé ó ti parí ní àìmọye ọdún, ọdúnmọdún tí àwọn ará ìgbèkùn ti àwọn Íjíbítì ó parí o. Ó ti jáde, a ti jáde. Àwọn olùdánimọ̀ nínú agídí rẹ̀, Fáráò, bí àwọn ará Íjíbítì, wọ́n lè dìde kán sọ wípé pé wọ́n fẹ́ fi ọ sínú ìgbèkùn, ìwọ ẹni tí Kristì ti sọ dòmìnira. Àwọn ni yóò pàdánù kìí ṣe wọ́n o. Ó sọ mí dòmìnira, ó ti sọ mí dòmìnira kúrò nínú ìgbèkùn ẹ̀sẹ̀. Kúrò nínú ìgbèkùn ti àwọn afèrèmọ̀ àfèrèmọ̀wà àti ènìyàn nínú ìta ṣan wọn. Ó ti sọ ẹ́ dòmìnira kúrò nínú ìgbèkùn ti àìsàn. Ó ti sọ ẹ́ dòmìnira kúrò nínú ìgbèkùn ti àwọn ẹ̀mí òkùnkùn. Ẹ̀yin ó mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yí di òmìnira.

Fàráò yóò gbìyànjú. Kí ló dé? Tàbí jẹ́ kí n lọ gan. Ìwọ kọ́ ni Fẹ́ràn. Fàráò ìwọ kọ́ o, Ọlọ́run ni o, ló sọ wọ́n di òmìnira. Nítorí náà, kí ló dé tá a fààyè gbà? Àwọn ẹrú tá a lò lọ́fẹ̀ẹ́ yìí láti lọ, a ó lè pa wọn. Ẹ má ṣe bẹ́ẹ̀ o. Ẹ̀yin Fàráò ayé òde òní, ẹ má gbé gbèsè yẹn o. Fàráò òde òní ti ń sọ̀tẹ̀ sí Ọlọ́run. Sísọ̀tẹ̀ sí Ọlọ́run kò lérè. Ọkà gidi sí Kristi kò lérè mú o. Sísí ọkàn mi sí ìfẹ́ Ọlọ́run kò mérè mú o. Ìwà ìdíbàjẹ́ ó mọ mú ìparun wá. Fífi ète agbéraga olúwa yóò mú kúrò. Tó bá wà lọ́kàn rẹ fi sílẹ̀. Má ṣe gbé ìjà lòdì sí Ọlọ́run Olódùmarè. Kẹ̀kẹ́ ogun amúhẹsẹ̀ wọn yẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè wá. Ní àkókò tó léwu lọ́pọ̀lọpọ̀. Òkun nínú èyí tí Fàráò tó ti ń ju àwọn ọmọ ìkókó wọn ìyìn sí. Òun náà ni yóò ṣe ìparun fún Fàráò àti àwọn oníkẹ̀kẹ́ rẹ̀. Àwọn oníkẹ̀kẹ́ rẹ̀, àwọn ẹlẹ́sìn rẹ̀, ronúkúwàdà. Tẹríba níwájú Olúwa.

kamọ bọlọrun ja mo lo pọlọrun o tu ba opa yo fi opa si eleyin nitori fara wa lagbara onja ma se kawo gira o olorun yo na opa re yo na agbara re jade si ihale won ihale fara o ati ihale tawo ni keke re o je iwa were lati mo ba olorun ja keyin o se okan le bi were lati mo ba olorun ja o mo fa iku o iku tara ta fojuri iku temi iku keji iku aye aye idaju aye aye omo olorun kilele to nberu iberu nitori pe oje ojo iberu nitori o sawari kilede to se mu wa wasi yi lati ku se ko si sa oku ni jibiti ni o enta so fu o sa jure pe ko je ka joko bi eru ati igboko fun awa ala jibiti iwo wo bayi o o leto lati ma beru ma se beru eniyan pe kini eniyan le se fun o iwo ma sasaro lori agbara re ma ronu lori awon iyanu re to ti fi hàn náà ní ilẹ̀ Íjíbítì ó ń ṣe ìyanu láì níye ọlọ́run mi kò yí padà tó bá lágbára láti ṣe ìyanu ní ilẹ̀ Íjíbítì ó sì lágbára síbẹ̀ láti ṣe ìyanu létí òkú pupa kò sídìí kan láti máa bẹ̀rù mo sọ fún yín ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má bẹ̀rù wọn ẹ má bẹ̀rù kí ni ènìyàn lè ṣe ṣùgbọ́n bẹ̀rù ọlọ́run ẹni tó ní agbára láti mú kí fáráò kò rí kó ṣègbè nínú òkú pupa bẹ̀rù ọlọ́run ẹni tó ní agbára láti mú ọlọ̀tẹ̀ alágídí aṣíwèrè ọkàn tó kó ṣègbè sínú òkú pupa kó tún wá ṣèdájọ́ wọn lẹ́yìn ikú bẹ̀rù rẹ̀ o àwọn ẹyẹ ológo sẹ́ méjì ká ń tà fún owó ìdẹ kan kò sí kan nínú wọn tó ń ṣubú láì jẹ́ pé ọlọ́run bàbá rẹ mọ̀ nípa rẹ̀ wò ó gbogbo ewu orí rẹ ni a kà pé sánsán kò sí kan nínú wọn tó máa bọ́ sílẹ̀
láì jẹ́ pé ó mọ̀ nípa rẹ̀ láì jẹ́ pé mọ̀ nípa rẹ̀ láì jẹ́ pé ó lọ́wọ́ sí i yóò dáàbò bò ẹ́ yóò pa ọ́ mọ́ kò sí ìbẹ̀rù mọ́ ìgbàgbọ́ ló nílò ìgbàgbọ́ nínú rẹ̀ yóò ṣe gbogbo tó ti lérí yóò mú ìlérí rẹ̀ ṣe ìbẹ̀rù ènìyàn ó mọ́ ń dání sínú ìpadà sẹ́yìn ìbẹ̀rù ènìyàn ó mọ́ ń sọ ọ̀yàn di ojó ìbẹ̀rù ènìyàn ó mọ́ mú kí àyè ọkàn èèyàn kó mọ́ balẹ̀ àníyàn ìkáyàsókè ìbẹ̀rù ènìyàn ó mọ́ ń tì yàn wọnú àìgbọràn má bẹ̀rù ìbẹ̀rù ènìyàn ó mọ́ ń mú kéèyàn pàdánù ọ̀run ó bẹ̀rù wọn wà á ṣàìgbọràn sí ọlọ́run wà á ò ní bọ́lá fún ọlọ́run wà á ju ìwà mímọ́ nù wọ́n ní má ṣe sọ eléyìí mọ́ má ṣe wàásù eléyìí mọ́ eléyìí ló máa ń sọ egbò ẹ̀yìn apádà sẹ́yìn di ohun tó dára ṣe ohun tí olúwa darí rẹ láti ṣe sọ ohun tí olúwa fi hàn láti sọ wàásù ohun tí olúwa sọ fún ọ pé kó o wàásù kọ́ mi ní ohun tí olúwa ti pa láṣẹ fún ọ láti kọ́ mi ṣùgbọ́n wọ́n ti ilẹ̀kùn tó ti sí níwájú ní fún wọn lẹ̀ tọ́lọ́run bá fààyè gbà wọ́n láti ti ilẹ̀kùn kílẹ̀kùn kó rí bẹ́ẹ̀ má lè pa ilẹ̀kùn tá a sí nípa síso ẹ̀mí rẹ nù dúró má lè pa ìmọ̀ tara rẹ tí wọ́n bá lè ṣe ìparun ìlépa yẹn kò burú o fílẹ̀ bẹ́ẹ̀ ìlépa yẹn kì í ṣọ̀dọ̀ ọlọ́run ni tó bá jẹ́ pé wọ́n lè di lọ́wọ́ mọ́ṣẹ́ kò yẹgẹrẹ kò ṣubú nípa tó rí àwọn kẹ̀kẹ́ ogun jìbìtì ó mú dúró ẹ̀ ìwọ náà lè dúró ìgbàgbọ́ nínú ọlọ́run.

jẹ́ kí Olúwa kó ṣe ohun tó ti ṣèlérí láti ṣe, yóò jà fún àwọn èèyàn rẹ̀. O lágbára láti bá Fáráò jà, yóò bá Fáráò jà fún ọ. O lágbára láti báwo oníkẹ̀ẹ̀kẹ́ rẹ̀ jà, àwọn ẹlẹ́sìn rẹ̀ jà, yóò bá wọn jà fún ọ. Olórun oníṣẹ́ kò sì tí gbàgbé pé òun oníṣẹ́. Olóńdarí rẹ ní ojú ọ̀nà tó ń lọ yìí, tó ń darí lọ yìí, wàá sì lọ òkú pupa já, kò gbàgbé pé òlẹ́ni náà tó ń darí ẹ lójú ọ̀nà yìí jó lóòótọ́ títí dópe, títí dópe yóò fún ọ ní ìṣẹ́gun àti ayọ̀ ìṣẹ́gun. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ tó rán wa létí pé ìwọ ni Ọlọ́run àti pé ìyípadà. Jésù Olúwa, a dúpẹ́ lọ́wọ́ rẹ tó rán ẹ̀mí rẹ láti rán wa létí pé Jésù Olúwa wa, Olùgbàlà wa, àti ẹni náà tó gbà wàhálà tó sì rán wa níṣẹ́, ohun ọ̀kan náà ni lánàá, lónìí àti títí láéláé. A dúpẹ́ lọ́wọ́ rẹ tó rán wa létí wípé o kì yóò fi wá sílẹ̀, àti pé òní kọ̀ wá sílẹ̀. Ó rán wa létí wípé títí láéláé lolùrànlọ́wọ́ wa ní ọ́. Àtọrọ àforíjì Olúwa pé a tiẹ̀ ti ṣàwáwí. Àtọrọ àforíjì Olúwa pé a ti fìgbà kan wà ojo. Àtọrọ àforíjì Olúwa pé a ti fìgbà kan pé a ti gbé kẹ̀kẹ́ ogun àti ọmọ ogun àti Fáráò Íjíbítì ga ju agbára àti oko rẹ lọ. Aronúkú àdá ìbẹ̀rù wa, aronúkú àdá ìwà ojo wa. Olúwa wa gbàdúà pé ẹ ó fún wa ìgbẹ́kẹ̀lé àti ìmúlọ́kànlé ti ìgbàgbọ́ láti tẹ̀síwájú, pé a mọ̀ wípé aṣẹ́gun ni wá, a sì ju aṣẹ́gun lọ ní orúkọ Jésù. Gbogbo kẹ̀kẹ́ ogun, pẹ̀lú kẹ̀kẹ́ àwọn tó ń gun kẹ̀kẹ́ ogun níwájú àwọn èèyàn rẹ tó ń kalẹ̀ mọ́ wa, tó ń jẹ́ kí wọ́n rò wípé báyìí o, pé ikú ti súnmọ́ tílé, pé gbogbo kẹ̀kẹ́ yẹn pa wọ́n run. Àwọn oníkẹ̀kẹ́ yẹn pa wọ́n tú. Ẹ mú àwọn èèyàn yín la òkun pupa wọn já ní orúkọ Jésù. Gbogbo igikígi tí wọ́n lọ́rùn ògbìn nínú ayé wa, gbogbo òkè tí ẹ̀ ò fi síwájú wa, gbogbo igi wọ̀nyí, gbogbo òkúta ẹ̀kọ́ dìgbòlù yìí, ẹ fà wọ́n tú lórúkọ Jésù. Ẹ jẹ́ kí gbogbo ọmọ Ọlọ́run, gbogbo ọkùnrin, gbogbo obìnrin nínú Ísíráẹ̀lì Ọlọ́run, gbogbo ọmọkùnrin nínú ìjọ Ọlọ́run, ẹ jẹ́ kí olúkúlùkù wa kájú aṣẹ́gun lọ ní orúkọ Jésù.
ẹ̀là òkú pupa níwájú olúkúlùkù wa. Ẹ jẹ́ kí òkú pupa kó là títí gbogbo wa olúkúlùkù wa tá ò fi ré kọjá tán ní orúkọ Jésù. Ilẹ̀kùn sínú ìṣẹ́gun ẹ̀sí sílẹ̀ fún wa. Ilẹ̀kùn rẹ sí ilẹ̀ lérí kó wà ní sísí fún wa. Ilẹ̀kùn rẹ sí orin ìṣẹ́gun kó wà ní sísí fún olúkúlùkù wa. Kò sí ẹnikẹ́ni, kò sí kẹ̀kẹ́ ogun tàbí oníkẹ̀kẹ́ tàbí fáráò tàbí ará Íjíbítì kan tí ó lè ti ilẹ̀kùn náà. Ilẹ̀kùn tí ẹ̀yin Ọlọ́run ti sí níwájú wa ní orúkọ Jésù. Àìsàn wọn kò ní gbá ọ̀run. Àwọn ìránṣẹ́ wọn ò ní gbẹ̀mí rẹ. Inú níbí ni wọn kò ní fòpin sí ayé rẹ. Dìde máa tẹ̀síwájú. Olúwa ń bẹ níwájú rẹ, máa tẹ̀síwájú. Kẹ̀kẹ́ wọn ò lágbára tẹ̀síwájú. Agbára òkùnkùn yóò ṣègbé. Agbára òkùnkùn pátápátá láò ṣẹ́gun rẹ̀ fún ẹbí rẹ̀. Máa tẹ̀síwájú. Èmi ń tẹ̀síwájú. Àwa ń tẹ̀síwájú. A ó pàdé lódì kejì ti òkun náà. Kò sí kankan nínú wa tí ó ṣègbé pẹ̀lú àwọn ará Íjíbítì. Ilẹ̀ lérí tó ń sàn fún wàrà àti oyin tí Olúwa ti ṣèlérí fún ọ, tó ti ṣèlérí fún mi, tó sì lérí fún wa. A ó débẹ̀. Arákùnrin wà débẹ̀. Arábìnrin wà débẹ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run, a ó débẹ̀ ní orúkọ Jésù. Olúwa ń bá ọ lọ. Ó ń lọ níwájú rẹ. Ó wà lọ́wọ́ ọ̀tọ́ rẹ, ó wà lọ́wọ́ òsì rẹ. Ó wà lẹ́yìn rẹ. Ó wà lórí rẹ, ó wà lókè rẹ. Lábẹ́ àtẹlẹsẹ̀ rẹ ni apá ayérayé wà. Ẹ fìdí eléyìí ìlérí yín, agbára yín, ẹ̀rí yín àti àsọtẹ́lẹ̀ yín lórí ẹnìkọ̀ọ̀kan àti lórí ìjọ Ọlọ́run alààyè. Ẹ ṣe Olúwa torí a mọ̀ pé a ti ṣe é. Ní orúkọ Jésù ni a gbàdúrà.

owó ibi ọjà tí òun wà, òun mọ̀ wípé ohun tí òun tà láti jẹ́ bí oníṣòwò wípé kò bá ìfẹ́ Ọlọ́run mu, ṣùgbọ́n ìkan náà ni ẹyọ kan yìí kan ṣoṣo náà. Mi ò rò wípé èyí lè dí mi lọ́wọ́ ìjọba Ọlọ́run gbọ́. Jésù Kristi fẹ́ràn rẹ̀, ìfẹ́ Jésù ni ó jẹ́ kí ó sọ òtítọ́ fun. Ó ní ohun kan lé ó kù ọ́kù lọ ta ohunkóhun tí ó ní, kí o sì fi fún àwọn tálákà, ìwọ ó sì ní ìṣúra lé ọ̀run sì wá gbé àgbélébù rẹ, kí ìwọ kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Ohun tí Jésù ń sọ fún ọkùnrin

Ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà, ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga. Ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà, ó jẹ́ ẹgbẹ́ àwọn abọ̀rìṣà. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ. Àwọn ọlọ́rọ̀, wọ́n máa ń fi ọrọ̀ wọn dípò ọlọ́run. Wọ́n máa rò wípé owó ni ìdáhùn ohun gbogbo. Wọ́n máa gbẹ́kẹ̀lé owó. Wọ́n máa fara ti owó wọn. Wọ́n máa rò wípé bí owó bá wà, àlàáfíà wà. Wọ́n máa rò pé bí owó bá wà, wípé kò sí ohunkóhun tí wọ́n fẹ́ láyé tàbí lọ́run tí wọn ò lè ní. Ẹlòmíràn pàápàá gẹ́gẹ́ bí Símónì, ó lè fẹ́ láti ra ẹ̀mí Ọlọ́run, ó lè fẹ́ láti ra ipò nínú ìjọ, ó lè fẹ́ láti ra àga kan nínú ìjọba Ọlọ́run pẹ̀lú owó rẹ̀. Ẹni Jésù fi sọ fún wípé ó wà ní ibì kan tí ó jẹ́ bí ẹlẹgẹ́. Inú ẹgbẹ́ tó wà, ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga, ẹgbẹ́ àwọn aláìlọ́lọ́run, ẹgbẹ́ àwọn tí ó ń fi owó rọ́pò Ọlọ́run. Ó ní nítorí bẹ́ẹ̀ nǹkan tí ó di òrìṣà sí ọlọ́kàn, sọ́nù, kó dànù, kó fún àwọn tálákà, kí o sì wá, kí o gbé àgbélébó rẹ, kí o máa tọ̀mí lẹ́yìn. Ǹjẹ́ ọkùnrin yìí lè ṣe? Ǹjẹ́ ó wọ ìjọba Ọlọ́run? Inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà, ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó lí ọ̀rọ̀ púpọ̀. Jésù sì wò yíká, ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé yóò ti ṣòro tó fún àwọn tí ó lí ọ̀rọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Má ṣe jẹ́ kí èyí kí ó yà ọ́ lẹ́run. Tí Jésù ń sọ ni wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn láti wọ ìjọba Ọlọ́run. Ṣé ó ti yí ọ? Ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó sọ ọ̀rọ̀ di Ọlọ́run wọn láti wọ ìjọba Ọlọ́run. Ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn, tí wọn kò gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí wọn kò gbẹ́kẹ̀lé Jésù, tí wọn kò gbẹ́kẹ̀lé Kristi Mẹ̀sáyà tí ó kú fún wa lórí igi àgbélébùú.

yóò ti ṣòro tó fún irú àwọn bẹ́ẹ̀ láti wọ ìjọba ọlọ́run èyí kan náà ni a lè sọ yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé òbí wọn tí ó rò wípé bí n bá gba ọlọ́run gbọ́ inú òbí mi ò ní dùn sí nítorí bẹ́ẹ̀ àwọn òbí ló sì ń pèsè ohun gbogbo fún mi mo sì ń fẹ́ máa tẹ́ wọn lọ́rùn yóò ti ṣòro tó fún irú ẹni bẹ́ẹ̀ láti wọ ìjọba ọlọ́run ohun tí ó ń sọ ni pé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ènìyàn àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara àwọn tí ó fi ẹlẹ́ran ara ṣe apá àti ìgbẹ́kẹ̀lé wọn yóò ti ṣòro tó fún wọn láti wọ ìjọba ọlọ́run yóò ti ṣòro tó fún àwọn tí ó gbé ipò lórí àwọn tí ó rò wípé ipò wọn nínú ayé ipò wọn nínú ìjọ wípé àwọn fẹ́ fi ipò wọn dípò ọlọ́run yóò ti ṣòro tó fún irú ẹni bẹ́ẹ̀ láti wọ ìjọba ọlọ́run èyí ni àwọn nǹkan tí jésù kristi tí ó ń sọ fún wa lónìí èyí ni nǹkan tí ó ń fẹ́ kí ó yé wa wípé bí a bá fẹ́ ni ọlọ́run bí a bá fẹ́ jẹ́ ti ọlọ́run a kò gbọdọ̀ gba ohunkóhun láàyè láti dí wa lọ́wọ́ a kò gbọdọ̀ gba ẹnikẹ́ni láàyè láti dí wa lọ́wọ́ ìtòótọ́ ni ọlọ́run fẹ́ gba gbogbo ènìyàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fa ìdènà fún ara wọn ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fa ohun ìdábò láàrin àwọn àti ọlọ́run láàrin àwọn àti ìgbàlà ọlọ́run ní ìgbésí ayé wọn wọ́n máa ń jẹ́ kí àwọn ìṣòro mìíràn nínú èrò wọn àwọn nǹkan àìmọ́ nínú ìfẹ́ inú wọn àti àwọn ìgbẹ́kẹ̀lé wọn tí wọ́n fi sí orí ènìyàn sínú ẹ̀dá àti tí wọ́n fi sí orí àwọn nǹkan mìíràn wọ́n ń gba àwọn nǹkan wọ̀nyí láti dí wọn lọ́wọ́ àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ owó ó ṣeéṣe kí ó jẹ́ gbajúmọ̀ ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n fẹ́ kópa nínú òṣèlú wọn ta bá sì ń sọ fún ọ ta bá ń kìlọ̀ fún ọ wípé ẹni tí ó bá fẹ́ ṣe ìtòṣèlú wípé ipò ẹlẹgẹ́ pátápátá gbáà ló wà wípé nítorí ẹni tó bá fẹ́ ṣe ti òṣèlú yóò wà láàrin àwọn abọ̀rìṣà yóò wà láàrin àwọn tí kò lọ́lọ́run yóò wà láàrin àwọn tí wọ́n fa sí ifá sọ́hun láti ṣe ohun tí kò tọ́ ó mọ kí ni àwọn ẹlòmíràn ń ṣe tí wọ́n wà nínú òṣèlú ó mọ tí wọ́n ṣe ní ìkọ̀kọ̀ èyí ni a fi ń kí àwọn ènìyàn ní ìlọ̀ wípé kí a ṣọ́ra nítorí pé owó tàbí ipò tàbí gbajúmọ̀ tàbí ìwà òṣèlú ẹlòmíràn ó lè jẹ́ ìtìjú ìhìnrere ìtìjú àgbélébùú ó lè jẹ́ òní yóò di àwọn ẹlòmíràn lọ́wọ́ láti lè má wọ ìjọba ọlọ́run nítorí pé bí wọ́n bá ti wá tí wọ́n jáde náà sọ pé ìwọ náà ti lọ darapọ̀ mọ́ àwọn tó ń dàtún bí ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kì í lo yẹtí yẹrùn ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kò mọ fàárí ṣe àwọn tí kò gbajúmọ̀ akílódé ṣé àìní ló wà fún ọ ni àbí ṣé ìdààmú ọkàn ni àbí ṣé wàhálà nínú ilé ló jẹ́ kó lọ darapọ̀ mọ́ àwọn tó ń sọ wípé dàtún bí àwọn oníwà mímọ́ àwọn tó jẹ́ pé ọ̀run nìkan náà ń wò wọn ò gbọ́ tayé mọ́ ó lọ darapọ̀ pẹ̀lú wọn ẹlòmíràn ìtìjú àgbélébó kristi ni kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin àwọn ẹlòmíràn àwọn ọ̀ṣọ́ ayé ìmúra ti ayé ó ní kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin tàbí àwọn mọ̀lẹ́bí àwọn ẹbí tán máa sọ wípé bó bá fẹ́ jẹ́ tẹbí nítorí o gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn wọ̀nyí àwọn mìíràn pàápàá nínú àwọn ẹbí wa tí kò mọ ọlọ́run gbọ́ wọn a sọ wípé ohun ènìyàn òun ni ohun ọlọ́run wípé bí bàbá tàbí ìyá bá sọ pé kò sí ọ̀nà nínú ọ̀nà bíbélì ó jẹ́ pé kò sí ọ̀nà níbẹ̀ nìyẹn nítorí wípé ohun ènìyàn ni ohun ọlọ́run wọn a sọ wípé ọlọ́run pàápàá ti sọ pé bó o bá gbọ́ tòbí ẹ òbí ẹ tó ní kó bọ̀rìṣà òbí ẹ tó ní kó lọ fẹ́ ẹni tó ti ní ìyàwó ńlé òbí ẹ tó ní kó lọ ṣe ohun tí ò dá wọn ní tó o bá gbọ́ tòbí ẹ wọn nínú ọlọ́run pàápàá ó lè dùn sí ẹ irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń jẹ́ kí àwọn ẹbí wọn kí ó dí wọn lọ́wọ́ láti lè wọ ìjọba ọlọ́run àwọn ẹlòmíràn máa ń jẹ́ kí àwọn ọ̀rẹ́ ọ̀mùtí àwọn ọ̀rẹ́ bòdà wá àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé nígbà tó bá dára ni a ó rí wọn nígbà tí nǹkan bá yí padà a ò lè rí wọn wọ́n máa jẹ́ kí irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ kán dí wọn lọ́wọ́ nítorí bẹ́ẹ̀ sọ fún ọlọ́run wípé ó jẹ́ ti ọlọ́run àti wípé ò ní gba ohunkóhun tàbí ẹnikẹ́ni láàyè láti dí ọ lọ́wọ́ ìpè tí a ń pè ọ nísinsìnyí ni ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré jẹ́ kí a wo lúkù orí kejìlá ọlọ́run ń pè ọ́ ọlọ́run ń pè ọ́ àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn wa ó ṣeéṣe nítorí wípé ibi tí a ti ń péjọpọ̀
wọn wa àwọn àga ìjókòó wa wọn ni àga ìjókòó àwọn ọmọ kéékèèké ni wọn kó sílẹ fún wa láti máa jókòó lé má jẹ kí àga ìjókòó kí ó di ọ lọwọ ìjọba ọlọrun àwọn ẹlòmíràn wọn wo bí a bá ń ṣe ìsìn wọn wo wọn ní àwọn dùrù tá a ní ó dàbí àwọn dùrù tí àwọn ọmọ kéékèèké tí wọn fi ń kọ orin kíkọ ni pé níbi tí àwọn ti wá wọn ní àwọn dùrù tó jẹ wípé ń kọrin orin àti ohun dùrù ó dúnlẹ̀ má jẹ́ kí dùrù tàbí ohun àfọwọ́bà fílẹ̀ ayé má jẹ́ kí nǹkan wọ̀nyí má jẹ́ kí ó dí ọ lọ́wọ́ àwọn ẹlòmíràn máa ń sọ wípé nígbà tí àwọn dé sí inú ìjọ dípàláìfì nítòótọ́ ni wọ́n ń ka bíbélì fún wa nítòótọ́ ni wọ́n ń kọ́ wa ní ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn wo ni mo wá darapọ̀ mọ́ yìí àwọn tí ó jẹ́ ọmọ kéékèèké àwọn tí ò tí la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá nínú ayé èmi tó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀ ìyálòde ni mí èmi tí ó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀ bàbá ẹgbẹ́ ni mí èmi tí ó jẹ́ pé bí mo bá ní ṣíṣe àwọn ènìyàn máa wá ni láti ilẹ̀ ibo láti ilẹ̀ haúsá láti gbogbo ilẹ̀ káàrọ̀ òjíire làwọn ènìyàn máa wá tán máa sọ ọ́pọ̀ pẹ̀lú mi nítorí pé mo jẹ́ ènìyàn jàǹkàn nínú ayé má jẹ́ ká wo nǹkan wọ̀nyí ìjọba ọlọ́run jù bẹ́ẹ̀ lọ àwọn tó rí nísinsìnyí àwọn tó wà níbí nísinsìnyí wọ́n jẹ́ agbo kékeré nítòótọ́ wọ́n jẹ́ àwọn tí àwọn tán wà nínú ayé tí wọn ò rò wípé a jẹ́ ẹnikẹ́ni ṣùgbọ́n o jẹ́ mọ̀ àwa ni ìmọ́lẹ̀ ọlọ́run ni ó ti mọ́lẹ̀ fún àwa bí a tilẹ̀ jẹ́ agbo kékeré a jẹ́ ẹni tí ó mọ inú ọlọ́run a jẹ́ ẹni tí ó mọ ọ̀rọ̀ ọlọ́run a jẹ́ ẹni tí ó ní ìhìn rere a jẹ́ ẹni tí ó ń fẹ́ bá jésù dúró kí a ba lè bá jésù jọba ní ìkẹyìn ìpè tí ọlọ́run ń pè ọ́ ni wípé kí o wá darapọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́ kí o wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó mọ ọlọ́run kí o wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó fẹ́ ọlọ́run olùkọ́ orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n lùkù orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n má bẹ̀rù àgbò kékeré nítorí dídùn inú bàbá yín ni láti fi ìjọba fún yín àgbò kékeré ni yóò jogún ìjọba ọlọ́run ó mọ̀ bẹ́ẹ̀ àgbò kékeré àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn tí wọ́n ń gbé ní ìwọ̀ntúnwọ̀nsì àwọn tí wọ́n gba olúwa gbọ́ àwọn tí a fi ẹ̀jẹ̀ jésù kristi ra padà àwọn tí a wẹ̀ nàmọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn àwọn agbo kékeré yìí àwọn ni ó jẹ́ dídùn inú ọlọ́run láti fi ìjọba ọlọ́run fún ò ṣe dìde dúró ò ṣe sọ fún ọlọ́run wípé o rọ̀ mọ́ àgbélébó ò ṣe sọ fún ọlọ́run wípé ohunkóhun tí ìbá jẹ́ lókè tàbí nílẹ̀ tàbí ní ìsàlẹ̀ òkun tàbí láhéré ni tàbí nínú ìlú ni tí yóò fà ọ́ kúrò nínú ìjọba ọlọ́run wípé nínú àánú ọlọ́run nínú agbára ọlọ́run yóò bá ọ ké wọn kúrò ò ṣe sọ fún ọlọ́run wípé ohunkóhun tí ìbá ṣẹlẹ̀ ìjìlèjà mímílèmí wípé ṣùgbọ́n ó fẹ́ wà pẹ̀lú ọlọ́run wípé òní fi ọlọ́run sílẹ̀ òní fi ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ ò ṣe béèrè ìrànwọ́ lọ́wọ́ ọlọ́run ò ṣe béèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run ò ṣe sọ fún ọlọ́run wípé ọlọ́run ní kíkú ní yíyè ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀ ìjìlèjà afẹ́fẹ́ lè fẹ́ ìkún omi lè dé inú ni bí ni lè dé ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀ àwọn ọ̀rẹ́ lè kọ̀ mí sílẹ̀ àwọn ojúlùmọ̀ wọn lè kọ̀ mí sílẹ̀ àwọn ẹgbẹ́ àti ọgbà wọn lè sọ wípé wọn ò fẹ́ fi tèmi ṣe mọ́ àwọn ènìyàn lè ṣe inú ni bí ni ohunkóhun tí ìbá dé ìjọba ọlọ́run yìí sẹ́ mo fẹ́ débẹ̀ sọ fún ọlọ́run wípé bó o bá tí ní ìgbàlà bó o bá tí fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnù bó o bá tí bọ́ pátápátá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ sọ fún ọlọ́run wípé òun fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ òun fẹ́ jẹ́ ti ọlọ́run òun fẹ́ wà pẹ̀lú ọlọ́run sọ fún ọlọ́run wípé kó ràn ọ́ lọ́wọ́ kó fún ọ lóore ọ̀fẹ́ kó o bá lè jẹ olóòótọ́ kó o bá lè forí tì í títí dé òpin olúwa díẹ̀ hali àwọn tí a ó gbàlà sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn agbo kékeré yìí nínú àwọn díẹ̀ tí a ó gbàlà tí wọn ó bọ́ lọ́jọ́ ìdájọ́ tí wọn ó bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí wọn ó bọ́ lọ́wọ́ inú iná ọ̀run àpáàdì tí wọn ó wà pẹ̀lú ọlọ́run ní ọ̀run rere títí láéláé sọ fún ọlọ́run wípé òun fẹ́ dúró láti forí tì í títí dópin yóò sì ràn ọ́ lọ́wọ́. Thank you.

Ẹjẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Bàbá, a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé bí a ti wá síwájú yín nísinsìnyí wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Ẹjẹ́ kí a jẹ́ elétí ọmọ tó ń gbọ́ tààrà láti ọ̀dọ̀ Bàbá, àti bí ẹ ti ń bá wa sọ, tẹ ń bá wa wí, tẹ ń là wá lóye, tẹ ń tọ́ wa sọ́nà, tẹ ń jẹ́ kí ìfẹ́ inú yín kí ó di mímọ̀ fún wa. A bẹ̀bẹ̀ wípé ìgbọràn pípé gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì, ẹ ó jẹ́ kí a fi hàn ní orúkọ Jésù. A bèrè wípé ẹ̀mí láti jẹ́ olóòótọ́ sí ohun tí à ń gbọ́ àti sí èyí tí à ń kọ́, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí àwọn ohun ẹ̀mí kí ó yé wa. Ẹ jẹ́ kí ọ̀nà ìjọba Ọlọ́run kí ó yé wa. Bí a sì ti ń fi ẹsẹ̀ wa lé ọ̀nà ìjọba ọ̀run, à ń bẹ̀bẹ̀ wípé èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, ara àti iṣẹ́ ti ara, kí ó lè fà wá padà ní orúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, kí ẹ sì múra wa sílẹ̀ fún bíbọ̀ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo ń sọ̀rọ̀ lórí ohun tí ó ṣe pàtàkì fún àwọn ọmọ Ọlọ́run láti mọ̀ dájú. Ó jẹ́ ohun ti ẹ̀mí, ó sì jẹ́ ohun tí ó ṣe iyebíye. Bí a bá wí pé a ń sin Ọlọ́run, bí a bá wí pé a ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìgbàlà, bí a bá wí pé a jẹ́ tolówa, àti wí pé ìgbàlà Jésù jẹ́ tiwa, ṣùgbọ́n tí a jẹ́ òpè sí ohun tí a fẹ́ fẹnu kàn lónìí, ó dájú wípé a ti pa ìgbàlà wa mọ́, àti jẹ́ olóòótọ́ títí dé òpin, ó ṣeéṣe kó má lè jẹ́ tiwa. Àti ìjọba Ọlọ́run tí a ti ń kọrin nípa rẹ̀, tí a ti ń dániyàn nípa rẹ̀, tí a ti ń sọ wípé gbangba a ó dé ìjọba ọ̀run, ó ṣeéṣe bí ohun tí a fẹ́ sọ lónìí kò bá yé wa dáradára, kí a pàdánù ohun tí à ń retí. Èyí ni ó fi ṣe pàtàkì wípé bí a ti ń gbọ́, kí a máa gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó máa fi kálàmù ẹ̀mí kọ àwọn nǹkan wọ̀nyí sí wa lọ́kàn, kí a má bàa pàdánù oore ọ̀fẹ́ àti ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Mo ń sọ̀rọ̀ nípa ìpamọ́ àti ààbò onígbàgbọ́. Ìpamọ́ àti ààbò onígbàgbọ́. Bí a ti mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, bí o bá jẹ́ ẹni tí a ti là lójú sí nǹkan ti ẹ̀mí, bí o bá jẹ́ ẹni tí a ti fi ìgbàlà Jésù ta lọ́rẹ, o mọ̀ wípé nípa oore ọ̀fẹ́ lè a fi gbà wàhálà nígbà tí a gba Ọlọ́run gbọ́. Èyí ni a sọ fún wa nínú Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ. Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ. Nítorí oore ọ̀fẹ́ lè a ti fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí ni kì í ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Ẹsẹ̀ kẹsàn án kì í ṣe nípa iṣẹ́, kí ẹnikẹ́ni má ba ṣògo, nítorí àwa níṣe níṣe ọwọ́ rẹ̀ tí a ti dá nínú Kristì Jésù fún iṣẹ́ rere tí Ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ kí àwa kí ó lè máa rìn nínú wọn. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí, ó ń sọ fún wa nípa oore ọ̀fẹ́. Gẹ́gẹ́ bí èdè yìí kò ní ìtumọ̀ ìkọ̀kọ̀, ó ń sọ fún wa nípa oore àtọ̀runwá tí a kò rà, oore àtọ̀runwá tí a kò ṣiṣẹ́ fún, oore àtọ̀runwá tí a kò lẹ́tọ̀ọ́ sí. Ó ń sọ nípa oore tí ó jẹ́ ọ̀fẹ́ tí a fi ta wá lọ́rẹ láti ọ̀dọ̀ Ọlọ́run. Nípa èyí ni a fi ní ìgbàlà. Bí a bá ń sọ nípa ìgbàlà, àwọn ẹlòmíràn wọ́n máa ní àríwísí. Tí a bá ń sọ nípa ìgbàlà tí Jésù tí ó fún wa, kò yé wọn wípé ìgbàlà tí a ń sọ,
ki se nipa bibo ninu ewu tabi bibo lowo ajakale arun tabi nini imularada wipe igbala ti an so o je ohun ti emi igbala yi o tumo si wipe ani idariji ese wa o tumo si wipe akoruko wa ninu iwe iye lorun o tumo si wipe awa ti a ti je ota olorun tele tele nipa ese wipe ati ba olorun dore ati di omo olorun nipa idariji idande ati igbala ti olorun fun wa o ye ki o ye wa wipe didun ife olorun ni lati je ki gbogbo aye patapata pe ki won ki o ni igbala bi o ba wo timothy kini ori keji lati ese iketa timothy kini ori keji lati ese iketa titi de ese ikefa nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o nfe ki gbogbo eniyan ni igbala ki won si wa sinu imo otito nitori olorun kan ni nbe onilaja kan pelu laarin olorun ati eniyan o n paapa eniyan ani kristi jesu eni ti o fi ara re se irapada fun gbogbo eniyan eri li akoko re bi o ba wo ese kerin o we pe eni ti o n fe ki gbogbo eniyan ni igbala bi o si ti n so nipa igbala yi ni o wa n se alaye ni ekunrere ohun ti a n pe ni igbala we pe ki n se we pe abolowo ewu abolowo jamba abolowo awon ota o so ni ese kerin yi kan na we pe igbala ti a n so yi ni we pe ati wa sinu imo otito awa ti ati raniye tele tele awa ti a ko mo otun yato sosi awa ti a ko mo rere se tele tele awa ti a je eniyan buburu tele tele we pe ati fa wa sinu imo otito ninu ese karun o so fun wa pe jesu di olulaja onilaja laarin awa ati olorun awa ti a ti je ota si olorun tele tele nitori ese wa ti o ya wa nipa si olorun wipe nisinsiyi ati ba olorun laja o tun wa nso fun ani ese kefa wipe o ti se irapada fun wa nipa eje re ti o ta sile fun wa nitori na o ye ki o ye wa wipe bi a ba nso nipa ti igbala eni wipe ati ni idariji ese wa ati wa sinu jesu kristi ati di eda titun ati ko iwe oruko wa li orun aje ti olorun emi olorun paapa nba emi wa jere we pe a di omo olorun eyi le o fun ale anfani lati ma ke pe aba baba ni romu ori kejo romu ori kejo ese ikerin dilogun emi ti kara re ni o n ba emi wa jere pe omo olorun le awa ise je ki o ye wa wipe ki se gbogbo eniyan le omo olorun nitori wipe awon ti ko ni oye ihinrere awon ti a ko ko ni eko ihinrere daradara bi a ba n so wipe omo olorun won ma fi awon omoluabi pe omo olorun àwọn tí wọn kò mọ ọ̀nà sí ìjọba ọ̀run ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bóyá wọn lawọ́ bóyá wọn máa ń lè ní ọ̀rẹ́ púpọ̀ bóyá ó dàbí ẹni wípé wọn jẹ́ gbajúmọ̀ nígboro wọn máa ń rò wípé àwọn jẹ́ ọmọ ọlọ́run bí a bá wo ìwé Jọ́hánù kínní orí kẹta Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ kínní ẹ wo orí ìfẹ́ tí bàbá fi fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ li a sáà jẹ́ nítorí èyí li ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ̀ àwọn tí a ń pè ní ọmọ ọlọ́run ni àwọn tí a ti fi ìgbàlà jésù dálọ́lá àwọn tí ayé kò mọ̀ àwọn tí wọn kì í ṣe ti ayé mọ́ àwọn tí a ti fà jáde kúrò nínú ayé
ìwà ayé, ìrìn ayé, ìṣe ayé, ìsọ̀rọ̀ ayé, ìṣọ̀ṣọ́ ayé, ìrúbọ ayé, ó ti kúrò nínú wọn. Ìgbẹ́kẹ̀lé tí àwọn ayé ní nínú àwọn balógun, àwọn bàbá àṣàlẹ̀, ó ti kúrò nínú ìwà wọn. Wọ́n ti ronúpìwàdà, wọ́n ti wá sí ọ̀dọ̀ Jésù Kristì, wọ́n sì ti gba Jésù Kristì gbọ́. Wọn kì í ṣe ti ayé mọ́, wọn kò bá ayé rẹ́, wọn kò sì bá ayé gbìmọ̀pọ̀ mọ́. Ó ní nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ́ olùfẹ́. Ọmọ Ọlọ́run li àwa ṣe nísinsìnyí, a kò sí ti fihàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Àwọn tí a ń pè ní ọmọ Ọlọ́run, àwọn ni ẹni tí ó ti ronúpìwàdà, àwọn ni ẹni tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ nípa ìgbàgbọ́. Wo Jòhánù, ìhìnrere ti Jòhánù, orí kìíní, ẹsẹ̀ ìkejìlá. Ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí ó gba Jésù Kristì gbọ́, àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí ó ti pínyà pẹ̀lú ayé, àwọn tí ó ti kúrò nínú ìwà èérí àti ìwà ìdọ̀tí tí wọ́n ń hù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí ó ti bẹ̀bẹ̀ fún ìdáríjì, tí wọ́n sì ní ìdánilójú wípé a ti dáríjì wọ́n, àwọn wọ̀nyí lè sọ wípé wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Ohun tí a fẹ́ sọ lónìí, ó dúró lórí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, bí a ṣe lè ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run, bí a ṣe lè ní ààbò nínú ìjọba Ọlọ́run. Kí a sọ wípé bí a bá ti wọlé, bí a bá ti wọ ìjọba Ọlọ́run, bí Ọlọ́run nínú agbára rẹ̀, bí ó ṣe lè pa wá mọ́ kí a lè jẹ olóòótọ́ títí dé ọjọ́ ìkẹyìn. Nítorí wípé Jésù jẹ́ kí ó yé wa, kò fi bọpo bọyọ̀ fún wa, ó jẹ́ kí ó dá wa lójú wípé kìkì àwọn tó bá forí tì í títí dé òpin, àwọn ni a ó gbàlà. Nínú Matthew orí 24 ẹsẹ̀ 13, Matthew orí 24 ẹsẹ̀ 13, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà li a ó gbàlà. Ìtumọ̀ ohun tí Jésù ń sọ ni wípé ní gẹ́rẹ́ bí a bá ti gba Jésù Kristì gbọ́, a di ọmọ Ọlọ́run, a ti ní ìgbàlà. Ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ Ọlọ́run àti ìgbà tí Jésù yóò wá láti mú wa lọ sílé, wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, ọ̀pọ̀lọpọ̀ inúnibíni, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn tàbí ẹ̀sìn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ láàrin ìgbà tí a gba Jésù Kristì gbọ́ àti ìgbà tí yóò wá láti mú wa lọlé. Wípé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ní sáà àkókò náà, bí a bá forí tì í títí dé òpin, nígbà náà ni a lè wọ ìjọba Ọlọ́run. Jẹ́ kí a wo àwọn ìkókó tí ó wà nínú ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìyànjú tí a ń gbọ́ lónìí. Ìkíní, ìdánilójú nípasẹ̀ àwọn ìlérí. Ìlérí Ọlọ́run, ó máa ń fúnni ní ìfẹ̀yìntì tàbí ìdákọ̀rọ̀ tàbí ìdánilójú. Ìkejì, ìpamọ́ fún àwọn olóòótọ́, kí ó yé wa wípé bí Ọlọ́run ti ní ojúṣe láti ṣe nípa ìgbàlà wa, bẹ́ẹ̀ ni àwa pàápàá ní ojúṣe láti ṣe nípa àti pa ìgbàlà yìí mọ́. Nítorí bẹ́ẹ̀ ni kókó kejì fi jẹ́ ìpamọ́ fún àwọn olóòótọ́. Ìkẹta, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń retí wípé a ó dọ́run níkẹyìn ọ̀run rere, wípé a ó wà ní ibi ìsinmi níkẹyìn, níbi tí a ó ti jókòó, tí a ó ti sinmi kúrò nínú làálàá tí ó wà nínú ayé, kúrò nínú rògbòdìyàn tí ó wà nínú ayé,
kúrò nínú inú ni bí ni àti àjálù tí a ti bá pàdé nínú ayé bí a bá nírètí wípé ní ọjọ́ kan gbogbo nǹkan yóò parí Jésù yóò wá láti mú wa lọ sílé láti sinmi ayérayé lẹ́sẹ̀ Jésù ó yẹ kí ó yé wa wípé ìsinmi ayérayé tí a ń sọ yìí ó wà fún àwọn aṣẹ́gun nìkan ṣoṣo yẹ kí a wò ó láti ìkókó kìíní ìdánilójú tí a ní nípasẹ̀ àwọn ìlérí ọlọ́run nínú Yohánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n Yohánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi wọ́n sì mọ̀ mo èmi sì mọ̀ wọ́n wọ́n a sì máa tọ̀ mí lẹ́yìn níhìn Jésù jẹ́ kí ó yẹ wa wípé kì í ṣe gbogbo ènìyàn ni ó jẹ́ àgùntàn fún olùṣọ́ àgùntàn bí ó bá wo ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ó ní ṣùgbọ́n ẹ̀yin kò gbàgbọ́ nítorí tí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi gẹ́gẹ́ bí mo ti wí fún yín àwọn aláìgbàgbọ́ wọn kì í ṣe àgùntàn Jésù àwọn tí kò gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ ẹ̀jẹ̀ tí Jésù ti ta sílẹ̀ láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ àwọn tí kò gbàgbọ́ wípé Jésù kú fún wọn láti mú wọn wá sọ́dọ̀ Ọlọ́run àwọn tí kò gbàgbọ́ wípé iṣẹ́ tí Jésù Kristi ṣe lórí igi àgbélébò wípé ó ti parí gbogbo ìrúbọ wípé kò sí ìrúbọ mìíràn mọ́ àwọn tí kò gbàgbọ́ wípé nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún Ọlọ́run àti gbígba Jésù Kristi gbọ́lé á fi gbà wọ́n là àwọn aláìgbàgbọ́ kì í ṣe àwọn àgùntàn Jésù Kristi ṣùgbọ́n ó ní bí a bá ti di àgùntàn ti olùṣọ́ àgùntàn ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi bí a bá ń sọ nípa gbígbọ́ ohùn Ọlọ́run tàbí gbígbọ́ ohùn olùṣọ́ àgùntàn àwọn mìíràn wọ́n máa ń káàkiri láti lọ sí ìjọ àwọn tí wọ́n pè ní ìjọ ẹlẹ́mìí wọ́n á ní wọ́n ń gbóhùn bí wàásù bá ń lọ ó ṣeéṣe kí ẹnìkan dìde dúró kó sọ wípé òun gbóhùn bí a bá ń sọ nípa ohùn olùṣọ́ àgùntàn ọ̀rọ̀ Ọlọ́run ni ohùn olùṣọ́ àgùntàn kò tún sí ohùn mìíràn tí ó lè wá láti ọ̀dọ̀ Ọlọ́run tàbí tí ó lè wá láti ọ̀dọ̀ Jésù Kristi tí ó yàtọ̀ sí bíbélì tí a gbélé wa lọ́wọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi bí o bá ti ń gbọ́ nípa ìrònúpadà ohùn Jésù nìyẹn bí o bá ti ń gbọ́ nípa pé kí a gba Jésù Kristi gbọ́ kí a fi òdodo já ẹ̀ṣẹ̀ sọnù ohùn Jésù ló ń gbọ́ yẹn bí o bá ti ń gbọ́ nípa àtúnṣe èyí ni ohùn Jésù bí o bá ti ń gbọ́ nípa ìsọdi mímọ́ bí o bá ti ń gbọ́ nípa pé kí a gbàdúrà àdúrà ìgbàgbọ́ títí a ó fi lè sọ wá di mímọ́ èyí ni ohùn Jésù bí o bá ti ń gbọ́ pé bí a bá ti ní ìsọdi mímọ́ a tún ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí mímọ́ èyí ni ohùn Jésù ṣùgbọ́n kí ẹnìkan jókòó síbì kan kí ó máa sọ pé mo ń gbóhùn pé òjò yóò rọ̀ ní àṣálẹ́ tàbí oòrùn kan yóò ràn lọ́la kí ẹnikẹ́ni kí ó má ṣe jáde o tàbí ìpè kan yóò pè lọ́gànjọ́ òru kí ẹnikẹ́ni kí ó má ṣe dáhùn èyí kọ́ ni ohùn Jésù ohùn Jésù tí a ń sọ ni wípé kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó lè tọpasẹ̀ wa lọ sí ìjọba ọ̀run ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi èmi sì mọ̀ wọ́n ó ní kìkì àwọn tí wọ́n ń gbọ́ ohùn òun ni òun mọ̀ gẹ́gẹ́ bí àwọn àgùntàn òun ó ní wọn a sì máa tọ̀ mí lẹ́yìn wọn kò jẹ́ tọ̀ òrìṣà lẹ́yìn wọn kò jẹ́ tọ ayé lẹ́yìn wọn kò jẹ́ tọ àwọn apẹ̀yìndà lẹ́yìn wọn kò jẹ́ tọ àwọn wòlíì èké lẹ́yìn wọn kò jẹ́ tọ àwọn akónisìnà lẹ́yìn ó ní wọn a máa tọ̀ mí lẹ́yìn èmi sì fún wọn ní iyè àìnípẹ̀kun wọn kì yóò sì ṣègbé láéláé kò sì sí ẹni tí ó lè já wọn gbà kúrò lé ọwọ́ mi bàbá mi ẹni tí ó fi wọn fún mi pọ̀ ju gbogbo wọn lọ kò sì sí ẹni tí ó lè já wọn kúrò lé ọwọ́ bàbá mi ìlérí tí Jésù ṣe fún àwa tí a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ nìyí wípé bí a bá jẹ́ tirẹ̀ ní tòótọ́ ó ní agbára láti dìwà mú ó sì jẹ́ dídùn inú rẹ̀ pẹ̀lú láti dìwà mú yẹ kí a wo ìlérí mìíràn tí Ọlọ́run ṣe fún wa kí a ba lè ní ìdánilójú wípé bí a bá ń fẹ́ láti dúró ti Ọlọ́run
bi o tile je wepe aje alailera bi o tile je wepe inu ni bini tabi inawo po bi o tile je wepe ona ti anto o dabi eni wepe o ha die fun wa sugbon bi a ba ni ife lati duro ti olorun bi a ba ni ife pe ki o pa wa mo ninu igbala ti o ti fun wa o ni agbara o si ni ife lati pa wa mo titi de opin je ki a wo ileri miran ninu Filipi ori kini ese kefa Filipi ori kini ese kefa o nkan yi sa dami loju pe eni ti o ti bere ise rere ninu yin yo se asepe re titi fi di ojo Jesu Kristi on ti Paul apostle so ni we pe nigbati awon eniyan wonyi ni igbala ti ati dari ese won ji won ti won ni ore ofe lati oke wa wepe ati bere ise rere ninu won ati wepe igbekele idani loju ti oni ni wepe olorun ti o ti bere ise rere yi o le se asepe re titi fi di ojo ti Jesu papa yo farahan je ki a wo Heberu ori keje Heberu ori keje ese ke dogbon nitori na o si le gba won la pelu titi de opin se ori idaniloju ti olorun fun wa se ori ileri ti olorun se fun wa se ori itileyin ti olorun fun gbogbo awon onigbagbo we pe bi a ba nfe ipamo bi a ba nfe abo bi a ba fe duro ninu ijoba olorun o se tan o si lagbara lati pamo titi di ojo ni oni nitori na o si le gba won la pelu titi de opin eni ti o ba to olorun wa nipase re nitori ti o nbe laye titi lai lati ma bebe fun won aso fun awe pe Jesu lo wa gege bi olori alufa o wa lowo otun olorun o nbebe fun wa o wa lowo otun olorun o ngbadura fun wa eyi ni o fun wa ni idakoro ati idaniloju we pe ohun ti a ti fi pamo si lowo o le pamo titi di ojo ikeyin ninu Timothy keji Epistle keji ti Timothy si Timothy ori kini ese keji la nitori idi eyi ni emi se njiya won yi pelu sugbon oju ko ti mi nitori emi mo eni ti emi gbagbo o si da mi loju pe o le pa ohun ti mo fi le lowo mo titi di ojo ni Paul apostle so fun awe pe oni inu ni bini popo awon ti o nfi o nse sin won po awon ti o dabi eni we pe won ko fe ki oni itesiwaju ninu nkan ti olorun won po oni sugbon ohun jiya lai tiju ohun si ni dani loju we pe ohun ti ohun ti fi le lowo emi ohun ti ohun ti fi pamo si lowo o le pamo titi di ojo ni eyi ni idaniloju ti a ni a si ni igbekele ninu olorun o ye ki o da wa loju we pe ki doju ti ni oro olorun ati ileri olorun je ki o da wa loju we pe olorun setan o ni ife o si ni agbara lati pa wa mo titi di ikehin o fe ki a ni igbala bi abasi ti ni igbala yo fe ki a pa igbala yi mo titi a o fi ri Jesu loju koju gege bi o ti nfe gege bi o si ti ni agbara o ti se ileri fun awe pe bi a ba nfe ipamo bi a ba fe duro ninu ijoba olorun ohun paapa setan lati mu wa duro titi di ojo ikeyin bi a ba ri eni ti o je apeyinda bi a ba ri eni ti o ti sako lo bi a ba ri eni ti o wa ninu ijoba olorun tele tele sugbon nipa aikiyesara nitori aile mara duro nitori aigbadura to nitori aika oro olorun to nitori aigbekele ileri olorun to bi eni be bi o ba ti di apada seyin asako o ye ki o ye wa wepe ireti se wa nitori wepe oluso agutan o nwa agutan ti o sonu o je eni ti o ti ni igbala tele tele o je eni ti o ni alaafia olorun tele tele o je eni ti Jesu Kristi ti mu wa sinu agbo tele tele sugbon o ti sako lo o si n gbo oro iyanju yi o n gbo iwasu yi loni o ye ki o mo wepe olorun si tun pe o pada ninu Matthew
orí kejìdínlógún. Matthew orí kejìdínlógún láti ẹsẹ̀ ìkejìlá. Ẹ̀yin ti rò ó sí. Bí ọkùnrin kan bá ní ọgọ́rùn-ún àgùntàn, bí ọ̀kan nínú wọn kì yóò bí ọ̀kan nù nínú wọn kì yóò fi mọ́kàndínlọ́gọ́rùn-ún ìyókù sílẹ̀, kì yóò lọ sórí òkè lọ wá èyí tí ó nù bí. Ǹjẹ́ bí ó bá sì rí lóòótọ́ ni mo wí fún yín, ó yọ̀ nítorí àgùntàn náà yìí ju mọ́kàndínlọ́gọ́rùn-ún ìyókù lọ tí kò nù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìfẹ́ bàbá yín ti ń bẹ̀lé ọ̀run kí ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí kí ó ṣègbé. Yẹ kí ó yẹ owó pé bí o bá jẹ́ ẹni tí ó ti ṣako lọ, olùṣọ́ àgùntàn, olùgbàlà wa Jésù Kristì, ó tún wá ọ, ó ń fẹ́ kí o padà wá sílé, ó ń fẹ́ kí o mọ̀ wípé òun tún retí rẹ, wípé bí ó bá ronú padà, bí o bá képe Ọlọ́run wípé òun ṣetán láti gbà ọ sílé gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà ti padà wá sílé ní ìrònú padà àti ní ìgbàgbọ́. Bí o bá wá, Ọlọ́run yóò gbà ọ́. Yẹ kí a wo Filipi orí kejì, Filipi orí kejì láti ẹsẹ̀ ìkejìlá. Nítorí náà ẹ̀yin olùfẹ́ mi, gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn ní ìgbà gbogbo, kìí ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan, ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí, ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Àwọn mìíràn wọ́n máa ń jẹ́ ẹni tó ń jáfara, àwọn mìíràn jẹ́ ẹni tí kò ka gbogbo ọ̀rọ̀ Ọlọ́run sí. Wọ́n máa ń sọ wípé bí àwọn ti ní ìgbàlà wípé kò tún ṣeé ṣe fún wọn láti má ní ìgbàlà, wípé bí ẹnìkan bá ti di ọmọ Ọlọ́run, wípé ohunkóhun tí ìbá ṣe, ìbá bẹ̀rẹ̀ sí ní jà, ìbá bẹ̀rẹ̀ sí ní ṣépè, ìbá bẹ̀rẹ̀ sí ní lọ sínú panṣágà àti àgbèrè, ìbá padà lọ sínú ìbọ̀rìṣà, wípé níwọ̀n ìgbà tí àwọn ti di ọmọ Ọlọ́run, tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè lẹ́ẹ̀kan, wípé ohunkóhun tí wọ́n lè ṣe kò lè fà wọ́n kúrò nínú ìjọba Ọlọ́run. Àwọn wọ̀nyí máa ń sọ wípé wọ́n ní ààbò ayérayé, tàbí wọ́n ní ìpamọ́ ayérayé, bí wọ́n tilẹ̀ jẹ́ aláìṣòótọ́, aláìgbọràn, ọlọ̀tẹ̀, àti ẹni tí ó yapa kúrò nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Bíbélì sọ fún wa? Kí ni òtítọ́ tí a fi lé wa lọ́wọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run? Èyí ni ó mú wa lọ sí kókó kejì nínú ọ̀rọ̀ yìí: ìpamọ́ fún àwọn olóòótọ́. Ààbò àti ìpamọ́ nínú ìjọba Ọlọ́run kì í ṣe fún àwọn aláìṣòótọ́. Ìgbà tí mo ń sọ nípa ààbò, rántí wípé ohun tí mo ń sọ ni nípa bí a ṣe ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run, bí a ṣe mọ̀ wípé a ti ní ìgbàlà, wípé a pa ìgbàlà yìí mọ́ nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Mi ò sọ nípa wípé a bọ́ nínú ìjàm̀bá mọ́tò, tàbí a bọ́ nínú àìsàn. Èyí ni ọ̀tọ̀ ni, èyí ni wà nípa ti ara. À ń sọ nípa ohun ti ẹ̀mí. Àwa tí a sì jẹ́ ẹni ìgbàlà, ó yẹ kí a wà nípa ti ẹ̀mí. Ó yẹ kí ohun tí ṣe ti ipa ti ẹ̀mí kí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa. Yẹ kí a wo kókó kejì yìí: ìpamọ́ fún àwọn olóòótọ́. Nínú Tímótì kejì orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún, ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin, ó ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí ṣe tirẹ̀, àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa kí ó kúrò nínú àìṣòdodo. Bí a bá fẹ́ pa ìgbàlà Jésù Kristì mọ́ nínú ọkàn wa, bí a bá fẹ́ máa jẹ́ ti Ọlọ́run títí, bí a bá fẹ́ wà ní ipò ọmọ Ọlọ́run tí ó ní àǹfààní láti ní oore ọ̀fẹ́ àtòkè wá, ó ní kí ẹnikẹ́ni olúkúlùkù wa tí à ń pe orúkọ Olúwa, èyí ni wípé tí à ń pe orúkọ Olúwa,
gẹ́gẹ́ bí olúwa wa, gẹ́gẹ́ bí olùgbàlà wa, wípé ajẹ́ti Ọlọ́run sì jẹ́ti wa pẹ̀lú, wípé kí a kúrò nínú àìṣòdodo. Bí a bá ní ìgbàlà, ọ̀nà kan ṣoṣo tí a fi lè pa ìgbàlà yìí mọ́ ni wípé kí a sá fún ẹ̀ṣẹ̀, kí a jìnà sí ẹ̀ṣẹ̀, kí a máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Hebrew orí karùn-ún, Hebrew orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án, bí a sì ti sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ń gbọ́ tirẹ̀. Ó sọ fún wa nípa Jésù Kristì, ẹni tí a sọ di pípé, ẹni tí ó jẹ́ pípé. Ó ní Jésù yìí ni orísun ìgbàlà àìnípẹ̀kun, ṣùgbọ́n kì í ṣe fún gbogbo ènìyàn, kì í ṣe fún àwọn ṣubú ṣeré onígbàgbọ́, àwọn tí wọ́n ń fò ní kú fọláyè, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ lónìí ṣùgbọ́n tí wọ́n ti padà sínú ẹ̀ṣẹ̀ lọ́la, àwọn tí ó jẹ́ wípé wọ́n gbé ìgbésí ayé tí ó wuni ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n ní àárín ọ̀sẹ̀ wọ́n tún ti padà sínú èébì wọn. Ó ní Jésù jẹ́ orísun ìgbàlà àìnípẹ̀kun kìkì fún àwọn tí ń gbọ́ tirẹ̀. Èyí ni àwọn tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ aláìgbọ́ràn, bí o bá jẹ́ aláìṣòótọ́, bí o kò bá dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, ó dájú wípé ìgbàlà Jésù Kristì kì yóò wà bí àìnípẹ̀kun fún ọ. Nínú Rómù orí kọkànlá ẹsẹ̀ ìkejìlélógún, nítorí náà wo oore àti ìkanú Ọlọ́run lórí àwọn tí ó ṣubú ìkanú, ṣùgbọ́n lórí ìwọ oore. Bí ìwọ bá dúró nínú oore rẹ̀, kí a má bàa ké ìwọ náà kúrò. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé àwọn tí wọ́n máa ń sọ pé tá a bá ti wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn, aláìṣòótọ́, tàbí ọlọ̀tẹ̀, tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó ní àwọn tí ó ṣubú, àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó ní Ọlọ́run ní ìkanú, kì í ṣe ìkanú, ìkanú sí wọn. Wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn tí wọ́n tẹ̀lé Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo, ó ní oore ọ̀fẹ́ yìí wà fún wọn níwọ̀n bí wọ́n ti jẹ́ ẹni tí ń gbọ́ràn. Ó ní ṣùgbọ́n kí a kíyè sára, kí a má bàa ké àwa náà kúrò. Nínú Hebrew orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, yẹ kí a kà láti ẹsẹ̀ ìkejìlá, ẹ kíyè sára ara, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Èyí ń sọ nípa àwa tí a ti wá sọ́dọ̀ Ọlọ́run alààyè. Ó wá ń kìlọ̀ fún wa wípé kí a kíyè sára o, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má tún ṣe wà ní ayé wa. Àwa tí a ti gbàgbọ́ nígbà kan rí, àwa tí a ti tẹ̀lé Ọlọ́run nígbà kan rí, àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí, àwa tí a ti gba Jésù gbọ́ nígbà kan rí, wípé kí a kíyè sára, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa, kí a má bàa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lé ojoojúmọ́, níwọ̀n ìgbà tí a bá ń pè é lé òní, kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ní ọjà wa, ní ibi òwò wa, ní ibi ní aládùúgbò wa, ní ibi iṣẹ́, ní a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí, tí ọkàn wa máa ń fà sí, nǹkan mìíràn tí ó jẹ́ ti ara máa ń fà sí. Ó ní kí a ṣọ́ra, ó ní kí a kíyè sára, kí ẹnikẹ́ni nínú wa kí a má bàa gbá wa kúrò nínú ìgbàgbọ́, kí ìgbàlà Jésù Kristì kí ó má bàa yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá
nítorí àwa di alábápín pẹ̀lú Kristi. Bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin. Ó ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìgbàlà títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè wà pẹ̀lú Ọlọ́run títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè rí ojú Ọlọ́run ní ìkẹyìn ni wípé bí a bá di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa, ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ọ̀nà Ọlọ́run sílẹ̀, bí a bá fi ẹ̀kọ́ tó yè kooro ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí a bá kọ ọ́ sílẹ̀ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run kì yóò jẹ tiwa mọ́, wípé àánú Ọlọ́run ìsọdọmọ tí a ti fún wa wípé yóò bọ́ lọ́wọ́ wa bí a bá kọ Ọlọ́run sílẹ̀. Ó Jọ́hánù orí 15 ẹsẹ̀ 6, Jọ́hánù ìhìnrere ti Jọ́hánù orí 15 ẹsẹ̀ 6, bí ẹnìkan kò bá gbé inú mi, a gbé e sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, a sì gbé, wọ́n a sì kó wọn jọ, wọ́n a sì sọ wọ́n sínú iná, wọ́n a sì jóná. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ń ṣe ségesège, bí a bá jẹ́ ẹni tí kò dúró nínú òtítọ́, bí a bá jẹ́ ẹni tí kò rìn nínú ìmọ́lẹ̀, wípé bí a tilẹ̀ ti jẹ́ ẹ̀ka nínú Kristi nígbà kan rí, wípé a ó yà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé bí a bá sì kú sínú ìyapa bẹ́ẹ̀, bí a bá kú nínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀, wípé ó dájú a kò ní lè rí Ọlọ́run níkẹyìn. Ìkókó 3, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Bí a bá fẹ́ sinmi lẹ́sẹ̀ Jésù, bí a bá fẹ́ sinmi lọ́dọ̀ Ọlọ́run, a ní láti mọ̀ wípé a ní láti jẹ́ aṣẹ́gun, nítorí pé ìsinmi ayérayé, àánú Ọlọ́run ti ayérayé, àti jọba pẹ̀lú Jésù Kristi, ìlérí yìí ni a ṣe fún àwọn aṣẹ́gun. Nínú ìfihàn orí 3 ẹsẹ̀ 5, ìfihàn orí 3 ẹsẹ̀ 5, ẹni tí ó bá ṣẹ́gun, òun náà ni a ó fi aṣọ funfun wọ̀, èmi kì yóò sì pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè, ṣùgbọ́n èmi ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀. Ó wí pé ẹni tí ó bá ṣẹ́gun, ẹni tí ó bá ṣẹ́gun, a kì í ṣẹ́gun bí kò bá sí ìjà. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé ayé kọjú ìjà sí wa, ara pàápàá kọjú ìjà sí wa, èṣù kọjú ìjà sí wa, ó ń fẹ́ dán wa wò, ó ń fẹ́ bì wá ṣubú, ó ń fẹ́ yẹ̀ wá lẹ́sẹ̀, ó ń fẹ́ kí a tún kúrò nínú ìjọba Ọlọ́run. Ó ní bí a bá ṣẹ́gun, bí a bá bá ẹ̀ṣẹ̀ jagun tí a sì ṣẹ́gun, bí a bá bá ẹran ara tí ó fẹ́ lò wá, bí a bá bá jà tí a sì ṣẹ́gun, bí a bá bá àwọn òǹfà tí ó ń fà wá lọ sínú ayé, tí ó fẹ́ tún fà wá padà sínú ayé, bí a bá bá wọn jà tí a sì ṣẹ́gun, bí a bá dúró nínú ìṣẹ́gun Ọlọ́run, bí a bá dúró tí a kò padà sínú ẹ̀ṣẹ̀ tí a kò yẹsẹ̀ kúrò nínú ìjọba Ọlọ́run, ó wí pé nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Wo Jọ́hánù 1 orí 5, Jọ́hánù 1 orí 5 ẹsẹ̀ 4, nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Bí a bá ń sọ wípé ayé, ẹ̀ṣẹ̀ wà nínú ayé. Bí a bá bí wa nípa ti Ọlọ́run, tí a sì dúró nínú ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ tí ó sọ wá dọmọ, ó wí pé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń wá láti inú ayé a ó ṣẹ́gun, a kò ní lọ sínú ẹ̀ṣẹ̀. Ìsìn ìrúbọ tàbí ìbọ̀rìṣà ó wà nínú ayé, ṣùgbọ́n bí a bá ṣẹ́gun, bí àwọn ènìyàn bá ń fà wá, bí àwọn ẹbí bá ń pè wá,
lati tun bo risa ti a so wepe rara ati je ti olorun a ko ni pada sinu irubo tabi a ko ni pada sinu esin aye oni bi a ba segun nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun idanwo wa ninu aye opolopo nkan lo wa ninu aye gege bi inu ni bi ni o wepe bi a ba segun a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun sugbon bi a ba lo sinu ese kini iwe mimo je ki o ye wa wo exodu ori keji le logbon ese iketa le logbon exodu ori keji le logbon ese iketa le logbon sugbon shegafra fun mi ese iketa le logbon oluwa si we fun mose pe enikeni ti o semi only emi o pa oruko re re kuro ninu iwe mi bi abani igbala akoruko wa ninu iwe iye lorun sugbon gere bi abatun ti towo bo ese ti iro ba ti pada wa si igbese aye wa ti agbere tabi panshaga ba ti pada wa si igbese aye wa ti ikobirin jo ti o ba tun tin pada si igbese aye wa tabi iborisha tabi oju kokoro ni o pada si igbese aye wa tabi ki a ma yiwe ki a ma jale ni o pada si igbese aye wa boya aje eni ti ati fun lowo ninu ile isin ni ekun wa pe ki a lo ra igi tabi ki a lo ra nkan monomono tabi ki a lo ra nkan miran ti anji owo ninu ile olorun tabi anji owo ninu ile ti wa tabi anji owo ni bi ise wipe bi a ba ti pada sinu ese ese o le ese ki a ma fowo fe wipe ati pa oruko wa re kuro ninu iwe iye lorun o daju pe bi iru eni be bi o ba ku sinu ese ki o le wa pelu olorun titi lai wo ifihan ori ogun ifihan ori ogun ese ike dogun bi abasiri enikeni ti akoko oruko re sinu iwe iye aso sinu adagun ina bi abati ko oruko re sinu iwe iye tele sugbon ti o je asegun ti o tun ti pada lo sinu ese o we pe ni ojo ikehin ni ojo idajo ni ojo isiro we pe bi abari enikeni bi o tile je omo ijo bi o tile je eni tin ka bibeli bi o tile je eni tin wa si ile isin sugbon bi a ba ri eni keni ti a ko ko oruko re si inu iwe iye a o so si adagun ina ani lati je asegun ki a to le ba jesu joba ani lati je asegun ki a to le gba awon ileri olorun ti a ti fi lele fun wa ninu iwe ifihan ori keji ese ikeje ifihan ori keji ese ikeje eni ti o ba le ti ki o gbo ohun ti emi so fun awon ijo eni ti o ba segun li emi o fi eso igi ni fun je ti nbe laarin paradise olorun ranti we pe awon ileri wonyi won wa fun awon asegun ifihan ori keta ese ikejila eni ti o ba segun o ni emi o fi se owon ninu tempili olorun mi o n ki yo si jade kuro nibe mo emi o si ko oruko olorun mi si lara ati oruko ilu olorun mi ti se jerusalemu titun ti o n ti orun sokale lati odo olorun mi wa ati oruko titun ti emi ti kara mi wo ifihan ori kokanlelogun ese ikeje si ese ikejo eni ti o ba segun ni yo jokun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi sugbon bi aba

0: àwọn ìké gbogbo àti àwọn ìké gbogbo ni wọn yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó èyí tí ṣe ikú kejì. Ọlọ́run pè wá lónìí wípé bí a bá ti di apẹ̀yìndà kí a wá sí ọ̀dọ̀ Ọlọ́run, bí a bá ti jẹ́ ẹni tí ó ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí a ti padà lọ sínú ayé, wípé kí a tún ronú pòadà, kí a gba Ọlọ́run gbọ́, kí a bẹ̀bẹ̀ fún ìdáríjì, kí a wá gẹ́gẹ́ bí ọmọ onínakúnà tí a ó tún fi gbà wá padà sínú agbo, sínú ilé, sínú ìjọba Ọlọ́run, tí a ó tún fi kọ orúkọ wa sínú ìwé ìyè Ọlọ́run, kí o má jẹ́ kí ìpè dún kí ó bá ọ nínú ẹ̀ṣẹ̀, kí o má jẹ́ kí dídé Jésù Kristi kí ó bá ọ nínú ìfàsẹ́yìn, wípé lónìí àǹfààní wà fún ọ. Bí ó bá ké pe Ọlọ́run, bí ó bá tọ Ọlọ́run wá, bí ò bá sì tí ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí a kò bá sì tí ìdarí ẹ̀ṣẹ̀ rẹ jìọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àǹfààní wà fún ọ lónìí pé kí o ké pe Ọlọ́run dìde lórí ẹsẹ̀ rẹ, tàbí kí o kúnlẹ̀ lórí ikùn rẹ, kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìdáríjì, bí ò bá tí ní ìdáríjì. Bí o bá jẹ́ apadà sẹ́yìn, ẹyin tí ó ti padà lọ sínú ayé, sínú iṣẹ́ ti ara, sínú ẹ̀ṣẹ̀, sínú àwọn ẹ̀tàn èṣù, o tún ti jẹ́ kí a fi ẹ̀tàn èṣù fà ọ́ lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run, padà wá lónìí kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́wọ́, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ gba Ọlọ́run gbọ́, kí o sì gbàdúrà tí ó fi ní ìdánilójú wípé a ti gba ọkàn rẹ là lọ́tún, a ti dáríjì ọ lọ́tún, a ti sọ ọ́ dọmọ lọ́tún, àti kí o sì béèrè oore ọ̀fẹ́ wípé ẹ̀mí ti dúró ti Ọlọ́run, oore ọ̀fẹ́ láti dúró ti Ọlọ́run wípé a ó fún ọ. Gbàdúrà sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí a pa ọmọ nínú oore ọ̀fẹ́ rẹ̀, o fẹ́ kí a pa ọmọ nínú ìjọba Ọlọ́run, o fẹ́ kí a pa ọmọ nínú gbogbo ohun tí Ọlọ́run ti ṣe fún láti orí òkè Kálvárì nípasẹ̀ Jésù Kristì. O fẹ́ jẹ́ olóòótọ́, o fẹ́ jẹ́ ẹni tí ń gbọ́ràn títí a ó fi rí Jésù lójúkojú. Gba Ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà, gba Ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí o pa ọmọ nínú ìjọba Ọlọ́run, nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, nínú ìgbàlà Ọlọ́run, títí ìpè yóò fi dún, títí Jésù yóò fi wá kó àwọn àyàn fẹ́ lọ sílé. Bí o bá rí o pé ẹ̀ṣẹ̀ ti wá sí ìgbésí ayé rẹ, sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ nǹkan wọ̀nyí, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o fẹ́ jẹ́ ti Ọlọ́run nítòótọ́, kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó lè wà pẹ̀lú rẹ, kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ, kí orúkọ rẹ kí ó ba lè wà ní ìwé ìyè Ọlọ́run, kí a má baà sì parẹ́ títí Jésù yóò fi dé láti mú wa lọ sílé.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìrere ti Máàkù, orí ìkẹtàlá, bí ó sì ti ń ti tẹ́ḿpìlì jáde, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé olùkọ́ni, wo irú òkúta àti irú ilé tí ó wà níhìn yìí. Jésù sì dáhùn wí fún un pé, ìwọ rí ilé ńlá wọ̀nyí, kì yóò sí òkúta kan tí a ó fi sílẹ̀ lórí èkejì tí a kì yóò wo lulẹ̀. Bí ó sì ti jókòó lórí òkè Olífì tí ó kọjú sí tẹ́ḿpìlì, Pétérù àti Jakobu àti Jòhánù àti Áńdérù bí léèrè níkọ̀kọ̀ wípé sọ fún wa, nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣẹ, kí ni yóò sì ṣe àmì nígbà tí gbogbo nǹkan wọ̀nyí yóò ṣẹ? Jésù sì dá wọn lóhùn, ó bẹ̀rẹ̀ sí sọ fún wọn pé ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe tàn yín jẹ, nítorí àwọn ènìyàn púpọ̀ yóò wá ní orúkọ mi wípé èmi ni Kristi, wọn ó sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. Nígbà tí ẹ̀yin bá sì ń gbúrò ogun àti ìdágìrì ogun, kí ẹ̀yin kí ó má ṣe jáyà, nítorí irú nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣẹ, ṣùgbọ́n òpin náà kìí ṣe ìsinsìnyí yìí, nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilé ọba sí ilé ọba, ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi pípọ̀, èèyàn yóò sì wà àti wàhálà, nǹkan wọ̀nyí ni ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. Ṣùgbọ́n ẹ máa kíyèsára yín, nítorí wọn ó sì fi yín lé àwọn ìgbìmọ̀ lọ́wọ́, a ó sì lù yín nínú sínágógù, a ó sì mú yín dúró níwájú àwọn baálẹ̀ àti àwọn ọba nítorí orúkọ mi fún ẹ̀rí sí wọn. A kò lè ṣàìmákọ̀ wàásù ìrere ní gbogbo orílẹ̀-èdè, ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń fà yín lọ, tí wọ́n bá sì ń fi yín lé wọn lọ́wọ́, ẹ má ṣe ṣàníyàn ṣáájú ohun tí ẹ ó sọ, ṣùgbọ́n ohun tí a bá fi fún yín ní wákàtí náà, òun ni kí ẹ̀yin kí ó wí, nítorí kìí ṣe ẹ̀yin ní ń wí bí kò ṣe ẹ̀mí mímọ́. Arákùnrin yóò sì fi arákùnrin fún pípa, àti bàbá yóò fi ọmọ rẹ̀ hàn, àwọn ọmọ yóò sì dìde sí òbí wọn.

Sia vuole mo sei wokita e giala ishe sile. Se irọ́ àti èké ti kúrò ní ẹnu rẹ. Àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó. Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, yẹ̀wò ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe di aláfara. Kí o má bàa pòfo, kí o má bàa pàdánù ìjọba ọ̀run. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

yẹ̀wò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí ó ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá ó ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ kúkẹ́ aláàánú ni, olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé ó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò yẹ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kìí ṣe kènìyàn. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́,
àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi

Ǹjẹ́ à ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà. Dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò. Títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́ tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́ tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé. Abẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi. Wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ à ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn angẹ́lì tí wọ́n ń tẹríba fún, ìwọ tí ò ṣèkérí, ìwọ tó jẹ́ pé bí o bá pa kò sẹ́ni tó lè sọ́ di ààyè, ìwọ tí agbára rẹ kò lópin. Abẹ̀ wípé agbára rẹ fi pa àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé àwọn tí ó ti ronúpọ̀àdà, tí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì ó lè gbérí mọ́ ní orúkọ Jésù. Ṣe iṣẹ́ àgbàlá rẹ ní ọkàn wọn. Jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó di ìríra fún wọn. Jẹ́ kí ìwà mímọ́ kí ó jọba nínú ọkàn wọn. Abẹ̀ wípé gẹ́gẹ́ bí wọ́n ti gbàgbọ́ wípé wọ́n ti jẹ́ ọkọ̀ sì ti dáríjì, jẹ́ kí ó rí fún ẹnì kọ̀ọ̀kan àti olúkúlùkù tí ó ní irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ bí ìgbàgbọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ní orúkọ Jésù. Ǹjẹ́ bí a sì ti ń lọ, jẹ́ kí ẹwà rẹ kí ó hàn lára wa. Ògo rẹ jẹ́ kí ó hàn lára wa. Ẹwà ìwà mímọ́ rẹ jẹ́ kí ó hàn lára wa. Nínú ọ̀rọ̀ wa, nínú ìrìn wa, nínú ìṣe wa, nínú gbogbo ibi tí a ó máa lọ, jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ pé ní tòótọ́ ẹ̀jẹ̀ Jésù ti wẹ̀ wá, ọ̀rọ̀ Jésù ti sọ wá dọ̀tun, agbára Jésù ti yí wa padà. A sì ń bẹ̀ ọ́ wípé ẹ̀mí rẹ, ẹ̀mí mímọ́ ni, jẹ́ kí o máa jẹ́rìí nínú ọkàn wa wípé a ti di ọmọ Ọlọ́run. A sì bẹ̀ ọ́ wípé ìhì rere tòótọ́ níbikíbi tí a bá lọ jẹ́ kí ó wà ní ẹnu wa. Ní ojoojúmọ́ jẹ́ kí a máa kéde ìhìnrere, kí a sì máa sọ fún àwọn ẹlòmíràn tí ó ń bọ̀ lẹ́yìn wípé ọ̀nà ìgbàlá wà. Bí a bá sì ti ń sọ fún wọn, kí a sì ń gbàdúrà pẹ̀lú wọn, kí a ń tọ́ wọn sọ́nà, à ń bẹ̀ wípé ẹ̀mí kan náà tí ó ṣiṣẹ́ nínú ọkàn wa, agbára ẹ̀jẹ̀ kan náà tí ó ṣe ìyípadà nígbèsí ayé wa, ọ̀rọ̀ kan náà tí ó mú ìyípadà rere dé bá wa, jẹ́ kí ó ṣiṣẹ́ ní ọkàn wọn pẹ̀lú. Adúpẹ́ pé o ti gbọ́. Ǹjẹ́ ìbùkún tí a ti ń pàdánù rẹ̀ láti ẹ̀yìn wá nítorí àìmọ̀kan wa, nítorí àìgbọ́ tirẹ, nítorí àìju ẹ̀ṣẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbogbo àwọn ìbùkún bí ìlera, bí ìwòsàn, àánú rẹ tó ti jìnà sí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísinsìnyí, bàtà ti bá Jésù dọ́rẹ̀, tí a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí a ti di ọmọ èrò ìjọba ọ̀run, à ń bẹ̀ wípé gbogbo ìbùkún

ìrere ti Máàkù orí ìkẹrìnlá lẹ́yìn ọjọ́ méjì ni àjọ ère kọjá àti ti àìwúkàrà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wọ ọ̀nà bí wọn ìbá ti fi ẹ̀tàn mú un kí wọn kí ó pa á ṣùgbọ́n wọ́n wí pé kì í ṣe ní ọjọ́ àjọ kí ariwo kí ó má baà wà nínú àwọn ènìyàn nígbà tí ó sì wà ní Bethany ní ilé Simoni Adẹ́tẹ̀ bí ó ti jókòó ti oúnjẹ obìnrin kan tí ó ní òrùba alabásítà òróró ìkunra náàdì iyebíye ó wá ó sì fọ́ òrùba náà ó sì ń dà sí i lórí àwọn kan sì wà tí inú wọn ru nínú ara wọn wọn sì wí pé nítorí kí ni a ṣe ń fi òróró ìkunra yìí ṣòfò àbá sá ta òróró ìkunra yìí ju ìwọ̀n ọ̀ọ́dúnrún owó idẹ lọ àbá sì fi fún àwọn tálákà wọn sì ń kùn sí i ṣùgbọ́n Jésù wí pé ẹ jọ̀wọ́ rẹ̀ sí èéṣe tí ẹ̀yin fi ń bá a wí iṣẹ́ rere ni ó ṣe sí mi lára nígbà gbogbo ni ẹ̀yin ṣàní tálákà pẹ̀lú yín ẹ̀yin lè máa ṣore fún wọn nígbàkúgbà tí ẹ̀yin bá fẹ́ ṣùgbọ́n èmi lé ẹ̀yin kò ní nígbà gbogbo ó ṣe èyí tí ó lè ṣe ó wá síwájú láti fi òróró kun ara mi fún sísìnkú mi lóòótọ́ ni mo wí fún yín níbikíbi tí a ó gbé wàásù ìrere yìí ní gbogbo ayé níbẹ̀ pẹ̀lú ni a ó sì ro ẹ̀yìn èyí tí obìnrin yìí ṣe láti fi ṣe ìrántí rẹ̀ Judas Iscariot ọ̀kan nínú àwọn méjìlá sì tọ àwọn olórí àlùfáà lọ láti fi ilé wọn lọ́wọ́ nígbà tí wọ́n sì gbọ́ wọ́n yọ̀ wọ́n sì ṣe ìlérí láti fún un ní owó ó sì ń wọ́ ọ̀nà bí yóò ti ṣe fi ilé wọn lọ́wọ́ ní ọjọ́ kìíní àjọ àìwúkàrà nígbà tí wọ́n ń pa ẹran ère kọjá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé níbo ni ìwọ ń fẹ́ kí a lọ ìpèsè sílẹ̀ kí ìwọ kí ó lè jẹ ère kọjá ó sì rán àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wí fún wọn pé ẹ lọ sí ìlú ọkùnrin kan tí ń ru ìṣà omi yóò pàdé yín ẹ máa tọ̀ lẹ́yìn àti ibikíbi tí ó bá gbé wọ̀ kí ẹ̀yin kí ó wí fún baálé náà pé olùkọ́ni wípé níbo ni gbọ̀ngàn àpèjẹ náà gbé wà níbi tí èmi ó gbé jẹ ère kọjá pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn mi òun ó sì fi gbọ̀ngàn ńlá kan lókè hàn yín tí a ṣe lọ́ṣọ̀ọ́ tí a sì pèsè tẹ́lẹ̀ níbẹ̀ ni kí ẹ̀yin kí ó pèsè sílẹ̀ dè wá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì jáde lọ wọ́n wá sí ìlú wọ́n sì rí gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn wọ́n sì pèsè ère kọjá sílẹ̀ nígbà tí alẹ́lẹ́ ó wá pẹ̀lú àwọn méjìlá bí wọ́n sì ti jókòó tí wọ́n ń jẹun Jésù wí pé lóòótọ́ ni mo wí fún yín ọ̀kan nínú yín yóò fi mí hàn àní òun náà ti ń bá mi jẹun wọ́n sì bẹ̀rẹ̀ sí káàánú gidigidi àti sí bí léèrè lọ́kọ̀ọ̀kan wípé èmi ni bí èkejì sì wípé èmi ni bí ó sì dáhùn ó sì wí fún wọn pé ọ̀kan nínú àwọn méjìlá ni tí ó ń tọwọ́ bọ inú àwo pẹ̀lú mi ní tòótọ́ ọmọ ènìyàn ń lọ bí a ti kọ̀wé nípa tirẹ̀ ṣùgbọ́n ègbé ni fún ọkùnrin náà lọ́dọ̀ ẹni tí a gbé ti fi ọmọ ènìyàn hàn ìbásan fún ọkùnrin náà bí ó ṣe pé a kò bí i bí wọ́n sì ti ń jẹun Jésù mú àkàrà ó sì súre ó sì bù ú ó sì fi fún wọn ó wí pé gbà jẹ èyí yìí ni ara mi ó sì gbé ago nígbà tí ó sì súre tán ó fi fún wọn gbogbo wọn sì mu nínú rẹ̀ ó sì wí fún wọn pé èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú tuntun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn lóòótọ́ ni mo wí fún yín èmi kì yóò mu nínú èso àjàrà mọ́ títí yóò fi di ọjọ́ náà nígbà tí èmi ó mu ní titun ní ìjọba ọlọ́run nígbà tí wọ́n sì kọ orin kan tán wọ́n jáde lọ sórí òkè Ólífì Jésù sì wí fún wọn pé gbogbo yín ni yóò kọsẹ̀ lára mi ní òru òní nítorí tí a ti kọ̀wé rẹ̀ pé èmi ó lu olùṣọ́ àgùntàn a ó sì tú agbo àgùntàn káàkiri ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo bá jíǹde èmi ó ṣáájú yín lọ sí Galilee ṣùgbọ́n Pétérù wí fún un pé bí gbogbo ènìyàn tilẹ̀ kọsẹ̀ ṣùgbọ́n èmi kọ́ Jésù sì wí fún un pé lóòótọ́ ni mo wí fún ọ pé lónìí yìí àní ni alẹ́ yìí kí àkùkọ kí ó tó kọ nígbà méjì ìwọ ó sẹ́mi nígbà mẹ́ta ṣùgbọ́n ó tẹnu mọ́ gidigidi wípé bí ó tilẹ̀ dé àti bá ọ kú èmi kò jẹ́ sẹ́ ọ bí ó ti wù kí ó rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wọn wí pẹ̀lú wọ́n sì wá sí ibì kan tí à ń pè ní Gethsemane ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ jókòó níhìn yìí nígbà tí mo bá lọ gbàdúrà ó sì mú Pétérù àti Jákọ́bù àti Jòhánù pẹ̀lú rẹ̀ ẹnu sì bẹ̀rẹ̀ sí ìyá gidigidi ó sì bẹ̀rẹ̀ sí rẹ̀wẹ̀sì ó sì wí fún wọn pé ọkàn mi ń káàánú gidigidi títí dé ikú ẹ dúró níhìn kí ẹ sì máa ṣọ́nà ó sì lọ síwájú díẹ̀ ó sì dojú bolẹ̀ ó sì gbàdúrà pé bí ó bá lè ṣe kí wákàtí náà lè kọjá kúrò lórí rẹ̀ ó sì wí pé ábà bàbá ṣíṣe ni ohun gbogbo fún ọ mú ago yìí kúrò lórí mi ṣùgbọ́n kì í ṣe èyí tí èmi ń fẹ́ bí kò ṣe èyí tí ìwọ fẹ́ ó sì wá ó bá wọn wọ́n ń sùn ó sì wí fún Pétérù pé Simoni ìwọ ń sùn ìwọ kò lè ṣọ́nà ní wákàtí kan ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdẹ̀wò lóòótọ́ ni ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àìlera fún ara ó sì tún padà lọ ó sì gbàdúrà ó ń sọ ọ̀rọ̀ kan náà nígbà tí ó sì padà wá ó tún bá wọn wọ́n ń sùn nítorí tí ojú wọn kún fún oorun bẹ́ẹ̀ ni wọn kò sì mọ èsì tí wọn ìbá fi fún un ó sì wá ní ẹ̀rìn kẹta ó sì wí fún wọn pé ẹ máa sùn wàyí kí ẹ sì máa sinmi ó tó bẹ́ẹ̀ wákàtí náà dé wò ó a fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ ẹ dìde kí a máa lọ wò ó ẹni tí ó fi mí hàn súnmọ́ tòsí lójú kan náà bí ó sì ti ń sọ lọ́wọ́ Judas dé ọ̀kan nínú àwọn méjìlá
àti ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú rẹ̀ tí àwọn ti dà pẹ̀lú ọ̀gọ́ láti ọ̀dọ̀ olórí àlùfáà àti àwọn akọ̀wé àti àwọn àgbààgbà wá. Ẹni tí ó sì fihàn ti fi àmì fún wọn wípé ẹnikẹ́ni tí mo bá fi ẹnu kò ní ẹnu, òun náà ni ẹ mú un kí ẹ sì máa fà á lọ ní àlàáfíà. Nígbà tí ó dé, ó tọ̀ ọ́ lọ gan, ó wípé olùkọ́ni olùkọ́ni, ó sì fi ẹnu kò ó ní ẹnu, wọ́n sì gbé ọwọ́ wọn lé e, wọ́n sì mú un. Ṣùgbọ́n ọ̀kan nínú àwọn tí ó dúró níbẹ̀ fa idà yọ, ó sì sá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà, ó sì ké etí rẹ̀ kúrò. Jésù sì dáhùn, ó sì wí fún un pé, èmi ni ẹ̀yin jáde tọ̀ wá bí olè tí ẹ̀yin ti dà àti ọ̀gọ́ láti mú. Ní ojoojúmọ́ ni èmi wà pẹ̀lú yín ní tẹ́ḿpìlì tí èmi ń kọ́ yín, ẹ̀yin kò sì mú mi. Ṣùgbọ́n ìwé mímọ́ kò lè ṣe aláìṣẹ, gbogbo wọn sì fi sílẹ̀, wọ́n sì sá lọ. Ọmọkùnrin kan sì ń tọ̀ lẹ́yìn tí ó fi aṣọ gbọ̀bọ ìhòhò rẹ̀, àwọn ọmọ ogun sì gbá a mú, ó sì jọwọ́ aṣọ ọgbọ̀ náà lọ́wọ́, ó sì sá kúrò lọ́dọ̀ wọn ní hòhò. Wọ́n sì mú Jésù lọ sọ́dọ̀ olórí àlùfáà, gbogbo àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà àti àwọn akọ̀wé sì péjọ pẹ̀lú rẹ̀. Pétérù sì tọ̀ lẹ́yìn ní òkèrè wọ inú ilé títí fi dé àgbàlá olórí àlùfáà, ó sì bá àwọn ọmọ ọ̀dọ̀ jókòó, ó sì ń yáná.

0: ènìyàn jókòó ní ọwọ́ ọ̀tún agbára yóò sì máa tinú àwọ̀sán mọ̀ọ̀rún wá. Nígbà náà ni olórí àlùfáà fa aṣọ rẹ̀ ya, ó wí pé ẹlẹ́rìí kíni a sì ń wá? Ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ òdì náà, ẹ̀yin ti rò ó sí? Gbogbo wọn sì dá a lẹ́bi pé ó jẹ̀bi ikú. Àwọn mìíràn sì bẹ̀rẹ̀ sí tutọ́ sí i lára, àti sí ìbò lójú, àti sí ìkàn lẹ́sẹ̀ẹ́. Wọ́n sì wí fún un pé sọtẹ́lẹ̀. Àwọn oúnṣẹ́ sì fi àtẹ́lẹ ọwọ́ wọn gbá a lójú. Bí Pétérù sì ti wà ní ìsàlẹ̀ ní ààfin, ọ̀kan nínú àwọn ọmọbìnrin olórí àlùfáà wá. Nígbà tí ó sì rí ti Pétérù ń yaná, ó wò ó, ó sì wí pé ìwọ pẹ̀lú ti wà pẹ̀lú Jésù ti Násárẹ́tì. Ṣùgbọ́n ó sẹ́, ó wí pé èmi kò mọ̀, òye ohun tí ìwọ ń wí kò tilẹ̀ yé mi. Ó sì jáde lọ sí ìloro, àkùkọ sì kọ. Ọmọbìnrin náà sì tún rí, ó sì bẹ̀rẹ̀ sí wí fún àwọn tí ó dúró níbẹ̀ pé ọ̀kan nínú wọn ni èyí. Ó sì tún sẹ́, ó sì pẹ́ díẹ̀. Àwọn tí ó dúró níbẹ̀ tún wí fún Pétérù pé lóòótọ́ ni ọ̀kan nínú wọn ni ìwọ ṣe, nítorí pé ará Galili ni ìwọ ṣe, èdè rẹ sì jọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí ré àti sí búra wípé èmi kò mọ ọkùnrin yìí, ẹni tí ẹ̀yìn ń wí. Lójú kan náà, àkùkọ sì kọ lẹ́rìn kejì. Pétérù sì rántí ọ̀rọ̀ tí Jésù wí fún un pé kí àkùkọ kí ó tó kọ lẹ́rìn méjì, ìwọ ó sẹ̀mí lẹ́rìn mẹ́ta. Nígbà tí ó sì rò ó, ó sọkún.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ̀rẹ́tì Máàkù, orí ìkẹẹ̀dógún. Àti lójú kan náà ní òwúrọ̀, àwọn olórí àlùfáà jọ gbìmọ̀ pẹ̀lú àwọn alàgbà àti àwọn akọ̀wé àti gbogbo àjọ ìgbìmọ̀. Wọ́n sì de Jésù, wọ́n sì mú un lọ, wọ́n sì fi ilé Pilátù lọ́wọ́. Pilátù sì bi léèrè wípé ìwọ ni ọba àwọn Júù? Ó sì dáhùn wí fún un pé ìwọ wí. Àwọn olórí àlùfáà sì fìísùn ní ohun púpọ̀, ṣùgbọ́n òun kò dáhùn kan. Pilátù sì tún bi léèrè wípé ìwọ kò dáhùn ohun kan, wo ọ̀pọ̀ ohun tí wọ́n ń jẹ́rìí sí ọ. Ṣùgbọ́n Jésù kò dá a ní gbólóhùn kan, tó bẹ́ẹ̀ ti ẹnu fi ya Pilátù. Ǹjẹ́ nígbà àjọ náà, òun a máa dá òǹdè kan sílẹ̀ fún wọn, ẹnikẹ́ni tí wọ́n bá béèrè? Ẹnìkan sì wà tí à ń pè ní Bárábà, ẹni tí a sọ sínú túbú pẹ̀lú àwọn tí ó ṣọ̀tẹ̀ pẹ̀lú rẹ̀. Àwọn ẹni tí ó sì pànìyàn pẹ̀lú nínú ìṣọ̀tẹ̀ náà, ìjọ ènìyàn sì bẹ̀rẹ̀ sí kígbe sókè ní ohun rárá. Wọ́n ń fẹ́ kí ó ṣe bí òun ti máa ṣe fún wọn rí. Ṣùgbọ́n Pilátù dá wọn lóhùn wípé, ẹ̀yin fẹ́ kí èmi kí ó dá ọba àwọn Júù sílẹ̀ fún yín? Òun ṣàtìmọ̀ pé nítorí ìlara ni àwọn olórí àlùfáà ṣe fi ilé òun lọ́wọ́. Ṣùgbọ́n àwọn olórí àlùfáà rú àwọn ènìyàn sókè pé kí ó kúkú dá Bárábà sílẹ̀ fún wọn. Pilátù sì dáhùn, ó tún wí fún wọn pé kí ni ẹ̀yin à ń fẹ́ kí èmi kí ó ṣe sí ẹni tí ẹ̀yin ń pè ní ọba àwọn Júù? Wọ́n sì tún kígbe sókè wípé kàn án mọ́ àgbélébú. Nígbà náà ni Pilátù sì bí wọ́n léèrè wípé èé ṣe, ó burú, kí ni ó ṣe? Wọ́n sì kígbe sókè gidigidi wípé kàn án mọ́ àgbélébú. Pilátù sì ń fẹ́ ṣe èyí tí ó wu àwọn ènìyàn, ó dá Bárábà sílẹ̀ fún wọn. Nígbà tí ó sì na Jésù tán, ó fà á lé wọn lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébú. Àwọn ọmọ ogun sì fà á jáde lọ sínú gbọ̀ngàn tí à ń pè ní Pretorioni. Wọ́n sì pe gbogbo ẹgbẹ́ àwọn ọmọ ogun jọ, wọ́n sì fi aṣọ iléṣẹ́ àlùkò wọ̀, wọ́n pọn adé ẹ̀gún, wọ́n sì fi ìdè ní orí, wọ́n sì bẹ̀rẹ̀ sí ń kí wípé kàábíyèsí ọba àwọn Júù. Wọ́n sì fi ọ̀pá iyè lù ú lórí, wọ́n sì tutọ́ sí i lára, wọ́n sì kúnlẹ̀ níwájú rẹ̀, wọ́n sì foríbalẹ̀ fún un. Nígbà tí wọ́n sì fi iṣẹ́ sí tán, wọ́n sì bọ aṣọ iléṣẹ́ àlùkò náà kúrò lára rẹ̀, wọ́n sì fi aṣọ rẹ̀ wọ̀ ọ́, wọ́n sì mú un jáde lọ láti kàn án mọ́ àgbélébú. Wọ́n sì fi agbára mú ọkùnrin kan láti ru àgbélébú rẹ̀, Simoni ará Kirene, ẹni tí ń kọjá lọ tí ń ti ìgbèríko bọ̀, bàbá Alexanderu àti Rufu. Wọ́n sì mú un wá sí ibi tí à ń pè ní Gogota, ìtumọ̀ èyí tí jẹ́ ibi agbárí. Wọ́n sì fi ọtí wáìnì tí a dàpọ̀ mọ́ òjìá fún un láti mu, ṣùgbọ́n òun kò gbà á. Nígbà tí wọ́n sì kàn án mọ́ àgbélébú tán, wọ́n sì pín aṣọ rẹ̀, wọ́n sì ṣẹ́ gègé lórí wọn, èyí tí olúkúlùkù ìbá mú. Ní wákàtí kẹta ọjọ́, òun ni wọ́n kàn án mọ́ àgbélébú. A sì kọ̀wé àkọlé ọ̀ràn ìfisùn rẹ̀ sí ìbẹ̀rí rẹ̀, ọba àwọn Júù. Wọ́n sì kan àwọn olè méjì mọ́ àgbélébú pẹ̀lú rẹ̀, ọ̀kan lé ọwọ́ ọ̀tún àti èkejì ní ọwọ́ òsì rẹ̀. Ìwé mímọ́ sì ṣẹ tí ó wí pé a sì kà á mọ́ àwọn arúfin. Àwọn tí ń ré kọjá lọ sì ń fi ṣe ẹlẹ́yà, wọ́n sì mi orí wọn wípé, ìwọ ti owó tẹ́ḿpìlì tí o sì kọ ní ijọ́ mẹ́ta, gbára rẹ kí o sì sọ̀kalẹ̀ láti orí àgbélébú wá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn olórí àlùfáà pẹ̀lú, wọ́n sì ń jẹ nínú ara wọn pẹ̀lú àwọn akọ̀wé wípé ó gba àwọn ẹlòmíràn là, kò lè gbára rẹ̀. Jẹ́ kí Kristi ọba Ísíráẹ̀lì sọ̀kalẹ̀ láti orí àgbélébú wá ní ìsinsìnyí, kí àwa kí ó lè rí, kí a sì lè gbàgbọ́. Àwọn tí a kàn mọ́ àgbélébú pẹ̀lú rẹ̀ sì ń kẹ́gàn rẹ̀. Nígbà tí ó di wákàtí kẹfà, òkùnkùn sì ṣubo gbogbo ilẹ̀ títí ó fi di wákàtí kẹsàn-án. Ní wákàtí kẹsàn-án ni Jésù sì kígbe sókè ní ohùn rara wípé, Eloi, Eloi, lama sabachthani, ìtumọ̀ èyí tí jẹ́ Ọlọ́run mi, Ọlọ́run mi, èṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀. Nígbà tí àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ gbọ́ èyí, wọ́n wí pé, wò ó, ó ń pe Elija. Ẹnìkan sì sáré, ó fi spongy bọ ọtí kíkan, ó fi lé orí ọ̀pá iyẹ̀, ó fi fún ọmọ wípé, ẹ jọ̀wọ́ rẹ̀ sí ẹ jẹ́ kí a

0: Ẹ jẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí á fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa. Nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ẹ̀rí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣin ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run, wípé bí a bá ké pè yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Yà ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀ yín wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe ké pè yín, ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọ̀dí mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámù kúrò nínú ọkàn wọn. À ń bẹ̀ yín wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀ yín wípé bí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ń gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹ ó gbọ́ àdúrà oníkálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí ìwọ ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ṣùgbọ́n nísinsìnyí Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni àmọ̀, ìwọ sì ni ọmọ. Gbogbo wa sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Lónìí ọ̀rọ̀ ìyànjú wa yóò dúró lórí ru ara rẹ sókè. Bí a bá wo ẹsẹ̀ ìkeje, ó wí pé kò sí ẹni tí ó ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí tí ìwọ pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ẹ̀sùn tí a fi kan àwọn ọmọ Ísíráẹlì ni wípé wọn kò ké pe orúkọ Olúwa, wọn kò gbàdúrà, bẹ́ẹ̀ ni wọn kò ru ara wọn sókè láti di ìlérí Ọlọ́run mú. Àwọn tí ó jẹ́ jàm̀bá tàbí èṣe, ohun tí ó wo wọ́n léwu ni wípé wọn kò mọ bí a ti gbàdúrà, wọn kò mọ bí a ti di ìlérí Ọlọ́run mú, wọn kò mọ bí a ti ru ara wọn sókè àti láti wá síwájú ìtẹ́ àánú Ọlọ́run. Àìlè gbàdúrà yìí ni ó fa ìdènà púpọ̀ níwájú wọn. Èyí ni ó sì fa kí wọn kí ó má ní ìtẹ̀síwájú. Kí sì ni ohun tí wòlíì Isaiah sọ fún wa wípé ó fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn, àìlágbára, àìlè gbàdúrà, àìlè di ìlérí Ọlọ́run mú? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé gbogbo wa lè ó dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin.
1: O so wi pe gbogbo wa si re bi ewe aise dede wa si mo wa kuro bi afefe eyi ni an so fun amo Israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aise dede